Ọlọ́run bàbá wa àti bàbá Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní tí o fún wa láti yẹ ọ̀rọ̀ rẹ wò, ọ̀rọ̀ tí mú ní yè, ọ̀rọ̀ tí ó máa ń lé ikú padà lẹ́yìn ẹni, ọ̀rọ̀ tí ó sì ń ṣe àwòtán gbogbo àrùn pátápátá, àti ọ̀rọ̀ tí ó ń jẹ́ kí a ní ìgbàlà, tí ó sì ń jẹ́ ká bá ìwọ Ọlọ́run ẹlẹ́dàá wa lájà. A dúpẹ́ fún àǹfààní yìí, a ń bẹ̀ ọ́ wípé kí àǹfààní yìí kí ó má ṣe bọ́ lọ́wọ́ wa. Bí a sì ṣe ń yẹ ọ̀rọ̀ rẹ wò ní àṣálẹ́ yìí, jẹ́ kí ìbùkún tí ó wà nínú kíkọ́, gbígbọ́ àti gbígba ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó bà lé wa, kí ó sì wà lórí àwọn ọmọ wa àti lórí àwọn ará ilé wa, kí ọ̀rọ̀ yìí kí ó sì ṣe ipasẹ̀ wa dé ọ̀dọ̀ rẹ ní ìkẹyìn, ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ó sọ̀rọ̀ lé ọ̀nà sí ìbùkún. Ọlọ́run tí ó fẹ́ wa, tí ó sì ń fẹ́ ire wa, ó ti ṣe ètò púpọ̀ fún ìgbésí ayé wa, tí ó jẹ́ wípé bí a bá farabalẹ̀, tí a sì tẹ́tí lélẹ̀, tí a gbọ́ ohun tí ẹni tí ó fẹ́ wa, tí ó sì ń ṣe àníyàn lórí wa, tí a bá wo ètò tí ó ní fún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa, ó dájú wípé ìbùkún tí a ń retí, èyí tí a ti ń fi ọkàn dá àníyàn nípa rẹ̀, ó dájú wípé yóò jẹ́ tiwa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀, nítorí wípé ìfọ́jú tí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan àti ẹ̀dá kọ̀ọ̀kan, ni a máa ń rò wípé Ọlọ́run ṣe bí ẹni pé a jẹ onígbèsè, a sì máa ń sá fún Ọlọ́run bí Ọlọ́run bá kan ẹnu ilẹ̀kùn wa tí ó sọ pé òun béèrè wa. A máa ń rò wípé ó ti mú kùmọ̀ dání, ó sì ti mú ìwé ìdájọ́ wa dání. A máa ń sá fún Ọlọ́run, a sì máa ń sọ fún àwọn tí ó wà nítòsí, pàtàkì àwọn tí ó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wa, tàbí àwọn tí wọ́n ń pè wá wípé kí a ká lọ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé kí wọ́n sọ fún Ọlọ́run wípé a ò sí nílé. Nítorí pé a rò pé a ti jẹ ìgbèsè tó pọ̀, a ò sì mọ bí a ó ṣe san ìgbèsè náà. Bí a bá sì fojú kan Ọlọ́run, a ti rò wípé ìdájọ́ ni Ọlọ́run fẹ́ gbé kò wá lójú. Nítorí bẹ́ẹ̀, a máa ń sá fún Ọlọ́run, a sì máa ń káàkiri, a ń fẹ́ ìbùkún. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀, èṣù ọ̀tá ẹ̀mí wa ló fọ wọn lójú, ó sì fọ wọn lójú sí ire àti àánú àti ìbùkún tí Ọlọ́run ní fún wọn. Ṣùgbọ́n àwa tí a ti sọ ara wa di ìsáǹsá kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí a ń sá káàkiri, tí a sì ń wá ìbùkún, mo fi lọ̀ fún ọ lónìí wípé bí o bá ń fẹ́ ìbùkún tòótọ́, ọwọ́ Ọlọ́run ni ire rẹ àti àlàáfíà rẹ ni ó wà. Ìbùkún tí a sì ń fẹ́, ọwọ́ Ọlọ́run ni a fi pamọ́ sí. Bí ò bá dìgbà tí a bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, tí a sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìbùkún wádà, ó dájú wípé kò sí bí a ti lè sáré tó, tàbí tí a ti lè gbìyànjú tó, ìbùkún á jìnà sí wa. Ṣùgbọ́n fún àwa tí a fẹ́ jẹ́ elétí ọmọ, tí a fẹ́ gbọ́ràn, ni a ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí wípé ọ̀nà sí ìbùkún wà.
mo je so fun o pe ibukun ti o nreti ko jina si o o wa ni eti odo re o je mo pe ni igba miran bi aba lo si ile ifowopamo si gbogbo owo ti o nilo ni o wa ni to si odo re ibi ti a fi owo yi pamo si ko jina si o to bi ile re bi o se jina si o to sugbon bi o ba je wipe o mo bi a ti ri eni ti o nko iwe tabi eni ti o ma fun ni iwe so we dowo bi o ba je pe o mo iru ona ti o ye ki o gba a dabi eni wipe owo ti o nilo ti o si wa fun o ti a si ti pese re sile fun o a dabi eni pe o jina si o pupo be na ni ibukun olorun o wa ni to si re bi a ba la o loju sugbon o jina si o bi a ba di o loju ti a ko si je ki o mo ona si ibukun ti o ye o ti olorun si pese re sile fun o o ba mi lo si inu iwe mimo ni ori dafidi ori kini o so fun wa wipe ibukun ni fun okunrin na ti ko rin ni imo awon eniyan buburu ti ko duro le ona awon elese ati ti ko si joko ni ibo joko awon elegan eyi ni kokoro ti o si ilekun ti o si npe o wipe wa wole sugbon o daju pe ki o to wo ile ibukun olorun adena wa ni enu ona o nko soso ti o si nwo ke se wipe boya o je omode tabi agba awon ile apeje wa ti a ma fun ni ni iwe bi o ba ti nfe wole a wo ibi ti o ti nbo oruko re tabi boya a fun ni iwe ipe lati ni anfani lati je ninu ohun ti a pese sile awon miran wa ti o je pe bi o ba ti nfe wole a wo iru okiki tabi oye ti o ni ni adugbo re ke a to le gba o lati wole tabi o sese ni egbe omo ibile bi a ba ni ase papo kan ni a ti nwo awon ti a fi iwe pe won si wo oruko re ati ileto tabi ibugbe ti o ti wa boya o leto si ati wole awon egbe miran wa ti o je pe awon obirin ni agba laaye lati wo iru ibi ayeye ti won se be na ni bi a ba fe wo ile ibukun olorun ni ati fi adena si enu ona kini adena yi si nfe wo ko fe wo boya o wa lati ilu nla tabi ilu kekere ko si fe mo boya oni gbogbo oye ti o wa ninu aye ti a ma nfun ni ti a fi ma da ara wa lola wipe lagbaja ojogbon tabi olola ni a o si fe mo lowo re boya inu ile esin le abi o si tabi o ti e ma nse ojuse ti re ni inu ile esin eyi ko ni adena ti o ma n gba ni wole si ibi ibukun olorun ti o fe wo kini o n fe wo o n fe wo boya ohun ti a bi o bi abi ni bi iwa buburu ti o ti jinle ni inu re se iwo na mo gege bi eni ti o dagba ti o si ni oye bi a ba bi omo awon eri
ati idoti ati omiran wa ti ani lati ge kuro ti asin lati fo kuro ni ara omode yi bi a ko ba fo kuro o le se omode yi lose bi ati fe gba wo inu ibukun olorun be ni adena lati orun wa be ni o wo boya abini bi iwa buburu iwa ese ti o gbe wa lati inu iya re boya ati we kuro iwo na simo wi pe omi ki we ogbon ki we esin

Àṣálẹ́ yìí ni mo ń jẹ́ kí ó tó ọ létí wípé ọ̀nà sí ìbùkún wà. Bí a bá là ọ́ lójú, tí a sì ṣe etí rẹ, tí o sì ń fẹ́ gbọ́ tí o ń fẹ́ gbà, nítorí wòlíì ni Ọlọ́run rán láti sọ fún wa wípé bí a bá gbọ́, tí a bá sì gbọ́ràn, a ó jẹ ire ilẹ̀ náà. Ó ní ṣùgbọ́n bí a bá kọ̀, ó ní idà àti ìdájọ́ Ọlọ́run ni a ó fi rún wá. Ṣùgbọ́n bí o bá tẹ́tí sílẹ̀ sí ohun tí mo ní láti bá ọ sọ, tí o sì mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ilé láti mọ̀ lónìí wípé ọ̀nà sí ìbùkún wà, ó ń sọ fún wa ohun tí a dènà yìí tí ó fẹ́ rí lé ọwọ́ wa. Ìbùkún lè fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀. Ìmọ̀ ni à ń pè ní ìmọ̀ràn. Àwọn ènìyàn búburú àti tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí à ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó dàbí ẹni kí a pe ọkùnrin. Bí a bá sọ pé ọkùnrin, èdè yìí ni ó kó gbogbo àwọn ọkùnrin ó kọjá. Ọlọ́pàá wà nínú àwọn ọkùnrin, àwọn aláìríṣe wọ́n wà nínú àwọn ọkùnrin, àwọn ọ̀kàwé wọ́n wà nínú àwọn ọkùnrin, àgbẹ̀ wà nínú àwọn ọkùnrin. Nítorí bẹ́ẹ̀, bí a bá ń sọ wípé ẹlẹ́ṣẹ̀ yìí ni ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn papọ̀, ọ̀mùtí wà nínú wọn, apànìyàn ó wà nínú àwọn tí a ń pè ní ẹlẹ́ṣẹ̀. Àwọn ìwà tèmi ò tí burú jù, kò ju kí n purọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí n bá fẹ́ bọ́ sínú wàhálà, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Àwọn aníyàwó nílé, kí a tún ní ìkan síta, ó wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Tàbí akóbìnrin jọ mẹ́ta mẹ́rin kò tí burú jù fún wọn nínú ti ìyàwó, wọ́n wà nínú àwọn ẹlẹ́ṣẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí ò bá di ìgbà tí a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ìṣẹ́ kò ní jù wá sílẹ̀. Bí ò bá di wípé a ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní irú àti ẹ̀yà ẹ̀ṣẹ̀, ó ń sọ fún wa wípé ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ní sí. A lè gbàdúrà, a lè gbà àwẹ̀, a lè sọkún, a lè sọ wípé a ti gbọ́ ìpè Ọlọ́run wípé ẹ kánlẹ̀kùn, a ó sì ṣí ilẹ̀kùn fún yín. Ẹ wá kiri, ẹ ó sì rí, ẹ béèrè, a ó sì fi fún yín. Mo ṣe bí gbogbo wa náà ni a ti ń gbàdúrà, a ti ń béèrè, a ti ń wá kiri, a sì ti ń kánlẹ̀kùn. Kí ni ṣe tí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kò ṣí sílẹ̀? Èrèdí rẹ̀ ni wípé síbẹ̀síbẹ̀ a máa ń rìn nínú ìmọ̀ ènìyàn búburú, a sì máa ń dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Èyí ni kò jẹ́ kí ilẹ̀kùn ìbùkún Ọlọ́run kí ó ṣí sílẹ̀ fún wa. Ó sì sọ wípé ẹni tí kò jókòó ní ibòjókòó àwọn ẹlẹ́gàn. Àwọn wo ni a ń pè ní ẹlẹ́gàn? Àwọn tí ó gbé ní ìgbà ayé Noah, wọ́n lè jẹ́ kí a mọ àpẹẹrẹ àwọn tí a ń pè ní ẹlẹ́gàn. Kí ni ìwà àwọn tí ó gbé ní ìgbésí ayé Noah? Àwọn tí Noah tí ó wà àsù sí, tí ó ń sọ fún wípé ìdájọ́ ń bọ̀, ìkún omi ń bọ̀, tí wọ́n sọ pé rárá, kò ní rí bẹ́ẹ̀, nítorí pé aláàánú ni Ọlọ́run. Pé bí a tilẹ̀ ń dẹ́ṣẹ̀, tí a sì ń ṣe tinú wa, tí a sì ń ṣe agídí àti àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀síbẹ̀ lọ́jọ́ kan ìbùkún yóò dé, oríire tiwa yóò dé. Àwọn wọ̀nyí ni à ń pè ní ẹlẹ́gàn. Bí Noah ti ń kọ́

kọ̀ ni ó ń sọ fún wọn wípé ẹ múra sílẹ̀ ìdájọ́ ń bọ̀ wọn ni rárá kò sí ìdájọ́ nítorí pé aláàánú ni ọlọ́run bí ó bá jẹ́ pé ìdájọ́ wà asrati ń dẹ̀ṣẹ̀ tipẹ́ ìdájọ́ ò ṣe dé àwọn wọ̀nyí ni a ń pè ní ẹlẹ́gàn ọlọ́run wa ń kìlọ̀ fún ọ wípé má jókòó nítòsí wọn ibùgbé àwọn ọ̀mùtí ní ibùgbé ẹlẹ́gàn nítorí pé bí ọtí bí ó bá ti dé ọpọlọ wọn tí wọ́n ti mú ṣé ó mọ̀ pé gbogbo oúnjẹ inú ikùn ló ń lọ ṣùgbọ́n ọtí ọ̀tọ̀ bí a bá mu ọtí kò dúró nínú ikùn ó máa ń lọ sí orí ó máa ń yí ohùn padà ó máa ń yí ojú padà ó máa ń yí ìwà pàápàá ó máa ń yí padà ibùjókò àwọn ọ̀mùtí ni ibùjókò àwọn ẹlẹ́gàn ní ìwé òwe ni ó ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn ẹlẹ́gàn orí kẹta lé ní ogún ìwé òwe orí kẹta lé ní ogún ẹsẹ ìkọkàndínníọgbọ̀n tani ó lé òṣì tani ó ní ìbànújẹ́ tani ó ní ìjà tani ó ní asọ tani ó ní ọgbẹ́ láìnídìí tani ó ní ìpọ́njú àwọn tí ó dúró pẹ́ níbi ọtí wáìnì àwọn tí lọ í dán ọtí wáìnì àdàlùwò ìwọ má ṣe wo ọtí wáìnì pé ó pọ́n nígbà tí ó bá fi àwọ̀ rẹ̀ hàn nínú ago tí a ń gbé mì tí ó ń dùn ní ìkẹyìn òun a buni ṣán bí ejò a sì buni jẹ bí paramọ́lẹ̀ ojú rẹ yóò wo àwọn àjèjì obìnrin àyà rẹ yóò sọ̀rọ̀ àyídáyídá ní tòótọ́ ìwọ ó dàbí ẹni tí ó dùbúlẹ̀ lálẹ́ àárín òkun tàbí ẹni tí ó dùbúlẹ̀ lókè òpó ọkọ̀ ìwọ ó sì wí pé wọ́n lù mí kò dùn mí wọ́n lù mí èmi kò sì mọ̀ nígbà wo ni èmi ó jí orun ikú nìyẹn o nígbà wo ni èmi ó jí èmi ó tún máa wá kiri bí a bá di ọ̀mùtí a máa ń di ẹlẹ́gàn bí a tilẹ̀ rí ẹni tí ó ń kìlọ̀ fún wa ọtí bí ó bá ti wọni lójú tí ó sì ti kó wọ agbárí ó máa ń sọni di aláìgbọràn ní ìwé orin dáfídì orí kìíní tí a ń kà ló ń ti jẹ́ kí ó ní mọ̀ fún wa wípé adènà tí ó wà lé ẹnu ọ̀nà ní ilé ìbùkún ọlọ́run ohun tí ó fẹ́ wò ni wípé ìwọ kò rìn ní ìmọ̀ tàbí ìmọ̀ràn àwọn ènìyàn búburú ìwọ kò sì jókòó lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti ìwọ kò jókòó ìwọ kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ ìwọ kò dúró ní ibùjókò àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin olúwa òfin olúwa ni a ń pè ní àṣẹ ọlọ́run ọlọ́run ní má ṣe ọlọ́run sì ni ohun tí ó pa láṣẹ láti ṣe ẹni tí ó jẹ́ ẹni ìbùkún ẹni tí ó fẹ́ ní kọ́kọ́rọ́ ilẹ̀kùn ìbùkún ọlọ́run òun ni ó máa mọ má ṣe ọlọ́run òun ni ó máa sọ wípé mi ò jẹ́ rìn ní ọ̀nà báyìí nítorí pé ọlọ́run kò fẹ́ bí ó bá ti ní ohun tí ó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ronú pé àdá gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa ti sọ fún wa ní àṣálẹ́ yìí ó sọ fún wa wípé dídùn inú rẹ̀ wà lé òfin olúwa àti nínú òfin rẹ̀ kẹ́ akúngún sọ wípé àti nínú ọ̀rọ̀ rẹ̀ lé ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru.
ki o to gbe igbese boya o nfe gbe iyawo a fe lati se asaro ninu kini oro olorun wi boya o fe sise ni eni ibokun to nfe ri ibokun ni idise yi a fe se asaro ninu kini oro olorun so nipa iru ise bayi boya a fe ki o ba wa lo sode lati lo se nkan kan a fe gbe ohun ti won fe ki o se ni igboro le oro olorun kini oro olorun wi nipa nkan woyi e ni eni ti o nse asaro ninu oro olorun boya obi mo ni o nfe se asaro bawo ni kin se to omo yi okuloku fun gege bi agba ninu ile ni o nfe mo kini oro olorun wi bawo ni kin se gbese ninu nkan ti mo fe se eyi ni eni ti o nse asaro li osan ati le oru gege bi oro olorun awon elomiran bi o ba so fun wi pe ki won ki o wa ko eko oro olorun a won ni bo ba je osan ni ibarorun lati wa gba ti a ti fi si ale ni o soro o ri ohun ti eni ti o mo inu olorun eni ti o mo ona si ibokun ohun ti o so fun wa o so wipe eni ti o ba ti pinu ninu okan re lati je eni ibokun ati lati wo enu ona ibokun olorun o so wipe eko bibeli iba je owuro tabi osan tabi asale tabi ki o ti le je wipe a fi si oru oni didun inu re ni lati se asaro ninu oro olorun ya ti ninu ofin oluwa li osan ati li oru ole maroki ninu okan re ki o si ma je oleri wipe abajo ti ibukun jina si mi nitori wipe emi o mo pe o buru lati ma rin li ona awon elese ko wa sinu okan mi wipe o je ohun ti o ma mu egun olorun ba ni lati ma duro ni ona awon elese ati ni ibojoko wa ni oro ona awon elegan ni temi nitori a emo kan bi a ba ti de lati ibi ise ki a gbe ijoko sita pelu awon elegan pelu awon a fi oro olorun ati ilana olorun se efe ki a gbe ijoko sita ka ma jo se efe tele tele n ko mo wipe o buru emi ro wipe a ma n sin olorun ni ojo isinmi bi o ba si ti di ojo monday titi di ojo saturday a se ife nu ti ara wa a sin esu die a jo fun esu die a lulu fun esu die a si lo si bi apeje yala o je awon moti ni won wa nbe abi awon onija ni won wa nbe abi awon elegan tele tele n ko mo pe o buru sugbon o n so fun wa pe eyi ni o mu ki orun ki o se lai ro ojo si ile wa eyi ni o mu ki itanshan orun olorun ki o ma se ran si ile wa eyi ni o mu ki ibokun olorun ki o ma se tu jade si agbole wa ati si ori wa sugbon bi a ba ronu pe oda bi a ba so fun olorun wi pe o to ise ati osi ati egun ire koja oro olorun ti o wa ni igbesi aye wa wi pe o to ge loni a nfe yi pada si oluwa a si nfe rin ni ona ibukun re mo gba eri olorun je wipe lese kese ni awon ese re ti o ti wa tele tele lese kese ni olorun yo dariji o yo si si ilekun ibukun re fun o sese ki a ti ma wa omo ki a si ti ma kaakiri lati fe ri omo bi sugbon ki o je wipe bi a se se wahala to ku si ibokun ti a wa kaakiri ko je ti wa ona ni mo fi han ni asale yi mo si n bebe lodo olorun wi pe olorun yi o se enikokan wa ni eni ti o gboran o n so fun wa ni ese keta wi pe
yóò sì dàbí igi tí a gbìn. Mo fẹ́ kí o fiyè sí gidigidi o. O sọ wípé yóò sì dàbí igi tí a gbìn. O lè fẹ́ bi mí léèrè wípé kí ni a ti lè mọ ti igi tí a kò gbìn sí? Igi tí a kò gbìn kò ní olúwa, kò ní olùtọ́jú. Ẹyẹkẹyẹ ló lè dé orí rẹ̀. Èso orí rẹ̀ kò ṣe pàtàkì. Èso orí rẹ̀ a máa rẹ̀ dànù. Bí ẹni tí ó sì jẹ́ àgbẹ̀, bí ó bá débẹ̀, agéègi ni lulẹ̀, a sì wọ sínú iná. Ṣùgbọ́n o lè lọ sí oko tí àwọn ìjọba tí wọ́n gbin igi sí orí rẹ̀, olùṣọ́ a wà lórí oko náà. Àwọn tí ó máa ń bu ìlẹ̀dú sí oko kí ohun ọ̀gbìn kí ó lè ṣe dáradára, wọ́n á fún wọn ní owó, wọ́n á sì fún wọn ní iṣẹ́ wípé kí wọ́n máa tọ́jú àwọn igi tí a gbìn. Àwọn tí ó sì máa mú ìkórè oko wá ilé, wọ́n á tún fi wọ́n síbẹ̀ bí èso bá ti hù lórí igi wọ̀nyí kí wọn kí ó lè mú ìkórè rẹ̀, kí wọn kí ó lè mú wá ilé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ilẹ̀ ayé, aládùúgbò rẹ, tàbí ó tilẹ̀ ṣeéṣe kí wọ́n jẹ́ ara ilé rẹ, ni wọ́n jẹ́ igi tí a kò gbìn. Jésù sì sọ fún ọ wípé gbogbo igi níbikíbi tí Ọlọ́run bàbá wa tí kò gbìn, ọjọ́ kan ń bọ̀, a ó fà á tu. Àwọn igi wọ̀nyí wọn kò lè ṣe rere. Ní ayérayé, àwọn ni a ó wọ́ jù sí inú iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n sọ fún ọ wípé bí o bá jẹ́ ẹni ìbùkún, bí o bá ń rìn ní ọ̀nà ìbùkún Ọlọ́run, tí ó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni ìṣàrò rẹ àti ìmọ̀ ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jí, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń jẹun, ọ̀rọ̀ Ọlọ́run ni o fi ń ṣiṣẹ́, ọ̀rọ̀ Ọlọ́run ni o ń tẹ̀lé ní ìgbà gbogbo, ó sọ wípé ìwọ kan náà yìí ni yóò dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀. Ara èso ìgbéyàwó ni ọmọ bíbí. Ara èso òṣìṣẹ́ ni èrè láti inú iṣẹ́. Ara èso ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan ni kí inú rẹ kí ó dùn, kí ayọ̀ rẹ kí ó kún. Ara èso tí a ń retí ni wípé kí a máa rí ohun tí ó pa wá lẹ́kún. Ṣùgbọ́n sọ fún wa wípé kí àwọn èso wọ̀nyí kí wọn kí ó tó lè dé ní ìgbésí ayé rẹ wípé ó dàbí igi tí a gbìn. Ṣé o mọ̀ wípé a ò lè gbin igi bí a bá mu lọ́wọ́? Kò ṣeé ṣe kí a má fi ọwọ́ kan ohun tí a gbìn. Ǹjẹ́ Ọlọ́run ti fọwọ́ kàn ọ́? Kò lè gbìn ọ́ bí ò bá fọwọ́ kàn ọ́, bí ò bá mú ọ kúrò níbi tí o wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ò bá mú ọ kúrò nínú ìṣe ayé, ìrìn ayé, ìsọ̀rọ̀ ti ayé àti ẹ̀ṣẹ̀ tí o ti ń dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ọwọ́ Ọlọ́run kò bá tí kàn ọ́, kò tí gbìn ọ́. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá mú ọ, nígbà tí Ọlọ́run bá fọwọ́ kàn ọ́, nígbà tí ó bá yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà, tí ó sì mú ọ wá sí ìjọba Ọlọ́run, nígbà tí o ronú pọ̀dà, nígbà tí o wípé Ọlọ́run, ó ṣe mí láàánú wípé mo ti máa ń rìn ní ọ̀nà tèmi, mo ti máa ń sọ ọ̀rọ̀ ti ara mi, ṣùgbọ́n láti òní lọ mo ronú pọ̀dà, mo sì ń fẹ́ jẹ́ tìrẹ. Ọlọ́run a fi ọwọ́ kàn ọ́, a sì mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, a mú kúrò, a fi ìdí rẹ kalẹ̀, a fi ọ jókòó sí ìjọba Ọlọ́run níbi tí ọ̀wàrà ìbùkún, níbi tí ó gbé iṣan. Ó ń sọ fún wa wípé àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀, ewé rẹ̀ kì yóò sì rẹ̀. Mo ṣe bí àwọn ewé rẹ̀ ni àwọn ọmọ rẹ, àwọn ará ilé rẹ. Ǹjẹ́ o ti rí àwọn aládùúgbò rẹ tí ọmọ wọn ń kú mọ́ wọn lójú, tí wọ́n ń bi tí ó ń kú, tí wọ́n ń bi tí ó ń kú, bí wọ́n ti ń kúnlẹ̀, tí wọ́n ń bi? Bẹ́ẹ̀ ni ayé àti èṣù àti ikú bẹ́ẹ̀ ni ó ń gbà á lé ọwọ́ wọn.
ewe won re ni lai ti pe ojo an gba ibukun won an gba lowo won ohun ti o je ayo won o nlo omo won le oju kini ki a ti so awon ti won sise ti won ko owo wale sugbon sibe sibe won o le jeun ninu owo na won o le kole ninu owo na o dabi eni wipe awon ota ko je ki won ki o gbadun ere ise owo won eyi ti a n pe ni pe ewe igi nre niyan sugbon so fun a wipe nigba ti a ba si ilekun ibukun olorun fun o ti o si wole ibukun yi sugbon ranti wipe a de na wa le oju ona bi o ba tin fe wo inu ile ibukun ni a de na yin ye owo wipe bi o ba ni eru ole eru esu iwa ese ni igbesi aye re ni o nda pada wipe ki se fun iru ti re sugbon bi o ba ronu pada bi o ba ko ese re sile ni enu ona ti o si bebe wipe ki eje Jesu Christi ti ata sile le oke Calvary ki o wo ese re danu bi a ba ti wo a o ni ri iwa ese ati eru ese ati eru esu lowo re ki o to de iru ipo be awon eru GBT ti o ti ko be ni o nda won pada awon eru ole ti o wa ni ile re be ni o nda won pada obirin olobirin iyawo oniyawo ti won tori e nsa si o o si gbadun obirin na obirin yo ko yeja ninu ile bo bimo o sese ko ti e pa omo na mo lowo sibe sibe aye o tun je ogbadun nitori obirin yi obirin gan fun ara e ko je ogbadun awon to fe lowo re won o je ogbadun esu oga ati baba obirin yi ko tun je ko fi olorun sile alakala nko abi won ki ele oloju orun sugbon bi o ba tin ko awon won yi sile wi pe awon nkan esu to wa lowo re pe oju won sile to si n so wipe o fe wole ni bo ti n so pe o fe wole ni emi olorun ni o wu o le o so wipe je ki n wo inu okan re je ki n wo inu ero re je ki n sin odele je ki n wo inu eru re bi emi olorun ti rin wipe gbogbo ese patapata le o ti ko sile wipe o si ti gba Jesu Christi gbo ki o fi eje re ki o fi we o be ni emi olorun ni o n ba okan re jeri wipe omo olorun ni o lo n so pe ki o wole bi o ba si ti n wole ni olorun n so wipe iwole eni naa ti a ti n reti iwo eni ibukun ni o n so pe bere o si fi fun o pe kini o fe ni o be si ni fi awon inu iyara ti o wa ni ijoba olorun iyara ti ipese iyara ti omo iyara ti alaafia iyara ti ayo iyara ti ibukun orisirisi ni o fi han wipe ewo ni o fe ninu re ni o n so pe mo n fe yi mo fe yi mo fe oni ki o bere ni bi o ba ti n bere gba ti o ti je ni ibukun be ni o n je ti re ai mo ona ibukun olorun ni a ko se ni ibukun sugbon o so fun a wipe ni ese iketa o ni lati igba na ti a ti ri ona ibukun yi o ni ohunkohun ti o se ni yo ma se deede o wa so fun a ni ese ikerin o ni awon eniyan buburu ko ri be o àwọn wọ̀nyí ni wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ afẹ́fẹ́ àìsàn ó ń gba wọn káàkiri afẹ́fẹ́ àṣeyìrí ó ń gba wọn káàkiri wọ́n dàbí ìyàngbò bí afẹ́fẹ́ wàhálà bí ó bá ti fẹ́ díẹ̀ nítorí pé a kò gbìn wọ́n àwọn tí a gbìn ìjì lè jà òjò lè rọ̀ ìkú omi lè dé àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣí wọn nípò padà bí ìjì tilẹ̀ wù kí ó jà tó bí ìpọ́njú tilẹ̀ pọ̀ tó ní àrọ́wọ́tó wọn ní agbègbè wọn àwọn tí a gbìn láti ọwọ́ ọlọ́run a kì í ṣí wọn nípò padà wọn a máa tinú ìbùkún kan lọ sí inú òmíràn ni ewé wọn kì í rẹ̀ afẹ́fẹ́ kì í fẹ́ ewé wọn dànù ikú kì í gba ọmọ wọn lọ́wọ́ wọn àti ẹ̀ṣẹ̀ kì í ba ti wọn jẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ tí bíbélì pè ní àwọn ènìyàn búburú ó ní tí wọn ò rí bẹ́ẹ̀ o ó ní
won dabi eyan gbo ti a fe fe nfe lo nitori awon eyan buburu ki yo dide duro ni idajo be li awon elese ki yo le duro le awujo awon olododo nitori oluwa mo ona awon olododo bi o ba je olododo ni toto ti ki se pe oju saju ti oluso agutan ile isin wa ni an se ti ki se we pe agabagebe ki a je eni rere ni igboro ki a je oni kupani ninu ile ti ki ba se be oni nitori oluwa mo ona awon olododo bi olododo ba tin gbadura gbo ileri ti a se fun ni Jakobo ori karun Jakobo ori karun mo nka ni ese ikerin dini ogun oni ejewo ese yin fun ara yin eyin so fun wa pe bi o ba ti se iyawo re bi o ba dele ejewo ese yin fun ara yin jo iyawo ma binu mo se bayi bi o ba ti se oko re eyin so fun nipa atunse ki o so fun oko re wi pe o se olanu wi pe o se bayi tabi o se won ni ile ise re ile bi ise re ki o se atunse ki o ba awon ti o nbaja ki o ba won laja ejewo ese yin fun ara yin esin ma gbadura fun ara yin ki a le mu yin larada ise ise ti adura olododo nse li agbara pupo ise ti adura olododo nse li agbara pupo adura olododo on lo je ki opin pupa ki opin si meji ni waju Mose adura olododo on lo je ki mana ki o ma so kale ni ojojumo fun awon mo Israeli ni ogoji odun adura olododo on lo je ki ejo tabi awon paramole tabi gbogbo won lo ti o wa ninu aginju ki o ma le se awon omo Israeli ni ohunkohun ni jamba kankan adura olododo on lo je ki Elijah ki o le so wi pe Ahabu gege bi oro mi ki o si ojo ni iwon odun meta won yi ise ti adura olododo nse li agbara pupo bi o ba je ki Olorun ki o mo ona re gege bi olododo ti a fe je ti a fi eje Jesu Christi we o lati so di olododo o so wipe adura olododo o ni agbara pupo Job ori ikokanla Job ori ikokanla o nso fun wa ona lati si ilekun ni biti ibukun wa ni biti o wa Job ori kokanla lati ese iketala bi iwo ba tun okan re se ti iwo si nawo re sodo re bi o ba tin nawo si odo babalawo tele tele wakawoko lati odo awon babalawo tabi awon onisegun tabi awon elebo tabi awon elesin kesin tabi awon alalupayida oni nisisiyi ki o yi pada ki o koju si Oluwa bi iwo ba tun ona re se ona ti o ti buru tele tele ona o le ti o ti rin ona ife kufe ti o ti rin bi iwo ba tun ona re se ti iwo si nawo re sodo re bi a se dede kan ba nbe lowo re mu kuro si ona jijin rere ma se je ki iwa ki wa ki o wa ninu ago re nigba na ni iwo gboju re soke le ni aba won ani iwo duro shishin iwo ki
ki o si beru nitori pe iwo gbagbe osire se bi on ti an fe niyan abi ari eni to fe wa wo mo osire se o wa o so fun wa ona lati gbagbe osi ati adanu ti o nda wa o so wi pe iwo o gbagbe osire iwo o si ranti re bi omi ti o ti san koja lo ojo aye re yo si mole ju osan gangan lo bi okunkun ti le bo omo le nisisin yi iwo o da bi owuro o so wi pe ko si wahala ti o le gbe de odo olorun o so le oni tabi aje nle o tabi awon eni inu aye ni won ko je ki o sun le oru tabi awon emi esu ni won rin omo le tabi ise ni o nse o airi sese ni tabi o npawo si ajadi apo tabi ori buburu le ori wi pe o ti de ba o onkon ti o wu ki o je oni bi okunkun ti le bu omo le nisisin yi awon elomiran bi okunkun ba bu won mole bi ise ba nse won bi aye bi o ba nle won bi iya ba nje won won ma sa fun olorun won ma so pe ah eni ti inu re dun nigba ti o ronu po ada ki okunkun biribiri ki o wa nibe sibe o sese nigba ti o ronu po ada ki ise ati iya ti o nje oko si wa nibe sibe sibe ma wo yi ni duro ti oluwa ko gbogbo ese re sile ki o si jewo awon ese re patapata laifi kankan pamo ki o si so pe ki eje jesu ki o wo gbogbo re kuro patapata o daju wi pe gege bi ileri olorun ti o ti duro o so wi pe iwo gbagbe osi re mo si mo wi pe oro olorun ki ye ileri re ki saki o si so fun a wi pe osi re ati gbogbo iya re yo koja lo oni bi okunkun ti le bu omo le nisisin yi iwo o da bi owuro iwo o wa lai lewu eyi so wi pe aja ma ri o a ma sa eni to wa lai lewu niyan osu a ma ri o a ma sa oni won o wa si odo re ni ekan sosho won o sa ni igba meje oni kiki oju re ni wo fi ma wo ere awon eniyan buburu nitori ki yo le sumo odo re nigbati o ba mu kokoro ilekun ibukun olorun ti o si si nigba na ni awon kan won yi o sele iwo o wa le ailewo nitori pe ireti wa fun o ma se sori tinu ko si ohun ti o de ba o ti o de ba ni kankan ri ko si ohun to de ba o ti o lati kari so ki o si ma so kun tabi ki o fe pokun so rara bi o ti e ti mule pelu awon egbe okunkun ti won ti so fun o wi pe oya opin de igba bayi ni o ye ki o ku olorun so fun o wi pe bi o ba je e fi okan re si ohun ti mo so fun o ni asale yo so pe ireti wa fun o bi aisan ba wa ni ago ara re bi ise ba ti bole owo re bi o ba dabi eni pe ko si ore kankan fun o rara bi o ba dabi eni pe ota poju fun o ni ile tabi ile ode bi o ba dabi eni wi pe gbogbo ohun ti o nse ni ko ni aseyori ni o ko ni iyori si rere o so wi pe bi o ba je mu kokoro ti a n fun o ni asale yi ti o ronu po ada ti o si ni ki eje jesu ki o we o ni ireti wa ani iwo rin ile re wo iwo rin ile re wo iwo o si simi le alaafia iwo o si dubule pelu ki yo si seni ti yo deru ba o ani opo eniyan yo ma wa oju rere re ya pari eko wa pelu chronica keji ori keje ese kerinla bi awon eniyan mi ti a n pe oruko mi mo ba re ara won sile bi o ba gberaga
bi o ba fe bi o ba so wi pe ah ewo ni mo tun gbo yi inu igbagbo ni abi mi si mo si ti man lo si ile esin o pe ti mo tin ka bibeli gbogbo e ti won ti le nso yi papa ni mo mo sori oni bo ba gberaga be bo ba wa gege bi alai ni eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun o so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi a ba gbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti balẹ je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ironu ku ada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura soke olorun dariji mi Olorun je ki ri ibukun re bi oni se be mo bi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje Jesu we okan mi o se se awon eyan ti won o mo bi ati gbadura won la oju won pe ah ah a se ju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti won ti awon eyan ti won ro si waju e ti won fe gbowo saju e to ri wi pe ah awon to nko si waju won ma ti lekun won mi bi la ri nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe won wa si waju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi a ri mi bi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe sirekun ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni igba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibukun patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati si fere se orun lati da ibukun le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin o de ibi adura o je le pada o je ni ku o leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mi mo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu po ada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu ku ada ni a fi si ile kun orun rere eyi ni ibukun fi sokale ironu pe wada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile ke pe oluwa
Olúwa pé kí ó dáríjì ọ́. Má ṣe àwáwí o, ọ̀rẹ́ mi, má ṣe àwáwí o. Sọ fún Ọlọ́run, dáríjì mi, yí ọkàn mi padà, sọ mí di rere. Fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí. Ilẹ̀kùn ìbùkún Ọlọ́run pẹ̀lú ronúpìwàdà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀. Na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run kí ó wọ inú ọkàn rẹ mọ́. Níbi tí o wà, mo ń fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já. Èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já. Ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́. Mo sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn mi mọ́ láì ku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wẹ̀ mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀.
àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn ìbùkún Ọlọ́run. A sì dúpẹ́ wípé èṣù tó máa ń jẹ́ kí orí ènìyàn kí ó kọ ire rẹ̀ ò jẹ́ kí a gbọ́ sí lẹ́nu, ò jẹ́ kí ó dè wá ní ìgbèkùn, ò jẹ́ kí ó dí wa lójú, ò jẹ́ kí ó dí wa ní etí. A dúpẹ́ wípé ó fún wa ní àǹfààní yìí láti wà níhìn-ín lónìí, láti mọ̀ wípé ìbùkún ire àti àánú wípé ó wà, wípé kọ́kọ́rọ́ rẹ̀, kọ́kọ́rọ́ ilẹ̀kùn láti débẹ̀, ó sì ti fi hàn wá pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ, gba ọpẹ́ àti yin wa ní orúkọ Jésù. Jẹ́ bàbá, ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ ni, ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn, bí ó ti wù kí ó kéré tó, gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́, tí wọ́n ti kọ̀ sílẹ̀, a bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ, dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀, ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá jẹ́ rẹ ara wọn sílẹ̀, tí wọ́n sì gbàdúrà, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wípé ó dáríjì, àwọn ènìyàn wọ̀nyí dé, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ, wọ́n ń bèrè fún ìdáríjì, fún ìdáláre, fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu, tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́, a gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì, ṣàánú, kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́, a dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí, a bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́, a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí, a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí ó ti ní wàhálà nínú ilé, tí kò lè sùn, tí ó làlákàlà, tí a ń dá lóró, tí a ń ṣẹ́ níṣẹ́, tí ayé náà, tí èṣù sì ń lé, tí àìsàn fi, tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé, a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ àtòkè wá, dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí, a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristì Jésù tí a fi mú wọn láradá, mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn, a fi ẹ̀jẹ̀ rẹ, ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná
ọfà ẹni bí ni a fi sàmì sí oníkálukú wọn lára abẹ ọ wípé kí gbogbo àrùn àìsàn àti ọwọ oṣó àti àjẹ kí ó kúrò ní ara wọn ní orúkọ jésù jẹ kí ìmọlẹ rẹ kí ó mọlẹ fún wọn àwọn tí òkùnkùn bò mọlẹ jẹ kí wọn kí ó rí òwúrọ ire àánú ọlọrun ní orúkọ jésù àwọn tí ó jẹ pé títí dé ìsinsìnyí ewé wọn ó rẹ ọmọ ń kú mọ wọn lọwọ wọn sì ń pàdánù owó wọn abẹ ọ wípé àwọn àdánù wọnyí báwo á dá wọn dúró ní orúkọ jésù adúpẹ ipò ti ṣe adúpẹ ipò ti gbọ ti wá adúpẹ pé láti àṣálẹ yìí lọ ire àti àánú rẹ ni yóò máa tẹlé wá ìbùkún rẹ sì jẹ tiwa láti àṣálẹ yìí lọ ìgbàlà tí ó sì ti fi fún wa tí ó wà nínú ọkàn wa tí ó bá ọkàn wa jẹrìí wípé ìgbà tí a ti jẹwọ tí a sì ti kọ ẹsẹ sílẹ tí a ti bẹbẹ fún ẹjẹ jésù láti wẹ wá mọ láti wẹ wá nù kúrò nínú ẹsẹ wa a bẹ ọ pé ìgbàlà yìí má ṣe jẹ kí ó kúrò lé ọkàn wa adúpẹ pé o ti gbọ ti wa adúpẹ pé o ti dáhùn àdúrà wa ní orúkọ jésù kristi olúwa wa.

gbogbo ṣẹkẹṣẹkẹ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti nípa àrùn kògbóògùn tí ọlọ́run máa ń wòsàn níhìn-ín, ó máa ń yani lẹ́nu, ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé, àwa tí a ti gbà kúrò nínú ayé, àwa tí a ti gbà kúrò lọ́wọ́ àwọn òrìṣà, àwa tí a ti mú kúrò nínú ìbọ̀rìṣà tí ó wà nínú ayé, kí a tún rí ẹni tí ó sọ wípé òun jẹ́ onígbàgbọ́, ẹni tí ó di àtúnbí, kí ó tún máa ní èrè ìbejì nínú ilé, tàbí kí ó tún dàbí ẹni wípé ó lọ ń bá àwọn ẹlẹ́bọn lóògùn ní Aginjù, tàbí ní ibi tí wọ́n ti ń ṣe ìbọ̀rìṣà wọn, tàbí kí a tún máa rí pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n tún tẹ́jú ilé káàkiri, ni wọ́n tún wá ẹnìkan tí ó lè fúnni lọ́mọ, ẹnìkan tí ó lè fúnni níyìí, tí ó lè fúnni nítọ̀hún. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, tí wọ́n ń wá ìrànlọ́wọ́ níbi tí kò sí ìrànlọ́wọ́, tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin, tí wọ́n gbíye lé kẹ̀kẹ́, nítorí tí wọ́n pọ̀, wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́ṣin nítorí wọ́n lé agbára jọjọ, ṣùgbọ́n tí wọn kò wo ẹni mímọ́ Ísírẹ́lì, wọn kò sì wá Olúwa. Nígbà tí a bá rí ẹni tí ó sọ wípé a ti gbà ń kúrò ní Íjíbítì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti gbà ń kúrò nínú ayé, tí ó tún lọ sí ìbọ̀rìṣà, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti kọ Ọlọ́run alààyè sílẹ̀, ó kọ ẹni mímọ́ Ísírẹ́lì sílẹ̀, ó kọ ìgbàlà tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, ó kọ ọ́ sílẹ̀. Bí a bá rí ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n tí ó tún dàbí ẹni wípé ó tún lọ ń ṣe ìrúbọ, ó tún lọ sí ìkóríta, ó tún lọ sí àwọn atanijẹ wòlíì èké, ó tún lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n máa sọ wípé mo wá, má bẹ́ẹ̀ là wá, mo tùràrí wá, gba àwẹ̀, ṣe tibí, ṣe tọ̀hún, àbí àwọn tí wọ́n máa sọ wípé bí o bá lè fún àwọn alágbe lówó, bí o bá lè fún àwọn ọmọ kéékèèké ní ṣúgà àti ìrèké, bí o bá lè fi àgbàdo tọrẹ fún àwọn kan wípé bó bá ṣe bẹ́ẹ̀, wípé wàhálà tó wà ní gbèsè ayé rẹ, tàbí àwọn àjálù tí ó ń débà, ó tó ń débà wípé àwọn nǹkan wọ̀nyí yóò kúrò. Bí a bá rí ẹni tí ó ti ní ìgbàlà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí ó ti ń képe Olúwa, tí ó ti mọ orúkọ Jésù Kristì Olúwa, tí ó ti ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, ṣùgbọ́n tí ó tún lọ sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọ̀nyí, ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ ìbárẹ́, ìbálò, ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, ó ti sọ àwọn nǹkan wọ̀nyí nù, ó sì di ẹni tí kò ní ìgbàlà Ọlọ́run nínú ọkàn rẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun, kí a kúnkún gbẹ́kẹ̀lé òun ní tòótọ́, bí a bá fẹ́ gbẹ́kẹ̀lé òun, kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀, nítorí wípé ẹni tí ó bá wà nínú ìbọ̀rìṣà kì yóò lè rí ojú Ọlọ́run, kì yóò sì lè jẹ àǹfààní tí àwọn ọmọ Ọlọ́run ń jẹ. Kí a wo Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní bí a ti ń ka Bíbélì tó yìí, ṣé a kò tí ì mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní bí a ti ń sọmọ Ọlọ́run tó, tí a ń wá sí ilé ìsìn tó, ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Gẹ́gẹ́ bí ìwà Ọlọ́run tí a mọ̀, gẹ́gẹ́ bí ìṣesí Ọlọ́run tí a mọ̀, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Ọlọ́run jẹ́ ẹni mímọ́, ó sì jẹ́ olóòótọ́, ṣé a kò tí ì mọ̀ wípé aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tàn yín jẹ o, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà. Ṣé o rí fún ara rẹ wípé àwọn abọ̀rìṣà pàápàá wọn kò lẹ́tọ̀ sí ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tan ara wa jẹ, kí àwa fúnra wa pàápàá kí a má tan ara wa jẹ, kí a má jẹ kí ẹnikẹ́ni kí ó tàn wá jẹ wípé kì í ṣe àwọn abọ̀rìṣà ni yóò lè jogún ìjọba Ọlọ́run. Nínú Kọ́rìntì kínní kan náà, nínú orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ ojúṣe tí a ní láti ṣe. Ó ń sọ fún wa wípé bí a bá ti ń ṣe ìbọ̀rìṣà, ohun tí a ní láti ṣe ni wípé kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀, kí a ké pe orúkọ Olúwa. Nínú Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà, wípé ìrònúpọ̀wàdà ni ó yẹ ẹlẹ́ṣẹ̀, ìrònúpọ̀wàdà ni ó yẹ abọ̀rìṣà, ìrònúpọ̀wàdà ni ó yẹ ẹni tí ó ń ṣe àgbèrè, ìrònúpọ̀wàdà ni ó yẹ ẹni tí ó ń ré òfin Ọlọ́run kọjá. Ó ní nítorí náà bí a bá ń fẹ́ ìtọ́ni Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtọ́jú

0: ààbò láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú orúkọ Jésù kí ó jẹ́ fún wa, bí a bá ń fẹ́ kí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù kí ó jẹ́ tiwa, bí a bá ń fẹ́ iná ẹ̀mí mímọ́ kí ó máa jó nínú wa àti láyìíká wa, bí a bá ń fẹ́ kí agbára Ọlọ́run kí ó máa lé ọ̀tá, kí ó máa lé èṣùsá ní ìgbésí ayé wa, ó ní ó yẹ kí a kọ ìbọ̀rìṣà sílẹ̀. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, ẹ sá fún ìbọ̀rìṣà. Bí a bá ń sọ nípa ìrònúpọ̀ àdá, kúrò nínú ìbọ̀rìṣà àti kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ tí à ń dá, ìrònúpọ̀ àdá yìí yóò fa àwọn nǹkan mìíràn lẹ́sẹ̀ pẹ̀lú. Wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí 19, ìṣe àwọn àpọ́sẹ̀lì orí 19 láti ẹsẹ̀ 12 sí 19, ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀, tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro. Ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́, wọ́n wá, wọ́n jẹ́wọ́, wọ́n sì fi iṣẹ́ wọn hàn. Kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ, wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́, wọ́n ṣe ohun tí ó wúni lórí, wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́. Kí ni wọ́n ṣe? Àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn, àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn aṣọ, àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbà tí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀, wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò tà á fún àwọn ẹlòmíràn, wọ́n kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọ́n dáná sun wọ́n. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronúpọ̀ àdá, tí o kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń so mọ́dì, èyí tó ń so mọ́wọ́, èyí tó ń dèmọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù. Bí a bá ti di onígbàgbọ́ tòótọ́, ó ní kì í ṣe díẹ̀ nínú wọn ni ó wá, tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kojúlẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kì í dáni sílẹ̀, àwọn nǹkan tí kì í gbanilà, bí a bá ronúpọ̀ àdá tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristì Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wọ́n wà mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Mo gba Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa, tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ 4, ẹ̀yin ọmọ mi, ti Ọlọ́run ni ẹ̀yin, ẹ̀yin ọmọ mi. A ń sọ fún wa àwọn tí ó ti fi àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀, ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo olorun awon ti o ti ko isu ati sere iborisha ati awon kan ti o ro mo iborisha awon ti won ti ko sile awon le an pe ni omo olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a ton ma mu igbo tabi ki a ma da opolo ara waru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti ti awon oso tabi awon aje tabi awon emi emire awon ti won ti ko won sile ti won gba Jesu Christ Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ijeri rere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wiwen iwenu mo eje Jesu awon ni a pe ni omo Olorun nihin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le kojo ja se wa bi abaje ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbese aye wa ni pe ati je ti Olorun we pe ati ko ese wa sile we pe ati di omo Olorun wi pe ati fi eje Jesu Kristi we wa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju pe bi e ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkera muramu gege bi kini o o daju wi pe awa ni yo segun bi o ba da bi eni wepe awon aye ara aye won ni wa sinu won si takasi wa wepe won o se wa ni bi o daju wepe awa ni yo segun bi o ba je onigbagbo to to ni wa bi abasimile Olorun ti agbekele Olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti nbe ninu yin to bi ju eni ti nbe ninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wipe oye ko ye bi won ba gbo wipe enikan aje won ma beru bi won ba je wo gbo wipe enikan oso won ma beru bi won ba gbo wipe enikan ni emi emire won ma beru bi won ba gbo wipe enikan ti o dabi esu fun ara re wipe o dabi iwa ati ise ati oro enu re ati awon to nse ni adugbo o dabi omo esu ti o je pe o le da igbesi aye enikeni ru won ma beru sugbon so fun a wipe bi a ba je onigbagbo to to eni ti nbe ninu wa o tobi ju eni ti nbe ninu aye lo nitori be bi a ba ri enikeni enikeni le hale enikeni le so nkan ti o fe so se a mo wipe ihale farao o po si awon omo Israeli sugbon ta lo segun awon omo Israeli lo segun se a mo wipe ihale Nebuchadnezzar o po nigbati o fe gbe Shadrach Meshach ati Abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wipe bi a ba je ti Olorun ko si eni ti o le segun wa eni ti n gbenu wa o po ju eni ti n gbenu aye lo nje mo pe oni ja loni wepe bi o ba le to agbara Olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborisa awon nkan ti o wa ninu aye sile bi o ti n ke pe Olorun Olorun yo ma je fun o bi o ti n gbadura yo ma gbo adura re bi o ti le je wipe esu ti kara re lo pade re loju ona o daju wipe iwo lo segun ninu Romu ori 14 te ogun o so fun a wipe Olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo wipe Olorun alagbara Olorun eleda ohun ati aye Olorun ti o yo awon mo Israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu Egypt Olorun ti o gba Shadrach Meshach ati Abednego sile Olorun ti o da abo bo Daniel ninu okini o wi pe yo te satani mole ni atelese re ni lolo
1: ta ni osho, ta ni aje, ta ni elebologun, ta ni awon ti o nka kiri ben bi pidan pidan, bi satani ba di temole le atelese re, o daju pe awon wonyi ti won sora won di ota, ti won fara pamo si okokun, ti won ta fa si oni gbangba, o daju pe iwo lo segun. Bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti Olorun ni tooto, Olorun yo da bobo. Bi esan ba wa yo mu esan koro. Bi ibanuje ba wa yo mu iban yo mu ki ibanuje lo. Nitori be je ki adide duro. Bi o ba je aborisa sibe, bi o ba je elese sibe, bi o ba je alagbere sibe. Bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri. Bi o ba je ewo ni o si ma nse ife kufe kaakiri. Ki o so fun Olorun wipe o fe je ti Olorun. O fe ki eje Jesu ki o we onu. O fe ki oro Olorun ki o joba ninu re. O fe di eda tuntun. O fe je ti Olorun ni toto nitori pe nigba ti o ba je ti Olorun ni o je wipe esu ko ni lagba lori re. Awon ota ko ni lagba lori re. Awon elebo logun ko ni lagba lori re. Awon alalupa ida ko ni lagba lori re. Osho ati aje ko ni lagba lori re. Bi o ba je ti Olorun ni toto. Kepe Olorun so fun Olorun wipe o fe je ti Olorun ni toto. Esu ati awon emewa re yo di atemole ni atelese re. Ko si si oyin ija ti a se si o ti o le pa o lara. Ko si oyin ija ti a se si o ti o le pa o lara. Ko si ofa ti a ta si o ti o le ba o. Kepe Olorun, kepe Olorun yo ja gbogbo ede re, yo se je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re. Kepe Olorun gba Oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ife kufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan wonyi sile ki o le je ti Olorun ni toto. Bi o ba si je Olorun ni ti Olorun ni toto o daju wipe a o da o sile a o tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja. Eru ko si funi ti o je ti Olorun. Eru ko si funi ti o gbagbo ninu Jesu Christi. Eru ko si funi ti o ti ko ese ati ise re sile. Eru ko si funi ti o ni agbara Olorun ni igbese aye re. Nitori ti tobi ni eni ti n gbe inu re. Jesu Christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wa níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́. Sọ fún ohun tí ó ń pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

0: Okay, gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa ìrora, tí ó ń fà á wá, àìsàn káìsàn tí ìbàjẹ́, orúkọ kórúkọ tí àbá máa pè wọ́n. Mo gbàdúrà pé nísinsìnyí ìwọ àìsàn bí a ti ń ṣe àmì bẹ́ẹ̀ ni kí o pòórá lórúkọ Jésù. Gbogbo ìrora, gbogbo ibà, gbogbo túlù, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, mo gbàdúrà mo pàṣẹ wípé ẹ jáde lórúkọ Jésù. Gbogbo ikọ́ fe, gbogbo nǹkan tó ń rìn lágọ̀ọ́ ara, gbogbo èyí tó ń dani lóró níkùn, nínú ẹ̀dọ̀, nínú itan, nínú agbárí, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókùn, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láyà, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Elizabeth, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Sarah, a ń bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnìkọ̀ọ̀kan wọn, bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí, bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí, a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di ohun ìgbàgbé lórúkọ Jésù. Ẹgba ọmọ tí yín lórúkọ Jésù. Níwòyí àmọ́dún, bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, bí ẹ bá pàdé níhìn-ín, ẹ ó gbé ọmọ tuntun tí yín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ̀ lápá, wọ́n rọ̀ lẹ́sẹ̀, tí ayé sọ fún wípé kò ní ṣe é ṣe láti dìde rìn. Mo gbàdúrà wípé kí agbára látorí ìtẹ́, agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, kí agbára Ọlọ́run kí ó ṣàn sí ìgbésí ayé wọn nísinsìnyí, agbára bí àrá kí ó wá sí ìgbésí ayé rẹ, ìwọ tí ó yarọ dìde kí ó rìn lórúkọ Jésù. Ìwọ tí ó jẹ́ wípé o lè gbé apá, o lè gbé ẹsẹ̀, o wà lójú kan nítorí wípé èṣù dì ọ́ lókun àìfojúrí, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo okùn tí a fi dì ọ́, kí agbára Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run, kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú, mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe, ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú. Ìwọ tí o fojú, mo ń sọ fún ọ wípé gba ìmúláradá, gba ìríran lórúkọ Jésù. Jésù tí kìí kùnà, Jésù tí ìlérí rẹ̀ kìí yẹ̀, a ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tán wọn lé ojú, kí o fọwọ́ kàn wọ́n lé ojú, ohun gbogbo tó ti dìbàjẹ́ nínú ojú wọn kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú, kí wọn kí ó sì ríran lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, bí àìsàn, bí àrùn, bí àìlera, mo lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán, níṣẹ́jú àyá, nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù, ẹ̀mí àìsàn, mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára, a gbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà, ìkeje, àti àwọn tí ó wà ní ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, àti àwọn tí ó wà lóde, kí agbára Ọlọ́run, agbára ìwòsàn, agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣe, kí ó tẹ̀ wọ́n lọ́wọ́, kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí àti ńlajú, kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run. Bí a ti ń lajú wa nísinsìnyí, kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù. Kí àlàáfíà, kí ìmúláradá, kí ìsọdọ̀tun, kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. mo gbagbo wipe ti se mo gbagbo wipe ti fowo kan won wipe ise iyanu o je ti eni kokan wa nitori agbadura ni oruko Jesu Kristo Oluwa wa o je temi mo ni o je temi o je temi ma yara re wo nitori wipe ise iyanu ti de odo re wo ago ara re ki owo ti o wa nibe tele tele nitori wipe agbara olorun o ti kolu o mo si ri wipe awon arun awon aisan awon egun awon arun ojo pipe won ti kuro ni ago ara re bi o ba si tin se awari ohun ti olorun ti se ki o ma ki haleluya ki o ma yin olorun logo ki a le yin olorun logo pelu re nitori wipe ise iyanu ti de mo ni ise iyanu ti de ori ti e gba loruko Jesu
1: yeah,

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ẹ ò yí padà, a dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà, a dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí i. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa ní orúkọ Jésù. Lónìí, bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti ìyìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì, ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkè wá tí Ọlọ́run yóò ya lò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣe tán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, n ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé nígbà àjàkálẹ̀ ogun àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé ní àkókò náà, èèyàn àti ọ̀dá ó mú ní ilẹ̀ wa. Iyọ̀ ó ṣòro láti rí, oúnjẹ ó ṣòro láti rí, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ebi ni ó pa wọ́n kú, tàbí àwọn àrùn mìíràn ni ó fi ara wọn ṣe ibùgbé tí ó jẹ́ kí wọn kí ó fi ilẹ̀ bora.
bi aban so nipa eyan akoko eyan o je akoko ti o buru jojo ti a n gbadura we pe ki olorun ki o ma je ki a ma ri iru igba be sugbon o ye ki a mo we pe ninu oro olorun akoko eyan wa ati we pe ninu akoko eyan yi olorun ma n pese fun awon eniyan ti re ye ki a wo amosi ori kejo amosi ori kejo lati ese ikokanla amosi ori kejo bi o ba ti si iwe danieli bi o ba tesiwaju ori iwe osea bi o ba tesiwaju lati iwe osea ori joeli bi o ba se tesiwaju lati joeli ori amosi amosi ori kejo lati ese ikokanla kiyesi ojo na de ti ni oluwa olorun wi emi o ran iyan wa si ile na ki se iyan onje tabi ongbe fun omi sugbon iyan gbigbo oro olo oluwa nihi le ati so lati enu woli olorun o so wi pe bayi le oluwa wi wi pe iyan bo ni ile na olorun ran amosi lati so fun awon ara israeli o so fun wi pe akoko iyan de pataki o so fun awon ara samaria ni akoko na wi pe emi o ran iyan wa si ile na sugbon so fun wa o ni ki se iyan nipa ti onje jije tabi ki se ti o ngbe nipa omi mimu o ni sugbon iyan gbigbo oro oluwa o seese ki o ma jo loju o seese ki o ma mo bi o seese pataki to wi pe olorun so nipa iyan gbigbo oro oluwa gba ti an so nipa gbigbo oro oluwa o pin si ipa meji ikini ati fun awon mo israeli ni oro oluwa ti akosile a se ti ran awon omo lefi ati awon alufa ati ran si won lati se itumo oro ti akosile yi nipa imisi emi olorun olorun wa so fun won wi pe igba kan yo de ni igbese aye awon omo israeli ti o je wi pe imisi ti o ye awon omo lefi imisi ti o ye awon alufa lati se itumo oro olorun fun won ki o ba le tu won lara ki o ba le yi won pada ki o ba le je ki won ki o ni igbagbo wi pe imisi atorun wa yi a ki o fun omo lefi ati wi pe won ki yo le gbo itumo oro olorun tin se ni ye tin se ni pe ikeji ni wi pe olorun ran awon woli si awon omo israeli o si man fun won ni oro ti o wa lati enu oluwa o man fun awon omo israeli sugbon olorun wa nso fun won wi pe igba kan yo de ti oro ti o wa taara lati enu oluwa wa si okan wa si isepaya awon woli won yi ki a ba le fun awon omo israeli wi pe igba kan yo de ti won ki yo ni iru anfani be wi pe yo je igba iyan iyan gbigbo oro oluwa ni iru akoko be okunkun yo bole biribiri ni iru akoko be agbara ati bolowo esu ki yo si ni iru akoko be ati ni igbagbo ninu olorun lati mo bi ati igbadura yo soro jojo ni iru igba be itunu lati oke wa ti oro olorun ti o ma mu wa ki yo wa si odo awon eniyan na ni iru igba na ti iyan oro olorun bi o ba wa ki yo le si ireti ninu olorun nitori wipe oro olorun ni fini lokan bale oro olorun ni funi ni itunu oro olorun ni fun ni ireti oro olorun ni je ki a mo bi a ti gbadura oro olorun ni fun wa ni igbagbo oro olorun ni je ki a mo wi pe baba wa nbe le orun oro olorun ni je ki a mo wi pe esu lagbara lori awon omo olorun oro olorun ni je ki a mo wi pe olorun pese aye kan sile fun wa wi pe ni igba ti akoko ba to yo mu wa lo si odo ara on ti kara re olorun wa nso fun wi pe igba nbo ni akoko aye awon omo israeli ti o je wipe okunkun yo bole biribiri nitori wipe iyan gbigbo oro olorun yo wa laarin won
wo lati ese kejila won o se ma rin kiri lati okunkun de okunkun ati lati arewa shegapra fun mi won o se ma rin kiri lati okun de okun ati lati arewa ani titi de gabasi won o sare siwa seyin lati wa oro oluwa won ki yo si ri le ojo na le awon arewa wundia ati awon odomokunrin yo daku fun ongbe eni aso fun amo israeli we pe akoko eyan o nbo laarin won eyan gbigbo oro olorun oro oluwa kini se ti olorun so be ki lo mu iru akoko be wa si igbese aye won o se ni laanu we pe afowofa awon mo israeli tabi awon ara samaria ni eyan gbigbo oro olorun yi ni o fi de ba won o je mo ni aye ti a wa loni bi eyan ba wa nibi kibi eyan gbigbo oro olorun eyan gbigbo oro olorun ni awon abule tabi ileto tabi ni ilu tabi ni awon ile isin ti a ti ko kale eyan gbigbo oro olorun ti o wa nibe won je afowofa awon eniyan olugbe ilu na ye ke wo amosi orikeje amosi orikeje lati ese ikejila amasi aso fun amosi pelu pe iwo ariran lo sa lo si ile juda se ma jeun nibe se ma so tele nibe sugbon ma se so tele mo ni beteli nitori ibi mimo oba ni afin oba sini sori ohun ti mo fi so wipe iyan oro olorun ti o mu laarin won tabi ti an so wipe yo mu laarin won o je afowofa won ohun ti a ri ni wipe ikan ninu awon ejoye o pe amosi o so fun pe ki o kuro ni ilu nitori wipe oba n gbe ni ihin ati nitori wipe afin oba o wa nihi ati wipe ibi mimo eyi ni ni ibi ile isin eti oba ma nlo o wa nihi nitori be won o fe ki o ma soro ti o ti ma nso oro olorun ti o nso wipe a o da ilese lebi a o da ilese lejo wipe ani lati ronupo ada won so wipe awon o fe gbo iru iwaasu be bi o ba ka gbogbo iwe amosi o ri wipe ohun ti amosi ti o ntenumo ni wipe fun ire koja mefa ati ese nla tabi meje wipe nitori be idajo nbo lori awon eniyan na nkan ti o nso fun ni wipe won lati ronupo ada bi won ba fe ri oju olorun won fe oju ere lati odo olorun won fe emi si lati oke wa won fe alaafia ati anu lati odo oluwa wipe won lati ronupo ada sugbon amasia won so fun amosi wipe o to ge ironupo ada ti poju wepe ki a se atunse o ti poju ki a ma ke pe oluwa wepe ki o so wa di mo ki o yi okan wa pada o ti poju wepe ki o sa lo si beteli ki o sa lo si ibomiran nitori pe afin oba wa nihin nje ki a se be ni ori loni wepe ni opolopo ilesin ni opolopo ijo eleyameya ni a ti ri wepe won ki fe gbo oro oluwa won a ko eti ikun si oro olorun bákan náà ni a ri wípé bí wọn ti ṣe ní àkókò àwọn ti amosi bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lónìí èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ olúwa nínú timothy kejì orí kẹrin timothy kejì orí kẹrin ẹsẹ ìkẹta àti ẹsẹ ìkẹrin nítorí pé ìgbà yóò dé ti won ki yo le gba eko ti o ye koro sugbon bi won ti je eni ti etin rin won o lo ko olukojo fun ara won ninu ife ko fe ara won won o si yi eti won pada kuro ninu otito won o si yi pada si itan asan bi o ba je eni ti o tin lo si ile ise kan tele tele ki o to wa si yin o ri wipe ohun ti a so yi ni a ri ni opolopo ile isin
wo pe igba yo de igba na si ti de tan ti won ki yo le gba eko ti o ye koro opolopo ninu awon ile isin ni atiri awon igbimo alabe sekele ti ari wo pe won ma so fun oni waso wo pe bi aban waso wo pe ki a ma ko birin jo a oni le dawo apo alufa o bi aban waso oko kan aya kan awon olokiki eniyan won ki o le wa si ile isin wa bi aban waso wo pe ki a se atunse owo ti ati ji tele tele ti ati fi kole ti ati fi ra moto wo pe ki a tun pada lo si bi ti ati ji awon won yi ile ise ti ati ko dukia won wo pe ki a tun lo se atunse bi aban so be awon osi awon oloselu won ki o le wa si ile isin wa bi aban so wo pe ki a ma se oso aye ke ma rin rin aye bi e ba waso eko ti o ye koro lati inu oro olorun we pe awon gbajumo obirin won ki o le wa si ile isin wa nitori be won ma so fun bishop won ma so fun awon alufa won ma so fun awon alori oni wasu won wi pe ki won ki o menu duro nipa ti oro irunupo oda nipa oro atunse nipa oro gbegbekele Jesu Christi fun igbala won ma so wi pe ah bi aban so pe ki awon eniyan ki o ma se je egbe awo bi aban so be awon eniyan ti o se pataki won ki o le wa si ile isin wa e ni won fi pa awon ni wasu won lenu mo e ni o fi je wi pe ni opolopo ile isin ni ayika wa nihin bi o ba lo sibe ati gbo oro olorun ti o ye koro o soro popo nitori pe igba yo de ti won ki yo le gba eko ti o ye koro bi ati le wasu re fun won won ki yo le gba se o mo we pe nihin olorun ni o pese fun wa olorun ni o foju anuwo wa ti o je ki a le duro lori eko ti o ye koro ti a fi n so fun gbogbo eniyan we pe gbogbo eniyan le o sa ti se ti o si ti kuna ogo olorun gbogbo eniyan iba se olola iba se olokiki iba se ijoye iba se mekunu wi pe ninu agbara ti wa ise ododo ti wa wi pe ko sese lati ri oju oluwa bi a ba fe ni igbala bi a ba fe ni idariji bi a ba fe di omo olorun ani lati je wo ese wa ki a ko sile ki a si gba Jesu Christ eni ti o ku fun wa ni ori ige agbelebo ki a gba gbo eko ti o ye koro niyi sugbon opolopo ile isin ni o ti soro lati waasu igbala nipasẹ itutu Jesu Christ tabi ki a ma waasu nipa isodi mimo we pe nigba ti a ba ti ni igbala

jẹ́ pípé mímọ́, bí bàbá yín ti ń bẹ lé ọ̀run, bí ó ti jẹ́ pípé, bí ó ti jẹ́ mímọ́. Nítorí bẹ́ẹ̀, ìgbà ti dé fún ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọn kò gba ẹ̀kọ́ tí ó yè kooro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn, wọn ó lọ kó olùkọ́jọ fún ara wọn nípa ìfẹ́kùfẹ́ẹ́ ara wọn. Ẹsẹ̀ ìkẹrin, wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọn ó sì yí padà sí ìtàn asán. Èyí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí à ń bá pàdé. Èyí ni a fi sọ wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti dé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí fún ti àkókò àjínde, ó jẹ́ ìgbà ìpèsè láti òkè wá. Ó jẹ́ ìgbà tí Ọlọ́run yóò máa yí ọ̀pọ̀lọpọ̀ ọkàn padà, ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè di àtúnbí, ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè gbàdúrà àgbàyọrí láti lè ní oore ọ̀fẹ́, ìdánilójú nínú ọkàn wọn wípé wọ́n jẹ́ ti Ọlọ́run. Ó jẹ́ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ onínàkúnà lọ́kùnrin lóbìnrin yóò lè padà wálé. Ó jẹ́ ìgbà tí a ó darí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ó jẹ́ ìgbà tí a ó kọ orúkọ wọn ní ìwé ìyè lé ọ̀run. Ó jẹ́ ìgbà tí Ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iná àtọ̀runwá yóò jó gbogbo ohun tí ó wà nínú ọkàn tí kò jẹ́ ìfẹ́ Ọlọ́run, yóò jó wọn kúrò. Ó jẹ́ ìgbà tí a ó da ẹ̀mí Ọlọ́run sí orí àwọn tí a ti sọ di mímọ́. Ó jẹ́ ìgbà tí a ó lè gbàdúrà tí àwọn àìní wa nípa ti ẹ̀mí, àìní wa nípa ti ara, tí Ọlọ́run fún ara rẹ̀ yóò pèsè fún wa láti ọ̀run wá. Àwọn tí ó bá gba Ọlọ́run gbọ́ yóò máa fojú sọ́nà fún irú àkókò bẹ́ẹ̀ tí Ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé, káàkiri orílẹ̀-èdè, káàkiri àwọn ilé ìsìn, káàkiri ní ìdílé kọ̀ọ̀kan, Ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀. Ìpèsè Ọlọ́run ni a sì ń jẹ́ kí ó di mọ̀ fún ọ wípé ní ìgbà ìpàgọ́ àjọ tí a fẹ́ ṣe ní àkókò àjínde yìí, Ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ farahàn wá. Mo sì gbàdúrà wípé fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ mi lónìí, Ọlọ́run yóò farahàn wá ní orúkọ Jésù. Ọlọ́run yóò pèsè ní kíkún fún àìní wa nípa ti ẹ̀mí ní orúkọ Jésù. Wò ó láti àwọn ọba kejì, orí keje, àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní. Nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí li Olúwa wí, ní ìwòyí ọ̀la li a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kíkúná kan ní ṣékélì kan ní ẹnu bodè Samaria. Yẹ kí a dúró níbẹ̀. Èèyàn ti mú ní àkókò Elisha ní Samaria ní Israeli. Èèyàn yìí ó sì ti kó ìyà ọ̀pọ̀lọpọ̀ bá wọn. Wo orí kẹfà àwọn ọba kejì, ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Èèyàn ńlá kan sì mú ní Samaria, sì kíyè sí wọ́n dò tí tó bẹ́ẹ̀ tí a fi ń ta orí kẹ́tẹ́kẹ́tẹ́ kan ní 100 ìwọ̀n fàdákà àti 4/4 òṣùwọ̀n káàbò ìmí ẹyẹlé ní ìwọ̀n fàdákà 5. Nǹkan tí ó dé bá wọn yìí ó jẹ́ nǹkan tí wọn kò ronú wípé ó lè dé bá ọmọ Ísíráélì, àwọn ará Samaria. Ṣùgbọ́n ó dé bá wọn. Èèyàn mú ní ilẹ̀ náà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí kò kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, ẹni tí ó rán wòlíì rẹ̀ sí wọn. Èyí ni a fi rí kà nínú orí keje ẹsẹ̀ ìkíní. Nígbà náà ní àkókò èèyàn náà, ní àkókò ọ̀dá tí ó dé bá wọn, ní àkókò àìríjẹ àìrímu tí ó dé bá wọn, ní àkókò ìpọ́njú, àkókò ìṣẹ́níṣẹ́ tí ó dé bá wọn, ní ìgbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ohun tí ó yẹ kí ó dùn mọ́ ọ nínú ni wípé bí òkùnkùn tilẹ̀ ṣú, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa ìmọ́lẹ̀ yóò dé. Bí ebi tilẹ̀ ń pa wá, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ Olúwa oúnjẹ yóò wà fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù ti mú kí a ṣubú, ó ti mú kí a padà sẹ́yìn, bí a bá lè gbọ́ ọ̀rọ̀ láti ẹnu Olúwa ó dájú wípé a ó bùkún wa. Níhìn-ín ni a sọ wípé gbọ́ ọ̀rọ̀ Olúwa. Báyìí ni Olúwa wí ní ìwòyí ọ̀la.

0: a o ta osuwon iyefun kikuna kan ni shekeli kan ni enubode samaria awon elomiran won o mo iyato laarin woli ati omo lefi awon elomiran won o mo iyato laarin omo lefi ati omo israeli awon elomiran won o mo iyato laarin omo israeli ati awon ara jebusi awon keferi bi won ba gbo oro kan lati enu enikan won ki ro wi pe ta lo nsoro se o je woli olorun se o je omo lefi eti ati fi ami ororo yan soto eti a fi emi olorun fun lati se itumo oro olorun fun awon eniyan tabi o je omo israeli awon ti ati fun ni majemu olorun tabi o je keferi ara jebusi nihi ni woli olorun elisha eni ti o je wi pe ilopo meji emi ati agbara elija ni o wa ni igbesi aye re ti o si wi pe gbo oro oluwa mo je so fun o bi o ba ri eniyan bi elisha eni ti o kun fun imo olorun eni ti o kun fun oye oro olorun eni ti o kun fun ilopo meji tabi ilopo meje agbara ti o wa lori awon elomiran bi iru eni be bi o ba to wa bi o ba so wi pe gbo oro lati enu oluwa o ye ki o fi iyato si woli tabi omo lefi o ye ki o mo iyato ti o wa laarin asoju olorun ati keferi awon elomiran won o mo we pe olorun o da wa lola ninu ijo wa nihin gba ti o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o nbo yi gege bi oro lati enu oluwa wi pe ninu ipago ajinde ti o nbo olorun yo dabira ni igbesi aye re bi oro ti mo so fun yi bi o ba gba lati enu oluwa bi o ba mo wi pe ki se omo lefi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan ni soro fun wi pe eni ti o mo inu olorun eni ti o ni emi olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isipaya lati orun wa oni o ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rinrin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o nbo yi olorun yo dabira ni igbesi aye re mo si gbagbo mo gba ere olorun je wi pe ni ofe ti o nbo yi bi o ba je eni ti o gbagbo bi o ba farabale bi o ba wa olorun yo se opolopo ise iyanu ni igbesi aye re mo so nipa ise iyanu ti atunbi ise iyanu ti o re ofe akunwo sile ni igbesi aye re ise iyanu ti sodi mimo ise iyanu ti ipi agbara emi olorun kun ni iṣẹ́ ìyanu ti àdúrà rẹ ti Ọlọ́run yóò gbà àti ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ti Ọlọ́run yóò ṣe fún ọ. Wò ó níhìn ni a rí ẹnìkan tí kò gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Àwọn tí ò gbàgbọ́ ni wọ́n máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àgálámàṣà tí wọ́n máa ń sọ wípé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ kí a ba lè lọ sí ìpàgọ́ àjọ. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ mi ò gbàgbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ yẹ kí a wo ìbátan irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú tiwọn ní ẹsẹ̀ ìkejì nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lé ohùn ó sì wí pé kíyè sí i bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí a lè rí bẹ́ẹ̀ òun sì wí pé kíyè sí i ìwọ ò fi ojú rẹ rí i ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀ àdúrà mi ni wípé irú ohùn tí ó fọ̀ sí ìjòyè yìí kí irú ohùn bẹ́ẹ̀ kí ó má ṣe fọ̀ sí wa láéláé ní orúkọ jésù ṣùgbọ́n rántí o ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó ṣe ikú pa á àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ kí ó kú ní àìtó ọjọ́ àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ wípé ìyàn náà ni ó bá lọ nígbà tí ìpèsè ọlọ́run dé nígbà tí ọlọ́run tí ó bójú wo àwọn ènìyàn rẹ̀ tí ó rán ìpèsè sí wọn ó ṣe ni láàánú wípé aláìgbàgbọ́ yìí kò lè jẹ nínú rẹ̀ i awon elomiran won ma nfi agbagbo han ni ru ipago ajinde ti o nbo yi won ma so wi pe awon ogbagbo wi pe ipago yi yo yato si e ti atini lati eyin wa tabi yo yato si awon isin ti atini lati ojo aiku ojo aje ati ojo bo won ki le fi ye si oro olorun wi pe olorun ti o ti se ileri yo muse nitori be je ki o yi o ma se wa ninu egbe awon alaigbagbo sugbon wa ninu egbe awon ti o gba olorun gbo ni ese keta si ese kejo bi o ba dele ki o lo ka o ri wi pe awon adete ni o kokko je alabapin ipese olorun ma se je ki o ya o lenu nitori wo pe eyi ni a ti so fun wa wi pe alabokun fun ni awon otoshi li emi nitori pe ti won ni ijoba olorun awon ti a o ka si gege bi eniyan awon ti a o ka si gege bi eni nla gege bi oloye gege bi ojogbon gege bi awon ti o ba le farati awon ni won kokko se alabapin ninu ebun atorun wa ti a fun awon ara samaria ni akoko yi be na ni bi iwo paapa bi o ba le je otoshi ni emi bi o ba le je eni ti o seriba bi o ba le je eni ti o gbo ti olorun bi o ba le je eni ti o fara ti olorun ti o si je eni irele ti o so wi pe bi won ti so fun wa be ni emi na yo se ti o je eni ti n gberaga ti o je eni ti n jiyan ti o je eni ti n so wi pe oro olorun o ri be bi o ba le je otoshi li emi o ri wi pe olorun yo bukun olopolopo ni ipago ajo ti n bo yi o ni esa wo ipe yin ara bi o ti se pe ki se opo awon ologbon eniyan nipa ti ara ki se opo awon alagbara ki se opo awon olola le ape sugbon olorun ti yan awon were awon otoshi le emi le aye yi lati fi daamu awon ologbon olorun si ti yan awon ohun ailera aye lati fi daamu awon ti o le agbara o ti a nso ni we pe ti o ba je eni ti o rele ni iwa ni ero ni ise bi o ba je ele ti omo ti n tete gboran ti o gberaga si oro olorun bi o ba gba oro olorun gbo ti a ti so lati enu eniyan olorun o daju wi pe a o bukun o sugbon bi a ba wo ese ikesan awon oba keji ori keje ese ikesan nigba naa ni won wi fun ara won pe awa ko se rere oni yi ojo ihin rere ni awa si dake bi awa ba duro titi di afemojumo eya yo je wa nje nisisiyi e wa e je ki a lo so fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon onje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi olorun ran won leti wo pe anikan jopon ko se daradara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona wi pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi olorun kun ni akoko ti olorun yo gba adura wa akoko na nbo wi pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan olorun nitori be mo fe ki o dide duro nisinsinyi ki o so fun olorun wi pe o di agbenuso fun olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi to leti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wi pe olorun fe bokun won so fun awon elomiran wi pe a n reti won so fun awon elomiran wi pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wo pe olorun reti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba nso fun bi won tin gba bi won tin wa be ni irawo kokan yo ma wa ni ade wa ni igba ti awon eniyan won yi ton ba gbadura agba yori si igbala ni igba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi oluwa ati olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti olorun se fun wa yo je ki o di mimu se yo si je ki ere wa olorun ki o ma poju be lo gbadura ti o so fun olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti olorun pese fun wa ni akoko tin bo yi
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé ìkejì ti Chronicle, orí ìkẹta. Solomoni sì bẹ̀rẹ̀ sí kọ́ ilé Olúwa ní Jerusalemu, ní òkè Moria, níbi tí Ọlọ́run faran Dáfídì bàbá rẹ̀, tí Dáfídì ti pèsè níbi ilẹ̀ ìpaka Onani ara Jebusi. Òun sì bẹ̀rẹ̀ sí kọ́ ilé ní ọjọ́ kejì oṣù kejì ní ọdún kẹrin ìjọba rẹ̀. Èyí sì ni ìwọ̀n tí Solomoni fi lélẹ̀ fún kíkọ́ ilé Ọlọ́run. Gígùn rẹ̀ ní ìgbọ̀nwọ́ gẹ́gẹ́ bí ìwọ̀n ìgbani lé ọgọ́ta ìgbọ̀nwọ́ àti ìbú rẹ̀ ogún ìgbọ̀nwọ́ àti ìloro tí ń bẹ níwájú ilé náà. Gígùn rẹ̀ rí gẹ́gẹ́ bí ìbú ilé náà ogún ìgbọ̀nwọ́ àti gíga rẹ̀ ọgọ́fà. Ó sì fi kìkì wúrà bò ó nínú, ó sì fi igi fírì bo ilé tí ó tóbi, ó sì fi wúrà dáradára bò ó, ó sì gbẹ́ àwòrán igi ọ̀pẹ àti ẹ̀wọ̀n sí i, ó sì fi òkúta iyebíye ṣe ilé náà ní ọ̀ṣọ́ fún ẹwà. Wúrà náà sì já sí wúrà pàfàìmù, ó sì fi wúrà bo ilé náà pẹ̀lú àti ìtì òpó àti ògiri rẹ̀ wọn ni àti ilẹ̀kùn rẹ̀ méjèèjì, ó sì gbẹ́ àwòrán àwọn kérúbù sí ara ògiri náà, ó sì ṣe ilé mímọ́ jùlọ náà. Gígùn èyí tí ó wà gẹ́gẹ́ bí ìbú ilé náà ogún ìgbọ̀nwọ́ àti ìbú rẹ̀ ogún ìgbọ̀nwọ́, ó sì fi wúrà dáradára bò ó tí ó tó ẹgbẹ̀ta tálẹ́ǹtì, òṣùwọ̀n èso sì já sí 50 ṣékélì wúrà. Òun sì fi wúrà bo ìyàrá òkè wọn ni. Àti nínú ilé mímọ́ jùlọ náà, ó ṣe kérúbù méjì ti iṣẹ́ ọ̀nà fífín, ó sì fi wúrà bò wọ́n. Ìyẹ́ àwọn kérúbù náà sì jẹ́ ogún ìgbọ̀nwọ́ ní gígùn. Ìyẹ́ kan jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún tí ó kan ògiri ilé náà. Ìyẹ́ kejì sì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún tí ó kan ìyẹ́ kérúbù kejì. Àti ìyẹ́ kérúbù kejì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún tí ó kan ògiri ilé náà. Àti ìyẹ́ kejì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún tí ó kan ìyẹ́ kérúbù kejì. Ìyẹ́ kérúbù wọ̀nyí náà jáde ní ogún ìgbọ̀nwọ́. Wọ́n sì dúró ní ẹsẹ̀ wọn, ojú wọn sì wà kọjú sí ilé, ó sì ṣe ìbòjú aláró àti elése àlùkò àti òdòdó àti ọgbọ̀ dáradára, ó sì ṣiṣẹ́ àwọn kérúbù lára wọn, ó sì ṣe ọwọ̀n méjì ìgbọ̀nwọ́ márùndínlógójì ní gíga níwájú ilé náà àti ìparí tí ń bẹ lórí ọ̀kọ̀ọ̀kan wọn sì jẹ́ ìgbọ̀nwọ́ márùn-ún, ó sì ṣe ẹ̀wọ̀n nínú ibi ìdáhùn náà, ó sì fi wọ́n sí orí àwọn ọ̀wọ̀n náà, ó sì ṣe àwọn pomegranate 100. Ó sì fi wọ́n sí ara ẹ̀wọ̀n náà, ó sì gbé àwọn ọ̀wọ̀n náà ró níwájú ilé Ọlọ́run, ọ̀kan ní apá ọ̀tún àti èkejì ní apá òsì. Ó sì pe orúkọ èyí tí ń bẹ ní apá ọ̀tún ní Jákínì àti orúkọ èyí tí ń bẹ ní apá òsì ní Bóásì. Ìwé ìkejì ti Chronicle, orí ìkẹrin. Ó sì ṣe pẹpẹ idẹ kan ogún ìgbọ̀nwọ́ ní gígùn rẹ̀, ogún ìgbọ̀nwọ́ sì ni ìbú rẹ̀ àti ìgbọ̀nwọ́ mẹ́wàá ní gíga rẹ̀. Ó sì ṣe agbada dídà ńlá ìgbọ̀nwọ́ mẹ́wàá láti etí kan dé etí èkejì. Ó ṣe bíríkítí ìgbọ̀nwọ́ márùn-ún sì ní gíga rẹ̀. Okùn 30 ìgbọ̀nwọ́ ni ó sì yí káàkiri. Àwòrán màálùú sì wà lábẹ́ rẹ̀ yí káàkiri. Wọ́n sì lọ yí agbada ńlá náà káàkiri. Ìgbọ̀nwọ́ mẹ́wàá yí ká. Ọ̀wọ́ méjì màálùú lè a dà ní dídà wọn kan. Ó dúró lórí màálùú méjìlá wọn ni. mẹ́ta ń wo ìhà àríwá, àti mẹ́ta ń wo ìwọ̀ oòrùn, àti mẹ́ta ń wo gúúsù, àti mẹ́ta ń wo ìhà ìlà oòrùn, a sì gbé agbada náà ka orí wọn. Gbogbo ìhà ẹ̀yìn wọn sì wà nínú, ó sì nípọn tó ìbú àtẹlẹwọ́. A sì fi ìtànná lílì ṣiṣẹ́ etí rẹ̀ gẹ́gẹ́ bí etí ago. Ó sì gbà, ó sì dá 1500 ìwọ̀n bá ti dúró. Ó ṣe agbada mẹ́wàá pẹ̀lú, ó sì fi 5 sí apá ọ̀tún àti 5 sí apá òsì láti wẹ̀ nínú wọn. Irú nǹkan tí wọ́n fi ń rúbọ sísun ni wọ́n ń wẹ̀ nínú wọn. Ṣùgbọ́n agbada náà ni fún àwọn àlùfáà láti máa wẹ̀. Ó sì ṣe ọ̀pá fìtílà wúrà mẹ́wàá gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọn. Ó sì fi wọ́n sínú tẹ́ḿpìlì, 5 ní apá ọ̀tún àti 5 ní apá òsì. Ó sì ṣe tábìlì mẹ́wàá, ó sì fi sínú tẹ́ḿpìlì, 5 ní apá ọ̀tún àti 5 ní apá òsì. Ó sì ṣe 100 ọ̀pọ̀n wúrà. Ó ṣe àgbàlá àwọn àlùfáà pẹ̀lú àti àgbàlá ńlá àti ilẹ̀kùn fún àgbàlá ńlá náà. Ó sì fi ìdẹ̀bo awẹ́ méjì ilẹ̀kùn wọn. Ó sì fi agbada náà sí apá ọ̀tún igun ilé ìlà oòrùn sí ìdojúkọ gúúsù. Húrámù sì ṣe ìkòkò àti ọkọ́ àti ọpọ́n. Húrámù sì parí iṣẹ́ náà tí ó ní í ṣe fún Solomoni ọba ní ilé Ọlọ́run. Ọwọ̀n méjì àti ọta àti ọpọ́n tí ó wà lórí ọwọ̀n méjì náà àti iṣẹ́ ẹ̀wọ̀n méjì láti bo ọta méjì ti ọpọ́n náà tí ó wà lórí àwọn ọwọ̀n náà àti 400 pomegranate ní ara iṣẹ́ ẹ̀wọ̀n méjì náà. Ẹsẹ̀ méjì pomegranate lé ara iṣẹ́ ẹ̀wọ̀n kan láti bo ọta méjì náà ti ọpọ́n tí ó wà lórí àwọn ọwọ̀n náà. Ó sì ṣe ìjókòó, ó sì ṣe agbada lórí àwọn ìjókòó náà, agbada ńlá kan àti màálù 12 lábẹ́ rẹ̀, àti ìkòkò àti ọkọ́ àti kọ́kọ́rọ́ ẹran àti gbogbo ohun èlò ni Húrámù Abi fi ìdẹ dídán ṣe fún Solomoni ọba fún ilé Olúwa. Ní pẹ̀tẹ́lẹ̀ Jọ́dánì ni ọba dà wọ́n ní ilé Amọ̀ ní agbede méjì Sokotu. Báyìí ni Solomoni ṣe gbogbo ohun èlò wọ̀nyí lé ọ̀pọ̀lọpọ̀ nítorí tí a kò lè mọ ìwọ̀n ìdẹ náà. Solomoni sì ṣe gbogbo ohun èlò tí í ṣe ti ilé Ọlọ́run, pẹpẹ wúrà pẹ̀lú àti àwọn tábìlì lórí èyí tí àkàrà ìfihàn wà, ọ̀pá fìtílà pẹ̀lú àti fìtílà wọn kí wọn kí ó máa jò gẹ́gẹ́ bí àṣẹ níwájú ibi mímọ́ jùlọ jẹ́ wúrà dáradára, àti ìtànná àti fìtílà àti ẹ̀mú ni ó fi wúrà ṣe. Gbogbo èyí ni wúrà dáradára, àti àlìmágàjì fìtílà àti awokòtò àti ṣíbí àti awokòtò tùràrí wúrà dáradára ni, àti ọ̀nà ìwọlé awẹ́ ilẹ̀kùn rẹ̀ ti inú lọ́hùn fún ibi mímọ́ jùlọ àti àwọn ilẹ̀kùn fún ilé náà àní tẹ́ḿpìlì wúrà ni.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé ìkejì ti Chronicle, orí ìkarùn-ún. Báyìí ni gbogbo iṣẹ́ tí Solomoni ṣe fún ilé Olúwa parí. Solomoni sì mú gbogbo nǹkan tí Dáfídì bàbá rẹ̀ ti yà sí mímọ́ wá sínú rẹ̀, àti fàdákà àti wúrà àti gbogbo ohun èlò ló ó fi sínú ìṣúra ilé Ọlọ́run. Nígbà náà ni Solomoni pe àwọn àgbààgbà Ísírẹ́lì jọ àti gbogbo olórí àwọn bàbá àwọn ọmọ Ísírẹ́lì sí Jerusalemu láti mú àpótí ẹ̀rí májẹ̀mú Olúwa gòkè láti ìlú Dáfídì wá tí í ṣe Sioni. Gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì sì péjọ sọ́dọ̀ ọba lé àjọ. Èyí ni oṣù kejì. Gbogbo àwọn àgbààgbà Ísírẹ́lì sì wá, àwọn ọmọ Léfì sì gbé àpótí ẹ̀rí náà, wọ́n sì gbé àpótí ẹ̀rí náà gòkè àti àgọ́ àjọ àti gbogbo ohun èlò mímọ́ tí ó wà nínú àgọ́. Wọ̀nyí ni àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì mú gòkè wá. Solomoni ọba àti gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì tí ó péjọ sí ọ̀dọ̀ rẹ̀ wà níwájú àpótí ẹ̀rí náà. Wọ́n sì fi àgùntàn àti màálù rúbọ tí a kò lè kà, bẹ́ẹ̀ ni a kò lè mọ iye wọn fún ọ̀pọ̀lọpọ̀. Àwọn àlùfáà sì gbé àpótí ẹ̀rí ti májẹ̀mú Olúwa wá sí ipò rẹ̀ sí ibi ìdáhùn ilé náà, sínú ibi mímọ́ jùlọ lábẹ́ ìyẹ́ àwọn kérúbù. Bẹ́ẹ̀ ni àwọn kérúbù na ìyẹ́ wọn bo ibi àpótí ẹ̀rí náà, àwọn kérúbù sì bo àpótí ẹ̀rí náà àti àwọn ọ̀pá rẹ̀ láti òkè wá. Ọ̀pá rẹ̀ wọn ni sì gùn tó bẹ́ẹ̀ tí a fi rí orí àwọn ọ̀pá náà láti ibi àpótí ẹ̀rí náà níwájú ibi mímọ́ jùlọ náà, ṣùgbọ́n a kò rí wọn lé òde. Níbẹ̀ ni ó sì wà títí di òní yìí. Kò sí ohun kan nínú àpótí ẹ̀rí náà bí kò ṣe wàhálà méjì tí Mose fi sínú rẹ̀ ní Horebu, nígbà tí Olúwa fi bá àwọn ọmọ Ísírẹ́lì dá májẹ̀mú nígbà tí wọ́n ti Íjíbítì jáde wá. Ó sì ṣe nígbà tí àwọn àlùfáà ti ibi mímọ́ jáde wá, nítorí gbogbo àwọn àlùfáà tí a rí ní ayé àsímímọ́, wọn kò sì kíyèsí ipa wọn nígbà náà. Àwọn ọmọ Léfì pẹ̀lú tí ṣe akọrin, gbogbo wọn ti Asafu, ti Hemani, ti Jedutuni pelu awon omo won ati awon arakunrin won. Won wo ogbo funfun. Won ni kimbali ati ohun elo orin ati duro. Won si duro ni igun ila orun pepe na ati pelu won iwon ogofa lofa ti won fun ipe. O si se bi eni pe enikan nigba ti a gbo ohun awon afunpe ati awon akorin bi ohun kan lati ma yin ati lati ma dupe fun Oluwa. Nigba ti won si gbe ohun won soke pelu ipe ati kimbali ati ohun elo orin lati ma yin Oluwa pe o seun anu re si duro lai lai. Nigba na ni ile na kun fun awo somo ani ile Oluwa to be ti awon alufa ko le duro lati sise isin nitori awo somo na nitori ogo Oluwa kun ile Olorun.

0: Jakobu, orí kẹrin, ẹsẹ ìkẹrin.
1: Ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run, bí o bá sì jẹ́ ọ̀tá Ọlọ́run, ó yẹ kí o mọ̀ wípé nígbà tí Jésù bá dé, o kò ní lè bá lọ, nítorí àwọn tí ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú ìwà mímọ́ ni Jésù ń padà bọ̀ wá láti kó lọ rele. Nínú Jòhánù kíní orí kejì, Jòhánù kíní orí kejì láti ẹsẹ̀ kẹẹ̀dógún, ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀, nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́ kò fẹ́ ara, ìfẹ́ kò fẹ́ ojú, àti ìrera ayé kì í ṣe ti bàbá. Bí kò ṣe ti ayé, ayé sì ń kọjá lọ, àti ìfẹ́kúfẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láé láé. Nítorí bẹ́ẹ̀, àpẹẹrẹ ohun tí a rí nípa ti obìnrin yìí ni wípé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀, ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra. Nítorí bẹ́nìyàn lọ́lá lọ́lá, tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi, tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀, tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni, tó wo nkoko máyé bí ajá, wo mégogo ẹran, tó ń jayé àjẹfẹ̀yìntì. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìgbà ò lọ bí òréré, ọjọ́ kan ń bọ̀ tí ẹlẹ́mìí yóò béèrè, tí a ó sì farahàn níwájú ìtẹ́ ìdájọ́. Ǹjẹ́ ẹni tí ó bá fẹ́ ayé yóò bá ayé kọjá lọ? Ẹni tí ó bá fẹ́ ayé gẹ́gẹ́ bí Dema tàbí gẹ́gẹ́ bí aya Lọ́ọ̀tì, à ń sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ yóò bá ayé parẹ́. Ìdájọ́ tí ó sì wà fún irú àwọn bẹ́ẹ̀ ni ìdájọ́ tí ó wá bá aya Lọ́ọ̀tì. Nítorí wípé ìwọ tí ó jẹ́ Kìrìsìtẹ́nì, bí o bá bá ayé rẹ, ó di bí òbu iyọ̀ tí a ó dànù, tí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn aráyé. Ó ní bí o bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, kí o kọ ayé àti ìfẹ́kúfẹ́ inú rẹ̀ sílẹ̀. Àwọn ènìyàn wa máa ń sọ fún wa wípé aláṣọ àlà kì í lọ sísọ elépo. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti fọ aṣọ rẹ mọ́, tí o sì jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, ibi àwọn ohun ìdọ̀tí ayé, èérí ayé, ìjẹkújẹ ayé, ìmùkímọ̀ ayé àti ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé, bí o má jẹ́ wípé ní tòótọ́ ni o ní aṣọ àlà tí o mọ̀ wípé a ò gbọdọ̀ bàjẹ́, a ò gbọdọ̀ fi sínú èérí, o yẹ kí o ṣọ́ra nínú àwọn nǹkan tí ó wà nínú ayé, kí o má bàa bá ayé lọ. Kí ni èrè tàbí kí ni àdánù tí ó bá aya Lọ́ọ̀tì? Ẹ jẹ́ kí a wo Genesis orí ìkọkàndínlógún láti ẹsẹ ìkẹrìndínlógún ni a ti ń wo ohun tí ó bá aya Lọ́ọ̀tì. Genesis orí ìkọkàndínlógún ẹsẹ ìkẹrìndínlọ́gbọ̀n, ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀ ọ̀wọ́n iyọ̀. Níhìn-ín ni a ti rí ìdájọ́ tí ó dé bá obìnrin yìí. Èyí ni Jésù fi ń tẹnu mọ́ wípé nínú Luke orí ìkẹtàdínlógún ẹsẹ ìkejìlélọ́gbọ̀n wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Lákọ̀ọ́kọ́, èyí jẹ́ kí a mọ̀ wípé ìtàn tí a kà nínú Genesis ó jẹ́ ìtàn òtítọ́, ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀. Nítorí wípé bí kì í bá ṣe wípé ìtàn tó ṣẹlẹ̀, kì í ṣe ohun tí Jésù yóò fi máa kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Ìkejì ni wípé obìnrin yìí ó jẹ́ ẹni tí ó ní àǹfààní ìgbàlà, àǹfààní wípé kí ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, ṣùgbọ́n kò mú àǹfààní yìí lò. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ṣe ń sọ láti ẹnu Jésù wípé àwọn tí a ní àǹfààní, àwọn tí ó ti jẹ́ ọmọ ẹ̀yìn, àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù, àwọn tí ó ti rán níṣẹ́ láti lọ wàásù ìhìnrere, àwọn tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè Ọlọ́run, wípé kì í ṣe pé àbọ̀ ayérayé lẹ́ẹ̀kan bí a bá ti ní ìgbàlà, ó dájú wípé ọmọ Ọlọ́run yóò máa jẹ ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ lọ títí ó ní rárá. Ó ní kí a ṣọ́ra, kí a má padà sẹ́yìn, nítorí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀, bí ó bá tún bojú wẹ̀yìn, ó ní kò yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Nínú Ebeeru orí kejì ní ìkìlọ̀ yìí ló ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí. wepe bi abati gboro igbala, she ati dieni igbala, bi abati gboti.

sọ di mímọ ṣe àti di ẹni tí a sọ di mímọ bí ṣe àti gbọ ọrọ nípa àtúnṣe ṣe àti tún ọnà wa ṣe nínú ebéru orí kejì láti ẹsẹ ìkejì nítorí bí ọrọ tí a ti ẹnu àwọn áńgẹlì sọ bá dúró ṣinṣin àti tí olúkúlùkù ìré kọjá ẹgba àti àìgbọràn gba ẹsan tí ó tọ èyí jẹ kí a tún rántí aya lọọtì wípé àwọn áńgẹlì méjì wọnyí wọn sọ òtítọ ọrọ fún wọn sọ fún un wípé ìdájọ ń bọ wọn sọ fún un wípé kí wọn kí ó sá àsálà fún ẹmí wọn ó wá ń sọ fún àwọn pé bí àwọn ọrọ tí a ti ẹnu àwọn áńgẹlì sọ bí ó bá dúró ṣinṣin àti tí olúkúlùkù ìré kọjá àti àìgbọràn èyí ni ìṣelòdì sí ẹkọ tí a ti kọ wa èyí ni ẹṣẹ dídá àìgbọràn sí ohun tí a ti gbọ ó ní bí wọn bá gba ẹsan tí ó tọ bí a ti rí ẹsan náà lára aya lọọtì ó ní ní ẹsẹ kẹta àwa ó ti ṣe làá bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ olúwa tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ ó ní ó yẹ kí a kọ̀bi ara sí àwọn tí a ti gbọ́ kí àìnáání àìfẹnipẹni tí ó yọ obìnrin yìí lẹ́nu kí ó má bá yọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu nítorí a rí ohun tí ó ṣẹlẹ̀ sí wípé ó ṣubú sínú ìdájọ́ ọlọ́run nítorí ìdájọ́ àìròtẹ́lẹ̀ ó débá ìdájọ́ òjijì ó débá a sì sọ fún wa wípé ìdájọ́ tí a kò lè fẹ́ ẹnu sọ ìdájọ́ tó banilẹ́rù ló débá aya lọ́ọ̀tì òpin débá láìní àǹfààní àti ronúpọ̀àdà ó lọ sí ọ̀run àpáàdì níbi tí ìṣẹ́ àti ìyà ìpọ́njú ẹ̀kún àti ìpayín keke ayérayé tí ó wà èyí ni jésù fúnra rẹ̀ olùgbàlà wa ni ó fi sọ pé bí iṣẹ́ ìgbàlà tí ò ń ṣe bí kò bá ní jẹ asán lórí ẹnì kọ̀ọ̀kan wa a ní láti múra sílẹ̀ a ní láti ṣọ́ra wa kí a má jẹ́ kí ẹ̀mí ìpadà sẹ́yìn tí ó ń bá àwọn kan lọ́jọ́ òní kí ó má dé bá ẹnì kan nínú wa nínú ebéru orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè nítorí ọlọ́run wa iná àjonirun ni ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀ kí ni ohun tí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe lákọ̀ọ́kọ́ fún àwọn tí kò tí ì ní ìgbàlà fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tí ì gbà fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronúpọ̀àdà ẹ̀ṣẹ̀ wa tí wọn kò sì tí ì ronúpọ̀àdà ẹ̀ṣẹ̀ wọn kí ni ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá láì falẹ̀ láì jáfara láì dágun lámọ́ wípé kò séyí tó kàn mí nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀ Isaiah orí 65 Isaiah orí 65 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje ẹwà olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí ó ní nísinsìnyí tí a ní àǹfààní nísinsìnyí tí a ń gbọ́ ìpè nísinsìnyí tí ẹ̀kọ́ ìrere tí ó tún jáde tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀ọ̀dà ó yẹ kí a gba ọlọ́run gbọ́ ó yẹ kí a jẹ́ ti ọlọ́run ó ní kí a wá olúwa nígbà tí a lè rí i nígbà tí ó wà nítòsí báwo ni a ṣe ń wá olúwa bí o bá fẹ́ ní ìgbàlà ẹsẹ̀ ìkeje jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí olúwa òun ó sì ṣàánú fún àti sí ọlọ́run wa òun ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ bí ó bá jẹ́ wípé ò fẹ́ bá Jésù pàdé ò fẹ́ láti bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ìdájọ́ tó ń bọ̀ ohun tí a ń sọ ni wípé o ní láti fi ọkàn rẹ fún ọlọ́run o ní láti ronú pọ̀ọ̀dà láti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ǹjẹ́ bí ó bá jẹ́ pé o ti ronú pọ̀ọ̀dà o jẹ́ ti ọlọ́run nísinsìnyí a ti gba ọkàn rẹ là a ti tún òbí kí ni ohun tí ọlọ́run retí lọ́wọ́ rẹ kí o bá lè jogún iyè àìnípẹkun nínú ìwé òwe orí kẹrin ẹsẹ ìkejìdínlógún ìwé òwe orí kẹrin ẹsẹ ìkejìdínlógún ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan ó ń sọ fún awé pé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú bí o bá ti ní ìsọdìímọ́ yẹ kí a tẹ̀síwájú bí a bá ti fi ẹ̀mí mímọ́ ọlọ́run kọ́ ọ yẹ kí a tẹ̀síwájú bí o bá jẹ́ ti ọlọ́run tí ẹ rí ẹ̀mí ọlọ́run tó ń jẹ ọ lọ́kàn wípé o jẹ́ ti ọlọ́run nítòótọ́ orúkọ rẹ wà nínú ìwé ìyè lọ́run ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa nínú Jóòbù orí
ìkẹtàdínlógún Jobu orí kẹtàdínlógún ẹsẹ ìkẹsànán ni a tún ti ń sọ fún wa. Ohun tí ó yẹ kó jẹ́ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ ti Ọlọ́run. Jobu orí ìkẹtàdínlógún ẹsẹ ìkẹsànán olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ bojú wẹ̀yìn ohun tí a ní ni kí a dì í mú ṣinṣin. Ìgbàlà tí ó wà lọ́wọ́ wa kí a dì í mú ṣinṣin. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ń kọ́ wa lójoojúmọ́ nígbà tí a wá sí yìí kí a dì í mú ṣinṣin. Ìwà mímọ́ tí Jésù fún ara rẹ̀ tí ó ti fún wa lákòókò tí ó sọ wa di mímọ́, ó ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa. Nínú orin Dáfídì, orin Dáfídì 182:12, 1:1. Orin Dáfídì 182 ni a ń kà ní ẹsẹ ìkeje. Ó ní kì yóò bẹ̀rù ìhìn búburú, àyà rẹ̀ ti mú ọ̀nà kan, ó gbẹ́kẹ̀lé Olúwa. Èyí jẹ́ wípé a kò gbọdọ̀ jẹ́ ṣekúṣeyẹ, a ní láti di ọ̀nà kan yìí ọ̀nà ìgbàlà, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìwà mímọ́, a ní láti dì í mú. Ó ní àyà rẹ̀ tàbí ọkàn rẹ̀ mú ọ̀nà kan, ó gbẹ́kẹ̀lé Olúwa. Èyí ni ohun tí a ní láti ṣe bí a bá fẹ́ dé ìjọba ọ̀run. Bí a kò bá fẹ́ dàbí aya Lọ́ọ̀tì tí ó bojú wẹ̀yìn sí tí ó sì di ọ̀wọ́n iyọ̀ tí ó ní ìdájọ́ Ọlọ́run tí ó débá nítorí ìfẹ́ ayé. Nítorí a ti sọ fún wa wípé ẹni tí ó bá fẹ́ ayé dandan ni yóò bá ayé kọjá lọ. Nínú Filipi orí kẹta ẹsẹ ìkẹtàlá ara, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n ohun kan yìí lè mi ń ṣe. Èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní ìṣáájú. Èmi ń lépa àti dé òpin ire ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Jésù Kristì. Èyí sọ fún wa wípé Paul apostoli ní tòótọ́ ó ní ìgbàlà, ó ní ṣùgbọ́n èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, èmi ń nàgà, èmi ń lépa, èmi ń tẹ̀síwájú ní ìgbà gbogbo. Ní tòótọ́ ni ó ní ìsọdímọ́ àti agbára ẹ̀mí Ọlọ́run, ó sì ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí apostoli ní ìjọba Ọlọ́run. Ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá sí ìjọba Ọlọ́run tí wọ́n ní ìgbàlà. Ó ní ṣùgbọ́n lẹ́yìn tí òun ti ṣe àwọn nǹkan wọ̀nyí, lẹ́yìn tí òun ti ní àwọn ìrírí onígbàgbọ́, èmi kò ká ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n ohun kan ṣoṣo lé èmi ń lépa, ohun kan ṣoṣo lé èmi ń ṣe. Èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn nítorí pé ìbá ṣe iṣẹ́ rere tí a ti ṣe, ìbá ṣe àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tí ó ti kọjá lọ tí Ọlọ́run ti dáríjì wá. Ó ní kí a gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, kí a sì máa nàgà, kí a máa lépa, kí a máa tẹ̀síwájú láti wo èyí tí ó wà níwájú. Èmi ń lépa láti dé òpin ire ìje ìbẹ̀rẹ̀ kìí ṣe oníṣẹ́. Ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun la ó gbàlà. Nítorí bẹ́ẹ̀ ni apostoli ṣe ń sọ fún wa wípé èmi ń lépa o, èmi sì ń tẹ̀síwájú láti lè dé òpin ire ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù. A ti rí ohun tí ó ṣẹlẹ̀ sí aya Lọ́ọ̀tì. Ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí òun ti jẹ́ ìbátan Ábíráhámù, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí Ọlọ́run ti yẹ àwọn sí tó bẹ́ẹ̀ tí ó rán àwọn áńgẹ́lì méjì sí ilé wọn, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí àwọn áńgẹ́lì ti jẹ oúnjẹ tí òun fi ọwọ́ òun sè, tàbí kí ó máa rò wípé àwọn áńgẹ́lì wọ́n ṣe iṣẹ́ ìyanu nínú ilé wa, tàbí wípé kí ó máa rò pé a ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n lé wa lọ́wọ́ mú, tí Ọlọ́run ṣàánú fún wa, tí ó súnmọ́ wa tó bẹ́ẹ̀, wípé kò séwu. Bí òun tilẹ̀ padà sẹ́yìn tàbí òun tilẹ̀ bojú wẹ̀yìn, àwọn àǹfààní tí a ti fún òun kò lè jẹ́ kí ìdájọ́ kí ó dé bá òun. A máa ń sọ fún wa nínú èdè Yorùbá wípé àrọ́ba fín lọ́ba ipa. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí kìí náání, ẹni tó rò wípé a ti ń wá sí dípà, ẹni tó rò wípé a ń ka bíbélì, ẹni tó rò wípé a jọ lọ sí àgọ́ ni, ìsí ìpàgọ́, tàbí mo jẹ́ òṣìṣẹ́, tàbí mo ń wáńjẹ fún ọ́n bẹ́ẹ̀, tàbí mo ń tọ́jú eléyìí, mo ń tọ́jú èyí ni,
ranti wipe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ma jafara eni ti o ba dagun lati o ro wipe idajo ko le de nitori be je ki a ronu po ada ki o to peju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu po ada ki a fi ja ese wa sonu bi a tun se ba wa ni waju wa ki a tun gbogbo ona wa se ki agba Jesu Kristi gbo ki agba gege bi olugbala ki agba gege bi olowosan ki agba gege bi eni tin so ni di mimo ki agba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola nigba ku gba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya loti yo sele si mi nje mo gbadura we pe ojo ti pe yo ba dun we pe o gbo loruko Jesu ati we pe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya loti ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se ti bi mo ti tron mo ti lo si ipago mo ti je onje ale olowa ati ri mi bo mi ati se ti bi fun mi ati se ton mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma ke pe olowa ki a ma so fun olowa wi pe a o fe ba aye pare a o fe ba aye koja lo a o fe fe aye tabi ife ko fe ti o wa ninu aye tabi awon ti o wa ninu aye a o fe ki oro wa ki o da bi oro aya loti ni toto o jade kuro ni sodomu o ngomora sugbon ko de ori oke ti a so fun won pe ki won ki o lo ko de ile ileri nisisin yo wa ni orun apadi o njoro o nje iya asise iya aigboran iya aikanisi iya aika oro olorun si o n jiya lọwọ lọwọ nisinsin yi kepe olowa wi pe ki ọrọ tire ki o ma se ri be ki o gba ọlọrun gbọ ki o je ti ọlọrun ki o je ni ti a ti fi ẹjẹ Jesu wẹ ki o ni igbala tooto ki o si je ọmọ ọlọrun tooto ki a le koruko re sinu iwe iye bi o ba je eni ti a ti gbala eni ti a ti koruko re sinu iwe iye o ni ki o di ọna otitọ mu sinsin ki o ma je ki esu tabi awon emi esu tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re o ni ki a tesiwaju o ni ki a ma lepa nso o ni ki a ma boju wọnyin o ni ki a di ohun ti a ni ki a di mu sinsin ki enikeni ki o ma ba gba ade wa ki o ma si gba ijọba ọlọrun tabi igbala kuro lowo wa gbadura ki o so fun ọlọrun wipe o ni pada sẹyin o ni baye lo o ni baye re a o ni pa ore mo aye lara o ni gba idajo to nbo lori sodomu o ngomora o je omo ọlọrun ni toto titi di ojo ikeyin gbadura.

bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ìpẹ́ẹ̀rẹ́ ẹ̀yin ọmọdé ẹ tẹríba fún àwọn àgbà. Láyé òde òní ni a rí wípé àwọn ọmọdé kò bọ̀wọ̀ fún àgbà. Ó ṣeni láàánú láàrin àwa tí a pè ní onígbàgbọ́ ni a rí wípé a ò bọ̀wọ̀ fún àwọn àgbà. Ó rí ọmọkùnrin kan bóyá ó jẹ́ ọmọ 20 ọdún, ó rí ẹlòmíràn tí ó jẹ́ ọmọ 60 ọdún àgbàlagbà tí ó ti ewú lórí, tí ó ti bí ọmọ tí ó ju arákùnrin lọ tí ó jẹ́ ọmọ 20 ọdún yìí. Bí ó bá fẹ́ pe ara wa nínú Olúwa, àwọn àgbà nínú ìjọ tí ó jẹ́ bí 60 ọdún ni ó máa sọ pé broda ọmọ 20 ọdún tí ó ń pe ẹni 60 ọdún ní broda kì í ṣe bàbá wa ni. Bí a tiẹ̀ mọ bíbélì láti ìbẹ̀rẹ̀ dé òpin, ẹni tí ó hewú lórí, ẹni tí ó jẹ́ àgbà bàbá ló jẹ́ fún wa. Ìgbà mìíràn a ó rí ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ 25 ni ó jẹ́ ẹni tó ń darí ìdàpọ̀ ojú ilé, kí ẹni tí a ń darí rẹ̀ yìí kí ó jẹ́ bí ọmọ 80 ọdún. Èyí tí ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé ìbá fi máa bọ̀wọ̀ fún bàbá yìí ni ó máa sọ wípé broda Samson. Ẹni tó ń pè ní Samson yìí ni ẹni tí ó jẹ́ 80 ọdún o. Ẹ̀yin lẹ ó ka bíbélì fún wa o, kò bójú mu bẹ́ẹ̀. Ó yẹ kí àwa tí a jẹ ọmọdé, ó yẹ kí a ní ìbọ̀wọ̀ ìtẹríba, kí a ní ìrẹ̀lẹ̀ fún àwọn àgbà. Nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àwọn nǹkan wọ̀nyí bọ̀ sípò ní àárín wa. Ó ṣeéṣe bóyá a ń darí ẹ̀kọ́ nínú ọjọ́ ní ìgbà tí a wá ní ọjọ́ ìsinmi, à ń wá inú ìwé mímọ́, a sì ń fẹ́ pe arábìnrin kan ẹni tí ó jẹ́ màmá, ẹni tí ó tó màmá fún wa. Bí a bá sọ nípa ti ara, a fẹ́ pè ó pé kí ó ka àkọsórí, a kàn yọwọ́ sí a ní ìwọ dìde kí ó kà á, a kì í sọ pé ìwọ fún ẹni tí ó dàbí màmá wa. Kò bójú mu bẹ́ẹ̀. Tàbí kí a sọ wípé lágbájá kí a la orúkọ ọmọ lórí, ẹni tí ó tó bàbá fún wa, ẹni tí ó tó màmá fún wa, tàbí ẹni tí ó tó gbà wá síbi iṣẹ́, ó yẹ kí ìrẹ̀lẹ̀ tàbí ìbọ̀wọ̀ kí ó wà. Jésù kọ́ wa ní nǹkan wọ̀nyí. Ó ní àní gbogbo yín, ẹ máa tẹríba fún ara yín, kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín lé aṣọ, nítorí Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ láàrin ara wa. Ó yẹ kí a máa tẹríba fún ara wa, ó yẹ kí a ní ìrẹ̀lẹ̀ láàrin ara wa, kí a lè mọ̀ wípé àwa pàápàá a jẹ́ ènìyàn Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kẹta yẹ kí n kúnkún kà á fún ọ láti ẹsẹ̀ ìkíní, nítorí ó ṣe pàtàkì púpọ̀. Ẹsẹ̀ ìkẹrin la ń lọ, ṣùgbọ́n jẹ́ kí n kà láti ẹsẹ̀ ìkíní. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín, pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, kí a lè jèrè wọn lé àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn. Àwa tí a ti lọ́kọ tàbí tí a ti gbéyàwó, ó yẹ kí èdè yìí kí ó yé wa wípé ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé, ìtẹríba ṣe pàtàkì púpọ̀ nínú ilé. Ó máa ń ṣeni láàánú, ó sì máa ń bani lọ́kàn jẹ́. Bí a bá rí aya tí ó sọ wípé òun ti di àtúnbí, wípé òun tilẹ̀ jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, bí a bá rí bí ó ṣe ń sọ̀rọ̀ agan ọ̀rọ̀ líle sí ọkọ rẹ̀, ó máa ń jẹ́ ohun tó máa ń ṣeni láàánú wípé arábìnrin ṣe ń sọ̀rọ̀ báyìí. Ṣé kò mọ̀ wípé bíbélì ó kàn nípa fún wa láti tẹríba fún ọkọ wa ni? Ó ní bí ọkọ wa bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ó ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà, ẹni tí kì í ṣe onígbàgbọ́, ó ní síbẹ̀síbẹ̀ ó yẹ kí a ní ìtẹríba, kí a bá lè jèrè àwọn ọkọ wọ̀nyí pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ tí a ní. Nígbà tí wọ́n bá ń wo ìwà rere yín tí òun ti ẹ̀rù ọ̀ṣọ́ ẹni tí kí ó má ṣe jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò àti ti aṣọ wíwọ̀, ohun tí a ń sọ níhìn-ín ẹ̀yin obìnrin ẹ tẹ́tí sílẹ̀. Ìgbà mìíràn ó ṣeéṣe kí o ṣe ọkọ rẹ, èyí tí ò bá fi kúnlẹ̀ ní ẹsẹ̀ méjèèjì, èyí tí ò bá fi ní ìtẹríba, èyí tí ò bá ọkọ dáríjì mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́, kí o ní ìwà ìrẹ̀lẹ̀. Ohun tí ó ṣe ni wípé ó mọ̀ wípé

0: He abari ni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon omo Israeli won kun ge ba se pa ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati a ba ni awon wahala kan ti a si n bere ati gbadura nipa e a si tun tenu mo ibere ya n bere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de so fun Oluwa saanu fun mi nje se se la n kun si Olorun ni eleyi ni tori ko ye mi dara dara n be yen sa.
0: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti lóko orí 18 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a máa sì ṣe ṣàárẹ̀ wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi kò sì súnjà kò súsí nígbà ọ̀sáà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn. Ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Fílípì orí kẹrin, Fílípì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, mo sì tún wí ẹ máa yọ̀. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọgbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipòkípò tí a bá wà ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gbagbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó ba lè yé wa dáradára kí ó ba lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún alẹ́ ìkíní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí o má ba dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ yìí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní Olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa ń mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa ń mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi ogójì ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòómélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe àti pé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kini a n pe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba n so fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun niye ni nitori pe gbogbo ti a so yi ko si idupe ko si imore wo awon omo israeli ti a so nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru egypt ko si idupe won o fi igba kankan so fun olorun wi pe o se nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wale aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi abajoko titi won abaje ki awon ara egypt ki o pa won run sugbon mose nitori ileri mi ati majemu mi fun abrahamu na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wepe olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wepe na opa re omi tun pada o gbogbo awon omo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wepe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fori han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran ala kigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokanlelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta

0: nítọrẹ, wọ́n sì rún wọn pátápátá àti ìlú wọn. Ó sì sọ orúkọ ibẹ̀ náà ní Homa. Ní ìparí ẹsẹ̀ ìkẹta yìí, ohun tí a rò wípé ó yẹ kí ọmọlúwàbí ṣe. Ẹni tí ó more, ẹni tí kò ní bu ìka tí ó ń bọ, tí kò ní bò ṣán, ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kí ó tilẹ̀ tó bèrè ohun mìíràn rárá. Ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pẹ dà. Pé Ọlọ́run ṣore fún wọn, ó ṣẹ́gun ọ̀tá wọn, kí ni wọ́n fi san fún Ọlọ́run? Ohun tí a rí ní ẹsẹ̀ ìkẹrin ni wípé wọ́n sì rìn láti òkè Hori lọ lí ọ̀nà òkun pupa láti yí ilẹ̀ Edomu ká. Sùúrù sì tán àwọn ènìyàn náà púpọ̀ púpọ̀ nítorí ọ̀nà náà. Àwọn ènìyàn náà sì bá Ọlọ́run àti Mósè sọ. Kò sí ọpẹ́, gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn. Kò sí wípé kí a tilẹ̀ sọ wípé lónìí a kò ní bèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. Wo mánà tó fi ń bọ́ wa, wo aṣọ tá a ti ń lò láti ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí Ọlọ́run pamọ́, wo bàtà tí a ń lò nínú aginjù tí kò gbómọ wa lẹ́sẹ̀, wo àwọn bí Ọlọ́run ṣe sọ̀gbà yí wa ká tí àwọn ọ̀tá kò lè kọlù wá. Wo láì lágbára, láì ní ọfà, láì ní ìbọn, wo bí a ṣe ṣẹ́gun àwọn ọ̀tá wa. Wo bí Ọlọ́run ṣe ṣe fún wa, kí wọ́n tilẹ̀ sọ wípé lónìí kò sí ẹ̀bẹ̀, kò sí pé à ń bèrè ṣe léyìí fún wa, ṣe tọ̀hún fún wa, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tí a rí ni wípé ìdáyàfò, ìtọ́niníṣòro àti ìrẹ̀wẹ̀sì ọkàn dé bá wọn. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ fún Ọlọ́run wípé kí ló tiẹ̀ ṣe náà tójú òrírí. Mánà tó sú wa, tá a mọ̀ bóyá ó dùn àbí ó dùn, kí ló ṣe táwọn òrìṣà ò ṣe fáwọn tó ń sin òrìṣà? Ni Ọlọ́run sọ pé àwọn wọ̀nyí kò yẹ láti wà láàyè. Ló ran ejò amúbíiná sí wọn pé kán máa pa wọ́n. Gbà tán sì bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, tún wò wọn màdúrà gbà, wọn lè ké pe Olúwa. Mósè ni wọ́n tún lọ sáré bá wípé, Mósè ó dé o, gbà wá, wo àánú Ọlọ́run lórí wọn. Ọlọ́run sọ fún Mósè wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò ṣeé bòṣàn, ọmọ burúkú kò ṣeé lò pa. Rọ idẹ fún wọn, bí wọ́n bá wò ó, wọ́n á yè. Ọlọ́run tún lànà ìgbàlà sílẹ̀ fún wọn. Bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ni ìbá dúró? Gbogbo orí tọ́lọ́run ti ṣe fún wa, bí kì í bá ṣe àánú Ọlọ́run lórí wa. Ọ̀pọ̀lọpọ̀ bí a ti ń gbàdúrà tàbí bí a ti ń sọ ẹ̀dùn ọkàn wa fún àwọn ẹlòmíràn, ó máa ń já sí kíkùn, nítorí pé gbogbo ohun tá a ń sọ kò mú ìdúpẹ́ lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀, arábìnrin wa, bí a bá ní ohunkóhun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa, ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a lọ bá Ọlọ́run. Ṣùgbọ́n kí a tó sọ fún Ọlọ́run, kí a tó bá Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí a ní, nípa àwọn wàhálà tí a ní, ó ṣeéṣe lórí àwọn ọmọ, ó ṣeéṣe ní ìgbésí ayé tiwa, ó ṣeéṣe kó jẹ́ wípé bóyá kò sí ọkọ tó lè tọ́jú wa. Tí a sì wà lọ́wọ́ Ọlọ́run, òun ni bàbá fún wa, òun ni ọkọ fún wa, òun ni olùpèsè fún wa, òun ni aláàánú fún wa. Ṣùgbọ́n kí a tó béèrè wípé ṣe báyìí, kí a kọ́kọ́ máa dúpẹ́ wípé a wà láàyè, a mọ Kristi, a ka Bíbélì òye wa, a ní ìrètí ọ̀run, ó fún wa ní ìdáríjì, ó fún wa ní ìgbàlà, ohun tó ṣe iyebíye ju ohun tá a lè rí nínú ayé lọ. Nítorí bẹ́ẹ̀, bí a kò bá dúpẹ́ bẹ́ẹ̀, gbogbo àdúrà wa a já sí wípé à ń kùn níwájú Ọlọ́run. Arábìnrin, ṣé ó yé yín?
1: Ó yé mi sà, ẹ ṣé pa.
0: Ẹ ṣé
1: púpọ̀. Ìwọ́ ràn yín lọ́wọ́.
0: Ẹ ṣé o. Ẹ jẹ́ kí a dìde dúró láti gbàdúrà. Ṣé o ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run, ohun tó ti ṣe fún ọ? Àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ?

0: Ìwé ìkejì ti Chronicle. Orí ìkẹsàn-án. Nígbàtí ayaba Sheba gbọ́ òkìkí Solomoni, ó wá láti fi àlọ̀dán Solomoni wò ní Jerusalemu pẹ̀lú ẹgbẹ́ ńláńlá àti ìbákasí ẹ tí ó ru tùràrí àti wúrà ní ọ̀pọ̀lọpọ̀ àti òkúta iyebíye. Nígbàtí ó sì dé ọ̀dọ̀ Solomoni, ó bá a sọ ohun gbogbo tí ó wà lé ọkàn rẹ̀. Solomoni sì dáhùn gbogbo ìbéèrè rẹ̀, kò sì sí ohun kan tí ó pamọ́ fún Solomoni tí kò sọ fún un. Nígbàtí ayaba Sheba sì ti rí ọgbọ́n Solomoni àti ilé tí ó ti kọ́, àti oúnjẹ tábìlì rẹ̀, àti ìjókòó àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àti ìdúró àwọn ìránṣẹ́ rẹ̀, àti aṣọ wíwọ̀ wọn, àti àwọn agbọ́tì rẹ̀ pẹ̀lú aṣọ wíwọ̀ wọn, àti àtẹ̀gùn tí ó ń bá gòkè lọ sí ilé Olúwa, kò sì kú agbára kan nínú rẹ̀ mọ́. Ó sì wí fún ọba pé òtítọ́ ni ọ̀rọ̀ tí mo gbọ́ ní ilẹ̀ mi ní ti ìṣe rẹ àti ọgbọ́n rẹ, ṣùgbọ́n èmi kò gba ọ̀rọ̀ wọn gbọ́ títí mo fi dé tí ojú mi sì ti rí i. Ti kíyèsí, a kò ro ìdajì títóbi ọgbọ́n rẹ fún mi, nítorí tí ìwọ kọjá òkìkí tí mo ti gbọ́. Ìbùkún ni fún àwọn ènìyàn rẹ, ìbùkún sì ni fún àwọn ìránṣẹ́ rẹ wọ̀nyí tí ń dúró nígbà gbogbo níwájú rẹ, tí ó sì ń gbọ́ ọgbọ́n rẹ. Olùbùkún ni Olúwa Ọlọ́run rẹ, tí ó fẹ́ràn rẹ láti gbé ọkà orí ìtẹ́ rẹ, láti ṣe ọba fún Olúwa Ọlọ́run rẹ, nítorí tí Ọlọ́run rẹ fẹ́ràn Ísírẹ́lì láti fi ìdí wọn kalẹ̀ láíláí, nítorí náà ni ó ṣe fi ọjọ́ ba lórí wọn láti ṣe ìdájọ́ àti òtítọ́. Ó sì fún ọba ní 100 tálẹ́ǹtì wúrà àti tùràrí lọ́pọ̀lọpọ̀ àti òkúta iyebíye. Bẹ́ẹ̀ ni kò tí ì sí irú tùràrí gẹ́gẹ́ bí èyí tí ayaba Sheba fún Solomoni ọba. Àwọn ìránṣẹ́ Húrámù pẹ̀lú àti àwọn ìránṣẹ́ Solomoni tí ó mú wúrà Ofiri wá sì mú igi álgùmù àti òkúta iyebíye wá pẹ̀lú. Ọba sì fi igi álgùmù náà ṣe àtẹ̀gùn ní ilé Olúwa àti ní ilé ọba, àti dùrù àti ohun ọ̀nà orin fún àwọn akọrin. A kò sì rí irú bẹ́ẹ̀ rí ní ilẹ̀ Júdà. Solomoni ọba sì fún ayaba Sheba ní ohun gbogbo tí ó wù ú, ohunkóhun tí ó béèrè, lé àìka èyí tí ó mú wá fún ọba. Bẹ́ẹ̀ ni ó yí padà, ó sì lọ sí ilẹ̀ rẹ̀ àti ohun àti àwọn ìránṣẹ́ rẹ̀. Ǹjẹ́ nísinsìnyí, ìwọ̀n wúrà tí ó dé fún Solomoni ní ọdún kan ní 1,600 tálẹ́ǹtì wúrà, láìka èyí tí àwọn oníṣòwò àti àwọn èrò mú wá, àti àwọn ọba Arábíà àti àwọn baálé ilẹ̀ náà mú wúrà àti fàdákà tọ Solomoni wá. Solomoni ọba sì ṣe 200 asà wúrà lílù. Asà kan gba 1,000 ṣékélì wúrà lílù. 300 àpáta wúrà lílù ni ó sì ṣe. Àpáta kan gba 300 ṣékélì wúrà. Ọba sì fi wọn sínú ilé igbó Lebanoni. Ọba sì ṣe ìtẹ́ eyín irin ńlá kan, ó sì fi wúrà dáradára bò ó. Àtẹ̀gùn 6 ni ìtẹ́ náà ní, pẹ̀lú àpótí ìtìsẹ̀ wúrà kan tí a dè mọ́ ìtẹ́ náà, àti ìrọ́pá ní ìhà méjì ibi ìjókòó náà. Kìnìún 2 sì dúró lẹ́bàá àwọn ìrọ́pá náà. Kìnìún 12 sì dúró lórí àtẹ̀gùn 6 náà, ní ìhà ìkíní àti ní ìhà ìkejì. A kò ṣe irú rẹ̀ rí ní gbogbo ìjọba. Àti gbogbo ohun èlò mímu Solomoni ọba jẹ́ wúrà. Àti gbogbo ohun èlò ilé igbó Lebanoni, wúrà dáradára ni, kò sí ti fàdákà. A kò ka fàdákà sí nkankan ní ọjọ́ Solomoni. Nítorí àwọn ọkọ̀ bá ń lọ sí Táṣíṣì pẹ̀lú àwọn ìránṣẹ́ Húrámù, ẹ̀ẹ̀kan ní ọdún 3 ni àwọn ọkọ̀ Táṣíṣì dé, wọ́n mú wúrà àti fàdákà àti eyín erin àti ìnàkí àti ẹyẹ ológe wá. Solomoni ọba sì tóbi ju gbogbo ọba ayé lọ lé ọ̀rọ̀ àti ní ọgbọ́n. Gbogbo àwọn ọba ayé sì ń wá ojú Solomoni láti gbọ́ ọgbọ́n rẹ̀ tí Ọlọ́run ti fi sí i ní ọkàn. Olúkúlùkù sì mú ọrẹ tirẹ̀ wá, ohun èlò fàdákà àti ohun èlò wúrà, àti aṣọ ìbora, ìhámọ́ra, àti tùràrí, ẹṣin àti ìbáka, iye kan ní ọdọọdún. Solomoni sì ní 1,000 ilé fún ẹṣin àti kẹ̀kẹ́, àti 1,000 ẹlẹ́ṣin tí ó fi sí àwọn ìlú kẹ̀kẹ́ àti ọ̀dọ̀ ọba ní Jerusalemu. Ó sì jọba lórí gbogbo àwọn ọba láti odò Efurati títí dé ilẹ̀ àwọn ará Filistia àti dé agbègbè Egypti. Ọba sì sọ fàdákà dàbí òkúta ní Jerusalemu, àti igi kedari ni ó sì ṣe bí sikamore tí ó wà ní pẹ̀tẹ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n sì mú ẹṣin tọ Solomoni láti Egypti wá, àti láti ilẹ̀ gbogbo, àti ìyókù ìṣe Solomoni ti ìṣáájú àti ti ìkẹyìn. A kò akọ wọn sínú ìwé Natani wòlíì, àti sínú àsọtẹ́lẹ̀ Ahija ará Ṣílò, àti sínú ìran Ido aríran sípa Jeroboamu ọmọ Nebati. Solomoni sì jọba ní Jerusalemu lórí gbogbo Ísírẹ́lì ní 40 ọdún. Solomoni sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn ní ìlú Dáfídì bàbá rẹ̀. Rehoboamu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé ìkejì ti Chronicle. Orí ìkẹwàá. Rehoboamu si lo si Shekemu nitori gbogbo Israeli wa si Shekemu lati fi ije oba. O si se nigbati Jeroboamu omo Nebati gbo, won si wa ni Egypt nibi ti o ti sa lo ku ni waju Solomon oba. Ni Jeroboamu pada ti Egypt wa, won si ranse pe pe ni Jeroboamu ati gbogbo Israeli wa, won si ba Rehoboamu soro wipe baba re mu ki ajaja wa ki o wuwo. Nje ni sisin yi, iwo seku kuro ninu isin baba re ti o nira ati ajaga wuwo re ti o fi bo wa lorun. Awo si ma sin o, won si wi fun won pe etun pada tomi wa leyin ijo meta. Awon eniyan na si lo. Rehoboamu oba si ba awon agbagba ti o tin duro ni waju Solomon ni baba re nigbati o wa laye da imoran wi pe imoran kini eyin da lati da awon eniyan yi lohun. Won si ba soro pe bi iwo ba se ire fun eniyan yi ti iwo ba se ohun ti o wu won ti o ba si soro rere fun won, won ma se iranse re nigba gbogbo. Sugbon o ko imoran awon agbagba ti won ba da, o si ba awon ipere ti o dagba pelu re damoran ti o duro ni waju re. Won si wi fun won pe imoran kini eyin da ki awa ki o le da awon eniyan yi lohun ti o ba mi soro wi pe se ki ajaga ti baba re fi bo wa lorun ki o fuye die. Awon ipere ti a to pelu re si so fun wi pe bayi ni iwo da awon eniyan na le ohun ti o so fun wi pe baba re mu ajaga wa di wuwo, sugbon iwo se ki o fere die fun wa. Bayi ni ki iwo ki o wi fun won, omodirin mi yo nipon ju egbe baba mi lo. Nje ni sisin yi, baba mi ti fi ajaga wuwo bo yin lorun, emi o si fi kun ajaga yin. Baba mi fi pasan na yin, sugbon akeke ni emi o fi na yin. Jeroboamu ati gbogbo awon eniyan si to Rehoboamu wa ni ijo keta gege bi oba ti da wi pe e pada to mi wa ni ijo keta. Nigba na ni oba da won ni ohun ako, Rehoboamu oba si ko imoran won agbagba sile, o si da won le ohun gege bi imoran won ipere wi pe baba mi mu ajaga yin ki o wuwo, sugbon emi o fi kun. Baba mi ti fi pasan na yin, sugbon emi o fi akeke na yin. Bẹ́ẹ̀ ni ọba kò sì fetí sí ti àwọn ènìyàn náà. Nítorí ṣíṣe ọ̀ràn náà láti ọwọ́ Ọlọ́run wá ni kí Olúwa kí ó lè mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ, kí ó sọ nípa Ahijah ará Ṣílò fún Jeroboamu ọmọ Nebati. Nígbà tí gbogbo Ísírẹ́lì rí i pé ọba kọ̀ láti fetí sí ti wọn, àwọn ènìyàn náà dá ọba lóhùn wí pé ìpín kíni a ní nínú Dáfídì, àwa kò sì ní nìkan nínú ọmọ Jésè. Ísírẹ́lì olúkúlù kò sínú àgọ́ rẹ̀, ní ìsinsìnyí Dáfídì máa bójútó ilé rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo Ísírẹ́lì lọ sínú àgọ́ wọn. Sugbon awon omo Israeli ti n gbe ilu Juda won ni. Rehoboamu joba lori won. Nigba na ni Rehoboamu oba ran Hadoramu ti se olori ise iru. Awon omo Israeli si so ni okuta, o si ku. Sugbon Rehoboamu oba yara lati gun keke re lati sa lo si Jerusalemu. Be ni Israeli si ya kuro lodo ile Dafidi titi o fi di oni yi. Iwe keje ti Kronika ori ikokanla. Nigba ti Rehoboamu si de Jerusalemu, o kó ilé Juda àti Benjamini jọ, ọ̀kẹ́ mẹ́sàn-án ènìyàn àti àyàn tí wọ́n ń ṣe ológun láti bá Ísírẹ́lì jà kí ó lè mú ìjọba náà padà bọ̀ sọ́dọ̀ Rehoboamu. Ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa tọ Ṣemaiah ènìyàn Ọlọ́run wá wí pé, sọ fún Rehoboamu ọmọ Solomoni ọba Juda àti fún gbogbo Ísírẹ́lì ní Juda àti Benjamini wí pé, báyìí ni Olúwa wí, ẹ̀yin kò gbọdọ̀ gòkè lọ, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ bá àwọn arákùnrin yín jà kí olúkúlùkù padà sí ilé rẹ̀, nítorí ọ̀ràn yìí láti ọ̀dọ̀ mi wá ni. Wọ́n sì gba ọ̀rọ̀ Olúwa gbọ́, wọ́n sì yí padà kúrò láti lọ bá Jeroboamu. Rehoboamu sì ń gbé Jerusalemu, ó sì kọ́ ìlú olódi ní Juda. Ó kọ́ Bethlehemu pẹ̀lú, àti Etamu, àti Tekoa, àti Bethsuri, àti Soko, àti Adulamu, àti Gati, àti Maresha, àti Sifu, àti Adoraimu, àti Lakishi, àti Aseki, àti Sora, àti Aijaloni, àti Hebroni tí ó wà ní Juda àti ní Benjamini, àwọn ìlú olódi. Ó sì mú àwọn ìlú olódi lágbára, ó sì fi àwọn balógun sínú wọn àti àkójọ oúnjẹ àti òróró àti ọtí wáìnì. Àti ní olúkúlùkù ìlú ni ó fi àṣà àti ọkọ̀ sí, ó sì mú wọn lágbára gidigidi, ó sì ní Juda àti Benjamini lábẹ́ rẹ̀. Àti àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì tí ó wà ní gbogbo Ísírẹ́lì tọ́ lọ láti gbogbo ibùgbé wọn wá. Nítorí tí àwọn ọmọ Léfì fi ìgbèríko wọn sílẹ̀ àti ìní wọn, wọ́n sì lọ sí Juda àti Jerusalemu, nítorí Jeroboamu àti àwọn ọmọ rẹ̀ ti lé wọn kúrò láti má ṣiṣẹ́ àlùfáà fún Olúwa. Ó sì yan àwọn àlùfáà fún ibi gíga wọn ni, àti fún àwọn èrè òbúkọ àti fún ẹgbọrọ màlúù tí ó ti ṣe. Lẹ́yìn wọn, irú àwọn tí ó fi ọkàn wọn sí àti wá Olúwa Ọlọ́run Ísírẹ́lì láti inú gbogbo àwọn ẹ̀yà Ísírẹ́lì wá sì wá sí Jerusalemu láti ṣe ìrúbọ sí Olúwa Ọlọ́run àwọn bàbá wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì mú ìjọba Juda lágbára. Wọ́n mú kí Rehoboamu ọmọ Solomoni kí ó lágbára lé ọdún mẹ́ta. nítorí ní ọdún mẹ́ta ni wọ́n rìn ní ọ̀nà Dáfídì àti Solomoni. Yerubamu sì mú Mahalati, ọmọbìnrin Jerimoti, ọmọ Dáfídì ní aya, àti Abihaili, ọmọbìnrin Eliabi, ọmọ Jese, ẹni tí ó bí ọmọkùnrin wọ̀nyí fún un, Jeushi àti Shamaraya àti Sahamu. Àtìlẹ́yìn rẹ̀ ó mú Maraka, ọmọbìnrin Absalomu tí ó bí Abija fún un, àti Atai àti Sisa àti Selomiti. Yerubamu sì fẹ́ràn Maraka, ọmọbìnrin Absalomu ju gbogbo àwọn aya rẹ̀ àti àlè rẹ̀ lọ, nítorí tí ó ní aya 18 àti 60 àlè. Ó sì bí ọmọkùnrin 28 àti 60 ọmọbìnrin. Rehoboamu sì ṣe Abija, ọmọ Maaka, lé olórí láti ṣe olórí nínú àwọn arákùnrin rẹ̀, nítorí tí ó rò láti fi jọba. Òun sì hùwà ọlọgbọ́n, ó sì tú nínú gbogbo àwọn ọmọ rẹ̀ ká sí gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́ńjámínì sí olúkúlùkù ìlú olóde. Ó sì fún wọn ní oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀, ó sì fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ obìnrin.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí tí ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín ó fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀ yín lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dédé Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristì fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà ní orí kẹtàlá ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibodò, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi ń mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Calvary kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lowo ese ti abinibi ese ti ajogunba ki ani okan funfun ki kinipase Christi ni awon iriri mejeje won yi igbala ati sodi mimo ni won fi le je ti wa nipase eje Christi yi ni atin dariji ni ti asin so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni an so fun a we pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni ewenomo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o nsoro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyi pada okan awon ti won rin ninu imole sugbon to wa nso we pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to ma nse ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun we pe o rin ninu imole yen ni awon omo igbala oni bi awa ti a ti ba Jesu pade bi awa ti a ti ni idariji oni bi awa ti a ti ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Christi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a npe ni ese abinibi tabi ajogunba o daje we pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo nso fun a wi pe asowa di mimo ohun we wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won nse sugbon o ye ki aturan ti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori ketadinlogun Johanu ori ketadinlogun ese ketadinlogun lo ti nso we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa dara dara a o pin eko yi si apa tabi koko meta ikini Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo Christi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun a wi pe awa paapa a ni ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati inu ladofo o je wi pe awa paapa a ni fi ara wa robo ani karama agbelebo ani jowo on gbogbo fun olorun ki atole so wa di mimo ki kan aramo agbelebo saju iso di mimo iketa christiani ni lati gbe agbelebo re lehin iso di mimo lehin ti abati so wa di mimo lati pa iriri iso di mimo yi lati pa mo oye o si ni lo we pe ke agbe agbelebo wa ke a ma to leyin leyin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini Christi ti a kan mo agbelebo lo so ni di mimo ninu Efeso ori karun lati ese ikarun din logbon Efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi Christi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogire wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni an pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki Christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki ohun ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni ati nso fun a wi pe Jesu fun ara re lo nso ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subu sinu ere ese ni atete ko se aso fun a wi pe bi ati subu sinu kanga egbin ese yi ni a mu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi a tin se alaye nkan wonyi je ki o yi o wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa igbala ni Jesu we ere iri idoti ese kuro lode ara eyi ni igbese akoko eyi ni iriri kini pelu iriri igbalaye ni gbogbo ese ti a le fojuri ninu aye wa gege bi agbere tabi panshaga tabi borisha gege bi ole jija tabi ikashise gege bi ipaniyan tabi oro boburu igberaga aigboran ati bebe lo ni asiko ti a ni iriri igbala ni awon ese ode ara won yi le mu won koro jomo ki aran ti wepe leyin ti a ba ti we wa mo lode ara leyin ti a ba ti dariji wa leyin ti a ti fo awon ere ese iri ti ita ti a ti fo nu koro gede gede iyoku ere ese adamu ti a npe ni ese ajogunba irugbin ese o sheku lodo ikun nipa isodi mimo ni Jesu ti nwe ere ese ajogunba yi koro ninu okan enikokan ti o kepe pelu igbagbo ere ti an so nipa re yi ko si on ti o le we koro bi ko se eje Jesu ti ko le ri eyi ni afin we wa mo ninu ati lode mo si gbagbo we pe loni bi o ba gba olorun laye yo se nkan wonyi fun o mo o duro rekete ni mimo ni waju olorun loruko Jesu ninu eberu orikeji lati ese ikokanla eberu orikeji ese ikokanla ni o tin so fun wa nitori ati anything so ni di mimo ati awon ti a nso di mimo lati odo eni kan soso ni gbogbo won nitori eyi ti ko tiju lati pe won ni arakunrin o ye ki oro iye wa lakoko nso wi pe eni kan wa ti nso ni di mimo nitori anything so ni di mimo ki loruko anything so wa di mimo Jesu o wa tun so nipa awon ti a nso di mimo awon wo la nso di mimo se awon elese ti ko ti ba Jesu pade la nso di mimo rara nitori ese yi so fun a wi pe lati odo enikan soso ni gbogbo won ti wa ati Jesu ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo baba wa tin beli orun ni won ti wa e je ki o ye wa nigba na we pe isodi mimo wa fun awon omo olorun Jesu o nji omo olorun o wa lati odo olorun awon ti a nso di mimo won wa lati odo enikan na odo baba wa tin beli orun o so fun a we pe nitori ati eni ti ati eni ti nso ni di mimo ati awon ti a nso di mimo lati odo enikan soso ni gbogbo won yi si fun ni isokan nitori bi omo bibi olorun Jesu bi o ba wa lati odo olorun awon ti won ti ni igbala na bi awon na ba wa lati odo olorun lati odo enikan soso yi je wi pe ife kan na ipinu kan na ilepa kan na ni o wa ninu okan won oni nitori eyi ni ko se tiju lati pe won ni arakunrin awon ti a nso di mimo awon ti won ni iru ise iyipada okan bayi olorun o tiju lati pe won ni omo ohun bi abawo eberu yi kan na ori kewa eberu ori kewa ese ikewa ikerinla ati ikerin dilogun nipa ife na le ati so wa di mimo nipa ebo ti Jesu Kristi fi ara re ru le kan soso oni nipa ebo yi ni as akoko ti o ta eje re sile oni nipa ebo yi ni ati so wa di mimo ese kerinla nitori nipa ebo kan o ti mu awon ti a so di mimo pe oni lai si so di mimo a o ti pe igbala nikan ko so wa di pipe oni leyin igba ti a ba ni so di mimo olorun yo wo wa ninu okan ninu emi ninu ero ninu ara ninu ipungbe ninu gbogbo ti o wa ninu wa yo si pe wa bi eni to pe nitori wepe iso di mimo lo so ni di pipe wo ese ikerin di logun eyi ni majemu ti emi o ba won da ni leyin ojo won ni li oluwa wi emi o fi ofin mi si won li okan inu won pelu le emi o se ko won si bi o ti le je wepe o pe ti a ti fi ile iwe sile ṣugbọn a o ranti nigba ti a wa ni ile iwe bi oluko ba fe ko eko tuntun bi o ba fe ko si ara patako egbe ogiri oni lati koko pa e to wa lori patako yi ko pa re bi o ba pa re ti o di we pe patako mo leyin igba na ni oni lati ko ohun to fe ko ninu ese ikerindinlogun so wi pe eyi ni majemu ti emi o ba won da leyin ojo na leyin ojo won ni leyin ti abati ni igbala mo so fun a wi pe ere ese ajogunba oku ninu ki a fi okan wa we patako to wa legbe ogiri ti olorun fun ara re to so wi pe o fe ko ofin ati majemu o fe ko sori patako okan wa ki o to se be oni lati lo eje Jesu lati pa iri idoti egbin to wa lara patako okan wa ko pa re ko nu kuro leyin igba na yo se ko ofin re si wa le okan yo se ko awon majemo ilana re yo ko won si wa le okan ninu eberu ori ketala eberu ori ketala lati ese ikejila oni nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode o ye ko ye wa we pe awon ti won kegan ti won so we pe ko si iwa mimo ko si iso di mimo won kegan olorun funra re o je we pe won foju tembelo iya ti Jesu Kristi je oni nitori na pelu ni Jesu ki o ba le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awa ni ojuse kan lati se ni ese iketala nitori na e je ki a jade to lo leyin ibodo ki a ma ru egan re a soro nipa eyi ni bi abade koko keta tabi koko keji ni ese ogun ati ese ikokanlelogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ranti bi bibeli ten tenomo we pe iso di mimo iriri agbayanu yi ninu okan wa ti o je bi ise abe ti emi ti olorun se oni o mu wa pe oni ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti ise itewogba ni waju re ninu wa nipasẹ Jesu Kristi eni ti ogo wa fun lae ati lae lae ami nihi yi ni ati ri ti bibeli ti o tenumo wi pe iso di mimo wa nitori wi pe omo olorun Jesu olorun deniyan alai lese eni mimo alai laba won ti an pe ni ayan fe baba akan ma gbelebo bibeli so fun wa wi pe o fi ara re fun wa nibomiran bibeli wi pe o jiya nibomiran o jowo ara re nibomiran o jiya leyin ibode nibomiran o ta eje re sile nitori kini o farada irora ti a ko le fenu so ki o ba le so wa di mimo bi gbogbo ijiya ati irobo na ba se pataki to be fun iso di mimo wa aje wi pe iriri iso di mimo yi je ko se mani fun eni kokan wa olorun ninu ogbon nla re ko je san iye nla nla be fun ohun kan ti ko ni la ri ohun ti a ko nilo danin danin tabi ohun ti a le fi nkan yepere miran ropo re ohun ti a n so ni we pe o ye ki o ye wa bi olorun baba bi o ba gba omo lati ta eje re sile fun iso di mimo wa o je wi pe iriri iso di mimo o je ohun ti o se pataki bi o ba je pe ani agbara lati so ara wa di mimo ni ti yo si je itewogba ni waju olorun lai nilo irubo Christi olorun ki ba ti ran omo re lo sori agbelebo rara lati jiya ati lati ta eje re sile fun isodi mimo wa nitori be oye ko ye wa wi pe Jesu Christi nikan ko se elomiran Jesu Christi nikan ki se ikora eni ni ijanu Jesu Christi nikan ni o le so wa di mimo yi la fi nko lorin we pe Jesu nikan lo so wa di mimo to nwe abawon wa nu o nsegun ese atara nipa iranwo emi ojojumo igba gbogbo la nko we pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa oni ologbala olowosan eni tin so ni di mimo oba timbo lekeji bi ya tin wo isodi mimo yi oro ti an pe ni isodi mimo o tumo si we pe ke a we wa mo ninu ke a so wa di mimo ninu ke a so wa dotun ninu ki se ni oju eniyan nikan sugbon loju olorun ki olorun paapa ki o wo wa ki o so wi pe ni toto eje Jesu eje omo re o ti se ise asepe ise iwenomo iso ise isodi mimo lokan wa ye ki a wo ohun ti bibeli so ninu Luke ori kini ese ikarun di logorin Luke ori kini ese ikarun di ni ogorin ni mimo iwa ati li ododo ni waju re li ojo aye wa gbogbo e ti an so yi ki se wi pe eni to gbiyanju to ko ara re ni ijanu fun iseju melo fun wakati kan tabi fun ojo kan tabi fun ose kan eni ti rin jeje to so wi pe o nfe rin ni iwa mimo ko si sese nipa agbara eniyan lati wa ni mimo iwa ati li ododo ni waju olorun o si so fun wi pe eyi tayo o koja iriri ose kan tabi iriri osu kan tabi ti odun kan paapa oni li ojo aye wa gbogbo eyi ni iriri ti ani lodo olorun bi o ba so wa di mimo nigba isodi mimo ye ke awo ohun mefa ti a le ri toka si wi pe yo sele ni gbesi aye wa ni akoko ti agba iriri isodi mimo ikini nigba isodi mimo yi ni olorun yi o mu ese abinibi kuro ese ajogunba yi o mu kuro o so wi pe ninu Isaiah ori kefa ese ikeje o si fi kan mi ni enu o si wi pe kiyesi eyi ti kan eti re amu aise dede re kuro ase fo ese renu eni ti amba soro nihi o ti waasu tele tele o ti se ise iranse tele tele ati ran si awon mo Israeli lati fi ese won han won o npa pa ti ni igbala sugbon nigba ti o ri ogo ati ewa ewa mimo olorun o kigbe o ni ye emi gbe nitori mo je alaimo ete mo si wa laarin awon alaimo ete eyi nso nipa ise kan ti ani lati se ise ti emi ti ani lati se ninu okan re ki o ba le di funfun gbo ni waju olorun leyin igba yi ni angel yi ni o mu ese na yi lowo re ti o so wi pe ati fi kan iti re amu aise dede re kuro a si we afo ese renu ki o ye wa nigba na we pe ohun akoko nigba ti a ba ni isodi mimo olorun yo mu ese abinibi yo mu kuro ikeji olorun yo fi okan eran ropo okan okota ni Ezekieli Ezekieli ori ikerin di logoji ese ikerin di logbon Ezekieli ori ikerin di ni ogoji ese ikerin di logbon o ni emi o fi okan tuntun fun yin pelu emi tuntun ni emi o fi sinu yin emi o si mu okan okuta kuro lara yin emi o si fi okan eran fun yin o so fun wi pe iyato ti yo wa laarin igbala ati isodi mimo yo fe to be yo tobi tobe yo nilari tobe la ti o je wipe yo wa bi iyato laarin okota ati okan eran nitori be bi anikeni ba so wipe ohun o mo iyato laarin igba ti ohun ni isodi mimo ati igbala iru eni be ko mo ti an pe ni iriri isodi mimo nitori wipe o so fun wa wipe ni akoko isodi mimo ohun mu okan okuta o mo bi okan okuta ti leto o mu kuro laarin yin ohun si fi okan ti eran ohun fi ropo re iketa olorun yo ko aya okan wa nila bi a ba nso nipa isodi mimo an so nipa ikola aya ninu Deuteronomy ori ogbon Deuteronomy ori ogbon awati ati bi omo okunrin a ri wipe ni koko ara omokunrin yi o gbe awon eran ara kan wa saye ti ani lati se se abe fun kiake awon eran wonyi kiake kuro eyi ni a npe ni ikola ohun ti olorun so fun ani wipe ki a to le di pipe loju ohun a gbe nkan kan wa lati nu iya wa ninu ese ni iya mi sa bi mi ninu ese ni iya mi loyun mi awon kan wonyi ese abinibi ti a gbe wa lati nu iya wa oni nigba ti a ba ni igbala ese ta fowo da ese ta so jade lenu ese ta fojuri ese ta gbo leti ese ti awa fun awa ti a se adariji wa sugbon eyi ti a gbe wa lati nu iya wa ese abinibi oni ani lati wa lekeji kiake tabi kia yo awon kan wonyi kuro e lo fi so fun awe pe Deuteronomy wo bibeli re Deuteronomy ori ogbon ese ikefa oluwa olorun re duro nibe bi awon wonyi bi won o ba nigbala ko je so wi pe oluwa olorun re an so fun awe pe leyin igba ti a ba ti ni igbala ti a di omo olorun ohun kan tuku fun agbara olorun lati se ninu okan wa oluwa olorun re yo se ko aya re nila ati aya iru omo re eyi so wi pe isodi mimo ko duro nigba awon awon ti isaju o se fun won o tun fe se fun iru awon omo won ati aya iru omo re lati ma fe oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ki iwo ki o leye ikerin ni akoko isodi mimo olorun yo ko ofin re si aya wa ati ka ninu eberu e je ki awon ti Jeremiah so fun wa Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese iketa le logbon Jeremiah ikokan le logbon ese iketa le logbon sugbon eyi ni majemu ti emi o ba le Israeli da leyin ojo won ni Olowa wi emi o fi ofin mi sinu won emi o fi ofin mi sinu won awon miran nigba ti won ba se ohun kan ti a ba so fun awe pe nje omo we pe ohun to se o da oni o le ka bibeli mi o mo pe ko dara emi o fi ofin mi sinu won bi o ba ba Jesu pade bi o ba gba okan re la bi o ba ko okan re nila bi o ba we okan re mo ti o si fi ofin re sinu re emi o fi ofin mi sinu won emi o si ko si aya won emi o si je olorun won awon o si je eniyan mi ikarun olorun yo fa gbogbo ikoro tu kuro lokan wa nigbati abani isodi mimo gbogbo ikoro ti ajogun lati odo baba wa isaju olorun yo fa gbogbo ikoro yi yo fa tu kuro ninu eberu ori kejila ese ikerinla ati ikedogun eberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu eniyan gbogbo ibaje pelu ara ile tabi iyawo tabi oko ti ko ni igbala tabi eni ti ko gbo niye daradara oni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri olowa oni ki a ma kiyesara ki enikeni ki o ma se kuna ore ofe olorun ki gbongbo ikoro kan ki o ma ba hu soke eje wi pe ati pa re tele tele ati fa chu tele tele ni akoko iso di mimo nigba ti olorun so wa di mimo o ti mu gbongbo ikoro yi o ti fa chu o wa so fun a wi pe leyin igba ti a ba ti ni alaafia pelu eniyan gbogbo leyin igba ti a ba ti n gbe ni iwa mimo lai se yi ti a ko le ri olorun o ni ke a wa ma kiye sara ki eni keni ninu wa ki o ma se kuna ore ofe olorun ke a ma tun di apada seyin ki gbongbo ikoro kan ki o ma ba hu soke ki o si yoyin lenu opolopo asiti ipa re di aimo ikefa o so fun awe pe nigbati abani isodi mimo yi a o ni okan funfun ninu Matthew ori karun ese ikejo oni alabokun fun li awon oninu funfun nitori won o ri olorun lati ese keta ni o tin so fun wa iriri igbada o tun wa menukan iriri isodi mimo ye kin ka fun lati ese keta oni alabokun fun li awon otoshi li emi nitori ti won ni ijoba olorun bi aba tin so nipa iriri awon ti o ni igbala ye ki a tun ma menukan awon ti ko ni igbala ye kin be lati ese keta nisinsiyi oni alabokun fun li awon otose li emi nitori ti won ni ijoba olorun ye ki a wo ti awon ti ko ni igbala alaboku ni awon agberaga nitori wo pe won o padanu ijoba orun ese kerin alabokun fun ni awon ti nkaanu nitori a o tu won ninu awon ti o ni igbala alaboku ni awon agbo magba nitori wepe won o jogun iparun ese karun alabokan fun li awon olokan tutu nitori won o jogun aye sugbon aboko ni fun awon olote nitori a o da won lejo ese ikefa alabokan fun li awon eni ti ebi npa ati awon ti o ngbe ngbe sipa ododo nitori won o yo sugbon alaboko le awon alai nani eyi o kan mi bi oni kan fi igbalase tabi isodi mimo alaboko le awon alai nani nitori won o jogun ofo ninu ese ikeje alaboko fun li awon alaanu nitori won o ri anugba sugbon alaboko le awon alai laanu nitori won ki yo ri anugba alabokun fun ni awon oninu funfun nitori won o ri olorun sugbon alaboko ni awon oninu fufu nitori won ki yo ri olorun bi o ba je wi pe nkan kan wa ninu okan re to je wi pe ojojumo loju re ma nfaro ojojumo lo je wi pe inu fufu o wa ninu re o ni amumora o si ni iwa pele o ni iwa funfun a o ti so kan re di mimo o ni aboko patagba lo je fun o nitori wi pe o ki yo le ri olorun nitori pe o je alaimo ilekun paradise yo ti mo sugbon mo nbebe wi pe loni o gbo o gba o gbadura a o si so kan re di mimo loruko jesu eyi ni o fi ye ki o ye wa wi pe ani lati ni iriri isodi mimo yi oni alabokun fun le awon onilaja nitori omo olorun le a ma pe won sugbon alaboko ni awon ti ko le dariji ni awon alai le dariji ni nitori omo esu le a o ma pe won alabokun fun li awon eni ti a nse nu ni binisi nitori ododo nitori ti won ni ijoba olorun alabokun fun li eyin nigbati won ba nkegan yin ti won ba nse nu ni binisi yin ti won si nfi eke soro boburu gbogbo si yin nitori emi oni e ma yo ke yin ki o si fofun ayo nitori ere yin po li orun be li won sa se inu ni bini si awon woli ti nbe saaju yin sugbon alaboko li awon ti ko le farada inu ni bini nitori ododo nitori won yo di apeyida alaboko ni awon agabagebe nitori won ojogun egbe eyin je ko ye wa wipe ani lati ni iyipada isodotun isodi mimo ki asi gba nkan wonyi lati owo oluwa ki owo oluwa ki o ko kan wa ki aso wa di mimo mo si gba mo gba olorun gbo wipe bi a ba gbadura loni yo se fun eni kokan wa loroko jesu eje ki a wo koko keji ki kan aramo agbelebo saju isodi mimo kikan aramo agbelebo saju isodi mimo ninu romo ori kefa ese ikefa romo ori kefa ese ikefa nitori awa mo yi pe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ki a le pa ara eserun ki awa ma se sin esemo nihi lo tin so fun wa olo ede bi gbolohun meji lati salaye ohun ti amukuro lasiko tabi ni akoko isodi mimo o pe ni ogbologbo okunrin ati so ninu eko wa wipe ese abinibi yi oloruko popo o la pe ni gbongbo ikoro tabi ogbologbo okunrin tabi ese ajogunba tabi ese abinibi o wa nso fun wa lede to le ye ni wipe akan ogbologbo okunrin wa mo agbelebo pelu re ohun to nso ni wipe gbogbo eniyan pata lo ni ogbologbo okunrin yi bi a o ba ti deni igbala ko sese lati ba ogbologbo okunrin yi ja ka bori re sugbon ni gere bi a ba ti ni igbala a o ri wipe ogbologbo okunrin yi ti se ese abinibi to wa ni inu to njoba tele tele to ntiwa lati moti o ntiwa lati jale o ntiwa lati poro o ntiwa lati se onti o da sugbon nigbati a ba ti ni igbala akan ogbologbo okunrin yi mo agbelebo pelu re eni o fi je wipe leyin igbala ko tun si wipe anjale nitori ogbologbo okunrin ta kan mogi ko se se fun lati tiwa lati se nkan wonyi ti ko to oni sugbon ko pari nibe oni ohun ti a se kan mo agbelebo pelu re ni wipe ki a le gbe igbese ikeji ki a ba le pa ara eserun ogbologbo okunrin yi ni a pe ni ara ese oni ese ajogunba abinibi oni ki a le pa ara ese ogbologbo okunrin yi ki a le parun ki awa ki o ma se sin ese mo oye wa nigba na wipe ani la

ìfẹ́ ẹni tí ó rán òun bí òun ti ń jí láàárọ̀ bí àwọn ẹlòmíràn ti ń jẹun oúnjẹ tí òun fẹ́ jẹ ní ìfẹ́ ọlọ́run lọ́sàn-án oúnjẹ tí òun lépa rẹ̀ ní ìfẹ́ ọlọ́run ní àṣálẹ́ oúnjẹ tí òun lépa rẹ̀ ní ìfẹ́ ọlọ́run àti wípé láti parí iṣẹ́ rẹ̀ ìwọ náà mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà wípé ohun tí a kò bẹ̀rẹ̀ a kì í parí rẹ̀ ǹjẹ́ jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan ní ìgbà wo ló parí iṣẹ́ tí ọlọ́run gbé lé ọ lọ́wọ́ bí o bá tí ì bẹ̀rẹ̀ jó ṣeé ṣe fún ọ láti parí bí o bá tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ìjèrè ọkàn iṣẹ́ kí a máa káàkiri kí a máa ti ojú ilé kan dé ojú ilé kejì láti sọ fún wọn nípa ìgbàlà ọ̀fẹ́ tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa ikú Jésù Kristì lórí igi àgbélébùú bí o bá tí ì bẹ̀rẹ̀ nígbà wo ló parí rẹ̀ ṣùgbọ́n Jésù Kristì ń sọ fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ wa gẹ́gẹ́ bí aṣáájú wa tí ó yẹ kí a máa tẹ̀lé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀ kò fi mọ níbẹ̀ nìkan ṣoṣo wo ẹsẹ̀ tí ó tẹ̀lé e ẹ̀yin kò ha wípé ó ku oṣù mẹ́rin ìkórè yóò sì dé wò ó mo wí fún yín ẹ gbé ojú yín sókè kí ẹ sì wo oko nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà ohun tí a ń pè ní ìkórè níhìn-ín ni wípé kí a kórè àwọn ọkàn ènìyàn sí ìjọba ọlọ́run kí a sọ fún ọ wípé Jésù ń gbàlà Jésù ń túni sílẹ̀ Jésù ń dáríjì Jésù ń wẹnimọ́ kí àwọn pàápàá kí ó sì wá láti inú ayé kí wọn kí ó wá sínú Kristi kí wọn kí ó di ọmọ ìjọba ọlọ́run bí wọn bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé a kórè wọn sínú ìjọba ọlọ́run èyí ni ó yẹ kí a ṣiṣẹ́ lé lórí èyí ni ó yẹ kí a ṣe làálàá fún yẹ kí a wo Jòhánù orí ìkẹfà Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí ṣègbé nínú bíbélì láéláé ó sọ wípé ẹ má ṣe ṣe làálàá fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n fún oúnjẹ tí wà títí di iyì àìnípẹkún èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín nítorí pé òun ni àní baba ọlọ́run baba ti fi ìdí dídí iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lónìí ìbàjẹ́ iṣẹ́ kí a di okùnmọ́rùn tàbí iṣẹ́ kí a jẹ́ olùkọ́ni fún àwọn ọmọdé ní iléèwé tàbí iṣẹ́ wípé ibi tí a ti dá ilé iṣẹ́ sílẹ̀ àwọn tí wọ́n ń rọ nǹkan kan tàbí àwọn tí wọ́n ń ṣe nǹkan gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí tí a lè dárúkọ wọ́n jẹ́ iṣẹ́ oúnjẹ tí ń ṣègbé nítorí wípé a ń ṣe iṣẹ́ wọ̀nyí kí a ba lè jẹun kí a ba lè dáṣọ bo ara wa tàbí kí a ba lè kọ́lé ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé àwọn iṣẹ́ wọ̀nyí ohun tí wọ́n lè fún wa ní àwọn òmúlẹ̀mófò ayé yìí ohun àfọwọ́bà fílẹ̀ ti ayé èyí ni Jésù Kristì ń sọ wípé kí a má ṣe lo gbogbo àkókò wa lórí iṣẹ́ fún oúnjẹ tí ṣègbé ṣùgbọ́n kí a kúnkún máa ṣiṣẹ́ kí a máa ṣe làálàá fún èyí tí sọ ní di ààyè nínú ọlọ́run àti èyí tí yóò ní èrè iyì àìnípẹkún nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a pè wá sí iṣẹ́ tí ó lérè òun ni iṣẹ́ ìjèrè ọkàn iṣẹ́ fún ìjọba ọlọ́run kí ni èso irú iṣẹ́ bẹ́ẹ̀ èyí ni ó mú wa lọ sí apá kejì èso iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí èso àkọ́kọ́ ni wípé a ó ní ìwà òdodo ìwà rere ìwà mímọ́ ní ìgbésí ayé wa bí a bá sọ pé a ń ṣiṣẹ́ fún ọlọ́run tí a ò so èso ìwà mímọ́ èso ìrẹ̀lẹ̀ èso òdodo èso kí a máa rìn déédéé èso kí a máa rìn ní yíyẹ nínú ìjọba ọlọ́run irú iṣẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ó yẹ kí iṣẹ́ yìí kí ó kọ́kọ́ so èso ní ìgbésí ayé tiwa wo ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n èso òdodo ní igi iyì ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà

0: lọ́gbọ́n ni. Bí o bá ti fa ìlà sí ẹsẹ̀ yìí nínú bíbélì rẹ, o yẹ kí o ṣe bẹ́ẹ̀. Èso òdodo ní igi iyè, ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọ́gbọ́n ni. Ó ń sọ fún wa níhìn-ín wípé èso tí ó yẹ kí iṣẹ́ wa nínú Kristi, iṣẹ́ wa nínú ìjọba Ọlọ́run, èso tí ó yẹ kí ó kọ́kọ́ so ni èso òdodo. Èso òdodo. Filipi orí kìíní ẹsẹ ìkẹwàá àti ẹsẹ ìkọkànlá. Kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, títí fi di ọjọ́ Jésù Kristi, lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi fún ògo àti ìyìn Ọlọ́run. Níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé èso tí onígbàgbọ́ ń so, ó jẹ́ èso tí ó yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé. Èso wo la rí lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé? Èso ìwà ìfẹ́kúfẹ́, ìgbéraga, ìsọ̀rọ̀ òdì, èso tí ó jẹ́ èso kíkan, èso tí kìí mú kí ayé àwọn aládùúgbò wọn kí ó rọrùn. Ṣùgbọ́n a ń sọ fún wa, ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò. Èyí ni wípé kí èso ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí èrò ìjọba ọ̀run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti tọ́ Jésù Kristi wò, gẹ́gẹ́ bí ẹ̀ka lára àjàrà Jésù Kristi, kí ẹ̀yin kí ó lè so èso tí ó yàtọ̀: èso ìfẹ́, èso ayọ̀, èso ìrẹ̀lẹ̀, èso ìpamọ́ra, èso ìwà tútù, èso tí a ó so tí àwọn aládùúgbò wa tí ó fi rí wípé a yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn àwọn bankújọ. Ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, wípé kí ìwà wa, ìṣe wa, kí ó má ṣe kọ ẹnikẹ́ni lẹ́sẹ̀. Àwọn ẹlòmíràn tí wọ́n ń wá sí inú ìjọ, ìwà wọn a máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé, ìwọ tí o tilẹ̀ ń wàásù, ó jà ju kínì í lọ. Ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù, ọtí ò kúrò nílé rẹ. Ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ. Sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojúlé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, ó ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, ó jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa, fún ògo àti ìyìn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èso àkọ́kọ́ tí ó yẹ kí a so ní ìgbésí ayé wa, òun ni wípé a jẹ́ ẹni bíi tinú Ọlọ́run. Ìwà wa ti yí padà, ìrìn wa ti yí padà, ọ̀rọ̀ ẹnu wa ti yí padà, a jẹ́ àyànfẹ́ Ọlọ́run ní tòótọ́, a sì jẹ́ olódodo. Ìkejì ni wípé a ń yí ọkàn padà, tún padà lọ sí ìwé òwe orí ìkọkànlá. Ìwé òwe orí ìkọkànlá ẹsẹ ọgbọ̀n, ó ní èso òdodo ní igi iyè, ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọ́gbọ́n ni. Kí ni a ti rí èyí sí? Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọ́gbọ́n ni. Àwọn ènìyàn tí wọ́n ti ń rò nínú ọkàn wọn wípé Ọlọ́run jìnà réré, ṣùgbọ́n tí ìwọ yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run wà nítòsí, ó gba ọgbọ́n Ọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ti jókòó sínú òkùnkùn, tí wọ́n rò wípé agbára òkùnkùn ni wọ́n fẹ́ fi ṣe bí ìsádi wọn, ṣùgbọ́n tí o lọ bá wọn sọ̀rọ̀, tí o yí ọkàn wọn padà, tí wọ́n mọ̀ wípé kò sí agbára mìíràn lẹ́yìn agbára Jésù Kristi, ọlọ́gbọ́n ni irú ènìyàn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ti fi ayé wọn dógò sí ọwọ́ èṣù, tí wọ́n ti sọ wípé láyé Lọ́run wọn ó bá èṣù kú, ṣùgbọ́n tí o lọ yí wọn padà, tí o sọ fún wọn wípé bí wọ́n bá jókòó ti èṣù, bí wọ́n bá fi ọkàn wọn sọ́wọ́ èṣù, wípé wọn ó ṣègbé ní ayérayé, ṣùgbọ́n tí wọ́n bá wá sí ọ̀dọ̀ Jésù Kristi, ti won ke pe Jesu Kristi olugbala wi pe won di eni igbala o yi okan iru eni be pada ologbon ni iru eniyan ti o ba le se be awon ti o ti ro wi pe igbadun wa ninu ese ninu agbere ninu ki a ma fi okunrin bara eni je won ti ro wi pe igbadun wa ninu oti mimu ninu siga mimu ninu irede oru ninu ka ma jo kaakiri ka ma je bo kaakiri ti o lo ba won ti o so fun won wi pe igbadun tooto inu Jesu lo wa igbadun tooto inu iwa mimo lo wa igbadun tooto ninu alaafia olorun lo wa bi o ba yi okan won pada be ologbon ni iru eni ti o ba se be yin ni a fi so wi pe ohun ti o ye ki ijire okan ki o se eso ti o ye ki ise wa ki o so ninu olorun ni wi pe a n yi okan pada a je ologbon so fun mi awa ti a wa nihin wo kaakiri wo eyin ki o wo iwaju ki o wo egbe re awa ti a wa nihin bi o ba se se fun enikookan wa bi a ba je ipe olorun bi a ba so fun olorun wi pe ogbon lati le yi awon elomiran pada a n fe ki olorun ki o fun wa ogbon lati le je ki awon elomiran ki o ni igbala ninu Jesu Kristi a n fe ki olorun ki o fun wa bi enikookan wa ti a wa nihin bi a ba le jere okan enikan soso sinu ijoba olorun ni osu kan gbogbo awa ti a jere won ati awon ti a jere ninu osu ti o tele ki a tun jere okan kookan ninu osu ti o tele gbogbo awon ti won wa ninu ijo ni osu keji yi ki a tun jere okan kookan ninu osu ti o tele ninu odun kan o je mo wi pe ibi ti a wa yi ko ni le gba wa nitori be o ye ki a kun fun ise o ye ki a kun fun ojuse ki se ojuse wo pe ki a kan ma dari idapojule nikan awon ti won wa ni idapojule se won ti ni igbala se won ti mo olowa se ati yi won pada se olorun ti fun wa ni ogbon ti a fi le ma ba won soro ti yo je ki won ki o lo si ori ekun won lati gbadura agba yori si igbala ti ta fi yi igbese aye won pada eyi ni eso ti olorun reti lati owo re ati lati owo mi lati owo enikookan wa ki a ba le ma mu awon okan kookan wa sinu ijoba olorun ki si ni ere ti o wa fun iru ise be bi o ba bere loni bi o ba tesiwaju ti o yi pada ti o boju weyin ti o n so fun olorun wipe lojojo lojojumo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba olorun a o so nipa awon ti n soro nipa oluso agutan awon elomiran won o mu ti a n pe ni iwaasu ihinrere ohun ti won ma n so fun awon olomiran ni wipe e wa wo oluso agutan ti o wa ni ijo wa ijo wa daa ju ijo miran lo awon miran ti won lo n bere ijo won o se ife olorun ijo wa lo daa eyi ko la n so ohun ti a n so nipa iwaasu re pe ki a ma waasu Jesu a o fi oruko oluso agutan fun wa ki a ba le fi oruko oluso agutan gba wala oruko Jesu Kristi onigbanila ise irapada ti Jesu Kristi se lori igi agbelebo onigbanila ki se ijo ki se oluso agutan sugbon bi a ba n jere okan bi a ba n so fun awon eniyan wipe Jesu n gbala ati wipe eje re o n weni mo bi a ba le se be o je mo wipe ere pupo lo wa fun awon ti won ba n sise fun olorun le ona be je ki a wo chronicle 2 ori kẹẹdogun ẹsẹ ikeje chronicle 2 ori kẹẹdogun ẹsẹ ikeje ṣùgbọn ẹyin mú ara le ki ẹsẹ ki ẹ má se dẹ ọwọ yin nítorí iṣẹ yin yóò ní èrè òri bí a bá gba olúwa gbọ bí a bá mọ wípé olóòótọ ni olúwa àti wípé ìlérí rẹ kì í yẹ kì í tàsé kì í falẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ wa nínú olúwa iṣẹ́ ìjìrì ọkàn yóò ní èrè níhìn-ín ni a ti gba àwọn ènìyàn wọ̀nyí ní ìyànjú wípé kí ẹ̀yin kí o mú ara le kí ẹ má jẹ́ kí ohunkóhun kí o jẹ́ kí a rẹ̀wẹ̀sì nítorí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe iṣẹ́ wà nílẹ̀ tí a ní láti ṣe ìpàgọ́ àjínde ló ń bọ̀ yìí a ń fẹ́ kí àwọn ènìyàn tí ó wà ní àrọ́wọ́tó wa a n fẹ ki won ki o mo nipa Jesu a n fẹ ki won ki o mo nipa igbala olorun a n fẹ ki won ki o mo nipa igbala ti Jesu Kristi ti o se asepe re lori igi agbelebo awon ti won kan lo si ilesin awon ti won kan so nipa ajinde tabi nipa ijia Jesu Kristi sugbon ti oye won bi a se le di eni igbala a n fẹ ki o ye won iwo ni o je enu fun olorun emi ni o je enu fun Olorun gbogbo wa pelu is pelu iso isokan ni o je enu fun Olorun nitori be ma se je ki onkun ki o je ki o rewesi ma se je ki onkun ki o daya po oni emu ara yin le ki e ma se de owo yin ke ma se de owo yin ma se je ki o re o ise npe fun enikokan wa o nso fun a wi pe nitori ise yin yo ni ere ni waju Olorun ere ninu aye yi ati ere nigbati Jesu Christi ti o ba farahan lati ko awon ayan fe lo nitori be sise fun Olowa sugbon bi a tin se ise yi o ye ki a ri wi pe ise ti a nse o je ise fun Olorun nikan soso Matthew ori kefa ese ikini ekiyesi ara ki e ma se itore anu yin ni waju eniyan ke a ba le ri yin bi o ba ri be eyin ko li ere lodo baba yin tin be li orun awon elomiran ise won okun fun karimi okun fun igberaga okun fun oju saju okun fun agabagebe okun fun igberaga awon elomiran ti won ro wi pe won sise fun Olorun o ti a ma nri ni wi pe karimi o po ninu ohun ti won se bi won ba ri wi pe oluso agutan wa ni tosi adari wa ni tosi tabi elomiran wa ni tosi won te pamose o dabi awon eniyan eleran ara ti won ni igbala igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won ka wojo won ni sise won ajoko won ka ogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma nse be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wi pe enikan nbo alabojuto kan nbo won be si ni dide ise karimi ni yi o mo wi pe nigbati eni yi ti o si nibe Jesu wa nibe Olorun wa nibe nitori be ke a ma se je ki ise wa ninu Oluwa ki o je karimi ke a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan soso won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan nbo bi won ba ri wi pe enikan ti o ma so wi pe ah e ko se Oluwa o Olorun wa so agbara yin di otun o bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a n se nipa ife Olorun o ye ki ise wa ki o je ise ti o wa lai si agabagebe lai si igberaga lai si oju saju lai si wi pe a n fe a fe gbe ara wa soke tabi ise ti o je wi pe eniyan le a fihan tabi ise ti o je pe aso la fe fihan bi a se ni oso aye to la fe fihan ko ye ki ise wa ki o ri be o ye ki o se ki o je ise ti a se pelu emi otito pelu okan otito ise ti a se si Oluwa ati si itesiwaju ijoba Olorun bi a ba se be o daju wi pe ere po fun wa ni aye yi ati ni aye ti n bo ninu iwe ifihan ori kejilelogun ifihan ori kejilelogun ese ikejila kiye si emi n bo kankan ere mi si n be pelu mi lati san fun olukuluku gege bi ise re yio ti ri Jesu Kristi n bo ere re si n be le owo re lati san fun enikookan wa gege bi ise ti a se fun itesiwaju ijoba Olorun o ye ki a dide duro nisinsiyi ki a ba Oluwa soro ki a so fun wi pe a fe se ise ti o lere ise ijere okan awon oku okan ese won po nitosi wa o ye ki a dide o ye ki a ji ninu orun wa o ye ki a lo ba won soro o ye ki a mo wi pe Jesu Kristi ti ko fun won o si n fe ki a so fun won wi pe oun ni olugbala dide duro ki o gbadura ki o fi akoko re fun Olorun ki o fi ohun ini re fun Olorun ki o fi awon talenti ti Olorun ti fun ki o fi fun Olorun ki o ri wipe o se ise ti o lere ki o si ri wipe eso ti ise yi nso ni igbese aye re o je eso iwa ododo ki o si ma ri dede ki o ri wipe o ti kuro ninu ese o n gbe igbese aye otun ninu Kristi o si ri wipe o n gbogbo ti o n se o n fa okan awon elese wa si odo olugbala ki o ba le dariji won ki o ni ireti ninu Olorun wipe ni tooto yo fun ni ere ti o to ti o si ye ni akoko re gbadura so fun Olorun bi o ba ti je alapara tele tele ole tele tele ninu ise Oluwa so fun Olorun wipe akoko to lati ji ati lati ja papa ninu ise Oluwa
1: Eje ki a gbadura Olorun baba atun dupe lekan si wepe bi ati wa siwaju nisinsin yi wepe e o ba wa soro eje ki a je ileti omo to n gbo tara lati odo baba ati bi e tin ba wa so ten ba wa wi ten la wa loye ten to wa sona ten je ki ife inu yin ki o di mimo fun wa abebe wepe igboran pepe gege bi omo gege bi onigbagbo to to ninu Jesu Christi e o je ki a fi han ni oruko Jesu abere wepe emi lati je olooto si ohun ti a n gbo ati si eyi ti a n ko e fi fun wa ni oruko Jesu e je ki awon ohun emi ki o ye wa e je ki ona ijoba Olorun ki o ye wa bi a si ti n fi ese wa le ona ijoba orun a n bebe wepe esu ati awon omo ogun re ara ati ise ti ara ki o le fa wa pada ni oruko Jesu e saanu fun wa ki e si mura wa sile fun bibo Jesu ni oruko Jesu Kristi Oluwa wa loni mo n sọrọ lori ohun ti o ṣe pataki fun awọn ọmọ Ọlọrun lati mọ daju o jẹ ohun ti ẹmi o si jẹ ohun ti o ṣe iyebiye bi a ba wipe a n sin Ọlọrun bi a ba wipe a ti fi ẹsẹ le ọna igbala bi a ba wipe a jẹ tiluwa ati wipe igbala Jesu jẹ tiwa ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnu kàn lónìí ó dájú wípé a ti pa ìgbàlà wa mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀ tí a ti ń dániyàn nípa rẹ̀ tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára kí a pàdánù ohun tí a ń retí èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́ kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́ ìpamọ́ àti ààbò onígbàgbọ́ bí a ti mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ o mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wàhálà nígbà tí a gba Ọlọ́run gbọ́ èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ kẹjọ Éfésù orí kejì ẹsẹ kẹjọ nítorí oore ọ̀fẹ́ li a ti fi gbà yín là nípa ìgbàgbọ́ àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín ẹ̀bùn Ọlọ́run ni ẹsẹ kẹsàn-án kì í ṣe nípa iṣẹ́ ki enikeni ma ba sogo nitori awa ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti Olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro Olorun ti a ka won yi o nso fun wa nipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun wa nipa ore atorunwa ti akora ore atorunwa ti a ko sise fun ore atorunwa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fita wa lore lati odo Olorun nipa yi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe a ko ruko wa ninu iwe iye Lorun o tumo si wipe awa ti a ti je ota Olorun tele tele nipa ese wipe ati ba Olorun dore ati di omo Olorun nipa idariji idande ati igbala ti Olorun fun wa o ye ki o ye wa wipe didun ife Olorun ni lati je ki gbogbo aye patapata ke ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese keta Timothy kini ori keji lati ese keta titi de ese kefa nitori eyi dara o si se itewogba ni waju Olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito nitori Olorun kan ni nbe onilaja kan pelu laarin Olorun ati eniyan o n paapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se irapada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o wi pe eni ti o n fe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala wi pe ki se wi pe a bo lowo ewu a bo lowo jamba a bo lowo awon ota o so ni ese kerin yi kan na wi pe igbala ti a n so yi ni wi pe ati wa sinu imo otito awa ti a ti ra niye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele wi pe ati fa wa sinu imo otito ninu ese karun o so fun wi pe Jesu di olulaja onilaja laarin awa ati Olorun awa ti a ti je ota si Olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si Olorun wipe nisinsinyi ati ba Olorun laja o tun wa nso fun ani ese kefa wipe o ti se irapada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wipe bi a ba nso nipa ti igbala eni wipe ati ni idariji ese wa ati wa sinu Jesu Kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun a je ti Olorun emi Olorun paapa n ba emi wa jere wi pe a di omo Olorun eyi le o fun ale anfani lati ma ke pe Abba baba ni Romu ori kejo Romu ori kejo ese ikerindinlogun emi ti kara re ni o n ba emi wa jere pe omo Olorun le awa ise je ki o ye wa wipe ki se gbogbo eniyan le omo Olorun nitori wipe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere daradara bi aban so wipe omo olorun won ma fi awon omo luwa bi pe omo olorun awon ti won ko mo ona si ijoba orun sugbon ti o dabi eni wipe boya won lawo boya won ma nle ni ore popo boya o dabi eni wipe won je gbajumo ni gboro won ma ro wipe awon je omo olorun bi abawo iwe Johanu kini Johanu kini ori keta Johanu kini ori keta lati ese kini e wo ri ife ti baba fi fe wa ti a fi n pe wa ni omo olorun be li asa je nitori eyi li aye ko se mo wa nitori ti ko mo awon ti a n pe ni omo olorun ni awon ti a ti fi igbala Jesu dalola awon ti aye ko mo awon ti won ki se ti aye mo awon ti a ti fajade kuro ninu aye iwa aye irin aye ise aye isoro aye isoso aye irubo aye o ti kuro ninu won igbekele ti awon aye ni ninu awon balogun awon baba asale o ti kuro ninu iwa won won ti ronupo ada won ti wa si odo Jesu Christi won si ti gba Jesu Christi gbo won ki se ti aye mo won ko ba aye re won ko se ba aye gbimo po mo oni nitori eyi ni aye ko se mo wa nitori ti ko mo olufe omo olorun li awa ise nisisiyi a ko si ti fihan bi awa o ti ri awa mo pe nigba ti a ba fihan a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo awon ti a n pe ni omo olorun awon ni eni ti o ti ronupo ada awon ni eni ti o ti ko ese sile awon ni eni ti a ti fi eje Jesu Christi we nipa igbagbo wo Johanu ihinrere ti Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oruko re gbo awon ti o gba Jesu Christi gbo awon ti o ko ese sile awon ti o ti pinya pelu aye awon ti o ti kuro ninu iwa iri ati iwa idoti ti won hu tele tele awon ti o ti bebe fun idariji ti won si ni idaniloju wipe ati dariji won awon wonyi le an so wipe won je omo olorun ohun ti a n fe so loni o duro lori wipe bi a ba ti di omo olorun bi a se le ni ipamo ninu ijoba olorun bi a se le ni aabo ninu ijoba olorun ki a so wipe bi a ba ti wole bi a ba ti wo ijoba olorun bi olorun ninu agbara re bi o se le pawamo ki a le je olooto titi de ojo ikeyin nitori wipe Jesu je ki o ye wa ko fi bopo boyo fun wa o je ki o da wa loju wipe kiki awon to ba fori ti titi de opin awon ni a o gbala ninu Matthew ori 24 ese iketala Matthew ori 24 ese iketala sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala itumo ohun ti Jesu nso ni wipe ni gẹ́rẹ́ bí a bá ti gba Jesu Christi gbọ́ adi ọmọ ọlọ́run àti ní ìgbàlà ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ ọlọ́run àti ìgbà tí Jesu yóò wá láti mú wa lọ sílé wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jesu Christi gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin nigba na ni a le wo ijoba olorun je ki a wo awon ikoko ti o wa ninu eko ati oro iyanju ti a ngbo loni ikini idani loju nipase awon ileri olorun o ma nfun ni ifeyinti tabi idakoro tabi idani loju ikeji ipamo fun awon olooto ki o ye wa wipe bi olorun ti ni ojuse lati se nipa igbala wa be ni awa paapa ni ojuse lati se nipa atipa igbala yi mo nitori be ni koko keji fi je ipamo fun awon olooto iketa ibi simi ayeraye fun awon asegun o ye ki o ye wa wipe bi aba nreti wipe a o dorun nikehin orun rere wipe a o wa ni ibi simi nikehin ni biti a o ti joko ti a o ti simi ko ninu laala ti o wa ninu aye ko ninu rogbodiyan ti o wa ninu aye ko ninu inu ni bini ati ajalu ti a ti ba pade ninu aye bi a ba ni reti wipe ni ojo kan gbogbo nkan yo pari Jesu yo wa lati mo wa lo sile lati simi ayeraye lese Jesu o ye ki o ye wa wepe isimi ayeraye ti an so yi o wa fun awon asegun nikan sosho ye ki a wo lati ikoko kini idani loju ti ani nipase awon ileri olorun ninu Johanu ori kewa lati ese iketadinlogbon Johanu ori kewa lati ese iketadinlogbon awon agutan mi ngbo ohun mi won si mo emi si mo won si ma to mi lehin nihi Jesu je ki o ye wa wepe ki se gbogbo eniyan ni o je agutan fun oluso agutan bi o ba wo ese ikerindinlogbon oni ṣugbọn eyin ko gbagbọ nitori ti eyin ko si ninu awon agutan mi gege bi mo ti wi fun yin awon alaigbagbọ won ki se agutan Jesu awon ti ko gba ise ori igi agbelebo gbọ eje ti Jesu ti ta sile lati ko ese won lo awon ti ko gbagbọ wi pe Jesu ku fun won lati mu won wa sodo Olorun awon ti ko gbagbo wipe ise ti Jesu Kristi se lori igi agbelebo wipe o ti pari gbogbo irubo wipe ko si irubo miran mo awon ti ko gbagbo wipe nipa jijewo ese won fun Olorun ati gbigba Jesu Kristi gbole a fi gba won la awon alai gbagbo ki se awon agutan Jesu Kristi sugbon oni bi a ba ti di agutan ti oluso agutan oni awon agutan mi ngbo ohun mi bi a ba nso nipa gbigbo ohun olorun tabi gbigbo ohun oluso agutan awon miran won ma nka akiri lati lo si ijo awon ti won pe ni ijo elemi won ni won gbo ohun bi wa so ba nlo o sese ki enikan dide duro ko so wipe ohun gbo ohun bi a ba nso nipa ohun oluso agutan oro olorun ni ohun oluso agutan ko tun si ohun miran ti o le wa lati odo Olorun tabi ti o le wa lati odo Jesu Kristi ti o yato si bibeli ti a gbele wa lowo oro Olorun ti tan imole si ipa ona wa o ni awon agutan mi ngbo ohun mi bi o ba ti ngbo nipa ironu pada ohun Jesu niyen bi o ba ti ngbo nipa pe ki a gba Jesu Kristi gbo ki a fi ododo ja ese sonu ohun Jesu lo ngbo yen bi o ba ti ngbo nipa atunse eyi ni ohun Jesu bi o ba ti ngbo nipa isodi mimo bi o ba ti ngbo nipa pe ki a gbadura adura igbagbo titi o fi le so wa di mimo eyi ni ohun Jesu bi o ba ti ngbo pe bi a ba ti ni isodi mimo atuni lati tesiwaju lati ni agbara emi mimo eyi ni ohun Jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo ngbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola ki enikeni ki o ma se jade o tabi ipe kan yo pe logonjo oro kenikeni ki o ma se dahun eyi kan ni ohun Jesu ohun Jesu ti a nso ni pe ki a gbo oro Olorun eyi ti o le topase wa lo si ijoba Orun o ni awon agutan mi ngbo ohun mi emi si mo won o ni kiki awon ti won gbo ohun ni ohun mo gẹ́gẹ́ bí àwọn àgùntàn. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ̀ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ̀ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ̀ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ̀ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ̀ àwọn akóniṣìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tí ó fi wọn fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dì wá mú, ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dì wá mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára, ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Filipi orí kìíní ẹsẹ̀ kẹfà. Filipi orí kìíní ẹsẹ̀ kẹfà. Ohun kan yìí sáàdá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. Ohun tí Paul apọ́sẹ̀lì sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Yẹ kí a wo Hebreu orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ṣé orí ìdánilójú tí Ọlọ́run fún wa, ṣé orí ìlérí tí Ọlọ́run ṣe fún wa, ṣé orí ìtìlẹ́yìn tí Ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́, wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣetán ó sì lágbára láti pa mọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn, a sọ fún wa pé Jésù ló wà gẹ́gẹ́ bí olórí àlùfáà, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń bẹ̀bẹ̀ fún wa, ó wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run, ó ń gbàdúrà fún wa. Èyí ni ó fún wa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú wípé ohun tí a ti fi pamọ́ sí i lọ́wọ́ ó lè pa á mọ́ títí di ọjọ́ ìkẹyìn. Nínú Tímọ́tì kejì, Epístẹ́lì kejì ti Tímọ́tì sí Tímọ́tì orí kìíní ẹsẹ̀ kejìlá. Nítorí ìdí èyí ni èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni. Paul apọ́sẹ̀lì sọ fún wa wípé òun ní inú ni bí ni púpọ̀, àwọn tí ó ń fi òun ṣẹ̀sín wọ́n pọ̀, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò fẹ́ kí òun ní ìtẹ̀síwájú nínú nǹkan ti Ọlọ́run wọ́n pọ̀. Ó ní ṣùgbọ́n òun jìyà láìtijú, òun sì ní ìdánilójú wípé ohun tí òun ti fi lé e lọ́wọ́, ẹ̀mí òun tí òun ti fi pamọ́ sí i lọ́wọ́, ó lè pa á mọ́ títí di ọjọ́ ni. Èyí ni ìdánilójú tí a ní, a sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ó yẹ kí ó dá wa lójú wípé kìí dójú ti ni. Ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí Ọlọ́run jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run ṣetán, ó ní ìfẹ́, ó sì ní agbára láti pa wá mọ́ títí di ìkẹyìn. Ó fẹ́ kí a ní ìgbàlà, bí a bá sì ti ní ìgbàlà, yóò fẹ́ kí a pa ìgbàlà yìí mọ́ titi a o fi ri Jesu loju ko oju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba Olorun ohun paapa setan lati mu aduro titi di ojo ikeyin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba Olorun tele tele sugbon nipa aikiye sara nitori aile maraduro nitori aigbadura to nitori aika oro Olorun to nitori aigbekele ileri Olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa we pe ireti se wa nitori pe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia Olorun tele tele o je eni ti Jesu Christi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo we pe Olorun si tun pe o pada ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon keke ke wonyi ki o segbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Christi o tun wa o nfe ki o pada wa sile o nfe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe Olorun we pe o setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa Olorun yo gba o ye ki a wo Philippi ori keji Philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti n gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon paapa nisisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro Olorun si won ma so wi pe bi awon ti ni igbala we pe ko tun sese fun won lati ma ni igbala we pe bi enikan ba ti di omo Olorun we pe ohun kon ti iba se iba be si ni ja iba be si ni sepe iba be si lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe niwon gba ti awon ti di omo Olorun ti ati ko oruko won ninu iweye lekan we pe ohun kohun ti won le se ko le fa won kuro ninu ijoba Olorun awon wonyi ma nso wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro Olorun kini bibeli so fun wa kini otito ti a fi le wa lowo ninu oro Olorun eyi ni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon olooto abo ati ipamo ninu ijoba Olorun ki se fun awon alaisoto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba Olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe Olorun mi o so nipa we pe a bo ninu ojamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a n so nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti ipa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo ikoko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandelogun sugbon ipile olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni tin pe oruko oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi aba fe ma je ti olorun titi bi aba fe wa ni ipo omo olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a npe oruko oluwa eyi ni ni wo pe ti a npe oruko oluwa gege bi oluwa wa gege bi olugbala wa wi pe a je ti olorun o si je ti wa pelu wi pe ki a kuro ninu aisododo bi aba ni igbala ona kan soso ti a fi le pa igbala yi mo ni wi pe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala ainipekun fun gbogbo awon tin gbo ti re o so fun anipa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe oni Jesu yi ni orisun igbala ainipekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won fo ni ku fo laye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wipe won gbe igbese aye ti o wu ni ni ojo isimi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala ainipekun keke fun awon tin gbo ti re eyi ni ni awon tin gboran si oro olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe olorun o dajo we pe igbala Jesu Kristi ki o wa bi ainipekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese ikejilelogun nitori na wo ore ati ikanu olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki amaba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti o ma so pe tan ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe olorun awon ti won gboran si olorun awon ti won tele olorun awon ti won gboran si oro re nigba gbogbo oni ore ofe yi wa fun won ni won bi won ti je eni ti n gboran oni sugbon ki a kiyesara ki amaba ke awa na kuro ninu Heberu ori keta Heberu ori keta ese ikerinla ye ki a ka lati ese ikejila ekiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin nini lo kuro lodo olorun alaye eyi nso nipa awa ti a ti wa sodo olorun alaye o wa nkilo fun awe pe ki a kiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti a ti gbagbo nigba kan ri awa ti a tin tele olorun nigba kan ri awa ti a ti ju ese sile nigba kan ri awa ti a ti gba jesu gbo nigba kan ri wo pe ki a kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa sinu enikeni wa ki a ma ba lo kuro lodo olorun alaye sugbon e ma gba ara yin niyanju li ojojumo niwon igba ti a ba n pe li oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese ni oja wa ni ibi owo wa ni ibi ni aladugbo wa ni ibi ise ni ati ma ri opolopo nkan opolopo idanwo nkan miran ti oju wa ma nfa si ti okan wa ma nfa si nkan miran ti o je ti ara ma nfa si oni ki a sora oni ki a kiye sara ki enikeni ninu wa ki a ma ba gba wa kuro ninu igbagbo ki igbala Jesu Christi ki o ma ba yo kuro ninu okan wa nipa etan ese ese ikerinla nitori awa di alabapin pelu Christi bi awa ba di ipilese igbekele wa mu shinshin titi de opin oni ona kan soso ti a fi le ni igbala titi ona kan soso ti a ti le ti a fi le wa pelu olorun titi ona kan soso ti a ti le ti a fi le ri oju olorun ni ikehin ni wepe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu shinshin titi de opin o ye ki o ye wa nigba na we pe bi abako olorun sile bi aba fi ona olorun sile bi aba fi eko to ye koro eko ro olorun bi abako sile we pe ore ofe olorun ki o je ti wa mo we pe anu olorun isodomo ti a ti fun wa we pe yo bo lowo wa bi abako olorun sile o joanu ori kedogun ese kefa joanu ihirere ti joanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa wepe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole wepe bi atile ti je eka ninu Kristi nigba kan ri wepe a o ya wa kuro lati odo Olorun wepe bi abasi ku sinu iyapa be bi abaku ninu ese be wepe o daju a ko ni le ri Olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese Jesu bi aba fe simi lodo Olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu Olorun ti ayeraye ati joba pelu Jesu Christi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese karun ifihan ori keta ese karun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija si wa ara paapa koju ija si wa esu koju ija si wa o nfe dan wa wo o nfe bi wa sobo o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba Olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun
0: bi ababa awon onfa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi ababa awon ja ti a se segun bi ababa duro ninu isegun olorun bi ababa duro ti a ko pada si

0: Ìwé ìkejì ti Kroníkà, orí ìkẹẹ̀dógún. Ẹ̀mí Ọlọ́run sì wá sí ara Asaraya ọmọ Odedi, ó sì jáde lọ ìpàdé Asa, ó sì wí fún pé, ẹ gbọ́ tèmi, Asa, àti gbogbo Júdà àti Bẹ́njamínì. Olúwa pẹ̀lú yín nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú rẹ̀. Bí ẹ̀yin bá sì ṣàfẹ́rí rẹ̀, ẹ̀yin ó rí e. Ṣùgbọ́n bí ẹ̀yin bá kọ̀ ọ́, òun ó sì kọ̀ yín. Ǹjẹ́ ọjọ́ púpọ̀ ní Ísírẹ́lì ti wà láìsin Ọlọ́run òtítọ́, àti láìní àlùfáà tí ń kọ́ni, àti láìní òfin. Ṣùgbọ́n wọ́n yí padà sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì nínú wàhálà wọn. Wọ́n sì ṣe àwárí rẹ̀, wọ́n sì rí e. Àti ní ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ó ń jáde tàbí fún ẹni tí ó ń wọlé. Ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ ni ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Orílẹ̀-èdè sì kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dẹ ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ Odedi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́njamínì àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Efraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó sì kó gbogbo Júdà àti Bẹ́njamínì jọ àti àwọn àlejò tí ó pẹ̀lú wọn láti inú Efraimu àti Manase àti láti inú Simeoni wá, nítorí tí wọ́n ya lé ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ rẹ̀ láti inú Ísírẹ́lì wá nígbà tí wọ́n rí pé Olúwa Ọlọ́run rẹ̀ wà pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n kó ara wọn jọ sí Jerusalemu ní oṣù kẹta ní ọdún kẹẹ̀dógún ìjọba Asa. Wọ́n sì fi nínú ìkógun tí wọ́n kó wá rúbọ sí Olúwa ní ọjọ́ náà 500 akọ màlúù àti 500 àgùntàn. Wọ́n sì tún dá májẹ̀mú láti wá Olúwa Ọlọ́run àwọn bàbá wọn, tínútínú wọn àti tọkàntọkàn wọn, pé ẹnikẹ́ni tí kò bá wá Olúwa Ọlọ́run Ísírẹ́lì pípa ni a ó pa á, láti ẹni kékeré dé ẹni ńlá, àti ọkùnrin àti obìnrin. Wọ́n sì fi ohùn rara búra fún Olúwa, àti pẹ̀lú ariwo, àti pẹ̀lú ìpè, àti pẹ̀lú fèrè. Gbogbo Júdà sì yọ̀ sí ìbúra náà, nítorí tí wọ́n fi tinútinú wọn búra, wọ́n sì fi gbogbo ìfẹ́ inú wọn wá, wọ́n sì rí e. Olúwa sì fún wọn ní ìsinmi yí káàkiri, pẹ̀lú Maaka ìyá Asa ni ọba mú un kúrò láti má ṣe ayaba, nítorí tí ó ya èrè fún òrìṣà rẹ̀. Asa sì ké èrè rẹ̀ lulẹ̀, ó sì tẹ̀ mọ́lẹ̀, ó sì sún níbi odò Kidroni. Ṣùgbọ́n a kò mú ibi gíga wọn ni kúrò ní Ísírẹ́lì. Kìkì ọkàn Asa wà ní pípé ní ọjọ́ rẹ̀ gbogbo. Ó sì mú ohun mímọ́ wọn ni ti bàbá rẹ̀ àti ohun mímọ́ wọn ni tí òun ti kara rẹ̀ wá sínú ilé Ọlọ́run, fàdákà, wúrà àti ohun èlò wọn ni. Ogun kò sí mọ́ títí di ọdún 45 ọba Asa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì ti Kroníkà, orí 16. Bí ọdún 16 ìjọba Asa, Baasha ọba Ísírẹ́lì gòkè wá sí Júdà, ó sì kọ́ Rama nítorí kí ó má baà jẹ́ kí ènìyàn kí ó jáde tàbí kí ó wọlé tọ Asa ọba Júdà lọ. Nígbà náà ni Asa mú fàdákà àti wúrà jáde láti inú ìṣúra ilé Olúwa wá àti ilé ọba. Ó sì ránṣẹ́ sí Ben-Hadadi ọba Síríà tí ń gbé Damascus wípé, májẹ̀mú kan wà láàrin tèmi tìrẹ, bí ó ti wà láàrin bàbá mi àti bàbá rẹ. Kíyèsí, mo fi fàdákà àti wúrà ránṣẹ́ sí ọ. Lọ ba májẹ̀mú tí o bá Baasha ọba Ísírẹ́lì dájẹ́ kí ó lè lọ kúrò lọ́dọ̀ mi. Ben-Hadadi sì gbọ́ ti Asa ọba, ó sì rán àwọn olórí ogun rẹ̀ sí ìlú Ísírẹ́lì wọn ni. Wọ́n sì kọlu Ijoni àti Dani àti Abel-Maimu àti gbogbo ìlú ìṣúra Naftali. Ó sì ṣe nígbà tí Baasha gbọ́, ó ṣíwọ́ àti Kọ́rama. Ó sì dá iṣẹ́ rẹ̀ dúró, ṣùgbọ́n Asa ọba kó gbogbo Júdà jọ, wọ́n sì kó òkúta àti igi Rama lọ, èyí tí Baasha ń fi kọ́lé. Ó sì fi kọ́ Geba àti Mispa. Ní àkókò náà, Hanani àríran wá sọ́dọ̀ Asa ọba Júdà, ó sì wí fún un pé, nítorí tí ìwọ gbẹ́kẹ̀lé ọba Síríà, ìwọ kò sì gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run rẹ, nítorí náà ni ogun ọba Síríà ṣe bọ́ lọ́wọ́ rẹ. Àwọn ará Ethiopia àti àwọn ará Libya kì á ṣe ogun ńlá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin. Ṣùgbọ́n nítorí tí ìwọ gbẹ́kẹ̀lé Olúwa, òun fi wọ́n lé ọ lọ́wọ́. Nítorí tí ojú Olúwa ń lọ sí wá sẹ́yìn ní gbogbo ayé láti fi agbára fún àwọn ẹni ọlọ́kàn pípé sí ọ̀dọ̀ rẹ̀, nínú èyí ni ìwọ kò wá ṣíwèrè. Nítorí náà, láti ìsinsìnyí lọ, ogun yóò máa bá ọjà. Asa sì bínú sí aríran náà, ó sì fi sínú túbú, nítorí tí ó bínú sí e ní ti èyí náà. Asa sì ní nínú àwọn ènìyàn náà lára ní àkókò náà. Sì kíyèsí, ìṣe Asa ti ìṣáájú àti ti ìkẹyìn, wò ó akọ wọn sínú ìwé àwọn ọba Júdà àti Ísírẹ́lì. Àti ní ọdún 16 ìjọba rẹ̀, asa se aisan ni ese re titi arun re fi po gidigidi sibe ninu aisan re ohun ko wa oluwa bi ko se awon onisegun asa si sun pelu awon baba re o si ku ni odun 31 ijoba re won si sin sinu isa oku ti o gbe fun ara re ni ilu dafidi won si te lori akete ti a fi ohun didunkun ati oniruru turari ti a fi ogbon awon alapolu pese won si se ijona nla nla fun Iwe keje ti kronika. Ori iketa din logun. Yehoshafati oman re si joba ni ipore. O si mwara re le si Israeli. O si fi ogun si nungogo ilu olodi juda. O si fi egbe ogun si ile juda. Ati sinu ilu Ephraim wani. Ti asa babare ti ba. Oluwasi wako ilu Jehoshafati.

0: àti Simikaya láti máa kọ́ni nínú ìlú Júdà wọn ni. Àti pẹ̀lú wọn, ó ran àwọn ọmọ Léfì, àní Ṣemaiah, àti Netanaya, àti Sebadiah, àti Asaheli, àti Ṣemiramotu, àti Jehonatani, àti Adonija, àti Tobija, àti Tob Adonija, àwọn ọmọ Léfì, àti pẹ̀lú wọn Elishama, àti Jehoramu, àwọn àlùfáà. Wọ́n sì kọ́ni ní Júdà, wọ́n sì ní òfin Olúwa pẹ̀lú wọn. Wọ́n sì lọ káàkiri já gbogbo ìlú Júdà, wọ́n sì kọ́ àwọn ènìyàn. Ẹ̀rù Olúwa sì bá gbogbo ìjọba ilẹ̀ náà tí ó wà yí káàkiri Júdà, tó bẹ́ẹ̀ tí wọn kò bá Jehoṣafati jagun kan. Àti nínú àwọn ará Filistia mú ọrẹ fún Jehoṣafati wá, àti fàdákà owó ọba. Àwọn ará Arábíà sì mú ọ̀wọ́ ẹran fún wá. Ẹgbàárin àgbò ó dé ọ̀ọ́dúnrún àti ẹgbàárin òbúkọ dé ọ̀ọ́dúnrún. Jehoṣafati sì ń pọ̀ sí gidigidi, ó sì kọ́ ilé olódi àti ìlú ìṣúra ní Júdà. Ó sì ní ìṣúra púpọ̀ ní ìlú Júdà àti àwọn jagunjagun, àwọn alágbára akọni ọkùnrin tí ó wà ní Jerusalemu. Wọ́n yí ni iye wọn gẹ́gẹ́ bí ilé bàbá wọn. Nínú Júdà, àwọn olórí ẹgbẹgbẹ̀rún, Adna olórí, àti pẹ̀lú rẹ̀ 125 alágbára akọni ọkùnrin, àti àtẹ̀lé rẹ̀ ni Jehohanani olórí, àti pẹ̀lú rẹ̀ 144 ọkùnrin, àti àtẹ̀lé rẹ̀ ni Amasiah ọmọ Sikri tí ó fi tinútinú fi ara rẹ̀ fún Olúwa, àti pẹ̀lú rẹ̀ 120 alágbára akọni ọkùnrin, àti nínú Benjamini Eliada alágbára akọni ọkùnrin, àti pẹ̀lú rẹ̀ àwọn ènìyàn tí ń fi ọrùn àti àpáta hámọ́ra 120, àti àtẹ̀lé rẹ̀ ni Jehosabadi, àti pẹ̀lú rẹ̀ 90 tí ó múra sílẹ̀ dé ogun. Wọ̀nyí ń dúró ti ọba ní àìka àwọn tí ọba fi sínú ìlú olódi ní gbogbo Júdà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì ti Chronicle, orí ìkejìdínlógún. Jehoṣafati sì ní ọ̀rọ̀ àti ọlá ní ọ̀pọ̀lọpọ̀, ó sì bá Ahabu dáàna. Lẹ́yìn ọdún mélòó kan, òun sọ̀kalẹ̀ tọ Ahabu lọ sí Samaria. Ahabu sì pa àgùntàn àti màálù fún ní ọ̀pọ̀lọpọ̀ àti fún àwọn ènìyàn tí ó pẹ̀lú rẹ̀. Ó sì rọ̀ láti bá a gòkè lọ sí Ramoti Gileadi. Ahabu ọba Israẹli sì wí fún Jehoṣafati ọba Júdà pé, ìwọ wàá bá mi lọ sí Ramoti Gileadi bí? Òun sì dá a lé òun wípé, èmi bí ìwọ àti ènìyàn mi bí ènìyàn rẹ, àwa ó pẹ̀lú rẹ ní ogun náà. Jehoṣafati sì wí fún ọba Israẹli pé, èmi bẹ ọ, béèrè ọ̀rọ̀ Olúwa lónìí. Nítorí náà, ọba Israẹli kó àwọn wòlíì ìjọ 400 ọkùnrin, ó sì wí fún wọn pé kí àwa kí wa lọ sí Ramoti Gileadi lọ jagun, tàbí kí èmi kí ó jọ̀wọ́ rẹ̀. Wọ́n sì wí pé, gòkè lọ, Ọlọ́run yóò sì fi lé ọba lọ́wọ́. Ṣùgbọ́n Jehoṣafati wí pé, kò sí wòlíì Olúwa ní yín pẹ̀lú kí àwa ìbá béèrè lọ́wọ́ rẹ̀. Ọba Israẹli sì wí fún Jehoṣafati pé, ọkùnrin kan ń bẹ síbẹ̀ lọ́dọ̀ ẹni tí àwa ìbá béèrè lọ́wọ́ Olúwa. Ṣùgbọ́n èmi kórira rẹ̀, nítorí tí kò jẹ́ sọ àsọtẹ́lẹ̀ rere sí mi láé, bí kò ṣe ibi nígbà gbogbo. Èyí ni Mikaya ọmọ Imla. Jehoṣafati sì wí pé, kí ọba kí ó má sọ bẹ́ẹ̀. Ọba Israẹli sì pe ìwẹ̀fà kan, ó sì wí pé, mú kí Mikaya ọmọ Imla kí ó yára wá. Àti ọba Israẹli àti Jehoṣafati ọba Júdà jókòó olúkúlùkù lórí ìtẹ́ rẹ̀. Wọ́n sì wọ́ṣọ ìgúnwà wọn, wọ́n sì jókòó ní ìta ẹnu bodè Samaria. Gbogbo àwọn wòlíì sì ń sọ àsọtẹ́lẹ̀ níwájú wọn. Sedekiah ọmọ Kenaana sì ṣe ìwo irin, ó sì wí pé, báyìí ni Olúwa wí, wọ̀nyí ni ìwọ fi kan àwọn ará Síríà títí ìwọ fi run wọn. Gbogbo àwọn wòlíì sì ń sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wípé, gòkè lọ sí Ramoti Gileadi, ìwọ sì ṣe rere, Olúwa yóò sì fi lé ọba lọ́wọ́. Ohun ṣe tí ó lọ pé Mikaya sì wí fún un pé, kíyèsí, àwọn wòlíì fi ẹnu kan sọ rere fún ọba, ǹjẹ́ èmi bẹ̀ ọ́, yẹ kí ọ̀rọ̀ rẹ kí ó dàbí ọ̀kan nínú tiwọn, kí o sì sọ rere. Mikaya sì wí pé, bí Olúwa ti ń bẹ, àní, èyí tí Ọlọ́run mi bá wí ni èmi ó sọ. Nígbà tí ó sì tọ ọba wá, ó bá sọ fún un pé, Mikaya, kí àwa kí ó lọ sí Ramoti Gileadi lọ jagun, tàbí kí èmi kí ó jọ̀wọ́ rẹ̀. Ó sì wí pé, ẹ lọ, ẹ̀yin ó sì ṣe rere, a ó sì fi wọ́n lé yín lọ́wọ́. Ọba sì wí fún un pé, ìgbà mélòó ni èmi ó fi ọ bú kí ìwọ kí o má ṣe sọ ohun kan fún mi bí kò ṣe ọ̀rọ̀ òtítọ́ ní orúkọ Olúwa. Òun sì wí pé, èmi rí gbogbo Israẹli fọ́n káàkiri lórí àwọn òkè bí àgùntàn tí kò ní olùṣọ́. Olúwa sì wí pé, àwọn wọ̀nyí kò ní Olúwa, jẹ́ kí wọn kí ó padà olúkúlùkù sí ilé rẹ̀ ní àlàáfíà. Ọba Israẹli sì wí fún Jehoṣafati pé, èmi kò ti wí fún ọ pé òun kì í sọ tẹ́lẹ̀ rere sí mi bí kò ṣe ibi. Mikaya sì wí pé, nítorí náà, gbọ́ ọ̀rọ̀ Olúwa, mo rí Olúwa jókòó lórí ìtẹ́ rẹ̀ àti gbogbo ogun ọ̀run dúró lápá ọ̀tún
2: àti lápá òsì rẹ̀.
0: Olúwa sì wí pé, ta ni yóò tan Ahabu ọba Israẹli, kí ó lè gòkè lọ, kí ó sì lè ṣubú ní Ramoti.

0: Gileadi, ekini si sọ báyìí, ekeji si sọ míràn. Nígbà náà ni èmi náà jáde wá, ó sì dúró níwájú Olúwa. Ó sì wí pé, èmi ó tàn án. Olúwa sì wí fún pé, báwo, òun sì wí pé, èmi ó jáde lọ. Èmi ó sì di ẹ̀mí èké ní ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀. Olúwa sì wí pé, ìwọ ó tàn án. Ìwọ ó sì borí pẹ̀lú. Jáde lọ, kí o sì ṣe bẹ́ẹ̀ náà. Ǹjẹ́ ní ìsinsìnyí, kíyèsí, Olúwa ti fi ẹ̀mí èké sí ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀ wọ̀nyí. Olúwa sì ti sọ ibi sí ọ. Nígbà náà ni Sedekiah, ọmọ Kenaana súnmọ, ó sì lu Mikaya ní ẹ̀rẹ̀kẹ́. Ó sì wí pé, ọ̀nà wo ni ẹ̀mí Olúwa gbà kọjá lọ kúrò lọ́dọ̀ mi láti bá ọ sọ̀rọ̀? Mikaya sì wí pé, kíyèsí, ìwọ rí ní ọjọ́ náà, nígbà tí ìwọ wọ inú ìyẹ̀wù dé inú ìyẹ̀wù lọ ifi ara rẹ pamọ́. Nígbà náà ni ọba Israẹli wí pé, ẹ mú Mikaya kí ẹ sì mú un padà sọ́dọ̀ Amoni olórí ìlú àti sọ́dọ̀ Joashi ọmọ ọba. Kí ẹ sì wí pé, báyìí ni ọba wí, ẹ fi eléyìí sínú túbú, kí ẹ sì fi oúnjẹ ìpọ́njú àti omi ìpọ́njú bọ́ ọ, títí èmi ó fi padà bọ̀ ní àlàáfíà. Mikaya sì wí pé, ní pípadà bí ìwọ bá padà bọ̀ ní àlàáfíà, ǹjẹ́ Olúwa kò ti ọ̀dọ̀ mi sọ̀rọ̀? Ó sì wí pé, ẹ gbọ́ ẹ̀yin ènìyàn gbogbo. Bẹ́ẹ̀ ni ọba Israẹli àti Jehoṣafati ọba Júdà sì gòkè lọ sí Ramoti Gileadi. Ọba Israẹli sì wí fún Jehoṣafati pé, èmi ó pa aṣọ dà, èmi ó sì lọ sí ojú ìjà, ṣùgbọ́n ìwọ gbé aṣọ ìgúnwà rẹ wọ̀. Bẹ́ẹ̀ ni ọba Israẹli sì pa aṣọ dà, wọ́n sì lọ sí ojú ìjà. Ṣùgbọ́n ọba Síríà ti pàṣẹ fún àwọn olórí kẹ̀kẹ́ tí ó wà lọ́dọ̀ rẹ̀ pé ẹ má ṣe bá èwe tàbí àgbàjà bí kò ṣe ọba Israẹli nìkan. Ó sì ṣe nígbà tí àwọn olórí kẹ̀kẹ́ rí Jehoṣafati, ni wọ́n wí pé èyí ni ọba Israẹli. Nítorí náà, wọ́n yí ika láti bá a jà. Ṣùgbọ́n Jehoṣafati kígbe, Olúwa sì ràn án lọ́wọ́. Ọlọ́run sì yí wọn padà kúrò lọ́dọ̀ rẹ̀. Ó sì ṣe bí àwọn olórí kẹ̀kẹ́ ti wòye pé kì í ṣe ọba Israẹli, wọ́n yí padà kúrò lẹ́yìn rẹ̀. Ọkùnrin kan sì fa ọrùn rẹ̀ láì pète. Ó sì ta ọba Israẹli láàrin ìpàdé ẹ̀wò irin. Ó sì wí fún olùtọ́jú kẹ̀kẹ́ rẹ̀ pé, yí ọwọ́ rẹ padà kí o mú mi jáde kúrò lójú ìjà nítorí tí mo gbọgbẹ́. Ìjà náà sì pọ̀ ní ọjọ́ náà. Pẹ̀lú, ọba Israẹli dúró nínú kẹ̀kẹ́ rẹ̀ kọjú sí àwọn ará Síríà títí di àṣálẹ́. Ó sì kú ní àkókò ìwọ oòrùn. Ìwé ìkeje ti Kronika, orí 19. Jehoṣafati ọba Júdà sì padà lọ sí ilé rẹ̀ ní Jerusalemu ní àlàáfíà. Jehu ọmọ Hanani àríran sì jáde lọ ìpàdé rẹ̀. Ó sì wí fún Jehoṣafati pé, ìwọ wa máa ran ènìyàn búburú lọ́wọ́, ìwọ sì fẹ́ràn àwọn tí ó kórìíra Olúwa. Ǹjẹ́ nítorí èyí ni ìbínú ṣe dé sí ọ láti ọ̀dọ̀ Olúwa? Ṣùgbọ́n a rí ohun rere nínú rẹ pé, nítorí tí ìwọ ti mú àwọn èrè òrìṣà kúrò ní ilẹ̀ náà, tí ó sì múra ọkàn rẹ láti wá Ọlọ́run, Jehoṣafati sì ń gbé Jerusalemu. Ó ń lọ, ó ń bọ̀ láàrin àwọn ènìyàn láti bí a ṣe bàdé òkè Efraimu. Ó sì mú wọn padà sọ́dọ̀ Olúwa, Ọlọ́run àwọn bàbá wọn. Ó sì fi àwọn onídàájọ́ sí ilẹ̀ náà nínú gbogbo ìlú olóde Júdà láti ìlú dé ìlú. Ó sì wí fún àwọn onídàájọ́ pé, ẹ kíyèsí ohun tí ẹ̀yin ń ṣe, nítorí tí ẹ̀yin kò dájọ́ fún ènìyàn bí kò ṣe fún Olúwa tí ó wà pẹ̀lú yín nínú ọ̀ràn ìdájọ́. Ǹjẹ́ ní ìsinsìnyí, jẹ́ kí ẹ̀rù Olúwa kí ó wà lára yín. Ẹ máa ṣọ́ra, kí ẹ sì ṣe é, nítorí tí kò sí àìṣedédé kan lọ́dọ̀ Olúwa Ọlọ́run wa, tàbí ojúṣàájú ènìyàn, tàbí gbígba àbẹ̀tẹ́lẹ̀. Pẹ̀lú ní Jerusalemu, Jehoṣafati yàn nínú àwọn ọmọ Lefi àti nínú àwọn àlùfáà àti nínú àwọn olórí àwọn bàbá Israẹli fún ìdájọ́ Olúwa àti fún ẹjọ́. Wọ́n sì ń gbé Jerusalemu. Ó sì kìlọ̀ fún wọn wípé, báyìí ni kí ẹ̀yin kí ó máa ṣe ní ìbẹ̀rù Olúwa, ní òtítọ́ àti pẹ̀lú ọkàn pípé. Ẹjọ́ kí ẹjọ́ tí ó bá sì dé ọ̀dọ̀ yín láti ọ̀dọ̀ àwọn arákùnrin yín tí ń gbé ìlú wọn, láàrin ẹ̀jẹ̀ ohun ẹ̀jẹ̀, láàrin òfin pẹ̀lú àṣẹ, ìlànà àti ẹ̀tọ́, kí ẹ̀yin kí ó kìlọ̀ fún wọn kí wọn kí ó má ṣe dẹ́ṣẹ̀ sí Olúwa. Ìbínú a sì wá sórí yín àti sórí àwọn arákùnrin yín. Ẹ ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, ẹ̀yin kì yóò sì jẹ̀bi. Tiwo Amariah àlùfáà ni olórí lórí yín ní gbogbo ọ̀ràn Olúwa, àti Sebadiah ọmọ Ishmaeli alákòóso ilé Júdà fún ọ̀ràn ọba. Pẹ̀lú, ẹ̀yin ní olùtọ́jú àwọn ọmọ Lefi pẹ̀lú yín. Ẹ mú ara le kí ẹ sì ṣe é. Olúwa yóò pẹ̀lú ẹni rere.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá adupe fun ife ninu Kristi Jesu adupe fun iya ni pekun adupe fun awon ileri yin ti o nki wa laya we pe a o laaja adupe we pe emi yin so fun wa we pe bo ti wo ko ri ojo ola yo dara adupe we pe e fi wa lokan bale adupe we pe e gbin igbagbo sinu okan wa igbagbo aye igbagbo isodomo igbagbo ti o je ki ani eri yi ninu okan wa wi pe ko sewu nitori wi pe Jesu Kristi Oluwa Oluso agutan wa omo alade alaafia balogun wa loju ogun wi pe o nje afun wa wi pe o wa nitosi wa ati wi pe nitori be bi ojo ti le nro bi ina ti le njo bi onkon ti le nsele amo wi pe ko sewu fun omo Olorun adupe wi pe awa ni e se ni olorire awa ni e se ni alabokun fun lati je alabapin ninu ibukun atorun wa nitori wi pe loni ni agbe asia wa soke wi pe nihi le ran wa lowode adupe egba pe ati yin wa baba lati igba ti ati gbagbo lati igba yi ni e tin se ise arabara ni igbese aye wa baba e ku ise wi pe e pa wa mo wi pe e nto wa wi pe a ni idakoro ninu okan wa wi pe Jesu Kristi je ti wa e gba pe ati yin wa ni oruko Jesu nje odun tuntun la tun bo si yi odun tuntun lati sin Oluwa odun tuntun lati ka oro Olorun odun tuntun lati je alabapin si waju si ninu ibukun atorun wa odun tuntun lati le gbekele yin ju be lo odun tuntun lati mo wi pe eyin sesho lori wa a n bebe wi pe ninu odun tuntun yi igbagbo wa yo re koja igbagbo ti odun ti o koja ibukun ti o ma dale wa lori yo re koja awon ibukun ti odun ti o koja ati isimi ifokanbale ti o ni ninu yin yo re koja ti odun ti o koja a n be yin wi pe ninu odun yi ni ojo ojo e o ma je ki okan wa ki o ma simi leyin ki o ma feran yin si ki o ma gbagbo si ki o ma gbadura si ki o si ma ri ibukun ju be lo siwaju ati siwaju loruko Jesu loni e ba wa soro loni e fa wa mora loni e ko wa loni e je ki ife wa ki o fese mule ju be lo loni e je ki igbagbo wa ki o dagba ju be lo adupe wepe e ti gbo e se wa loju ti emi ke a ba le ri awon ti e ti pese fun wa ninu oro yin loni adupe wepe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo Olorun wipe o je ki a wa laaye loni gege bi o ti mo oni ni isin akoko wa ninu odun titun papa isin ti isoji ki a le ba Olorun da majemu ki a le gbadura si Olorun ki a le fi igbesi aye wa le Olorun lowo ninu odun titun yi ohun ti Olorun fe ba wa soro loni lori re ni Oluwa Oluso agutan wa Oluwa Oluso agutan wa eyi ni Oluwa ti se Oluso agutan wa ko si ohun ti o fini lokan bale ninu aye ti a wa yi ju imo wi pe Jesu Kristi o je olugbala ati Oluso agutan wa a n wo orin Dafidi ori ketalelogun orin Dafidi ori ketalelogun ninu orin Dafidi yi ni a ti ri itoju ibukun ipese ipamo idakoro ti Olorun fun awon omo ti re o sese gba ti a pe orin Dafidi ori ketalelogun o sese ki a ri awon ti o mo orin Dafidi yi ti won ti ka ti won ti ko ni akosori sugbon o sese wi pe ki eniyan mo orin Dafidi yi lai mo Oluso agutan ti an soro nipa re ninu orin dapidi na o si sese ewe we pe ki awon elomiran ki won ki o mo oluso agutan ki won ki o ni gege bi olugbala ki won ki o ni gege bi oluwa won sugbon lai mo awon ipese ati ibukun ti ati pese sile fun awon omo olorun ninu orin samo yi o ran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin dapidi ori iketalelogun awa pe eni yi we pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin dapidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o n ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu jesu kristi sugbon ti o ti ri wi pe jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba we pe ohun o ka orin dapidi ye pelu leyin igba ti eni ye ti o ba ka tan bi eni ye ti dide be ni o bere orin dapidi ye ti o be sini ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be sini patewo fun won ho ye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti n ba rin lojo ojo eni ti o ni idakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dapidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo n jade loju awon ti o gbo orin dapidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wi pe won mo wi pe eni ti nka bi o ti nka be ni o ndun ki lokan won be ni o nje ki won mo jesu kristi be ni o nje ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won bẹẹni ẹni tí ó kọkọ ka orin dapidi yìí bẹẹni ó wá sí ọdọ ẹni tí ó mọ ọlọrun wípé òun rí ìyàtọ nítorí wípé òun mọ orin dapidi láì mọ olùgbàlà wípé ìyàtọ tí ó wà ní ti onígbàgbọ tí ó ka orin dapidi ni wípé ó mọ olúwa ó tún mọ ọrọ olúwa ó mọ olúwa ó mọ àánú olúwa ó mọ olúwa ó mọ ìtọ́ni olúwa o mo oluwa o mo isimi ti o wa ninu jesu kristi o mo oluwa o mo ibukun atorunwa o mo oluwa o mo alaafia ti o wa ninu wipe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin dapidi ori ketalelogun sugbon ti ko mo jesu kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo jesu kristi sugbon ti ko mo kini jijin kini giga ìbú àti fífẹ àánú ọlọrun àti ìpèsè ọlọrun tí a pamọ fún wa nínú orin dapidi yìí àdúrà mi ni wípé bí a ti ń kẹkọọ nínú rẹ lónìí wípé ọlọrun yóò ṣe wa lójú ọlọrun yóò fọwọ tọ wa lé ọkàn wípé ẹrù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí ọlọrun ti lànà sílẹ fún àwọn àjogún ìgbàlà ó yẹ kí a mọ olùgbàlà báwo ni a ṣe lè mọ olùgbàlà kẹ àmọ ní olúwa gẹgẹ bí olùṣọ àgùntàn wa kí àwa náà kí ó lè sọ wípé olúwa lí olùṣọ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní báwo ni a ṣe lè mọ gẹgẹ bí olùgbàlà ìwé mímọ jẹ kí ó yé wa gẹgẹ bí a ṣe lè mọ bí olùṣọ àgùntàn wa nínú Pétérù kìíní orí kejì láti ẹsẹ̀ 24 dé 25 ẹni tí o ti ká ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ́ wá lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá nítorí ẹ̀yin ti ń ṣáko lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín níhìn ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀ a di ààyè sí òdodo ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ṣáko lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ada nípa ìgbàgbọ́ nínú jésù kristi nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀ nípa rírọ̀ mọ́ àgbélébò jésù kristi nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù kristi pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dá ní ìdè ẹni tí a dáríjì a ti di àgùntàn nínú agbo àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa níhìn ni ó yé wa bí a ṣe ń di ọmọ ọlọ́run bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí a ṣe ń rọ̀ mọ́ jésù kristi láti wọ ẹ̀ṣẹ̀ wa nù nítorí wípé ẹ̀jẹ̀ jésù kristi ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo nítorí bẹ́ẹ̀ bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà ìrírí àtúnbí ó jẹ́ wípé a jẹ́ ti ọlọ́run kì í ṣe gbogbo ẹni tí ń lọ sí ilé-ìsìn ni a ń pè ní ọmọlẹ́yìn jésù kì í ṣe gbogbo ẹni tí ń ka bíbélì ni ó mọ ẹni tí ó kọ bíbélì kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ̀ kìkì àwọn tí a ti dáríjì kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n mọ jésù gẹ́gẹ́ bí olùgbàlà mo sọ lẹ́ẹ̀kan wípé ìkan ni kí a mọ olùgbàlà ìkejì ni kí a mọ ìtọ́ni ìtọ́jú ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa nítorí wípé àmọ̀ jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa bí a bá wo orin dáfídì yìí dáradára bí a bá sì kà á ní àkàyé a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó nínú orin dáfídì yìí yẹ kí a wo òwe orí kẹrin ẹsẹ 20 àti ẹsẹ 21 ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi ọmọ mi fetí sí ọ̀rọ̀ mi báwo ni a ṣe máa mọ ọmọ dáradára ọmọ rere nínú ilé ọmọ tó kẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ nínú ilé nígbà mìíràn bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀ bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀ a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀ dúró títí bàbá fi sọ̀rọ̀ tán tó fi fetí sí ohun tó ń sọ wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán bákan náà ni àwa tí a pe ọlọ́run ní bàbá wa àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ tiwa àwa tí a ti di àtúnbí àwa tí a ń wá sí ilé ìsìn kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ ọlọ́run kí a má lè fetí sílẹ̀ àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀ àwọn ẹlòmíràn bí a bá ń sọ̀rọ̀ ọlọ́run àti fetí sílẹ̀ ó dẹ̀tì fún wọn won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won to ma ni ipade ida konko ninu ile isin nigbati iwaasu nlo ko ye ko ri be oni omo mi bi aba so we pe aje ti olorun oni ke a peti si oro olorun ke a de ti iwasile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli oye wa bi a ba so we pe ke a pa nkan mo ni aarin aya wa o je wi pe ke ma fi sere o je wi pe ke a toju re ke ma je ki onkon ki o gba oro yi kuro ninu okan wa je ke a lo si orin dapidi nisisin yi orin dapidi lati ori ketalelogun oni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dapidi fun ara re ti o nso nipa oluso agutan on paapa ti je adaran tele tele on paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso oni iriri nipa re ohun ti dapidi nso nihi o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti ohun paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dapidi ori kejilelogorin orin dapidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese kokanle laadorin o si yan dapidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi foyun o mu lati bo jacobu eniyan re ati israeli ile ini re nihin ni a so fun wa ise ti dapidi se tele tele dapidi mo nipa agutan o mo nipa wipe ke a ma daran ke a ma toju won ke a ma bo won ke a ma daabo bo won ke a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon dapidi mo ju be lo o mo wi pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun e ni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ke a mo oluwa a mo wi pe o ni idaniloju idariji ese o ni idaniloju wi pe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka orin dapidi ori kejilelogbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti dapidi ti o ni kese be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin dapidi ori kokanleladota o ri nigbati o n bebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin saamu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo olorun bi iwo paapa bi o ba ti ni jesu bi iwo naa ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba naa ni iwo naa yi o le wipe oluwa li oluso agutan mi bi a ba wo ohun ti dapidi n so nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun dapidi ki se iru eni be nihin le o wipe nitooto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o n fi ope fun olorun wipe ni akoko ti o n ko saamu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapa igbala ti o n jeri nipa re ìdáǹde tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ìrírí ìsọdọmọ ti àtúnbí tí ó ń jẹ́rìí nípa rẹ̀, ṣé èyí tí ó wà títí di ìsinsìnyí ni, tàbí èyí tí ó ti kọjá lọ, èyí tí ó ní ní ọdún tí ó kọjá ṣùgbọ́n tí kò bá wọ inú ọdún titun, ó yẹ kí o ní ìdánilójú wípé nínú ọdún titun yìí ó jẹ́ ti Ọlọ́run, wípé o kì í ṣe bí ewúrẹ́, ó jẹ́ àgùntàn nínú agbo Ọlọ́run, kì í ṣe àgùntàn tí ó ṣáko, àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n àgùntàn tí ó ti padà wálé, èyí tí ìwọ ìbá lè wí pé Olúwa lí olùṣọ́ àgùntàn mi. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ọjọ́ ìgbàlà wọn dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa ń sún ọjọ́ ìgbàlà wọn mọ́wájú, wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ wípé lónìí ni ọjọ́ ìgbàlà, lónìí ni ọjọ́ ìdáǹde, wọn máa sọ wípé nígbò ó ṣe. Àwọn ò fi ayé wọn fún Jésù, nígbò ó ṣe, àwọn ò fi ayé wọn fún Ọlọ́run láti ní ìgbàlà, èyí jẹ́ wípé wọn kò fẹ́ olùṣọ́ àgùntàn nísinsìnyí, wọn kò fẹ́ olùdáàbòbò nísinsìnyí, wọn kò fẹ́ ìdáríjì nísinsìnyí, ṣùgbọ́n wọ́n fẹ́ kí Olúwa kí ó jẹ́ olùṣọ́ àgùntàn wọn ní ọjọ́ iwájú. Kí ni irú àwọn ènìyàn bẹ́ẹ̀ yóò ṣe nígbà tí ẹranko búburú, nígbà tí ejò láéláé nì, nígbà tí èṣù sàtánì bí ó bá dẹ́rùbà wọn, tí ó wá sí ìgbésí ayé wọn, tí ó fẹ́ pa wọ́n jẹ, tí ó fẹ́ da ìgbésí ayé wọn rú, kí ni wọn yóò ṣe nígbà tí wọn kò tí ì ní olùṣọ́ àgùntàn bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí ó ń fi ọjọ́ ìgbàlà dọ́la, bí ó bá jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tí kò mọ olùṣọ́ àgùntàn, tí kò mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ lónìí, ó yẹ kí o fi ayé rẹ fún Jésù, ó yẹ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé lónìí ni o fẹ́ kí Olúwa kí ó jẹ́ Olúwa olùgbàlà àti olùràpadà àti olùṣọ́ àgùntàn rẹ. Kí ni àwọn àǹfààní, àwọn ìbùkún tí ó wà nínú wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa? Wọ́n pọ̀, yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan. Wọ ẹsẹ̀ kìíní, Olúwa lè olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó ti dára tó láti mọ̀ nínú ayé tí a wà lónìí, ayé tí ó jẹ́ wípé àti jẹun ó dẹ̀tì, àti wọṣọ ó dọ̀ràn, ayé tí ó jẹ́ wípé a kò ní ànító àti àníṣẹ́kù, ayé tí ó jẹ́ wípé àwọn tí wọ́n tilẹ̀ jẹ́ olówó pàápàá wọ́n ń kígbe wípé nǹkan le, ṣùgbọ́n àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, kò sí ẹ̀rù, nítorí wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Èyí ni ẹ̀rí tí a rí nínú Bíbélì wípé ní ìgbà ọ̀dá, ní ìgbàkúùgbà, wípé Olúwa ó máa ń pèsè fún àwọn tirẹ̀. Àrántí ìtàn àwọn ọmọ Ísíráẹ̀lì ní aginjù, kí wọ́n tilẹ̀ tó kúrò ní oko ẹrú Íjíbítì, ṣe àrántí wípé bí wọ́n ti ń pọ́n wọn lójú sí, bẹ́ẹ̀ ni wọ́n ń dàgbà sí, bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ, nítorí wípé Ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore. Nígbà tí wọ́n sì wà ní aginjù, a rí wípé kì í ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ, nítorí wípé mánà látòkè wá ni Ọlọ́run fi ń bọ́ wọn. Àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé wọn kò ṣe aláìní ohunkóhun. Bí ó bá dàbí ẹni wípé àìsàn wà, láìsí ilé ìwòsàn, bẹ́ẹ̀ la mú wọn láadá lọ́fẹ̀ẹ́, ní tó ń jẹ ńkọ́ bẹ́ẹ̀ la ń pèsè fún wọn, ní ti aṣọ wíwọ̀ ńkọ́, aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún 40 ọjọ́ kò ya, bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára. Àwọn wọ̀nyí lè kọrin, àwọn wọ̀nyí lè fòfáyọ̀ wípé Olúwa lè olùṣọ́ àgùntàn wọn, wípé nígbà tí Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn, àwọn kò ṣe aláìní ohunkóhun. Àwa pàápàá lónìí, a lè sọ pẹ̀lú ìdánilójú, a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí Olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa, a kò ṣe aláìní ohun tí ó dára. Nínú orin Dáfídì orí 37, ẹsẹ̀ 25, èmi ti wà lé ewé, èmi sì dàgbà, èmi kò tí ì rí, kí a kọ olódodo sílẹ̀, àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Orin Dáfídì yìí ló tún jẹ́ kí ó yé wa. Dáfídì yìí kan náà ló ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ láti gbogbo ìdílé Ísírẹ́lì. Ó sọ wípé láti ìgbà tí òun ti wà lé ewé títí òun fi dàgbà nísinsìnyí wípé òun ò tí ì rí. Kí a kọ olódodo sílẹ̀ àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Ọlọ́run máa ń pèsè fún àwọn tirẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni a lè sọ fún wa gẹ́gẹ́ bí ìjọ, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, bí Ọlọ́run ti ń pèsè fún àwọn tirẹ̀. Mo sì mọ̀ dájú wípé nínú ọdún tuntun yìí a ó rí wípé Olúwa yóò máa pèsè fún wa. Olúwa yóò máa fún wa ní ànító àti àníṣẹ́kù, yóò máa mú kí ìbùkún ọ̀run, ìbùkún àjẹmọ́nú kí ó jẹ́ tiwa lórúkọ Jésù. Nínú orin Dáfídì 84:11, orin Dáfídì 84:11, nítorí Olúwa Ọlọ́run li oòrùn àti àsà, Olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo, kò sì sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédéé. Ohun tí a ní láti bójútó ni wípé kí a rìn déédéé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A ó rí wípé ìbùkún ìpèsè àtọ̀run wá yóò jẹ́ tiwa. A ó rí wípé Olúwa lolùṣọ́ àgùntàn wa, wípé àwa kì yóò ṣe aláìní ohunkóhun. Nínú Fílípì 4:19 ni Paul apostoli ni ó ti jẹ́ kí ó dá wa lójú ìpèsè tí Ọlọ́run ní fún àwọn tirẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Jẹ́ kí a wo àǹfààní kejì tí a ní nípa wípé Olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wa. Kí a wò ó nínú orin Dáfídì 4:12. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ohun tí onísàmù ń sọ fún wa níhìn ni wípé ó mú àníyàn kúrò nínú ọkàn òun. Ọ̀pọ̀lọpọ̀ nítorí àkólẹ́dọ̀ ayé yìí àníyàn pọ̀ jù fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé àníyàn yìí ni ó ti di àìsàn sí wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ẹ̀jẹ̀ ríru àti àwọn nǹkan mìíràn ni ó ti wà lára wọn nítorí wípé wọ́n ní àníyàn púpọ̀. Ṣùgbọ́n ó ń sọ fún wa níhìn wípé ó mú mi dùbúlẹ̀, ó fún mi ní ìsinmi ọkàn. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ìsinmi, nítorí èyí ni Jésù Kristì pè wá sí. Ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ṣiṣẹ́ wa ní olóríire, tí ó jẹ́ kí a bá Jésù pàdé, tí ó ti fún wa ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run ti jẹ́ tiwa, kò yẹ kó sí àníyàn nínú ọkàn wa. Jẹ́ kí a wo Matthew 4:6, 21. Nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí lẹ a ó jẹ àti kí lẹ a ó mu àti aṣọ wo lẹ a ó fi bo lẹ a ó fi wọ̀ wá. Àìgbàgbọ́ ni ó máa mú kí àníyàn kí ó wà nínú ọkàn wa. Kí lẹ a ó jẹ, kí ni ẹbí yóò jẹ, báwo ni a ó ṣe tọ́jú aya, báwo ni a ó ṣe tọ́jú ọmọ, báwo ni a ó ṣe rán ọmọ lọ sí ilé ìwé, báwo ni a ó ṣe san owó ilé tí a ń gbé, irú aṣọ wo ni a ó wọ̀, bí aṣọ bá gbó mọ́ wa lára kí ni a ó fi pààrọ̀ rẹ̀, kí báwo ni a ó ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn nínú ayé tí a wà. Ó sọ fún wa wípé ìgbà tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, a ní Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà olùràpadà wa, èyí ṣe tí a fi ń ṣe àníyàn. Ó ní ṣùgbọ́n kí a máa tètè wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀. Ó ní gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún un fún yín. Nínú Matthew 4:18, ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́ àti tí a sì di ẹrù wúwolé lórí, èmi ò sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi, ẹ̀yin ò sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn, ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn wa, ó máa ń fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni ó máa ń jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìdojúkọ tàbí inúnibíni, bí ó tilẹ̀ dàbí ẹni wípé àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀síbẹ̀ ọkàn wa máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí i lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́, kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé, ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ? Ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ? Ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galilee, ìbáṣe ní Jerusalemu, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé, nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun. Iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run, àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ yóò sọ ọkàn àti èròyìn, yóò ṣọ́ ọkàn àti èròyìn nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa, bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn, gẹ́gẹ́ bí Olùràpadà Olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn wípé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́àgùtàn. Ó ti Olùṣọ́àgùtàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kì yóò ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́àgùtàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́àgùtàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ síbi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. àwọn ẹlòmíràn wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí olùṣọ́ àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pera wọn ní onígbàgbọ́, wọn kì í ní àkókò ìdákẹ́jẹ́ láàárọ̀. Kí ni à ń pè ní àkókò ìdákẹ́jẹ́? Àkókò tí a kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó sọ̀rọ̀, àkókò tí a kò jẹ́ kí àwọn ohùn tí ó wà nínú ayé, àwọn wàhálà tí ó wà nínú ayé, àwọn àjálù tí ó wà nínú ayé, àwọn àkólẹ̀dọ̀ tí ó wà nínú ayé, àwọn ojúṣe tí ó wà nínú ayé, a kò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó wá sínú ọkàn wa. Àjòkò jẹ́ àkàbíbélì, a sì gbàdúrà, a sì bá Ọlọ́run sọ̀rọ̀, a jẹ́ kí Ọlọ́run kí ó mọ ìgbésí ayé wa fún ọjọ́ yìí. Bí a kò bá ní àkókò ìdákẹ́jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run kò ní lè tọ́ wa. Bí ó bá jẹ́ wípé a jí láàárọ̀ láì ka bíbélì, láì gbàdúrà, àti sáré jáde, àti lọ sọ́jà, àti lọ síbi okòwò wa, a kò ní lè jẹ́ kí Ọlọ́run kí ó máa tọ́ wa, kí ó lè máa bá wa sọ̀rọ̀. Ṣùgbọ́n àkókò ìdákẹ́jẹ́, ó jẹ́ àkókò tí a sọ fún gbogbo ènìyàn wípé kí wọn kí ó má ṣe yọ wá lẹ́nu. A fẹ́ bá ọba ọ̀run, Olúwa àwọn Olúwa, a fẹ́ bá sọ̀rọ̀ ọba àwọn ọba, a fẹ́ bá sọ̀rọ̀, a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀, a fẹ́ sọ èyí tó wà lọ́kàn wa, a fẹ́ sọ fún. A ò sì kánjú. Bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni a ń sọ fún ẹ̀mí Ọlọ́run wípé kí ó ṣí wa lójú, kí ó lè jẹ́ kí a máa wo, ká máa rí àwọn ohun àtọ̀run wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nínú Habakuku orí kejì ẹsẹ̀ ogún ni Habakuku ti ń jẹ́ kí ó yé wa. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́, jẹ́ kí gbogbo ayé pa rọ́rọ́ níwájú rẹ̀. Èyí jẹ́ àpẹẹrẹ fún àkókò ìdákẹ́jẹ́ wa, àkókò tí a mú gbogbo ariwo orin, ariwo kásẹ̀tì, ariwo rédíò, ariwo gbogbo nǹkan àpawọ́n, a ní kí gbogbo nǹkan kí ó wà ní ìdákẹ́jẹ́ níwájú rẹ̀, a sì ka ọ̀rọ̀ rẹ̀. Níhìn-ín ni ó ti lè ṣeé ṣe fún Ọlọ́run láti lè tọ́ wa, yóò sì máa tọ́ wa sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Nínú orin Dáfídì yìí kan náà, orí kẹtàlélógún ẹsẹ̀ kẹta, ó tu ọkàn wa lára. Ìtura wà láti ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀jẹ̀ gbógbóná, bí ilé bá ń gbóná, bí ọkàn bá ń gbóná, bí ó bá dàbí ẹni wípé a dáná sínú ilé fún wa láti máa gbé, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì Olúwa Olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára, ìbùkún rẹ̀ máa ń tuni lára, ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ó máa ń tuni lára, ìdánilójú ìdáríjì ó máa ń tuni lára, àti ìyà ẹni pẹ̀kún tí a ní, ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára. Ṣé o rí wípé nínú ayé yìí wàhálà wà? Nínú ayé yìí ohun tí ó lè gbé ẹ̀mí ènìyàn gbóná ó pọ̀. Ṣùgbọ́n bí ẹ bá sinmi lé Jésù, bí ẹ bá jókòó ti Jésù, bí ẹ bá mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, a máa tu ọkàn wa lára. Nínú ẹsẹ̀ ìkẹta yìí kan náà, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀ ó ní òdodo wa, ó ní ìwà mímọ́ wa. Ó ló máa fún wa ní òdodo àti ìwà mímọ́. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun. Nítòótọ́, ìdánwò láti ọ̀dọ̀ èṣù yóò wá. Nítòótọ́, ohun tí ó dàbí ẹni pé ó fẹ́ pani sínú ẹ̀ṣẹ̀ sínú ayé, àti tí ó fẹ́ pani sí abẹ́ ìsìnrú èṣù yóò wá. Ṣùgbọ́n bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó ní ó mú wa lọ, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbẹ́kẹ̀lé, jẹ́ kí a sinmi le, kí ó lè fún wa ní òdodo àti ìwà mímọ́. A ti sọ nípa ìpèsè àtọ̀run wa, a ti sọ nípa ìsinmi tí ó máa ń fún ọkàn wa, a ti sọ nípa ìtura tí ó máa ń fún wa. Àti wípé nínú ẹsẹ̀ ìkẹrin, ó ní nítòótọ́, bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí ìwọ wà pẹ̀lú mi. Nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ, wọ́n tù mí nínú. Ó ń sọ fún wa nípa ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀rù. Ẹ̀rù ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sá kúrò nílùú, ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn sá kúrò nínú ìjọ, Ẹ̀rù ni ó máa mú kí àwọn ẹlòmíràn pokùn so. Ẹ̀rù wípé kí ni ọjọ́ ọ̀la yóò ti rí. Ẹ̀rù wípé níbo ni kí n gbé ayé mi gbà. Ẹ̀rù wípé àwọn ọ̀tá wọ́n búra múra mọ̀, wọ́n pinnu, wọ́n pète lórí mi, kí ni kí n ṣe, báwo ni mo ṣe lè ní ààbò. Ó ní bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Dáfídì ó mọ ohun tí a ń pè ní kí a máa rìn ní àfonífojì òjijì ikú. Ṣé o mọ̀ wípé Saul ó dọdẹ Dáfídì fún ìgbà pípẹ́? Ìgbà mìíràn ó ṣeéṣe kí Dáfídì kí ó wà ní ẹ̀gbẹ́ òkè, kí ó wà ní ẹ̀gbẹ́ níhìn-ín, kí Saul kí ó wà ní ẹ̀gbẹ́ lọ́hùn-ún. Ṣùgbọ́n bí èyí tilẹ̀ jẹ́ àfonífojì òjijì ikú fún Dáfídì, ó ní Jésù Kristì àti Ọlọ́run wọn kò fi mí sílẹ̀ rí, èmi kì yóò bẹ̀rù ibi kan. Ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ láàrin àwọn Filistini ni Dáfídì yóò gbé rí ara rẹ̀. Ó ní ṣùgbọ́n ní gbogbo ìgbà yìí Jésù Kristì tàbí Olúwa Olùṣọ́ àgùntàn wípé ó tó fún òun. Àwa pàápàá yẹ kí a mọ̀ wípé bí a tilẹ̀ láàlà tí ó bani lẹ́rù, bí a tilẹ̀ ń rí ìrísí tí ó bani lẹ́rù, bí àwọn ọ̀tá bí wọ́n tilẹ̀ ń halẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kò séwu, nítorí wípé àwa kì yóò bẹ̀rù ibi kan. Bí Olùṣọ́ àgùntàn wa bí ó bá wà nítòsí, ìmọ́lẹ̀ ayé bí ó bá wà nítòsí, ẹ̀rù kì yóò bà wá nítorí òkùnkùn. Bí àjínde àti iyẹ̀ bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù òjijì ikú. Bí kìnìún ẹ̀yà Júdà bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé nì bí ó tilẹ̀ ń ké. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ Ọlọ́run. Kí a sá máa gbàdúrà, kí a máa gbàgbọ́, kí a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó dájú wípé yóò mú wa ṣẹ́gun. Ó ní ìwọ wà pẹ̀lú mi, ìfarahàn Ọlọ́run ó jẹ́ tiwa nígbà gbogbo. Níbikíbi tí a bá wà, bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, bí a bá wà nínú òdodo Jésù Kristì, ó dájú wípé yóò wà pẹ̀lú wa. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ìwọ́ dá òróró sí mi lé orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Lé ojú àwọn ọ̀tá mi. Àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara, bí a bá rí ọ̀tá tàbí bí a bá gbúròó wípé ọ̀tá ń bọ̀, ẹ̀rù a máa bà wá, nítorí wípé a kò ní ìsinmi, a kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí ó jẹ́ Olúwa Olùṣọ́ àgùntàn wa. Ṣùgbọ́n Dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà, bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán, wípé Olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú òun, níwájú àwọn ọ̀tá òun. Ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí Ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ, kí a ba lè gbádùn tábìlì tí Ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa. Ohun tí ó yẹ kí ó yé ọ ni wípé Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn, Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀, tí ó sọ fún omi wípé níhìn ni omi rẹ ni omi yóò dé, wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀. Ọlọ́run ti de àwọn ọ̀tá wa, ó ti dè wọ́n mọ́lẹ̀. Bí a tilẹ̀ ń rí wọn, wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí Ọlọ́run fún wọn. Nítorí bẹ́ẹ̀, bí ó bá tẹ tábìlì sílẹ̀ níwájú wa, ọ̀tá lè wà, ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá bí ó bá tilẹ̀ ń bá a péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? won ma so wi pe awon laala ni awon ri obirin kan ti o nirugbon abi won ba si ti ri obirin ti o nirugbon o daju wi pe aje iru eni be iyen o se onkohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le won ko gbe esomi ki o si ma bura muramo bi ohun ki o ma pade wa loju ala lojojumo iba nirugbon iba ni onkohun lo le ni iyi o se onkohun awa ti aje ti olorun a mo wi pe iwo tetabiri onje sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a o ma ni ibukun atorun wa loju awon ota wa a o ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo Olorun yo ma pese ni kokun fun o ye ki a wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu ti ti odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa lai lai jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayiraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori pe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wi pe a fe more lati so fun olorun wi pe adupe lati so fun olorun wi pe awa lo se loloriire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re jio bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun we pe o dupe we pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje jesu christi we dupe lowo olorun wi pe oluwa le oluso agutan re ati wi pe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayiraye je ki a dupe lowo olorun wi pe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wi pe ko si onkohun ti o mu igbala Jesu Christi kuro ninu okan re ki o pinu wi pe ko si onkohun ti yo fa o kuro lodo Olorun so fun Olorun wi pe o fe je tire titi lai gbadura bi aini tabi o ko ba ni igbesi aye re nipa ti emi ni oni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun Olorun so fun Olorun yo fun o lagbara so fun Olorun yo mu ki gbogbo eru re ki o kuro so fun Olorun yo pese ni kikun fun gbogbo aini re

A dúpẹ́ pé o rán Jésù Kristì ọmọ bíbí rẹ kan ṣoṣo, ẹni tí kò lé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ó wá kú fún ẹ̀ṣẹ̀ wa. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ gbòòrò tó bẹ́ẹ̀, ó sì jinlẹ̀ jọjọ tí ó kọjá òye wa. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Kálfárì láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ. Ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí Jésù ti ṣe tán láti kó lọ, ẹ má jẹ́ kí wọn kó tún kù sí ìgbésí ayé wa. Ẹ má ṣe jẹ́ kí a fi ohunkóhun pamọ́ fún yín. A bẹ̀ yín wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yín lónìí, ìgbọràn pípé wá fi fún wa. Ohun tí ó ń bá ẹlẹ́dàá rẹ̀ jà yọ kúrò ní ọkàn wa. Ní ìgbẹ̀yìn kí a lè fi ìjọba ọ̀run ṣe èrè jẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń fẹ́ yẹ ìwé mímọ́ wò lórí

Birini ibi iṣẹ́ tí ó sì máa ń jẹ́ ohun ẹ̀dùn ọkàn wa bí ó tilẹ̀ wù kí ọmọ iṣẹ́ kí ó jáfáfá tó tàbí bí ó ti wù kí orí rẹ̀ kí ó yá sí àtìmọ́ nǹkan ṣe tó. Bí ó bá ní àbùkù yìí wípé ó jẹ́ ẹni tí kì í gbọ́ràn, ẹni tí a máa ń sọ títí kí ó tó gbà fún wa, ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ púpọ̀. Bí a bá sì wo ìjọba, ohun tí ìjọba máa ń fajúro sí tó àìgbọ́ràn kò sí. Gbogbo àwọn tí a máa ń pè ní ọlọ́pàá, tí wọ́n ń ṣe iṣẹ́ ọlọ́pàá, wọ́n wà fún àti wo àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìgbọ́ràn. Nítorí bẹ́ẹ̀, ìgbọ́ràn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì yálà nínú ilé, ní àárín ẹbí wa, nínú ilé-ìwé, ní ibi iṣẹ́, ní ti ìjọba. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe pàtàkì ní ìbálò wa pẹ̀lú Ọlọ́run. A sì ní àpẹẹrẹ púpọ̀ lórí àwọn tí wọ́n ní ìgbọràn pípé sí Ọlọ́run. Ṣùgbọ́n a ò lè mẹ́nu ba ìgbọràn láì mẹ́nu ba àṣẹ, òfin, ìlànà, ọ̀rọ̀ àti ẹ̀kọ́ láti ọ̀run wá. Nítorí bí ò bá sí àṣẹ tàbí ìlànà kan tí a fi lélẹ̀, bí ò bá sí ọ̀rọ̀ tí a ti sọ tì sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí ò bá sì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ni, kò ní sí ohun tí a ń béèrè ìgbọràn lórí rẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́run ti kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀, tí ó sì ń béèrè ohun kan lọ́wọ́ wa. Èyí ni ìgbọràn. Bí ó bá sì ṣe wípé àwa nìkan ni a dá wà, tí kò sí ìyá, bàbá, tí kò sí àwọn ìbátan, tí kò sí àwọn ọ̀rẹ́, ìgbọràn á rọrùn púpọ̀. Bí o bá rí ọmọ tí ó ń ṣe àìgbọràn, kì í ṣe òun nìkan ni ó ń dá àdáṣe. Ó ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé ṣé o dẹ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ ni ìwọ náà fẹ́ ṣe ìgbọràn sí. Bí o bá rí ọmọ iṣẹ́ tí ó dàbí ẹni wípé ó jẹ́ aláìgbọràn, ó dàbí ẹni wípé irú ọmọ iṣẹ́ bẹ́ẹ̀, ó ní ìfẹ̀yìntì, ó sì ní àwọn agbani ní ìmọ̀ràn tí wọ́n sọ fún wípé kò dára bí ó bá ń gbọ́ràn ní ìgbà gbogbo, wípé á dàbí ẹni wípé ó jẹ́ ọ̀dẹ̀. Bí ẹ bá sì rí ẹnikẹ́ni ní ìgboro tí ó ń ṣe àìgbọ́ràn, ó ní àwọn tí wọ́n máa ń sọ fún wípé kò ṣe àǹfààní láti gbọ́ràn sí ohun gbogbo tí ó ń gbọ́ nínú ilé Ọlọ́run. Bákan náà ni bí ó bá ṣe wípé kò sí ìyá, kò sí bàbá, kò sí ẹnikẹ́ni bí ọ̀rẹ́ tí ó ń kí wọn lẹ́yìn, ìgbọràn á rọrùn ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ wípé gbogbo àìgbọràn pátápátá ni ó ní ìjìyà nínú. Ṣùgbọ́n àánú Ọlọ́run wà fún àwọn tí wọ́n ṣetán láti fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo fẹ́ kọ́kọ́ wo àwọn tí a rí kà nínú ìwé mímọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere tí wọ́n fi ìgbọràn pípé bá Ọlọ́run lò. Mo sì fẹ́ wo kí ni ohun ìwúrí àti ìfẹ̀yìntì tí wọ́n ní tí wọ́n fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu bẹ́ẹ̀. Ní Ìṣẹ́ àwọn Apóstólì.

Orí ìkọkànlé ní ogún. Láti ẹsẹ̀ ìkẹwàá ni a ń kà nípa ọ̀gbẹ́ni kan. A ò bí sí inú ìgbàgbọ́. Ó jẹ́ aṣòdì. Ó sì jẹ́ oníkúpani tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ tirẹ̀ tilẹ̀ burú púpọ̀ púpọ̀. Ó sì yangàn, ó ṣògo nínú ìwà àìlọ́lọ́run, ìwà aṣòdì, ìwà àìgbọ́ràn, ìwà ti ìjà àti ọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí ó ti ń tẹ̀síwájú láti ṣe ìlòdì àti ìwọ̀sí sí orúkọ Ọlọ́run ní ọ̀sán ọjọ́ kan, ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó bá a pàdé ní èyí tí àwa onígbàgbọ́ máa ń pè ní ìkóríta. Nítorí wípé Ọlọ́run ń béèrè ìpinnu lọ́wọ́ rẹ̀. Ẹni yìí ni a ń pè ní Saulu ara Tarsu, ẹni tí a mọ̀ sí Paulu apostoli lẹ́yìn ìgbà tí ó yí padà. Bí Ọlọ́run ti bá pàdé, bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ fún Ọlọ́run wípé nínú àìmọ̀ ni òun ṣe èyí tí òun ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, kò fi ohunkóhun pamọ́. Ó gbàdúrà, ó wọ ojú Olúwa, ó bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ìdáríjì àti àánú ni òun fẹ́. Kò pẹ́ jìnà ni a rán òjíṣẹ́ Ọlọ́run kan sí tí a ń pè ní Anania. Ó gbàdúrà fún, ojú rẹ̀ tí ó ṣókùn, tí ó fọ́, Ọlọ́run làá, a sì ní kí ó dìde. Kò pẹ́ púpọ̀, a baptisi rẹ̀, a rí ìbọmi ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wá bẹ̀rẹ̀ láti máa ṣe ìgbọràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ó di ọjọ́ kan ni ó bá àwọn ènìyàn kan pàdé, àwọn tí wọ́n fẹ́ dí ìgbọràn pípé rẹ̀ lọ́wọ́. Mo jẹ́ sọ fún ọ wípé bí o ti wá bí lónìí, ó ṣeéṣe bí o bá ti délé. Bí o ti ní ìpinnu wípé bí o ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nì, o ń fẹ́ ṣe ìgbọràn pípé. Àwọn tí wọ́n máa ń ta epo sí ààlà tí ó wọ̀, àwọn abatí ẹni jẹ́, àwọn tí wọ́n fẹ́ ti ilẹ̀kùn ọ̀run, kí wọ́n sì fi ilẹ̀kùn ọ̀run àpáàdì sílẹ̀ fún ọ, wọ́n ti ń dúró dè ọ́. Bí o ti ń délé tí o fẹ́ múra, pẹ̀lú ìpinnu, pẹ̀lú ọkàn kan láti ṣe ìgbọràn pípé, bẹ́ẹ̀ ni wọ́n wá bá ọ tí wọ́n sọ pé, ó jẹ́ má dánwò, ó jẹ́ má gbọràn sí Ọlọ́run lẹ́nu. Wọ́n sì ń fẹ́ fún ọ ní àwọn àwáwí púpọ̀ láti má le ṣe ìgbọràn. Mo jẹ́ sọ fún ọ wípé Paulu yìí kan náà, ó ní irú ìdojúkọ àti ìjákulẹ̀ bẹ́ẹ̀, tí àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ fún wípé kò yẹ kí ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó ní ìpinnu. Irú ìpinnu bẹ́ẹ̀ ni mo ń bẹ Ọlọ́run ní òní wípé kí ó fi sí ọkàn ẹnì kọ̀ọ̀kan nínú wa. Láti ẹsẹ̀ ìkẹwàá, ìṣe àwọn apostoli, orí ìkọkànléníogún. Bí a sì ti wà níbẹ̀ lé ọjọ́ pípọ̀, wòólì kan ti Judea sọ̀kalẹ̀ wá tí a ń pè ní Agabu. Nígbà tí ó sì dé ọ̀dọ̀ wa, ó mú àmùrè Paulu, ó sì dé ara rẹ̀ lé ọwọ́ ohun ẹsẹ̀, ó sì wí pé, báyìí ilé ẹ̀mí mímọ́ wì, báyìí ilé àwọn Júù tí ó wà ní Jerusalemu yóò de ọkùnrin tí ó ní àmùrè yìí, wọ́n ó sì fi ilé àwọn kèfèrí lọ́wọ́. Nígbà tí a sì ti gbọ́ nǹkan wọ̀nyí, àti àwa àti àwọn ará ibẹ̀ náà bẹ̀ẹ́ pé kí ó má ṣe gòkè lọ sí Jerusalemu. Paulu ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu.
o ti gbọ ipe o ti gbọ ipe nija ti a pe wipe o ye ki o lo si Jerusalem bi o ti le je wipe inu ni bi ni po laarin awon Jew si Paul be ni Paul nse okan akin o si ni okan ti o duro sisin o pinu ninu re wipe ko si ohun ti o ye ipinu ohun wipe ohun ni lati gboran si Olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan Olorun ki se keferi sugbon woli eni ti o n paapa mo nipa eni ti a n pe ni emi mimo o debe o si mu amure Paul o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni o lo ma se o o ni wahala wa ni waju isoro a po fun nitori wi pe bi o ba gboran si Olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun a si ko si awon Jew ninu won se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabirin awon ore awon ti o mo Paul ni won bere si ni so wi pe Paul ma se lo gbo idahun Paul ni ese ketala nigba na ni Paul dahun wi pe ewo le eyin se yi ohun ti o ye ko so fun won nile niyen nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe a ti gbo pe lagbaja eni ti a bi sinu ile igbagbo eni to je pe lati kekere lo ti je afafa ninu esin eni to je pe opolopo wa ni an sare tele omoluabi si ni iwo to ti dagba lagba iwo ti o je opo ninu ijo ati ninu ile a tun gbo wi pe o n lo sibi kan a wa e wale ni ojo isegun ose to koja a o ri e won ni o tun lo sibi kan ton pe ni eko bibeli ewo tun niyan iya ati baba ati awon ojulumo ati awon ibatan ati awon ana won si joko won ni ko joko sarin won ni okun le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wa labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o si kere ninu ise isin ago church onora awon aga iwasu onoye ti iya e danbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo si eko bibeli ma gba were mesin o se jeje o awon ti won ba ka bibeli pupo won ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu ile won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo won la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo won ba soro tan patapata iya e a wa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o dojuti mi o n gbe bibeli o tun wa baje patapata o tun ya oju ile elomi kaakiri o tun waasu pada iya jemi bo ba yi pada bi n ba ku ma debe o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe sikoro ani o ye mi emi na gba ti mo wa ni kekere bo se n gbe mi lokan niyen sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin
gba to ba kuro ni ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba ide be bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to ngbe yen ah abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun ball wi pe ma lo o ma gboran si olorun lenu o wa gwo ese iketala nigba na ni paul dan wi pe ewo le yin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu woyi wipe oni kuro nbe eko oro olorun ti oye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori ti o je ki oni eti omo ti o ngboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul nso fun won wipe nitori emi ti mura tan ki se fun dide nikan sosho ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christ kan na ra pada bi ati ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se ngbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o nso wi pe bi o se ti ku ni bo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fẹ ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake sugbon bi o ba je eni ti o de eni ti ko mo olorun pupo eni ti ko ni ipinu ti o duro eni ti won le deruba ti won le fejumo ti won le so fun won wipe bo ba gbo arisi o taya e tin ja ti won pe pe arabirin o ya ni eko bibeli o to so pe e ma ni so emi nfe o sa ilera fun ara bo ba ti ri pe be ni won tun kenu ti oju be lo bo ba wa ninu awon eni to ranso awon gbogbo egbe won so pe owo ti e nko ta fe fi se irubo ki ka won eyan le ma mu aso mi o ki se irubo mo won wa si shop e mi to ti ranso won ko ra won de pelu egba lo pelu gbo e lowo won so pe oya egbe machine e won gbe lo won gba ton ba se fitina si e ton ba fi e bayi pe a lo lokan e o se ki won na ko lo ba pe ko buru ejo orisa na ajo masin tabi o sese ko ti je pe o ti nfe gbe igbese igboran si oro olorun ninu ise re tabi ni ti igbeyawo re gege bi o ti gbo oro olorun ni asale yi awon eyan si ma wa bo ba je iyawo to sese de tori wi pe oro olorun o gba ohun laye lati duro ninu ile e to si ti nka bibeli àwọn òbí ìyàwó ìwọ́n ti pè pé ó ṣe ọkọ ẹ ibi tó ń lọ yẹn wàárí àbọ̀ ẹ̀ tó bá máa dé a gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn-ún a kàn dé ni tá a sọ fún ẹ wípé ó jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ níyàwó kejì ṣọ́ o bó o bá sì ti dé ló ń fún jàmọ́nú wípé ń bo ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o tọ́ bá kọ́ ẹ lọ́hùn wípé kò wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ káyé le fún ẹ
o ti e ti so be o tin so si elenu wi pe o to be o iwo lo ma mu ipinu wi pe o fe ni igboran pipe si olorun nigba ti won ba ti ri wi pe won o le pa o le okan da won adake oro si so wi pe ife ti oluwa ni ke a se wo galatia ori ikini Galatia ori ikini lati ese iketala nitori eyin ti gburo iwa aye mi ni igba tijo ninu isin awon ju bi mo ti se inu ni bi mi si ijo eni olorun re koja ala ti mo si ba je mo si ta opolopo awon oju gba mi yo ninu isin awon ju laarin awon ara ilu mi mo si ni itara lopolopo si ofin atowodowo awon baba mi eyi ti a tin se tele tele ni Paul nso fun wa wi pe ohun papa owo faseyin tele tele ninu ise isin sugbon o se wa laanu wi pe isin atowodowo lasan ni isin ti ki gba nila isin ti ki gba ese lowo eniyan isin ti ki gba ijekuje imukumu ifekufe lowo enikeni oni ohun ta awon to ku yo ninu esin ninu isina ninu iwa okunkun ninu inu nibini ohun se inu nibini si ijo eni olorun re koja ala wa wo ese ikedogun sugbon nigba ti o wu olorun nigba ti o wu olorun o je mo pe akoko ti o wa yi o wu olorun ni iwo to tun wa sihin to wa joko to nko eko oro olorun se bi o mo wi pe awon egbe wa bi a se nsoro ni yi bayi won wa ni ile tete won wa ni ile oti won mo amuyira amutosara ba se nsoro yi awon egbe wa nisisiyi bi aba gbata ba nkoja lo a ma ri ninu won ni ebe eba titi ti won jo ijo eleya ijo esin awon miran ninu awon egbe wa won wa ni ile cinema ti won wo aworan ti awon omo esu ti won se fun won ti won gba owo lowo won owo sin ba tete ati ijo ati cinema ati oti ati ikobirin jo ati ti agbere o ba lo sugbon bo se ti awa ni o wu olorun ninu anu re o pe wa o ni ki a sumo odo un mo n be olorun wi pe ore anu ati owo efe ti olorun na si wa ki olorun ki o ma je ki ori wa ki o ko Paul wa n so wi pe nigba ti o wu olorun eni ti o ye ami soto lati inu iya mi wa ti o si pe mi nipa ori ofe re lati fi omo re han ninu mi ke mi ki o le ma waasu re laarin awon keferi loju kan na emi ko ba ara ati eje gbimo po awon wole ara ati eje baba iya ara ebi awon ana awon ore re awon ni ara ati eje oni loju kan na nigba ti mo ti gbo ipe nigba ti mo ti gbo oro olorun nigba ti a ti so fun mi wipe dide kuro ninu ifoju okan ti o wa kuro ninu ese re ki o gba jesu christ oluwa gbo ki o si bere si ni so itan agbelebu yi fun awon elomiran oni loju kan na emi ko ba ara ati eje gbimo po awon ara o ma n fa ni anu a ma se eniyan nigbati awon ara awon ore ati opolopo awon eyan ti won ba n so fun wa wipe o ti ero ti ya e o ti ero ti awon omo to bi kale igbese to fe gbe ye lati gboran si olorun lenu rowo ati eso tona iwo obinrin to so pe o fe gbe igbese o fe se atunse o fe gboran si olorun lenu ki lo fe je láyé ọ̀dá ta wà nínú èyí abó gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé ta wọ́n mọ̀ lára wọn jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn iṣẹ́ fátìrì ò tiẹ̀ lè rí
ise pe boji oji mi ko ti e si nkan won ni ta lo tun so pe o fe gbe igbese kan o fe pe bi para e o inu le to wa ton fun e lo nje meta lojo omo ni to bi kale ki lo fe fi ton won gba to ba se atunse igbese aye e awon ara atore niyan awon ara ati eje ti won a fe ki a ba won gba imo e gba imoran ka gbimo ko pelu won iwo ti o ti gbo ipe lati wo ijoba olorun iwo lo so fun wi pe rara mo ti deru ijoba olorun kale keni keni ko ma ba mi tu pale mo ni ise awon aposteli ori ikarun lati ese ikeji dini ogbon ni mo tin ka ise awon aposteli ori karun ese ikeji dini ogbon wi pe awa ko ti kilo fun yin gidi gidi wi pe ke ma se fi oruko yi ko ni mo si wo eyin ti fi eko yin kun Jerusalemu esin pe te ati mo eje okunrin yi wa si ori wa awon ojogbon awon igi leyin ogba ninu ise isin sinagogu awon ni won pe awon omo olorun yi awon eni igbala awon ti Jesu ti fi eje re ra pada won pe won si arin awujo won wa so fun won wi pe ewo la ngbo te nse yi ewo lo ndowo yi awa ko ti kilo fun yin ni a si kilo yi gidi gidi ki se die a si so fun yin o a te mo yin leti wi pe eko te nko yi o ti leju awon oyinbo nikan ni won le se iwo eni ta bi dada eni ta bi dada lo nko birin jo ta ko won jo ti won pon le bo fe ke nikan lo pon mi wa re ni pe bo fe ke nikan lo segi wa re ni pe bo be te nikan odun wa ya si yara te lomi iwo ta bi dada awon obi ton fun e lobirin to po won feran eni ase bakunrin ku lo ara eni ti o ti e ti re ni fe iwo ti won si woju e ti won ri pe awon eyan daada ni awon omo luabi gbogbo awon omo luabi ton sun sile oti awon omo luabi ton je ajigbese awon omo luabi ton se fayawo awon omo luabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun pe awon obi e won si je omo luabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lalejo daada o nitori wi pe omo po ninu e wọ́n sì máa sọ fún ẹ pé wọ́n fẹ́ràn ẹni ni wọ́n fi ń kọlé ẹbẹ́ wọ́n di wàhálà rò ẹni àìsinmi àìbalẹ̀ àyà àìrójú àìráàyè ni wọ́n ń kọlé ọlọ́run ni àwọn wọ̀nyí wá pọ̀ wípé a ti sọ fún yín wípé ẹ̀kọ́ wo lẹ tún gbéde yìí wípé Jésù kan wà níbì kan tó máa ń gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ẹ má jẹ́ a tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yín mọ́ o ṣe ẹ wá sọ àwàdí ẹlẹ́ṣẹ̀ ẹ wá mú ẹ̀jẹ̀ Jésù yẹn ẹ wá mú wá sórí wa ṣe nsì ò fẹ́ sọ wípé ìwọ ni alára mímọ́ àwàdí ẹlẹ́ṣẹ̀ wọ ẹsẹ̀ ìkọkàndínníọgbọ̀n ṣùgbọ́n pétérù àti àwọn àpọ́stélì dáhùn wọ́n sì wípé àwa kò gbọ́dọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ó mà dára láti ní ọlọ́run láti ní ìpinnu láti sọ wípé ní kíkú ní yíyè títí ọjọ́ ayé mi èmi kò gbọdọ̀ má gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ ohun tí mo wá ń fẹ́ wádìí ni wípé kí ni àbáyọrí sí ìgbọràn wo Exodus orí ìkọkàndínníogún bí a bá gbọràn kí ni èrè rẹ̀ kí ni ó jẹ́ ìní àti ìpín wa
Exodus ori ikokandiniogbon ese ikarun nje ni sinsin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na le yo je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mimo won yi li oro ti iwo o so fun awon omo israeli nigbati abagboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti an gbo lese kese ile an di isura fun olorun kini an pe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se won fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni Exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun Exodus ori iketa le ni ogun lati ese ogun kiyesi imiran angeli kan siwaju re lati pa omo leona ati lati mu ode ibi ti mo ti pese sile mo n fe ran o leti pe ki Jesu Christ ki o to faye sile ki o to lo le o n so fun awon omo ehin re o si so fun awa na pelu wipe e ma se je ki okan yin ki o daru e gba olorun gbo e si gba mi gbo pelu wipe ninu ile baba mi opolopo ibugbe le o wa iba ma se be emi iba ti so fun yin emi si n lo lati lo pese aye sile ni ti mo ba si lo lati lo pese aye sile emi a si tun pada wa wipe nibi ti emi gbe wa ki eyin ki o le wa nibe pelu awa n so fun a wipe ni akoko kan ni igba kan ni aye awon omo israeli ni awon na ni iru ileri be bi o tile je wipe ileri yi ko sun mo ti wa ko to ti wa wipe ile kan wa ti a pe ni ile ileri ile kenani ti a gba lowo awon kan ti a si n fe lati fun won se o mo wipe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli la le jade ninu re esu ati ida meta awon angeli le orun ni a le jade a si so fun a wipe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo israeli wipe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma si wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wipe ki a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wipe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun a wipe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a ti n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e ama ta e ninu olorun wipe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo fa fe rin e ti aye o fe wo so bi ti aye emi olorun ti wa
ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti ati pese sile ile orun ki se be bo ba tin fe gbe iyawo ti o da bi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe ah o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidi gidi ti baba ati iya re ti won mo olorun ton so pe ah o ri eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o e sa fe fun mi ohun mi gidi gidi iyawo to fe fe obirin to fe fe o lo gba oju e lowo e agbara to ni tele tele ati emi olorun to ni tele tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti bade lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti se ife ku fe ara lo nti emi olorun o si ko salaye je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidi gidi ohun mi gidi gidi lo pa ni delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won be nbo lagbara e wa wa be si ni so fun eje jesu lagbara mi bibeli ni oro olorun ti to ni sona o lagbara mi emi olorun ni bo tin so yen bẹ́ẹ̀ni èṣù ló ń gba lọ́wọ́ ẹ ó wá fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ̀lílà yìí ni ó tún sọ pé samsoni jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé samsoni bá jí ó lọ́ wọn á ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọ́n ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi ọlọ́run bá lọ òtó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú orun wọ́n pàdé ẹ bó o pe jésù jésù wa ni ṣe bó o ti kọ̀ mí sílẹ̀ ṣe bó o ti fi obìnrin ṣe bó o ti fi dípò mi bó o sọ pé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ àdàbà ọ̀run á ló ti o á lóun kì í gbénú dọ̀tí ṣe bó o ti wọnú òkùnkùn lọ bó sọ pé bàbá ṣàánú fún mi ó ti kọ àánú sílẹ̀ ṣé bó ti lọ gbé obìnrin kan ó sì ti fi dípò àánú àti orí àti orí ọ̀fẹ́ ọlọ́run ni samsoni bá jíride ó bá mi ara agbára òde ni wọ́n mu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹ̀sìn náà wọ́n ayò ojú ẹ̀ méjèèjì náà wọ́n sọ fún yín pé ó yá wọ́n á kóra wọn jọ ẹgbẹ̀ẹ́dógún ènìyàn wọ́n ní ó yá o máa ṣeré fún wa ìgbà tán bá tún bí ẹni ilé ọtí pé orin tẹ máa ń kọ níjọ sí ìgbà tó ń lọ sílé èsì ìgbà tó ń san ẹkọ àsun ìdáàbọ jésù fẹjẹrẹ wẹmí jésù ṣàánú fún ìpanu ẹmọ ń bẹ wọn kọrin fún wa ìgbà táwọn ẹgbẹ nínú ayé àwọn onítẹ́tẹ́ tán bá mu tí yó tán wá sọ pé michael lórúkọ ẹ o yá mi wákà psalm 23 fún wa olúwa lolùṣọ́ àgùntàn mi èmi kì í ó ṣe aláìní ò tí ì ṣe aláìní ń di ọtí ò tí ì ṣe aláìní ní ẹgbẹ́ àwọn onítẹ́tẹ́ ó ní àwọn ọmọ àwọn ni àwọn ọmọ israẹli ni wọ́n sọ ó ní àwọn tí ó kó wálé ẹrú wọn ń bèrò ní lọ́ọ́ wa wọ́n ní kí a kọrin sí òní fún wọn ó ní èmi ó ṣe kọrin sí òní ní ilé àjèjì ń bò ní wọ́n ti fẹ́ lọ kọrin sí òní orin tó ti ń kọ́ tó mú inú rẹ dùn orin tó ń da lárayá orin ìhìnrere ń bò ló ti fẹ́ lọ kọ́ ni samsoni ló bá ń ṣeré fún wọn ẹkún bá gbọ̀n àánú ara rẹ̀ ṣe ó fọwọ́ ba orí rẹ̀ irun ìrònú pèwàdà ó ti ń hù lórí rẹ̀ ó wá sọ pé ọlọ́run mo tẹ́ mo ń fọwọ́ kan ìtẹ́ ọ̀run ṣùgbọ́n mi ò lè débẹ̀ bó lẹ́ẹ̀kan ṣoṣo yìí mo ń fẹ́ gbọ́ràn mo ń fẹ́ ṣe ìpinnu torí pé ó ti dé bá mi nísinsìnyí àwọn tó ń kì mí nílọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò lè tẹ̀lé mi débí àwọn tó ń wọ aṣọ ọlọ́ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbà tí mo ti pẹ̀yìn dà
ti mo ti koyin si rere won ti ju mi sile olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o re si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun olorun mo tun fe sise fun olorun mi o kan fe ku a ni iku alairise bo se n gbadura yen to ronu pada to so fun olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku si ni igbagbo o je mo idariji lati orun wa aso mo pe olorun alaanu ni pe bo ba kepe olorun o ni lati gbo bo tin kepe olorun awon ti won sere awon aborisa sawon okun ko mo tun madura bon re nton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo sokale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele iwo na ti penda tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi Jesu ba farahan ni awosan mo o lo ko to ye ka ma soro popo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa nso fun pe ki a ma dabi Saul o ni ma jemu lailai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sori si olorun awon ota olorun popo won run o ba lo awon eniyan na ba ko ti agutan yi da ma je apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba n gbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan solu loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti samson ni abotu o fe di bi saul o ranti wo pe saul ni aigboran kan soso to se yen ni igbeyin aye o tun lo wa awon aje awon osoka kiri o lo lohun o da o lohun o tun pada lo n bo risa inu e lo ku si o ko ba se n so yi ko foju ri jesu ko ri olorun o wa ninu ise oro nisinsiyi sugbon o se temi pelu eni olorun fun wa ni anfani o wo olorun ninu ola nla re ninu anu ninu ipamora re lati pe o wa sinu irere mo n be olorun wi pe ori ni tu ori inu ti ma ba ti taje kolorun mo kuro ninu okan re bọlọrun si ti n pe wa lati gboran loni mo gbagbo wi pe gbogbo ola n fe gboran bo ba fe gboran wa so fun olorun e je akunle ki a so fun olorun pe emi aigboran patapata ki olorun ki o yo kuro olorun n bere igboran pipe le owo re ati le owo mi kepe wa so fun olorun ohun ti o ba dabi eni pe o wole ona re so fun olorun wi pe o tun se bi a tun se ba wa le ona re ni ti igbeyawo ni ti ise sise ni ti iwa hiu so fun olorun eje jesu kristi wa sibe lati we omo emi olorun ti n toni sona emi olorun olutunu o wa sibe lati to lati ran lowo lati je itileyin fun o nigba ti o ba n gbe isise lati se atunse ma je ki won pa o lokanda gboran si olorun lenu

fún àwọn ẹlòmíràn nítorí pé ó jẹ́ ọlọ́rọ̀ nínú àánú nítorí ìfẹ́ rẹ̀ ńlá kìí ṣe ìfẹ́ kékeré ni ó gbà wálà kìí ṣe ìfẹ́ ti ẹran ara ni ó gbà wálà kìí ṣe ìfẹ́ ti áńgẹ́lì ni ó gbà wálà ìbáṣe wípé ìfẹ́ ti áńgẹ́lì ni ìbáṣe wípé ìfẹ́ ti ẹran ara ìbáṣe wípé ìfẹ́ bàbá ni ti ara sí ọmọ ni a kò bá tilẹ̀ ní ìgbàlà ó ní ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ̀ ńlá ìfẹ́ tí ó jẹ́ wípé ọlọ́run nìkan ṣoṣo ni ó lè ní irú ìfẹ́ bẹ́ẹ̀ òní ó fi fẹ́ wa nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa ó sọ wá di ààyè pẹ̀lú kristi oore ọ̀fẹ́ lẹ́ a ti fi gbà yín là rántí wípé mo ń sọ fún nípa àánú ọlọ́run wípé àánú ọlọ́run ló fún wa ní ìdáríjì àánú ọlọ́run ló fún wa ní ìgbàlà àánú ọlọ́run ló fi oore ọ̀fẹ́ ọlọ́run ló fi fún wa àánú ọlọ́run ló kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àánú ọlọ́run ló sọ ọ̀tá ọlọ́run di ọmọ ọlọ́run àánú ọlọ́run ló mú wa kúrò nínú òkùnkùn ló mú wa wá sínú ìmọ́lẹ̀ àánú ọlọ́run ló jẹ́ kí ọlọ ẹ̀ṣẹ̀ tí ó wúwo púpọ̀ tí a so mọ́ wa lọ́rùn tí ó wà nínú ọkàn wa tí ó wà ní ìgbésí ayé wa tí kò jẹ́ kí a ní ìtẹ̀síwájú tí kò jẹ́ kí a mọ bí a ti gbàdúrà tí kò jẹ́ kí a mọ bí a ti ké pe ọlọ́run àánú ọlọ́run tí ó tóbi jọjọ òní ó mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó wúwo tí ó dídò lè mú kí a wẹ̀ wọ́n nù kí a já wọn kúrò ní ìgbésí ayé wa bí ò bá tí ní ìgbàlà bóyá ò ń retí wípé nígbà tí ó bá jẹ́ ẹni tó ní ìwọ̀ntúnwọ̀nsì tàbí ó jẹ́ ọmọlúàbí tàbí ó jẹ́ olódodo fún ara rẹ wípé nígbà náà yóò ṣeéṣe fún ọlọ́run láti gbà ọ́ là rárá ìgbàlà kìí wá nítorí wípé a jẹ́ olódodo ìgbàlà kìí wá nítorí wípé a jẹ́ ọmọlúàbí ó ní nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ kristi kú fún wa nígbà tí àwa jẹ́ ọ̀tá ọlọ́run a fi ìfẹ́ ọlọ́run hàn wá ní ti wípé kristi jésù kú fún wa nítorí bẹ́ẹ̀ kò sí ohun tó ní láti máa dúró dè òní ni ọjọ́ ìgbàlà òní ni ó yẹ kí o ké pe ọlọ́run bí ò bá tí ní ìgbàlà òní ni ó yẹ kí o sọ fún ọlọ́run wípé o sinmi lé àánú ọlọ́run o ń fẹ́ àánú ọlọ́run o ń fẹ́ ìgbàlà ọlọ́run wo epistle ti paul apostle sí titu orí kẹta ẹsẹ ìkẹrin àti ẹsẹ ìkarùn-ún ṣùgbọ́n nígbà tí ìṣeun ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn kìí ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ kíyèsí gẹ́gẹ́ bí àánú rẹ̀ ló gbà wá là nípa ìwẹ̀nù àtúnbí àti ìsọdí títún ẹ̀mí mímọ́ àwọn nǹkan tí a sọ níhìn wọ́n níye lórí wọ́n sì pọ̀ jọjọ ó ń sọ ó ní nítorí ìṣeun ọlọ́run olùgbàlà wa ó tún sọ ó ní nítorí ìfẹ́ rẹ̀ ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo àwọn ẹlòmíràn tí òye ìgbàlà kò yé wọ́n máa ń gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn wọ́n máa ń sọ wípé láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré ni àwọn ti ń lọ sí ilé ìsìn wípé àwọn wá láti ìdílé onígbàgbọ́ wípé láràárọ̀ nígbà tí àwọn ṣì wà ní kékeré ni bàbá náà máa ń lago tán máa ń pè wọ́n jọ tán máa ń ka bíbélì tán máa ń gbàdúrà wọ́n rò wípé nítorí àdúrà gbégbà wọn wọ́n rò wípé nítorí ohun tí wọ́n ń ṣe wọ́n rò wípé nípa iṣẹ́ ọwọ́ wọn ni a ó fi gbà wọ́n là rárá kì í ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn tí òye ìgbàlà kò yé a máa ń sọ wípé òun ò ṣe bí sẹ́nì kankan rí wípé bí ọwọ́ òun ti rí bẹ́ẹ̀ nínú òun ti rí òun ò ní kí tẹnikẹ́ni má dára wípé láti ìgbà tí òun ti wá sáyé yìí bí wọ́n domi sóun lẹ́nu kìí bọ́ sílẹ̀ wípé òun jẹ́ ẹni tútù òun jẹ́ ẹni jẹ́jẹ́ wọ́n máa ń rò wípé nítorí bẹ́ẹ̀ ni a ó ṣe gbà wọ́n là à ń sọ fún ọ wípé kìí ṣe bẹ́ẹ̀ ó ní kìí ṣe nípa iṣẹ́ ọwọ́ wa nínú òdodo àwọn ẹlòmíràn wọ́n máa ń sọ wípé láti ìgbà tí àwọn ti gbọ́njú láti ìgbà tí àwọn ti dáyé àwọn kìí bẹ́nikẹ́ni jà bí àwọn tilẹ̀ bínú àwọn kìí fi hàn bí ẹnikẹ́ni tilẹ̀ ṣẹ̀wọ́n àwọn máa ń lọ jẹ́ ẹni àti wípé àwọn máa ń ṣe iṣẹ́ òdodo àti pé àwọn máa ń fún àwọn alágbe wọ́n máa ń fún wọn lówó àti pé gbogbo ènìyàn ló mọ̀ wọ́n sí ọmọlúàbí ó sọ fún wa ó ní kò sí bí a ṣe lè jẹ́ ọmọlúàbí tó bí a ò tilẹ̀ ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí síta èrò ọkàn wa ń kọ́ ìlépa ọkàn wa ń kọ́ bí a ò tiẹ̀ ṣe nǹkan wọ̀nyí ní gbangba èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́ àbí ọlọ́run ò rí èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ kò rí èrò inú

0: ìwé ìkejì ti Chronicle, orí ogun. Ó sì ṣe lẹ́yìn èyí ni àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Ammoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphati wá. Nígbà náà ni àwọn kan wá, wọ́n sì wí fún Jehoshaphati pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bọ̀ wá bá ọ láti apá kejì òkun, láti Syria, sì kíyèsí, wọ́n wà ní Asason Tamari, tí í ṣe Engedi. Jehoshaphati sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àtiwá Olúwa, ó sì kéde àwẹ̀já gbogbo Júdà. Júdà sì kó ara wọn jọ láti wá ìrànlọ́wọ́ lọ́wọ́ Olúwa. Pẹ̀lúpẹ̀lú wọ́n wá láti inú gbogbo ìlú Júdà láti wá Olúwa. Jehoshaphati sì dúró nínú àpèjọ ènìyàn Júdà àti Jerusalemu ní ilé Olúwa níwájú àgbàlá titun. Ó sì wí pé, Olúwa Ọlọ́run àwọn bàbá wa, ìwọ kọ́ ni Ọlọ́run lé ọ̀run, ìwọ kọ́ ń ṣàkóso lórí gbogbo ìjọba àwọn orílẹ̀-èdè. Lọ́wọ́ rẹ kí agbára àti ipa wà, tí ẹnìkan kò sí tí ó lè kò ọ́ lójú. Ìwọ kọ́ Ọlọ́run wa, tí o ti lé àwọn ará ilẹ̀ yìí jáde níwájú Ísírẹ́lì ènìyàn rẹ, tí o sì fi fún irú ọmọ Ábráhámù ọ̀rẹ́ rẹ láéláé. Wọ́n sì ń gbé inú rẹ̀, wọ́n sì kọ́ ibi mímọ́ fún ọ nínú rẹ̀ fún orúkọ rẹ, pé bí ibi bá dé sí wa, bí ìdà, ìjìyà tàbí àjàkálẹ̀ àrùn tàbí ìyàn, bí àwa bá dúró níwájú ilé yìí àti níwájú rẹ, nítorí orúkọ rẹ wà ní ilé yìí, bí a bá ké pè ọ́ nínú wàhálà wa, nígbà náà ni ìwọ ó gbọ́, ìwọ ó sì ṣe ìrànlọ́wọ́. Ǹjẹ́ nísinsìnyí, kíyèsí, àwọn ọmọ Ammoni àti Moabu àti àwọn ará òkè Seiri tí ìwọ kò jẹ́ kí Ísírẹ́lì gbógun sí nígbà tí wọ́n jáde ti ilẹ̀ Íjíbítì wá, ṣùgbọ́n wọ́n yí padà kúrò lọ́dọ̀ wọn, wọn kò sì rán wọn. Sì kíyèsí bí wọ́n ti san padà fún wa láti wá lé wa jáde kúrò nínú ìní rẹ tí ìwọ ti fi fún wa láti ní. Ọlọ́run wa, ìwọ kì yóò dá wọn lẹ́jọ́, nítorí àwa kò ní agbára níwájú ọ̀pọ̀lọpọ̀ ńlá yìí tí ń bọ̀ wá bá wa. Àwa kò sì mọ èyí tí àwa ó ṣe, ṣùgbọ́n ojú wa ń bẹ lára rẹ. Gbogbo Júdà sì dúró níwájú Olúwa pẹ̀lú àwọn ọmọ wẹrẹ wọn, obìnrin wọn àti ọmọ wọn. Ṣùgbọ́n lórí Jaasieli, ọmọ Sekaraya, ọmọ Benaya, ọmọ Jeyeli, ọmọ Mataniah, ọmọ Lefi kan nínú àwọn ọmọ Asafu, ní ẹ̀mí Olúwa wá ní àárín àpèjọ ènìyàn náà. Ó sì wí pé, ẹ tẹ́tí sílẹ̀ gbogbo Júdà àti ẹ̀yin olùgbé Jerusalemu àti ìwọ Jehoshaphati ọba, báyìí ni Olúwa wí fún yín, ẹ má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fòyà nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yìí, nítorí ogun náà kì í ṣe tiyín bí kò ṣe ti Ọlọ́run. Lọ́la sọ̀kalẹ̀ tọ̀ wọ́n, kíyèsí, wọ́n gba ibi ìgòkè sísì wá, ẹ̀yin ó sì rí wọn ní ìpẹ̀kun odò náà níwájú aginjù Jeruẹli. Ẹ̀yin kò ní ìjà ní ọ̀ràn yìí, ẹ tẹ́gun, ẹ dúró jẹ́, kí ẹ sì rí ìgbàlà Olúwa lọ́dọ̀ yín, ìwọ Júdà àti Jerusalemu. Ẹ má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe fòyà. Lọ́la, ẹ jáde tọ̀ wọ́n, Olúwa yóò sì pẹ̀lú yín. Jehoshaphati tẹ orí rẹ̀ bá sílẹ̀, àti gbogbo Júdà àti àwọn olùgbé Jerusalemu wólẹ̀ níwájú Olúwa láti sin Olúwa. Àwọn ọmọ Lefi nínú àwọn ọmọ Kohati àti nínú àwọn ọmọ Kori sì dìde dúró láti fi ohùn rara kọrin ìyìn sókè sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì jáde lọ sí aginjù Tekoa. Bí wọ́n sì ti jáde lọ, Jehoshaphati dúró, ó sì wí pé, ẹ gbọ́ tèmi, ẹ̀yin ará Júdà àti ẹ̀yin olùgbé Jerusalemu, ẹ gba Olúwa Ọlọ́run yín gbọ́, bẹ́ẹ̀ ni a ó fi ẹsẹ̀ yín múlẹ̀, ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó ṣe rere. Ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wí pé, ẹ̀yin Olúwa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin àti sí ìyìn, Olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Ammoni, Moabu àti àwọn ará òkè Seiri tí ó wá sí Júdà, a sì kọlù wọ́n. Àwọn ọmọ Ammoni àti Moabu sì dìde sí àwọn tí ń gbé òkè Seiri láti pa àti láti run wọ́n túútúú. Nígbà tí wọ́n sì pa àwọn tí ń gbé òkè Seiri run tán, ẹnì kìíní ń ṣe ìrànlọ́wọ́ láti run ẹnì kejì. Nígbà tí Júdà sì dé ìhà ilé ìṣọ́ ní aginjù, wọ́n wò, àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì kíyèsí, òkú tí ó ṣubú lulẹ̀ ni wọ́n, ẹnìkan kò sá àsálà. Nígbà tí Jehoshaphati àti àwọn ènìyàn rẹ̀ dé láti kó ìkógun wọn, wọ́n rí lára wọn ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti òkú àti ohun èlò iyebíye. Wọ́n sì kó jọ fún ara wọn ju èyí tí wọ́n lè kó lọ. Wọ́n sì kó ìkógun wọn jọ ní ìjọ mẹ́ta nítorí tí ó sá àpapọ̀ jù. Àti ní ọjọ́ kẹrin, wọ́n kó ara wọn jọ ní àfonífojì ìbùkún, nítorí níbẹ̀ ni wọ́n fi ìbùkún fún Olúwa. Nítorí náà ni a ṣe ń pe orúkọ ibẹ̀ náà ní àfonífojì ìbùkún títí di òní. Nígbà náà ni wọ́n yí padà gbogbo àwọn ọkùnrin Júdà àti Jerusalemu àti Jehoshaphati níwájú wọn láti padà lọ sí Jerusalemu pẹ̀lú ayọ̀, nítorí tí Olúwa ti mú wọn yọ̀ lórí àwọn ọ̀tá wọn. Wọ́n sì wá sí Jerusalemu pẹ̀lú ohun èlò orin ati duro ati epe si ile Oluwa. Iberu Olorun si wa lara gbogbo ijoba ile won ni nigba ti won gbo pe Oluwa ti ba awon ota Israeli ja. Be ni ijoba Jehoshaphati wa ni alaafia nitori ti Olorun re fun ni isimi yi kaakiri. Jehoshaphati si ijoba lori Juda, o si wa ni eni odun 35 nigba ti o bere si ijoba. O si joba odun 25 ni Jerusalemu. Oruko iya re si ni Asuba omobirin Shilhi. O si rin ni ona Asa baba re, ko si ya kuro ninu re. O n se yi ti o to ni oju Oluwa. Sibe ko mu ibi giga won ni kuro. Pelu pelu awon eniyan na ko si fi okan won fun Olorun awon baba won rara. Ati iyoku ise Jehoshaphati ti isaaju ati ti ikeyin. Kiyesi a ko won sinu iwe Jehu omo Hanani. Asi ti fi sinu iwe awon oba Israeli. Ati leyin eyi ni Jehoshaphati oba Juda da ara re po mo Ahasaya oba Israeli. Eyin ti o se buburu gidigidi. O si da ara re po mo lati kan oko lo si Tashishi. Won si kan oko ni Esion Gemberi. Nigba na ni Eliezeri omo Dodafa ti Maresha so tele si Jehoshaphati wipe nitori ti iwo ti da ara re po mo Ahasaya Oluwa ti ba ise re je. Awon oko na si fo. Wọn kò sì lè lọ sí Tashishi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkeje ti Chronicle, orí 21. Jehoshaphati sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì. Jehoramu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀, ó sì ní àwọn arákùnrin. Àwọn ọmọ Jehoshaphati, Asaraya àti Jehieli àti Sekaraya àti Asaraya àti Mikaeli àti Shefataya, gbogbo àwọn wọ̀nyí ni àwọn ọmọ Jehoshaphati ọba Juda. Bàbá wọn sì bù wọ́n ní ẹ̀bùn púpọ̀ ní fàdákà àti ní wúrà àti ohun iyebíye pẹ̀lú ìlú olóde ní Juda, ṣùgbọ́n ó fi ìjọba fún Jehoramu nítorí òní àkọ́bí. Nígbà tí Jehoramu sì dìde sí ìjọba bàbá rẹ̀, ó mú ara rẹ̀ le, ó sì fi dàpa gbogbo àwọn arákùnrin rẹ̀ àti nínú àwọn ìjòyè Israeli. Jehoramu jẹ́ ẹni ọdún 32 nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba. Ó sì jọba ní ọdún 8 ní Jerusalemu. Ó sì rìn ní ọ̀nà àwọn ọba Israeli gẹ́gẹ́ bí ilé Ahabu ti ṣe, nítorí tí ó ní ọmọbìnrin Ahabu ní aya. Ó sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa. Ṣùgbọ́n Olúwa kò fẹ́ pa ilé Dáfídì run nítorí májẹ̀mú tí ó ti bá Dáfídì dá àti bí ó ti ṣe ìlérí láti fún ní ìmọ́lẹ̀ kan àti fún àwọn ọmọ rẹ̀ láéláé. Lé ọjọ́ rẹ̀ ni àwọn ará Edomu ṣọ̀tẹ̀ kúrò lábẹ́ ọwọ́ Juda, wọ́n sì jẹ ọba fún ara wọn. Nígbà náà ni Jehoramu ré kọjá lọ pẹ̀lú àwọn ìjòyè rẹ̀ àti gbogbo kẹ̀kẹ́ rẹ̀ pẹ̀lú rẹ̀. Ó sì dìde ní òru, ó sì kọlu àwọn ará Edomu tí ó ká mọ́ àti àwọn olórí kẹ̀kẹ́. Síbẹ̀ àwọn ará Edomu ṣọ̀tẹ̀ kúrò lábẹ́ ọwọ́ Juda títí di òní yìí. Àkókò náà pẹ̀lú ni Libna ṣọ̀tẹ̀ kúrò lábẹ́ ọwọ́ rẹ̀ nítorí tí ó kọ Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ̀ sílẹ̀. Pẹ̀lú pẹ̀lú ó ṣe ibi gíga wọn ni lórí òkè Juda, ó sì mú kí àwọn olùgbé Jerusalemu kí ó ṣe àgbèrè, ó sì mú Juda ṣẹ. Ìwé kan sì ti ọ̀dọ̀ Elija wòlíì wá sí ọ̀dọ̀ rẹ̀ wípé, báyìí ni Olúwa Ọlọ́run Dáfídì bàbá rẹ̀ wí, nítorí tí ìwọ kò rìn ní ọ̀nà Jehoshaphati bàbá rẹ̀ tàbí ní ọ̀nà Asa ọba Juda, ṣùgbọ́n tí ìwọ rìn ní ọ̀nà àwọn ọba Israeli, ìwọ sì ti mú Juda àti àwọn olùgbé Jerusalemu tọ ọ̀nà Panṣágà gẹ́gẹ́ bí Panṣágà ilé Ahabu. Àti tí ìwọ sì pa àwọn arákùnrin ilé bàbá rẹ tí ó jẹ́ ẹni rere ju ìwọ lọ. Kíyèsí, Olúwa yóò fi àjàkálẹ̀ àrùn ńlá kọlu àwọn ènìyàn rẹ àti àwọn ọmọ rẹ àti àwọn obìnrin rẹ àti gbogbo ọrọ̀ rẹ. Ìwọ ṣe àìsàn púpọ̀, àrùn ńlá nínú ìfun rẹ, títí ìfun rẹ yóò fi tú jáde nítorí àrùn ọjọ́ púpọ̀. Pẹ̀lú pẹ̀lú, Olúwa ru ẹ̀mí àwọn ará Philistia àti ti àwọn ará Arabia tí ó súnmọ́ àwọn ará Ethiopia sókè sí Jehoramu. Wọ́n sì gòkè wá sí Juda, wọ́n sì ya wọlé, wọ́n sì kó gbogbo ọrọ̀ tí a rí ní ilé ọba àti àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àti àwọn obìnrin rẹ̀ ní ìgbèkùn lọ, tó bẹ́ẹ̀ tí a kò ṣẹ́kù ọkùnrin kan sílẹ̀ fún bí kò ṣe Jehoahasi àbí kẹ́yìn nínú àwọn ọmọ rẹ̀. Lẹ́yìn gbogbo èyí, Olúwa fi àrùn tí a kò lè wòsàn kọ lù ú ní ìfun, ó sì ṣe bẹ́ẹ̀ bí àkókò ti ń lọ àti lẹ́yìn ọdún 2 ni ìfun rẹ̀ tú jáde nítorí àìsàn rẹ̀, ó sì kú nínú ìrora búburú náà. Àwọn ènìyàn rẹ̀ kò sì ṣe ìjóná fún gẹ́gẹ́ bí ìjóná ti àwọn bàbá rẹ̀. Ẹni ọdún 32 ni nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba. Ó sì jọba ọdún 8 ní Jerusalemu, ó sì fi ilẹ̀ sílẹ̀ láì wu ni, wọ́n sì sìn ín ní ìlú Dáfídì, ṣùgbọ́n kìí ṣe nínú ibojì àwọn ọba. Ìwé ìkejì ti Chronicle. Orí ìkejìlélógún. Àwọn olùgbé Jerusalemu sì fi Ahasiah ọmọ rẹ̀ Abikẹ́hin jọba ní ipò rẹ̀. Nítorí àwọn ẹgbẹ́ ogun tí ó bá àwọn ará Arábíà wá ibùdó ti pa gbogbo àwọn ẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ ni Ahasiah ọmọ Jehoramu ọba Júdà jọba. Ẹni ọdún 22 ni Ahasiah nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba ọdún kan ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ sì ni Ataliah ọmọbìnrin Omri. Òun pẹ̀lú rìn ní ọ̀nà Ahabu nítorí ìyá rẹ̀ ní ìgbìmọ̀ rẹ̀ láti ṣe búburú. Ó sì ṣe búburú lójú Olúwa bí ilé Ahabu nítorí àwọn wọ̀nyí ni ó ń ṣe ìgbìmọ̀ rẹ̀ lẹ́yìn ikú bàbá rẹ̀ sí ìparun rẹ̀. Ó tẹ̀lé ìmọ̀ràn wọn pẹ̀lú. Ó sì bá Jehoramu ọmọ Ahabu ọba Israeli lọ bá Asaeli ọba Siria jagun ní Ramoti Gileadi. Àwọn ará Siria sì ṣá Jehoramu lé ọgbẹ́. Ó sì padà lọ wúra ní Jesreeli nítorí ọgbẹ́ tí a ṣá ní Rama. Nígbà tí ó fi bá Asaeli ọba Siria jà. Ahasiah ọmọ Jehoramu ọba Júdà sì sọ̀kalẹ̀ lọ wo Jehoramu ọmọ Ahabu ní Jesreeli nítorí tí ó ṣàìsàn. Ìparun Ahasiah láti ọwọ́ Ọlọ́run wá ni. Nípa wíwá sọ́dọ̀ Jehoramu. Nígbà tí ó sì dé, ó sì bá Jehoramu jáde tọ Jehu ọmọ Nimshi, ẹni tí Olúwa fi òróró yàn láti ké ilé Ahabu kúrò. Ó sì ṣe nígbà tí Jehu mú ìdájọ́ ṣe sórí ilé Ahabu. Ó sì rí àwọn ìjòyè Júdà àti àwọn ọmọ àwọn arákùnrin Ahasiah tí ń ṣe ìránṣẹ́ fún Ahasiah. Ó sì pa wọ́n. Ó sì wá Ahasiah, wọ́n sì mú un. Òun ṣáà ti fi ara pamọ́ ní Samaria. Wọ́n sì mú un tọ Jehu wá. Nígbà tí wọ́n sì pa á tán, wọ́n sìn ín nítorí tí wọ́n wí pé ọmọ Jehoshaphat ni ẹni tí ó wá Olúwa tọkàntọkàn rẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan ní ilé Ahasiah tí ó yẹ fún ìjọba. Ṣùgbọ́n nígbà tí Ataliah ìyá Ahasiah rí pé ọmọ òun kú, ó dìde ó sì run gbogbo irú ọmọ ìjọba ilé Júdà. Ṣùgbọ́n Jehoshabeati ọmọbìnrin ọba mú Joashi ọmọ Ahasiah. Ó jí i kúrò nínú àwọn ọmọ ọba tí a pa. Ó fi òun àti olùtọ rẹ̀ sínú ìyẹ̀wò ibùsùn. Bẹ́ẹ̀ ni Jehoshabeati ọmọbìnrin Jehoramu ọba aya Jehoada àlùfáà nítorí arábìnrin Ahasiah ni òun. Ó pa á mọ́ kúrò lọ́dọ̀ Ataliah kí ó má bàa pa á. Ó sì wà pẹ̀lú wọn ní pípamọ́ nínú ilé Ọlọ́run ní ọdún mẹ́fà. Ataliah sì jọba lórí ilẹ̀ náà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Àtúnwálẹ̀ kan sí lónìí bàbá láti wá bá ọ pàdé láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé. A ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa fi wọ́n hàn wá. Kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé kò tí gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeé ṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis orí 19. Láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀ nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan tàbí ọdún púpọ̀ tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa olorun je ki o di imo fun wa wi pe ojo kan bo nigbati ki o si ibi sasi o sin kilo fun wa wi pe bi a ba fe la bi a ba fe ni iye oni ni ani anfani lati le sa sala fun emi wa ni Genesis ori kokandilogun ti mo pe fun omo nbere lati ese ikejila awon okunrin na si wi fun Lot pe iwo ni enikan ni hin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obirin ati ohun kohun ti iwo nini ilu mu won jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omo birin re ni iyawo o wi pe edide e jade kuro ni hin yi nitori ti Oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigbati oyesin la nigba na li

sẹ́yìn ó di tán lè ó wí pé sa àsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀ sa àsálà lọ sí orí òkè kí ìwọ kí ó má ba ṣègbé. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sodomu àti Gomorrah. Àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí, wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú Olúwa. Ní orí ìkẹtàlá ti Jẹ́nẹ́sìsì, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí Lọ́ọ̀tì ìbátan Ábráhámù tí ó dé ìlú tí a ń pè ní Sódómù, ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ èyí tí ó yà ọ́ ya Ábráhámù ọ̀rẹ́ Ọlọ́run, èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere. Ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri, ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa tí àwa náà ò sì lè gbọ́ tiwọn, bí ìkùnsínú díẹ̀ bá wà tí a ò sì fẹ́ ní ẹ̀mí ìdáríjì, a lè yapa kí a sì jáde lọ kí a tọ àwọn ẹlẹ́ṣẹ̀ kí a tọ̀ wọ́n lọ. A ò lè sọ ohun tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́, àwọn ọ̀rẹ́ Ọlọ́run, àwọn ẹni ìgbàlà, ṣùgbọ́n ohun tí ó ya Lọ́ọ̀tì ya ọ̀rẹ́ Ọlọ́run ni wípé ibi ilẹ̀ tí wọ́n wà kò gbà wọ́n mọ́. Lọ́ọ̀tì sì ń fẹ́ ibi tí òun yóò ti jẹ́ ọ̀gá ara rẹ̀, tí ó sì ẹni tí yóò lè bá wí, tí ó sì lè ní ohun ìní púpọ̀, tí ó sì ẹni tí ó ka lọ́wọ́ kò wípé èyí kí ni ó dé tí ó fi ṣe èyí nì. Èyí ni Lọ́ọ̀tì fi sá kúrò ní ọ̀dọ̀ Ábráhámù. À ń sọ fún wa ní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá, Ábráhámù sì jókòó ní ilẹ̀ Kénání, ibi tí ó yẹ ọmọ Ọlọ́run láti jókòó. Ilẹ̀ Kénání níbi tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó ń ṣẹ̀ṣọ́ lórí rẹ̀, níbi tí Ọlọ́run ti pèsè sílẹ̀ tí ó sì ti ṣe ìlérí púpọ̀ nípa rẹ̀. Ábráhámù jókòó sí ilẹ̀ Kénání, Lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè ni, ó sì pàgọ́ rẹ̀ títí dé Sódómù. Àwa ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ọkùnrin Sódómù ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Kí o tó na ìka sí Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá, nítorí àwọn Yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn, mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa, ó nawọ́ sí wa. Kí a tó máa bú Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá kí ó wo agbègbè rẹ àti ibùjókò rẹ, àwọn wo ni ọ̀rẹ́ kòríkò sùn fún ọ, àwọn wo ni alábàṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ, àwọn wo ni olùdámọ̀ràn fún ọ, àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí o gbẹ́kẹ̀lé? Ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí, àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́ tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn? Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó, sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ni ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wàá ti kúrò ní.

0: agbègbè wọn. Ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè, ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn, bó o tí jẹ̀gbẹ́ lójú wa, ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé bíbélì, tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì, ó dàbí alára mímọ́, ó dàbí ara ilé Ábráhámù, ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú, àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aísáyà, tí ó ń sọ ní orí 2:5, orí 2:5, ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi, bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà bí àwa ti ń ka bíbélì ni wọ́n ń ka bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńká tó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde, ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta, nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i. Nítorí kíni àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀. Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ṣe afẹ́, ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì. Ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé, èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀, tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá Olú, òun pa agbádùn ara ẹ̀. Màá yọ ọ sí ní ojú àlá, ní ojú ìran. Màá le tó jẹ́ pé ẹsẹ̀ ò ní tólẹ̀, àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá Olú. Àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan. ati lilu nipa ikuku iwa buburu. E ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi sise yun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja fi boti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won won ma ja ile onile ti won ba ti fi boti e bo ti n boti e to ki o to to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e o wa nso fun a wipe se iru awe bayi ni mo yan awe eti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati pan saga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokanlelogun kasa ma gba lo baba si tin si wadura laran siga la nfi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon nsin o ye kin tun jeun die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi won ma fi di ose to nbo mo tun wose niyan se iru awon ti a mu ibere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara Sodomo ati Gomara awon ti idajo Olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori re ba bi korikodo ati lati te aso opo ati eru labe re iwo ha pe yi ni awe ati ojo itewogba fun Oluwa awon wonyi ni Olorun so wipe won je elesin sugbon won ki se olufokansin won ma n pe Oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju Oluwa bi o ba n fe je ti Olorun awon iru nkan wonyi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekiel ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa wonyi ranti ohun ti a n so we pe Lot tele tele o ti mo ona Olorun yo dara be lese se ma ro we pe yo dara bi o ba tun di ojo keji bo ti je a so pe well yo tun dara na sugbon o nboro fun ju be lo be na ni ori fun Lot an so fun ni Ezekiel ori keta le ni ogbon Ezekiel ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re nsoro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wipe wa emi be o si gbo oro ti o ti odo Oluwa jade wa eyi so wipe awon na ma nfe lati lo si eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wipe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo Oluwa jade wa sugbon kini eri ti Olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa. won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon won yi ni an pe ni agbo magba bi o ba so fun won wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife popo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin Oluwa o nfe lati je ti Olorun o si ma ngbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife popo han o se se ki o ma so fun Abraham nigba ti o fe kuro we pe an yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro wi pe mo ti sonu o ma si ro wi pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wi pe ibi kan na ibi ise kan na ibi esin kan na ko ni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibojoko sugbon bo lori nibi ti Olorun o dari esi o lo si odo awon ara Sodomu o wa so fun wa pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro Olorun tan won ajade won ni nje bawo ni won na se ri oni wasu yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se ko bibeli ani wa wo enikan eni to n soro ko ri Jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dari jini ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun n so wi pe mo mo okan won won dabi eni ti eti rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Lot sugbon nigba ti Olorun fe pa Sodomu ati Gomorrah run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni Olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun Oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun Olorun gba eri Abrahamu je wi pe mo mo Abrahamu wi pe ilana Olorun ilana otito ilana ododo ona igbala ti Olorun ti pese sile koni fi di awon omo re leti ati awon ara ile re se Olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se ko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe ah awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se Olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti Olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje Olorun le gba eri re je bi ti Abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labe re ni ibi ise nje Olorun le gba eri re je wi pe ohun mo gege bi Abrahamu be a ba nso wi pe Abrahamu je ore Olorun eyi ni o fi di ore Olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun Oluwa si wi pe nitori ti igbe Sodom ohun Gomara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se Olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ila awon ara ile re nitori pe o n pa poju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se Olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si n papo ju yato se eyi ni ilu Eko ti o wa bi o ba je n gbe ni Moshin tabi Ajegunle tabi ni Bariga ibi kibi ti o wu ki o wa se Olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se Olorun da oyan si oto o si so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o n jale le oru se iwo le o sona bi won ba ti n de ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o so wi pe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade wi pe ki Olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole Olorun mo o si ma address ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto ngbeyin re o n so fun anihin wi pe Olorun je ki o di mo fun Abrahamu wi pe idajo nbo lori Sodom on Gomorrah emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si Sodom sugbon Abrahamu duro sibe ni waju Oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti wi pe Lot wa ni ilu Sodom Abrahamu si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yi o wa ni ilu na iwo harun Iwo ki yo hada ibe na si ni tori a dota lododo to wan ninu re. O dari. Ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu. Ti awon olododo yo fi dabi awon eniyan buburu. O dari. Oni dajo gbogbo aye ranti o. Olorun ni oni dajo ilu Nigeria. Oni dajo gbogbo aye ni. Oni oni dajo orile ede yi. O si ni oni dajo ilu re tabi ileto re. Oni oni dajo agbole re. O si ni oni dajo olu dajo re. Bi o ba fi mimo se aimo. Ti o ba so wipe alufa okunkun ri mi. Ati awon iyawo mi. Ati awon omo mi. Ati awon eyin won okunkun mo ti mo se. Bi o ba je be ranti wipe idajo nbo. Nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbo na ibinu olorun bi o ba tin bo gege elese ni o se afi bi o ba ronupo ada oni idajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won Abraham tesiwaju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo kinu ki o ma se bi oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o nsi wi pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba Abraham soro tan Abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si Sodomu ni asale lo ti si joko li enu bode Sodomu ki se pe on ka bibeli o ki se pe on sasaru lori oro Olorun ki se wipe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wi pe o joko ni ibojoko ni enubode bi lot si ti ri won o dide lati pade won o si doju bole ya ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wi pe idajo de wepe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wepe awon okunrin na se we fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyin ni awon omo Lot be si ni se won be si ni wa oko ni Sodomu iwo na si mo wi pe bi awon omo re bi won ba ni aya tabi oko ni Sodomu ati Gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o sese papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o sese ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya sugbon won so fun wi pe awon ana re okunrin ati awon omokunrin re ati awon omo re obirin ati onkon ti iwo ni ni ilu eyi nso nipa awon omo odo re pelu awon to nsise pelu re awon osise re nko se won je ti Olorun abi won je elese mo won jade kuro ni hin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju Oluwa Oluwa si ran wa lati run lo ti si jade Èyí ni ohun tí ó yọ lọ́ọ̀tì. Nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn angẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́, ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sodomu, Gomorrah, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wọlé lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́? O sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní, orí ìkarùn-ún. Tímótì kínní, orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tirẹ. Tímótì kínní, orí ìkarùn-ún, ẹsẹ̀ ìkẹrin lé ní ogún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ, tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́. Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀, apá kan ẹsẹ̀ yìí. Ní ẹsẹ̀ ìkẹrin lé ní ogún, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé, jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ, dáríjì mi gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀, tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì ń sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn loju awon ana re
1: se bi mo se duro ni iwaju re se mojo eletan
0: mo bi oni
1: bi mo se n ba o soro
0: ni asale yi
1: se mojo eletan loju e
0: se gba ti jesu wa ni aye ti o n so fun a wi pe idajo n bo se oro re se o dabi eletan ni eti re
1: abi o ba je pe jesu ojo eletan loju e
0: ti o ba si je wi pe emi ti mo n so oro yin rere fun o ti mo n so fun wi pe idajo n bo
1: jesu christi si n bo gege bi oro re
0: bi o ba je wi pe mi ojo eletan loju e
1: ewo lo n se ninu ese kini de to sa sala fun emi re
0: sugbon nigba ti awon eniyan wonyi ka si eletan
1: be ni awon angeli wonyi ni won sa lot ni ire wi pe dide
0: mu aya re
1: mu awon omobirin re mejeji
0: ti o wa nihi won je merin lot
1: aya re
0: ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu
1: o je mo wi pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je wi pe iwo ati yawo e atawon omo e meji
0: eni merin pere ni o je olododo ah ko le je be
1: o le je be
0: ni aye noa
1: eni melo ni olorun ri gbogbo agbaye
0: patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se bi ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oniyawo meji awa ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa
1: kori be
0: nitori pe ojo nbo ti enu won yo pade nitori ina yo sokale yo si ma jo awon eniyan bi won ba tin jo ni aye be ni emi won ni o lo si orun apadi ninu ina ajoku
1: juma angeli won yi
0: won da won fi owo le loti ni ese keta ni ogun wi pe o si se nigba ti won mu won jade si eyin odi ilu tan
1: nje ati mu o jade kuro ni sodomu ati gomora ninu ose sodomu ati gomora
0: nje jesu kristo olugbala re nje o ti fi owo re di o mo si ti mu o jade
1: kuro ninu ose
0: kuro ninu ero
1: kuro ninu iwa ole
0: kuro ninu a fi oro kelebanije kuro ninu asoro eni leyin se o ti mu o kuro ninu agbere ati panshaga se o ti mu o kuro ninu iwa akobirin jo se o ti mu o jade si eyin odi ilu o si wi pe sasala fun emi re sasala fun emi re ma se wo ehin re wo ese kerin din ni ogbon sugbon aya re boju wo ehin lehin re o si di owon iyo
1: mi o mo eyi ti o fe da owon iyo ni abi o fe sa asaye ati asala
0: o fe sa wo inu ijoba olorun bi o ba je be
1: anfani wa fun oloni lati so fun olorun wi pe
0: tele tele o ti n fi ese re pamo sugbon o ti ye o wi pe awon ese ti o n fi pamo ni won tele o won le mo won si fara mo timotimo sugbon bo ba je loni ni o n so fun olorun wi pe o n fe ki awon ese won ki o han gbangba niwaju ite idajo olorun loni ki olorun ki o si wo ese yi ki o wo mo jesu lara ki o je ki jesu ki o ru ese re lo patapata ki o ma ku ese kankan ni igbesi aye re o fe je agabagebe mo o fe je alafarase tabi eni ti o n fi enu sin olorun o n fe ki gbogbo ese ki o kuro ni igbesi aye re
1: o ni anfani loni lati kepe oluwa lati so fun olorun wi pe o fe sa asala fun emi re
0: eji igbesan n bo bibeli so pe ina yo ma jo niwaju re nitori pe a o se awon iwe le orun a o si se idajo olukuluku ti o ti wa ni orile ede aye lati inu iwe naa nje nigba ti ojo idajo ba de nibo ni o wa ni apa osi ni abi ni apa otun edide ki eje ki a gbadura mo bi o ba fi ese re sowo saju si idajo ti o si ni ki Jesu Christ ki o ru awon ese won yi lo a o dariji o a o sanu fun o Jesu Christ yo fi eje re we ese renu sugbon ran ti o bi o ba boju weyin bi o ba sa pada bi o ba di apeyida ran ti aya loti ran ti ohun ti o sele si sa sala fun emi re sa sala fun emi re ma se boju weyin ma se pada sinu ese mo sa sala fun emi re bi o ba nda ese ni ikoko olorun ri o bi o kan wa ti o ngbe bibeli ti o ngbadura ti o ngbawe sugbon ti o wa ninu agbere ati panshaga olorun ri o bi o ba di ese mu ti o ko ese sile bi o ba je ki Jesu ki o gba okan re la olorun ri o idajo sin bo sa sala fun emi re ko gbogbo ese sile nitori igbe san bo sori gbogbo awon elese ti o wa ni orile ede aye ma se boju weyin kúrò ní sodomu àti gomora kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn sáà sálà fún ẹ̀mí rẹ ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba a sì máa lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́ a máa tẹ̀lé wọn ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ sáà sálà fún ẹ̀mí rẹ sáà sálà fún ẹ̀mí rẹ nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ lórí gbogbo àwọn agbọ́mágbà sáà sálà fún ẹ̀mí rẹ òní ni ọjọ́ ìgbàlà bí o bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là yóò tún ìgbésí ayé rẹ ṣe nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ wọn kò ní jẹ́ tìrẹ mọ́ sáà sálà fún ẹ̀mí rẹ kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́ kí iyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tirẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa bàbá wa a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé adupe lowo re fun ife re eyi ti o fi so fun wa ni igba gbogbo wipe
1: idajo nbo
0: awon ti o wa ninu aye won ja para nitori pe oye oye won ko si la si won loju wipe won o ni lo aye raye ninu aye yi ko ye won wipe igba yo dopin akoko kan bo nigba ti a o gbe won kuro ninu ile ti won gbe ni sisin yi ti a wale ti a o kan igi ti a o gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko hun ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkankan baba adupe lowo re wipe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wipe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wipe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o n ki wa ni ilo wipe ki a fi awon ese wonyi ki a fi won ranse si idajo nje a be o wipe gbogbo awon eniyan wonyi ti won duro niwoju re ti won wo Jesu ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Kristi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wa la mo be o wipe nitori anu re nitori etutu Jesu Kristi nitori eje Jesu Kristi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese oni oruko Jesu asibe o wipe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo omi eje ati ara wa awon ti ko se fi sile awon ti o je pe bi a ti n sa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan won ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji sanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won wo oju re ki o si so wa di olododo ki igbala re ki o je ti enikankan wa ki o si koruko awon ti adariji sinu iwe eye re adupe pe o ti gbo o anbe o wi pe bi a tin jade lo nje emi ati okan ati ife ti o tun lo sinu ese ba wa le won jade ninu ile ni bi oja lode ni bi ise ni bi kibi ti an lo tabi ninu oko ye ke a le je olododo nje bi ati ri awon eniyan ni arowo to wa tabi ni adugo wa ti won sefe tabi ti won ja fara tabi ti won ti le nfi wa se yeye wi pe pe ti wa ni ti koja o ti se o ti bi aserege anbe o wi pe ki agara ki o ma se dawa ke ma si ri on ko un laye tabi ni isale ile tabi ni awo somo on ko lati bi kibi ti o le je ki a boju weyin je ki a je ni ti o duro sinsin ni ojo ti Jesu yo farahan lai wo somo lati gba awon ayan fe soke ka wa ko awon ayan fe ka le ba ojoba ka le ma ba ogbe adupe ko ti gbo ti wa je bi a si tin jade lo ti an so fun awon elomiran ti an so fun won wi pe idajo nbo baba anbe o o ma wa ladugo wa awon ti won je ise bi eni jeun ti won mu ise bi eni mu omi awon ti won sogo ninu ibaje o mo won awon ara ile wa awon omo wa awon aya wa tabi awon oko wa awon ti oni waasu dabi eletan loju won baba nitori anu re ro won lokan bi a tin so fun o je ki won ki o tele wa je ki oro igbala ti an gbo ti o se wa le anfani yi je ki o je ti won pelu adupe ko ti gbo ti wa ma ba wa lo o ma sanu fun wa ma da bobo wa je ki gbogbo wahala ti a di wa bi loni je ki a ja won sile wa lai sansan je ki anu re ki o wa pelu wa bi a si tin lo da bobo wa titi de ile wa ni oruko Jesu Kristi Oluwa wa.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Bàbá Jésù Kristi Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú ilé ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹ jẹ́ olóòótọ́, síbẹ̀ ẹ jẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé ó rí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹ ran wa létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yóò gbẹ́kẹ̀lé gbogbo àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa. À ń bẹ̀ yín wípé àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn tí ó ṣeé ṣe kí ẹnikẹ́ni nínú wa kí ó ti ní nípa ti ara, ẹ ó fà wọ́n tu, ẹ ó mọ kúrò ní ìgbésí ayé wa lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí yín àtòkè wá kí ó farahàn, kí ó jẹ́ kí ìgbẹ́kẹ̀lé wa kí ó wà nínú yín láti ìsinsìn lọ àti títí dópin. Adúpẹ́ pẹ́ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Ewu tí ó wà nínú gbígbẹ́kẹ̀lé ènìyàn. Àwọn ènìyàn nínú ayé yìí kò lè ṣaláì gbẹ́kẹ̀lé ohun kan tàbí ẹnìkan. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà Ídẹ́nì ni a ti fa ọkàn ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ni kìí ṣeé ṣe fún láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó sì dájú wípé ọkàn ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele olorun o daju wipe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa papa tabi awon orisha o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye olorun ti ko si ninu ore ofe olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wipe bi o ti le je wipe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awo ran ti oruko oluwa olorun wa nihi ni onisamu yi tin je ki o ye wa wipe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa wipe enikeni ti a bi sinu aye yi a bi sinu iwaya ija a bi si oju ogun wipe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won lo ni igba ogun sugbon onisamu bi o tin so wipe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o nka bibeli wipe bi onisamu ti n so yi o ni lati ranti itan awon omo israeli kini o se ku pa awon ara egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara olorun nigba ti won ti ri titobi olorun nigba ti won ti ri giga julo olorun wipe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisha won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo israeli bi won ti jade ti won bo ninu oko eru atodunmodun be ni awon mo egypt won yi ni won tun lepa won kini igbekele won igbekele won ni wepe awon mo israeli ti won jade kuro le oko eru kuro ni egypt won ni keke won ni esin won ni ida won ni ohunkohun nitori be awon ro wepe awon o segun awon mo israeli nitori be ni won se satele won sugbon o ni awa o gbekele oruko oluwa olorun wa kini mose ni lati ja fun awon mo israeli oruko oluwa olorun ni o ni oruko jehovah lenu bi o ti kepe oluwa be ni oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o da yin loju wo pe olorin Dafidi yi oni lati ma ran ti Goliati oni lati ran ti wo pe nigbati awon mo Israeli ti won koju ja ogun si awon ara Filistini ni Goliati gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eyi ti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele Dafidi o wa ni oruko oluwa eni o fi so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole ehin rere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu wo pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri nikan soso ki se awon ti ki lo si lesi nikan soso ni o n gbekele keke ati ni o n gbekele esin mo so fun o tele wo pe bi abati bi eni kokan sinu aye abisoju ogun abisoju iwaya eja nitori wipe esu lati ba eni kokan jagun nitori wipe ese ati awon eran ara won ni lati ba

Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà ti ara. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú agbára wọn. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ìrírí tí àwọn ti ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú bàbá àṣàlẹ̀. A máa wà nínú ẹnìkan tàbí nínú ẹlòmíràn, tàbí ẹlòmíràn máa fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí orí àwọn òrìṣà. Ó ní ṣùgbọ́n àwa ò rántí orúkọ Olúwa Ọlọ́run wa. Jẹ́ kí á wo àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin. Mo ti sọ díẹ̀ fún ọ nípa ti àwọn ọmọ Egypt. Jẹ́ kí á wo Goliath tí mo mẹ́nubà lẹ́ẹ̀kan nínú Samuel kínní orí kẹtàdínlógún. Wo láti ẹsẹ̀ ìkọkànlélógójì. Philistine náà sì ń bọ̀, ó sì súnmọ́ Dávidì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sì ń bọ̀ níwájú rẹ̀. Nígbà tí Philistine náà sì wò, tí ó sì rí Dávidì, ó ṣáta rẹ̀, èyí wò pé ó kẹ́gan rẹ̀, nítorí pé ọ̀dọ́mọdékùnrin ní ṣe, ó pọ́n, ó sì ṣe arẹwà ènìyàn. Philistine náà sì wé fún Dávidì pé, èmi à ń ṣe ajábí tí ìwọ fi mú ọ̀pá tọ̀ mí wá. Philistine náà sì fi Dávidì ré nípa àwọn ọlọ́run rẹ̀, àwọn òrìṣà rẹ̀. Philistine náà sì wé fún Dávidì pé, máa bọ̀, èmi ò sì fi ẹran ara rẹ̀ fún àwọn ẹyẹ ojú ọ̀run àti fún àwọn ẹranko pápá. Dávidì sì wé fún Philistine náà pé, ìwọ mú idà àti ọkọ̀ àti àwà tọ̀ mí wá, ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá lé orúkọ Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run ogun Ísírẹ́lì tí ìwọ ti gàn ṣèrántí wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin. Èyí ni Goliath ṣe, nítorí wípé ó gbẹ́kẹ̀lé ọfà, ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà àwọn kẹfìrí, ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà tí wọ́n fi ọgbọ́n ènìyàn tí wọ́n fi ṣe, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó gbẹ́kẹ̀lé agbára ohun tìkára rẹ̀, ó gbẹ́kẹ̀lé ìrírí tí òun ti ní láti ojú ogun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó ṣáta, ó kẹ́gan Dávidì, ó gbẹ́kẹ̀lé àwọn òrìṣà rẹ̀, nítorí pé Philistine náà sì fi ré, ó fi bú nípa àwọn ọlọ́run rẹ̀, nípa àwọn òrìṣà rẹ̀. Ṣùgbọ́n bí o bá mọ ìtàn yìí dáradára, ó rí wípé aṣẹ́gun Philistine yìí, aṣẹ́gun rẹ̀, nítorí wípé ìgbẹ́kẹ̀lé rẹ̀ kò sí nínú Ọlọ́run. Aṣẹ́gun lè àwa jẹ́ nígbà tí a bá gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Ọlọ́run wa. Ṣùgbọ́n jẹ́ kí a wò ó, àwọn ẹlòmíràn fún ààbò, wọ́n máa ń gbẹ́kẹ̀lé àwọn agbára òkùnkùn. Wọ́n máa ń lọ sí ìmùlẹ̀ pẹ̀lú àwọn agbára òkùnkùn ní ìrò wípé ìmùlẹ̀ wọn tàbí ẹ̀jẹ̀ tí wọ́n ti bá ikú àti ọ̀run àpáàdì àti sàtánì dá wípé yóò fún wọn ní ààbò. Jẹ́ kí a wo Isaiah orí kejìdínlọ́gbọ̀n. Kí a wo àwọn ìgbẹ́kẹ̀lé tí àwọn ẹlòmíràn ní láti ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí náà, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ẹlẹ́gàn tí ń ṣe àkóso àwọn ènìyàn yìí tí ń bẹ ní Jerusalemu. Nítorí ẹ̀yin ti wí pé, àwa ti bá ikú dá má jẹ̀mu, a sì ti bá ipò òkú múlẹ̀. Nígbà tí pàṣán gígùn yóò làájá, kì yóò dé ọ̀dọ̀ wa, nítorí àwa ti fi èké ṣe ààbò wa àti lábẹ́ irọ́ lí àwa fi ara pamọ́ sí. Ṣé o rí wípé ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Ọlọ́run, wọn a lọ múlẹ̀. Àwọn ẹlòmíràn wọn a lọ sínú ẹgbẹ́ òkùnkùn. Àwọn ẹlòmíràn wọn a fi àwọn ẹ̀mí iyemọja tàbí àwọn ẹ̀mí òkùnkùn tàbí àwọn ẹ̀mí alálùpàyídà, wọn a fi ṣe agbára wọn, wọn a fi ṣe àṣà wọn, wọn a sì gbẹ́kẹ̀lé. Wọ́n á rò wípé bí ìjàmbá bá fẹ́ dé wípé egbé yóò gbé wọn, wọn ò ní farapa. Wọ́n á gbẹ́kẹ̀lé àwọn ohun asán, wọ́n á fi irọ́ ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Òní ó ń sọ níhìn wípé àwọn ti bá ikú dá má jẹ̀mu. Àwọn ẹlòmíràn wà tí wọ́n rò wípé àwọn ti bá ikú dá má jẹ̀mu,
wepe won ti fi akoko si igba ti awon leko wepe.

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó níbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bá ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè ànípẹ̀kan yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kan nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ó yé gbogbo àwa tí a ń ka Bíbélì, tí a sì gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wípé ìyè yóò jẹ́ tiwa bí a bá gbàgbọ́, àti wípé ìfẹ́ yìí a fi fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa, wípé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ sórí ẹnì kọ̀ọ̀kan. Lónìí bí a ti ń wo ìfẹ́ aláìlẹ́gbẹ́ yìí tí ó fún wa ní ìyè ànípẹ̀kun, a ó pín ẹ̀kọ́ wa tàbí ìwàásù yìí sí ipa mẹ́ta. Ìkíní, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristì. Nítòótọ́ ni Kristì fẹ́ràn wa, nítòótọ́ ni Kristì kú fún ẹnì kọ̀ọ̀kan wọ ọ̀dọ̀ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristì yìí, ìbànújẹ́ ayérayé, ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìfẹ́ Kristì. iye ainipekun nipase ife Kristi iketa ife atokanwa si Olorun nitori Kristi ife atokanwa si Olorun nitori Kristi ke lo si ipa akoko ibanuje ayeraye nitori ainani ife Kristi ki oye wa fun pe nikokan wa wipe Jesu Kristi feran wa Olorun feran enikokan wa ke ma se ri enikeni ti o so wipe boya ife Olorun ko san de odo ohun tabi ife Olorun ko de ibi ile ohun ninu Marko ori ikewa Marko ori kewa ni ati nka itan ogbe nikan nibe lati ese iketa din logun oni bi o si tin jade bo si ona enikan sare to wa o si kunle fun o bi lere wepe oloko ni rere kili emi o se ti emi o fi le jogun iye ainipekan nihi ni ari wepe ohun to ndun ogbe ni lokan ni wepe o mo wepe aye yi ki se awa ilo ati pe bi a ba kuro ninu aye yi ki se bi kan na ni gbogbo wa o lo wepe awon kan won o jogun iye ainipekan sugbon o se wa lanu wepe awon miran won o jogun iya ainipekan iponju ayeraye eleyi ni o mu ki okunrin ki o ma bere wepe oloko ni rere o se se ki o ti ma gbo nipa Jesu o si ti wo igbesi aye re o si mo wepe o yato si awon oniwaasu ti won wa ni ayika o mo wepe o se se fun oloko ni yi lati tohun si ona ti o mu eseun le iya nipekan eyi ni o fi n bere ibere to to o si n be lowo eni to to o wa si orisun iya nipekan lati bere wepe kini n o se ti won le ni iye ainipekan Jesu ko fi fepo boyo o so fun ni gbangba wipe o ni ohun ti o ni lati se ni ese ikokandinlogun iwo samo ofin ma se panshaga ma se paniyan ma se jale ma se jeri eke ma se renije bo fun baba ohun iya re eyi ni apa kini ohun ti Jesu so fun o ri wipe nihi Jesu wo awon ofin mewa o so nipa eyi to je mo ti arakunrin wa sugbon o fi ti Olorun o fi se apa kan o fe ki okunrin yi o fe ki o gbe won yewo ni kokan o so fun ni ese ogun o si dahun o si we fun pe oloko ni gbogbo nkan won yi li emi tin kiyesi lati igba ewe emi wa ye ki o yi o wi pe ohun ti an so nihi o je mo ojuse eni kokan si aladugbo re sugbon o ku ojuse wa si Olorun ki a to le jogun iye nipekan nitori a ni lati fi Olorun pelu gbogbo okan wa pelu gbogbo agbara wa pelu gbogbo inu wa nihi nigbati Jesu wo ninu ese ikokan le logun nigba na ni Jesu si wo o feran re oye ko ye wa nigba na we pe bi o ti le je wo pe ko ti ni igbala bi o ti le je wo pe ko ti je alabapin ninu iye nipekan sugbon Jesu wo o feran re o si wi fun pe ohun kan le oku lota ohun kan ti oni ki o si fi fun awon talaka iwo si ni isura le orun si wa gbe agbelebo ki o si ma to mi leyin eyi ni a fun gege bi idanwo ki Olorun ki o le mo boya o feran Olorun ju owo lo o feran Olorun ju awon nkan aye lo sugbon inu re si baje si oro na

bá gbàgbọ́ ṣùgbọ́n a ní ojúṣe tí a ní láti ṣe, a ní ìgbésẹ̀ tí a ní láti gbé, a ní ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa kí ìpèsè tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó tó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Tìmọ́tíù kíní orí kejì ni Ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé kò sí ojúsàájú lọ́dọ̀ Ọlọ́run, àti wípé kò sí wípé bóyá àyànmọ́ mi ni ò gba ìgbàlà, nítorí pé àṣìwí àṣìsọ ó wà láàrin àwa Yorùbá. Wọ́n máa ń rò wípé bóyá a ti yan àwọn kan sí ọ̀nà ìgbàlà, a sì yan àwọn mìíràn sí ọ̀nà ìparun. Ṣùgbọ́n bí o bá wo èdè wa, ẹnì kọ̀ọ̀kan wa ni ó ní agbára láti yan. Èyí ni a fi ń pè wá ní ènìyàn. Ènìyàn ni ẹni tí yan. Nítorí bẹ́ẹ̀, Ọlọ́run sọ wípé òun fi ìyè àti ikú, ìbùkún àti ìgún síwájú ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ènìyàn, ẹni tí ó ní agbára láti yan, gẹ́gẹ́ bí ènìyàn, ẹni tí ó ní ipá, tí ó ní òye, tí ó ní àǹfààní láti yan. Ó ń sọ fún wa wípé kí a yan ìyè, kí ìyè ẹni pẹ̀kan kí ó lè jẹ́ tiwa. Ó sọ fún wa nínú Tímótíù kíní yìí orí kejì láti ẹsẹ̀ ìkẹta, nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Ó yẹ kí ó yé wa nígbà náà wípé kò sí ẹni tí a kọ àyànmọ́ tàbí kádàrá ìgbé ayérayé mọ́ lára. Nínú Pétérù kejì nínú orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án, Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án, Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ìtì ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín, nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. Má fi ojú inú ba lọ bí a ti ń kà á wípé kò fẹ́ kí ìwọ tí ó wà níhìn, kò fẹ́ kí ó ṣègbé. Àwọn ará ilé wa náà kò fẹ́ kí wọn kí ó ṣègbé, kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpò ọ̀dà. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, àṣìṣe ńlá àti àṣìwí ni nígbà tí a bá ń wípé kádàrá kò lábùyẹ̀. Nítorí wọ́n máa ń sọ fún wa wípé bóyá kì í ṣọmọ ọ̀gbàlà ni, bóyá wípé a kò kọ ìgbàlà mọ́ kádàrá rẹ̀. Àwọn mìíràn a máa sọ wípé àyànmọ́ ni kádàrá, tàbí wípé àyànmọ́ kò gbóògùn, tàbí àkúnlẹ̀yàn ni àdáyébá. Èyí ń sọ fún wa wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n jẹ́ àṣìpa òwe tó ń ṣi ogunlọ́gọ̀ àwọn ènìyàn lọ́nà, tí ó sì rán wọn lọ sí ọ̀run ìgbé. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. Nítorí náà, bí o bá ti ń lo èdè yìí tẹ́lẹ̀ wípé bóyá akọ orí búburú mọ́ tàbí akọ àṣetì mọ́, tàbí ó dàbí ẹni wípé ìgbàlà kò lè jẹ́ tirẹ̀, kí o mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa òun ni a ó gbàlà. Nínú Róòmù orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàlá, nítorí ẹnikẹ́ni ló wí o, ìbáṣe ọkùnrin, ìbáṣe obìnrin, ìbáṣe ọ̀dọ́, ìbáṣe àgbà tàbí arúgbó, ẹnikẹ́ni tí ó bá sáà pe orúkọ Olúwa lí a ó gbàlà. Bí ó bá sọ lẹ́ẹ̀kan ṣoṣo, ó yẹ kó tó, ṣùgbọ́n ó tún tẹnu mọ́ títí dé ìwé tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú Titun, orí tí ó gbẹ̀yìn nínú Májẹ̀mú Titun, Ìfihàn orí ìkejìlélógún ẹsẹ̀ ìkẹtàdínlógún, Ìfihàn orí ìkejìlélógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, àti ẹ̀mí àti ìyàwó wípé máa bọ̀. Ó ń sọ fún wa wípé o lè wá sínú ìjọba Ọlọ́run, ó ní kí o máa bọ̀. Àti ẹni tí ó gbọ́ kí ó wípé máa bọ̀, àti ẹni tí ò ń gbẹ́ngbẹ́ kí ó wá. Ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ kí ó gba omi ìyè náà lọ́fẹ̀ẹ́, ẹnikẹ́ni tí ó bá sì fẹ́, bí o bá wà níhìn lónìí tí ò tí ní ìgbàlà, tí ó jẹ́ wípé o ti ń fò ní dọ́là, o sì kára máa sì kí ìyè nípẹ̀kan, o yẹ kó yọ wípé bí o bá nígbàlà ọwọ́ ẹ ló wà. Nítorí wípé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kan. Ṣùgbọ́n ó yẹ kí a jẹ́ kí nǹkan kan kí ó yé wa nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ó tilẹ̀ jẹ́ wípé Ọlọ́run fẹ́ràn wa, bí a bá ṣe aláìgbàgbọ́, bí a bá dákunlá, tàbí bí a bá ṣe aláìnáání ìgbàlà Ọlọ́run, ìyè àìnípẹ̀kan tàbí ìfẹ́ Ọlọ́run, ó ṣeéṣe kí ìgbàlà yìí kí ó má lè jẹ́ tiwa. Jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ kan. Àpẹẹrẹ ni ẹni tí Ọlọ́run sọ fún wa wípé òun fẹ́ràn púpọ̀ púpọ̀, ṣùgbọ́n síbẹ̀ pẹ̀lú ìfẹ́ tí Ọlọ́run fẹ́, nítorí kò kọ ìhà tó dára sí ìfẹ́ tí Ọlọ́run

tó fẹ́ yìí a rí i wípé ó pàdánù ìgbàlà ìfẹ́ tàbí ìyè àìnípẹ̀kun tí ọlọ́run fẹ́ láti fún un. Kí ẹ wò ó nínú Jeremiah 29:20 ọmọ ọ̀wọ́n ha ni Ephraimu fún mi bí, ọmọ inú dídùn ha ni, nítorí bí èmi ti sọ̀rọ̀ sí i tó, síbẹ̀ èmi rántí rẹ̀, nítorí náà ni ọkàn mi ṣe lù fún un, èmi ó ṣe ìyọnú fún un nítòótọ́ lè Olúwa wí. Ó yẹ kí a mọ̀ níhìn wẹ́ pé Ọlọ́run pe Ephraimu ní ọmọ ọ̀wọ́n, ọmọ tí inú rẹ̀ dùn sí, ọmọ tí ó jẹ́ wípé inú òun ó ń lù fún un, ó ní ìfẹ́ tó jinlẹ̀ tó sì gbòòrò tó sì ga, ó ní ìfẹ́ yìí fún Ephraimu. Ṣùgbọ́n bí a ti ń wo àkọsílẹ̀ tí a rí nípa Ephraimu, ni a rí wípé nítorí Ephraimu yìí kò gba ìfẹ́ Ọlọ́run, kò gba Ọlọ́run gbọ́, kò sì rìn ní ọ̀nà tí Ọlọ́run fẹ́ kí ó rìn, ìfẹ́ yìí kò fún ní ìgbàlà, ìfẹ́ yìí kò jẹ́ kí àánú Ọlọ́run kí ó wà fún un, kí ó jẹ́ àjẹmọ́nú fún un. Nínú Hosea ni a ti ń ka àwọn ọ̀pọ̀ ẹsẹ̀ láti kí a bẹ̀rẹ̀ láti orí keje. Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ, à ń kà nípa Ephraimu. Rántí wípé ohun tí a ń sọ ni wípé bí Ọlọ́run tilẹ̀ fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, wípé kí a má ba ṣègbé ó dúró lórí wípé a ní láti gba Ọlọ́run gbọ́, àyàfi tó wà níbẹ̀ nìyẹn. Bí a kò bá gba àyàfi yìí tí a ò sì fi ara wa sí Ọlọ́run lọ́wọ́, ó dájú wípé ìgbàlà yìí kò ní lè jẹ́ tiwa. À ń ṣe àpẹẹrẹ yìí ní ti Ephraimu tí Ọlọ́run fẹ́ràn púpọ̀ púpọ̀, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé Ephraimu yìí kò káràmásì kí ìfẹ́ Ọlọ́run sí i. Nínú Hosea orí keje láti ẹsẹ̀ ìkẹjọ, Ephraimu, òun ti da ara rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn náà. Ephraimu ni àkàrà tí a kò yí padà. Èyí ń sọ nípa àkàrà tí a ń dín lórí iná, wípé apá kan jóná, apá kan bàjẹ́, wípé ó dàbí ẹni wípé Ephraimu yìí kò ya ara rẹ̀ sọ́tọ̀ kúrò láàrin àwọn àlejò, àwọn àjòjì. Èyí la fi ń sọ ní ẹsẹ̀ kẹsàn-án, àwọn àlejò sì ti jẹ agbára rẹ̀ run, ó ń kò sì mọ̀. Nítòótọ́ ewu wà káàkiri lé ara rẹ̀, síbẹ̀ òun kò mọ̀. Ní ẹsẹ̀ ìkọkànlá ó ní Ephraimu pẹ̀lú dàbí òpè àdàbà tí kò lé ọkàn, wọ́n kọ sí Íjíbítì, wọ́n lọ sí Asíríà. Ìkẹtàlá ìgbé ni fún wọn, nítorí wọn ti sá kúrò lọ́dọ̀ mi, ìparun ni fún wọn. Sórí níhìn wípé ẹni tí Ọlọ́run fẹ́ràn tí kò kára má sì kí ìfẹ́ Ọlọ́run, èyí tí ìbá fi ní ìgbàlà, èyí tí ìbá fi ní ìyè, Ọlọ́run sọ wípé ìparun, ìgbé, ìpọ́njú, ìbànújẹ́ yóò wà fún irú ẹni bẹ́ẹ̀. Nínú Hosea yìí kan náà orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún, Hosea orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún, Ephraimu dàpọ̀ mọ́ òrìṣà, jọ̀wọ́ rẹ̀ sí i. Ó ń sọ fún wa wípé Ephraimu yìí nítòótọ́ ni Ọlọ́run fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n nígbà tí kò gba ìfẹ́ Ọlọ́run ó fara mọ́ òrìṣà. Ọlọ́run wa ń sọ wípé kí a fi í sílẹ̀, nítorí ó dàbí ẹni wípé Ephraimu ó ti tẹ́ níwájú Ọlọ́run, ó gungi kọjá ewé. Ní orí kẹjọ Hosea ní ẹsẹ̀ ìkọkànlá, nítorí Ephraimu ti tẹ pẹpẹ púpọ̀ láti dẹ́ṣẹ̀, pẹpẹ yóò jẹ́ ohun àti dẹ́ṣẹ̀ fún un. Ephraimu tí Ọlọ́run fẹ́ràn, Ephraimu tí Ọlọ́run pè, Ephraimu tí Ọlọ́run fẹ́ fún ní ìgbàlà, ìgbàlà ayérayé, ìyà ayérayé, ṣùgbọ́n nítorí kò gba Ọlọ́run gbọ́, ó lọ tẹ pẹpẹ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀, ó sì sọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí di púpọ̀. Nínú ẹsẹ̀ ìkejìlá ó ní, mo ti kọ̀wé ohun púpọ̀ tí òfin mi sí i, ṣùgbọ́n a kà wọ́n sí ohun àjèjì. Ephraimu yìí tó yí padà, ó ka ọ̀rọ̀ Ọlọ́run sí ohun àjèjì, èyí tí àánú Ọlọ́run, ìyè Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run ìbá fi jẹ́ tirẹ̀, kò lè jẹ́ tirẹ̀, nítorí wípé ó pa ìfẹ́ Ọlọ́run, ó pa á tì. Bí a bá fi ojú inú wo ọ̀rọ̀ ènìyàn, tí a sì ka ọ̀rọ̀ Ọlọ́run ní àkàyé, a ó rí i pé ọ̀pọ̀ ló ń kọ ìfẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń pàdánù ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Àdúrà mi fún ẹnì kọ̀ọ̀kan wa ni wípé a ò ní kọ ìfẹ́ Ọlọ́run, a ò sì ní pàdánù ìyè ayérayé lórúkọ Jésù. Èyí ló mú wa lọ sí ipa kejì nínú ìwàásù tí ò ní, ìyè àìnípẹ̀kun.
nipase ife Christi iye aini pekon nipase ife Christi bi aba fe ni igbala bi aba fe ni iye aini pekon ani lati mo we pe nipa ife Christi ni sugbon ke mo we pe onkon ti oni lati se o ti se on gbogbo to ni lati se ni o ti se ki a ba le ni igbala o ti pese igbala fun eni kokan wa o wa ku ki iwo gan ki o gbe igbese bi o ba ti ni igbala yi ki o gbe igbese ti o to ki igbala olorun ki o ba le je ti re atun pada sinu johanu ori keta ese ikerin din logun ki atun gbe yewo lekan si wi pe ife olorun ife ti ko legbe ni ife to po ife to gani o si fe wa to bege ti o fi ran omo bibi re kan soso ti o si so wi pe ki o ko fun wa lori igi agbelebo ki enikeni ti o ba gba gbo ki o ma ba se gbe oni enikeni ti o ba gba gbo iba je wi pe o wa lati ile awon aborisha tabi o wa lati idile awon elesin miran tabi abio sinu agbole igbagbo eyi ki se eyi odi olowo igbala ori nitori olorun fe araye to bege ti o fi omo bibi re kan soso fun ni o ti fi omo bibi re kan soso fun wa fun igbala wa fun iye aye raye eni kokan wa o sin so pe enikeni ti o ba gbagbo nisisin yi yo ni iya ni pekun ki yo si segbe rara sugbon oni lati gbagbo igbala re iya ni pekun re ati isepo re idapo re pelu olorun o je mo igba o ro mo igbagbo re ninu Kristi ninu Petero ninu Johanu kini ori kerin ese ikerin din logun ni olorun ti n te mo wa leti oni awa ti mo

0: lọ́sàn. Ẹjọ́ ẹ̀yà mi ní fóònù yìí, mo kàn fi sáré fi ṣẹ́kì ní kan láti gbé ọgbẹ̀ fóònù yìí ti fẹ́ kù. Bẹ́ẹ̀ni. Wo pronounce and this subtlety. This is subtlety. No mo ko fe ko mini ne lori nkan sari gogba. And this is pronounce.
1: Lori go
0: go go go.
1: E ma po lodo mi pe yan.

Thank you.

ẹ kẹ́ hallelujah. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àṣálẹ́ yìí. A dúpẹ́ fún wa ní ẹ̀mí àti iyì nípa ti ara àti nípa tẹ̀mí. À ń béèrè olúwa pé ète tẹ́ ẹ fi mú ká wà láàyè àti tẹ́ ẹ fi mú wa wá sí ipele yìí láti kẹ́kọ̀ọ́, láti sìn àti láti fi ayé wa jì fún yín sí ète yẹn. Yóò wá sí ìmúṣẹ nínú ayé kọ̀ọ̀kan ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó mọ́lẹ̀ gé ara, kó sì hàn gbangba, kẹ̀sì fún wa ní ẹ̀mí ìfihàn láti lè fi ọ̀rọ̀ yẹn ṣe àfiwé ìgbé ayé wa àti iṣẹ́ ìránṣẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ nítorí pé a mọ̀ pé ẹ ti dáhùn àdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Kọ́lọ́run kó bùkún fún yín, ẹ lè jókòó lẹ́ẹ̀kan sí a wá sínú ẹsẹ̀ Bíbélì tí a ti ṣàgbéyẹ̀wò rẹ̀ lákòókò wá inú ìwé mímọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, a ní orí mẹ́ta: orí kọkànlélógún, orí kejìlélógún àti orí kẹtàlélógún nínú ìwé Sámuẹ́lì kínní. A sì ní Dáfídì gẹ́gẹ́ bí ẹni tí a ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. A ní ọ̀pọ̀ nǹkan láti kọ́ nípa Dáfídì. Nígbà tí ó bá ka gbogbo àlàyé májẹ̀mú láéláé, ó yẹ kí o kà á pẹ̀lú òye ti ẹni tó wà nínú májẹ̀mú tuntun, nígbàgbọ́ májẹ̀mú tuntun. Kásìkà látinú àlàyé ìlérí àti ipò onígbàgbọ́ nínú májẹ̀mú tuntun. Bí o bá wá padà lọ, tó wá ń gbé tàbí tó fi ọkàn rẹ tàbí àfojúsùn rẹ sórí bí àwọn ènìyàn inú májẹ̀mú láéláé ti gbé ìgbé ayé tiwọn, tó o sì wá fi èyí ṣe àwòkọ́ṣe láti máa ṣe ohun tí wọ́n ṣe, o ní lè ní ohun tó yẹ kó o mọ̀ nípa ipò tí ọ̀rọ̀ Ọlọ́run wà tàbí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ń béèrè lọ́wọ́ onígbàgbọ́ nínú májẹ̀mú tuntun. Nítorí náà, nínú májẹ̀mú tuntun, bí o ti ń wá sínú májẹ̀mú tuntun, Jésù Kristì ni àpẹẹrẹ pípé wa, ẹ̀mí mímọ́. Ó sì ti fún wa ní àṣẹ àti ìlànà àti àwọn ìlérí àti àwọn ohun tó yẹ ká fi sí ojúṣe tàbí àwòkọ́ṣe. Nítorí náà, nígbàkúùgbà tí a bá wá sí àwọn àyídáyidà kan nínú ìgbé ayé wa tí a kò sì mú ẹnikẹ́ni nínú májẹ̀mú láéláé tàbí nínú Bíbélì gẹ́gẹ́ bí ẹni tí a fi ṣe àwòkọ́ṣe, tó jẹ́ pé nígbà tán bá ṣàṣìṣe tó dàbí ẹni pé a fi ọwọ́ bò wọ́n, tá a sì ṣe ohunkóhun tí kìí ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ tàbí ọ̀rọ̀ Ọlọ́run, tá a sì dàbí ẹni pé a fi ààyè gbà wọ́n nítorí pé a ti sọ wọ́n di àwòkọ́ṣe wa, Ọlọ́run kò fi wọ́n ṣe àwòkọ́ṣe ẹnikẹ́ni, yálà Dáfídì ni o, Ábúráhámù tàbí ẹnikẹ́ni nínú àwọn ènìyàn májẹ̀mú láéláé tàbí ti májẹ̀mú tuntun. Nínú májẹ̀mú láéláé, nígbà tí Dáfídì ṣe àṣìṣe, Ọlọ́run ó rán Nátánì pípé sí i wípé ìwọ ni ọkùnrin náà. Ó ṣe àṣìṣe, ó sì dá lẹ́jọ́ fún ohun tí ó ṣe. Nítorí náà, a ò lè mú Dáfídì gẹ́gẹ́ bí ẹni tí a ò lè fọwọ́ kàn, gẹ́gẹ́ bí nígbà tí ohun kan bá dàbí ẹni pé bá ṣe lòdì, ká wá gbójú kúrò lórí rẹ̀ pé pé ẹni tó jẹ́ òmíràn ni tàbí ẹni tó jagun ṣẹ́gun. Síbẹ̀, nígbà tó bá sì dàbí pé ó ṣe ohunkóhun tí nígbà tí Pétérù sọ ohun kan tí kò ṣe lòdì sí lílọ sí orí igi àgbélébùú, Jésù ò fọwọ́ ra lórí,
ṣùgbọ́n bá a wí pé padà lẹ́yìn mi sátani nítorí tí wọn kò ronú nípa ohun tí ṣe ti ọlọ́run bí kò ṣe ti ènìyàn nígbà tí ó sì sẹ́ olúwa èyí kìí ṣe ohun tí jésù olúwa yóò fọwọ́ sí ṣùgbọ́n ó wá sí ìrònúkúwàdà pẹ̀lú ẹkún ohun tí bíbélì ń sọ ni wípé yálà nínú májẹ̀mú láyé látàbí nínú májẹ̀mú tuntun nígbà tí ẹnikẹ́ni bá ṣe ohunkóhun tí kò tọ́ tàbí tó mú ìhùwàsí kan tí kò tọ̀nà jáde a ò lè sọ pé nítorí pé ó ṣe èyí àwa pẹ̀lú lè ṣe é tó o bá ṣe bẹ́ẹ̀ ó pàdánù gbogbo ìfihàn ìwé mímọ́ nítorí náà láṣálẹ́ òní à ń ṣe àgbéyẹ̀wò ohun tá a pè ní ìṣọ́ra nípasẹ̀ nínú ojú inú fún rírọ àròjinlẹ̀ sínú ẹ̀tàn ti dídáàbò bo ara ẹni ohun tó ṣẹlẹ̀ níhìn-ín òun ni pé dáfídì ó ń sá kúrò níwájú sọ́ọ̀lù ó sì fẹ́ láti dáàbò bo ara rẹ̀ ó fẹ́ pa ara rẹ̀ mọ́ nítorí náà ohun gbogbo tó ṣe ó jẹ́ fún dídáàbò bo ara ẹni ṣùgbọ́n kò rántí àwọn ẹlòmíràn wípé àwọn ẹlòmíràn náà pẹ̀lú ó yẹ kí a pa wọ́n mọ́ nínú ayé àlùfáà abimeleki àti àwọn àlùfáà mìíràn ó yẹ ká pa àwọn pẹ̀lú mọ́ bíbélì sì sọ fún wa wípé láti ẹnu kristi wípé fẹ́ àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí o ṣe fẹ́ ara rẹ nítòótọ́ ó dàbí ẹni pé ó ń ṣe àfisójúṣe òfin pé o fẹ́ràn ara rẹ gẹ́gẹ́ bí o ṣe fẹ́ràn àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí onígbàgbọ́ a gbúdọ̀ fẹ́ràn àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí kristi ti fẹ́ràn wa ó sì wí pé ìfẹ́ yìí ìfẹ́ tó ga ju èyí lọ lé ẹlòmíràn kò ní wípé kristi fi ara rẹ̀ sílẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ kò sọ wípé àwọn òun yóò kú fún àwọn ọ̀rẹ́ rẹ̀ nítorí náà fún gbogbo àwọn àlùfáà ká pa wọ́n run ká sì pa gbogbo ìlú nóòbù run nítorí pé dáfídì fẹ́ dáàbò bo ara rẹ̀ èyí kìí ṣe ohun tí ó tọ́ ní àkókò náà tàbí ní àkókò yìí nítorí náà à ń wo inú ìwé sámúẹ́lì kínní orí kọkànlélógún 21 láti ẹsẹ̀ ìkíní dáfídì sì wá sí nóòbù sọ́dọ̀ ahimeleki àlùfáà ahimeleki sì bẹ̀rù láti pàdé dáfídì ó sì wí fún un pé èéha ti rí tí ó fi ṣe ìwọ nìkan àti tí kò sì fi sí ọkùnrin kan tí ó pẹ̀lú rẹ a mọ ohun tó ṣẹlẹ̀ wípé dáfídì ní àwọn ọkùnrin kan pẹ̀lú rẹ̀ nítorí pé nígbà tó bèèrè fún àkàrà ó bèèrè wípé àkàrà tí òun yóò jẹ àti àwọn ọkùnrin tó wà lẹ́yìn rẹ̀ ó sọ mélèkì sí pé bí wọ́n bá ti pa ara wọn mọ́ kúrò lọ́dọ̀ obìnrin tí wọ́n sì jẹ́ mímọ́ títí dé ipele yẹn nígbà náà mo lè fi fún ọ àti fún àwọn ọkùnrin tó wà pẹ̀lú rẹ dáfídì sì pé fún bí ọjọ́ mẹ́ta yìí a ti pa ara wa mọ́ nítorí náà wípé kó wà òun nìkan ló lọ sọ́dọ̀ ahimeleki ṣùgbọ́n àwọn ọmọkùnrin rẹ̀ ń bẹ nítòsí wẹ́sẹ̀ ìkejì dáfídì sì wí fún ahimeleki àlùfáà pé ọba pàṣẹ iṣẹ́ kan fún mi ó sì wí fún mi pé má ṣe jẹ́ kí ẹnìkan mọ ìdí iṣẹ́ náà tí mo rán ọ àti èyí tí mo ti pàṣẹ fún ọ èmi sì yan àwọn ìránṣẹ́ mi sí ibi báyìí èyí ni irọ́ tí dáfídì pa kò sọ́ọ̀lù ọba kọ́ ló fún ní àṣẹ tàbí rán ní iṣẹ́kíṣẹ́ ó ń sá fún ìgbé ayé rẹ̀ ṣùgbọ́n ó sọ fún ahimeleki wípé mo ní iṣẹ́ kan ọba sọ pé kí n má sọ fún ẹnikẹ́ni má sì bí mi léèrè ohun tí iṣẹ́ yẹn jẹ́ nítorí pé ohun gbogbo ó jẹ́ àṣírí ìkọ̀kọ̀
iru asiri ikoko bi iru eyi wa si ikoko yi o je ti etan o ri wipo si wa be loni ninu awon eniyan ti won ko loye ete ati idi da fi nilo lati pa igbala ati iwa mimo wa mo eyi to je pe bi enikeni ko ba ni ko nle ri oluwa wo ese ikejo o wi pe dafidi si to wi fun ahimeleki pe ko si oko tabi ida lowo ore ni nitori ti emi ko mu ida mi be ni emi ko mu nkan ija mi lowo wo eyi bayi nitori pe ise oba na je ise ikanju ise oba na ise ikoko yen ma bi mi lere iru ise ti oba ran mi o nitori pe ti so pe mi o gbodo so fun enikeni ise oba o je ise ikanju lati le je ise oba o je ikanju to be ge tin ko mo gba tin ko fi ni raaye lati mo won ija mi lowo nitori pe ise oba na ise oba yi ojuse yi ti oba fi fun mi yi o je ise ikanju iro nla lati odo okunrin ti a ko lero wipe yo paro sugbon abajade yi ninu iwe Samuel kini ori keji le logun ese ikerinla 22:14 Ahimeleki si da oba lohun o si wipe tani oluwa re ti o se eniyan re ninu gbogbo awon iranse re bi Dafidi eyi ni ohun gbogbo ti Ahimeleki mo wipe Dafidi je eniyan re olooto se mo nigba miran a ma mo awon eniyan ni erefe alere pe a mo won wipe won je olooto eni to se fokan eni to se gbekele eni ta le fe eyi ti farati eyi ni ohun kekere ta mo nipa won yi alere pe ohun gbogbo ati mo ohun gbogbo nipa won bo ba wa je imo tabi oye yi lohun ti a simi le lori ta se pa mo Dafidi je olooto ma nje olooto nigba gbogbo o ti ma mura tan lati se ise oba to ba je pe eyi lohun to ogun le lori o se se ko fi ara re si inu ewu otito abo ki ran ni lowo ifihan abo ki ran ni lowo ma fi gbogbo igbekele re sinu otito abo ti o mo nipa awon eniyan ki lohun ti a ti le mo nipa awon eniyan papa a o ti e mo nkankan nitori pe awon eniyan ta lere pe a mo ta lere pa mo daada a o ti e mo ida mewa ninu ogorun won nitori na o si le fi orun re ko duko dabe ni pe o gba eri awon eniyan je o so pe ta ni ta le ni na oluwa re ti o se eniyan re ninu gbogbo awon iranse oba bi Dafidi eni ti se ana oba be ni mo mo ipa na re ni o mo Dafidi daada ra o wi pe eni ti o n gbo ti re ti o si ni ola ni ile re wese ike edogun ese ike edogun ohun oni ni emi o sese ma bere ni owo olorun fun bi ki eyi ni jina si mi ki oba ki o ma se ka nkan kan si iranse re lo iranse re lorun tabi si gbogbo idile baba mi nitori pe iranse re ko mo nkan ninu gbogbo nkan yi die tabi pupo gbogbo ohun to so fun mi bayi wi pe Dafidi se ti bo se to hun to si so pe o dabe ni pe ni o ni imo tele o gbimo po pelu Jonathan omo de ti won gbimo lodi si o oba gba eri mi je mi o mo nkan kan nipa eyi o si mo so mo wi pe nigba miran jije alaimo kan le fi wa sinu ewu o ya ni lenu wi pa Ahimeleki Ahimeleki ko mo ohunkohun nipa eyi nitori pe oba ko fi ero re pamo o ti so fun gbogbo awon iranse re pe ki won o pa Dafidi bo ni won o se ni wa mo eyi
Duegi si je eni to wa lodo re Ahimeleki ti a da duro niwaju Oluwa iwo lo si npa mo se se o se mi ba soro po pelu Duegi rara be ko se mo nigba miran a ma n da be ni pe a bo sinu wahala nitori pe a o bere ibere lowo awon eniyan a o ni ajoso pelu awon eniyan nipa awon ohun to ye ka mo ti a ko si mo wa wese ikerin din logun oba si wi pe Ahimeleki kiku ni iwo yo ku iwo ati gbogbo idile baba re eyi ni ohun to sele nitori na la se nwo iwaasu yi ti a ni asale isora eni nipase ninu oju inu fun riro arojinle sinu etan ti dida abogbo ara eni anilo lati je eni to nsora eyi lohun ti Ahimeleki ko ni a si nilo lati ni oju inu ninu ka ro arojinle nipa etan tabi awon eniyan ti won ma nfe lati da abogbo ara eni ohun meta la fe gbe yewu akoko a fe wo oye alufa lai ni emi imo emi yato ikeji a fe wo abo nipase ifihan ti emi iketa a fe wo sise idena fun idibaje ti ma mu itiju wa sinu aye eniyan e je ka wo koko akoko oye alufa lai ni emi imo emi yato ninu emi imo emi yato o se pataki nitori pe yi je ikan lara awon ebun emi to ye ka ni nitori pe so pe fi gbogbo awon ebun emi wonyi fun ni awon ebun emi wonyi la si fi fun wa pe ka le fi sise iranse ninu aye wa ko ba le pa wa mo kuro ninu awon ewu ti a le fe jin si bi o tile je pa Ahimeleki je alofa sugbon ko ni emi imo emi imo emi yato eniyan bi Elisha yato bi o tile je pe ninu majemu laye laye ni sibe o ni emi imo emi yato o mo awon ohun to ye ko mo ti enikeni o tile so fun sugbon alofa yi ko ni emi imo emi yato o meta la fe gbe yewu akoko a fe wo sisubu tabi bibo sinu iwa si awon eletan ala alarekereke ki eniyan ko subu sinu nkankan tabi pe keniyan ko bo sinu nkankan tabi ke ko dabe ni pe eyan eyan bo keniyan bo sinu eyi si le se ele si olukuluku eniyan sisubu tabi bibo sinu iwa si awon eletan alarekereke ikeji o na ni egbe fun gbigba arekereke etan gbo arekereke etan to je wi pe nipa ti eniyan o ni mo pe etan ni sugbon etan yen o ni arekereke o le je ninu ise ninu iwa tabi ninu iwa tabi imolara tabi ni ona ta gba firan sugbon o ni arekereke ninu to be ti awon eniyan ko le tete se awari re to si le mu ka awon eniyan o tete gba iru etan be gbo iketa o ni ipamo nipase ibaptisi aya ninu emi mimo ati imo emi yato akoko ohun na ni sisubu tabi bibo sinu iwa si awon eletan alarekereke ako eko lati nu Samueli kini ori kokanlelogun ese ikeji ibi ti a ti ka ati ese ikejo nibi ti a ti ka wipe o je etan ni asiko yi Dafidi o di eletan o si ni asiri o si fi eye pamo o ni oba ran mi nise lati se nkan kan o si so pe mi o gbudo so fun enikeni Ahimeleki ko si

ẹni tó ní ohun ìkọ̀kọ̀ bó o bá ní bára rẹ nírú ipò yìí tó dàbẹ́ nípò ṣubú tàbí bọ́ sínú ìhùwàsí tàbí sínú irọ́ ẹlẹ́ṣẹ̀ kó tó di pé a dàtún bí báyìí tó wá dàtún bí èyí ni ìdìbàjẹ́ tí ọlọ́run máa mú kúrò nínú ayé ènìyàn nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn nínú ẹsẹ̀ ìkọkànlélógún ẹsẹ̀ ìkọkànlá orí kọkànlélógún ẹsẹ̀ ìkọkànlá ó ní àwọn ìránṣẹ́ Akiṣi sì wí fún un pé ṣé èyí yìí ni Dáfídì ọba ilẹ̀ náà wọn kò ha ti dá tí wọ́n sì ń gbérin àwọn ìránṣẹ́ ọba Akiṣi wọ́n mọ̀ wípé Dáfídì jẹ́ ọba ilẹ̀ náà nígbà kí nìdí rẹ̀ tí Ahimeleki kò sí mọ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn ọ̀tá orílẹ̀-èdè àjèjì wọ́n mọ̀ nípa Dáfídì wípé ṣé èyí yìí ni Dáfídì ọba ilẹ̀ náà wọn kò ha ti dá tí wọ́n sì ń gbérin nítorí rẹ̀ ni ijó pé Sọ́ọ̀lù pa ẹgbẹ̀rún tirẹ̀ Dáfídì sì pa ẹgbàárùn-ún 10,000 tirẹ̀ ní kí ló dé tí àwọn aláìgbàgbọ́ mọ̀ ju àwa onígbàgbọ́ lọ àwọn tá à ń lérò wípé àwọn akọni ni wọ́n tó sì jẹ́ pé wọ́n kàn ń tan àwọn ènìyàn tó sì tún wá ń tàn wá jẹ ohun tí wọ́n sọ nínú àrékérekè wọn tí a sì tẹ́wọ́ gbà wọ́n nígbà tí a sì gba èyí gbọ́ ìṣe wọn àti ìhùwàsí ẹ̀tàn wọn ó mú kí a ṣubú tàbí ká ṣe ká fi ara wa sínú ewu wo ìwé òwe orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínníogún ó wí pé bí a sinwin ti ń sọ ọkọ̀ ọfà àti ikú bẹ́ẹ̀ ni ẹni tí ó tan ẹnìkejì rẹ̀ jẹ tí ó sì wí pé eré àkọ́ ni èmi ń ṣe nígbò ṣe àwọn alárekérekè ẹlẹ̀tàn wọ̀nyí bí o bá gbìyànjú láti ṣe àwárí àrékérekè ẹ̀tàn wọn tó dàbẹ́ ní pé o fẹ́ ṣàwárí àrékérekè ẹ̀tàn wọn wọ́n sọ wípé ṣé ohun tí mo sọ fún ẹyẹ ṣé ìwọ ẹyẹ ló wá gbà tó ń lérò yìí pé tó wá ń gbà gẹ́gẹ́ bí o tó mọ̀ pé ìgbà mìíràn wà tí èèyàn máa ń ṣeré ó wá bíbélì wípé gẹ́gẹ́ bí asínwín ti ń sọ ọkọ̀ ọfà àti ikú bẹ́ẹ̀ ni ẹni tó tan ẹnìkejì rẹ̀ jẹ tó sì wí pé eré àkọ́ ni èmi ń ṣe ọkùnrin yìí nígbà tó bá ń hùwà àrékérekè wọn wọ́n máa ń ṣe bí wọ́n máa ń jẹ́ ìránṣẹ́ ikú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ohun tí Dáfídì ṣe yìí tí ó mú ikú wá sórí Ahimeleki àti gbogbo àwọn àlùfáà tí wọ́n ní àsopọ̀ pẹ̀lú Ahimeleki àwọn ènìyàn tó lé ní 80 kódà gbogbo ìlú àlùfáà àti obìnrin àti ọmọdé Dáfídì ṣé èyí ò mú ìdálẹ́bi bá ọ wípé irọ́ rẹ ẹ̀tàn rẹ nítorí pé òun fẹ́ láti pa ara rẹ mọ́ tó sì wá pa irọ́ wo ohun tó ti sọ kì í ṣe fún àlùfáà nìkan kódà fún àwọn tí wọ́n ń kọ́ni ní ìmọ̀ ọlọ́run ní ilẹ̀ náà bó o bá wá dàbí ẹni pé o bá ara rẹ tó ti ṣubú sínú ìhùwàsí yìí tó dàbí ẹni wípé ẹ̀tàn yìí láti tan àwọn ènìyàn ní ìkọ̀kọ̀ tó sì wá dábẹ́ pé ní ọ̀nà ẹ̀tàn yìí o ṣe èyí ó yẹ kó o ronúpìwàdà nítorí pé ewu rẹ̀ pọ̀ púpọ̀ abala ìkejì lábẹ́ kókó ìkíní òun ni ègbé fún gbígba àrékérekè ẹ̀tàn gbọ́ ègbé ìparun àti àbájáde àti ohun tó jẹ́ àbájáde fún gbígba àrékérekè ẹ̀tàn.

O mọ ìtàn náà, o mọ ìtàn náà. Nínú ìwé Sámuẹ́lì kínní, orí kejìlélógún 22:14, Ahimeleki sì dá ọba lóhùn, ó sì wí pé, ta ni olúwa rẹ̀, tí ó ṣe ènìyàn rẹ̀ nínú gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi Dáfídì. Èyí kò mú inú Sọ́ọ̀lù dùn wípé nígbà tí òun ronú nípa ìjólóòótọ́ Dáfídì, Sọ́ọ̀lù ń ronú nípa ó lérò pé ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Dáfídì, kódà Míkà ọmọ rẹ̀ tí í ṣe ìyàwó Dáfídì àti Jónátánì pẹ̀lú ọmọ rẹ̀, ẹni tí ó yẹ kí ó lọ bọ́ sórí ìtẹ́ gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀. Ó lérò pé Jónátánì pàápàá ó ń ṣe lòdì sí òun nípa fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Dáfídì. Nítorí náà, Ahimeleki yìí wá ń sọ fún Sọ́ọ̀lù wípé ta ni olúwa rẹ̀ tó ṣe ènìyàn rẹ nínú gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ bíi Dáfídì ẹni tí ṣe àna ọba ẹni tó ń gbọ́ tìrẹ tó sì ní ọlá ní ilé rẹ wẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Òun ni èmi yóò ṣẹ̀ṣẹ̀ máa béèrè ní ọwọ́ Ọlọ́run fún bí. Òun ni èmi yóò ṣẹ̀ṣẹ̀ máa béèrè ní ọwọ́ Ọlọ́run fún nígbà mìíràn. Ó yẹ kí o ṣàyẹ̀wò kó o ṣe àwárí gbogbo àwọn ẹ̀bẹ̀ àdúrà wọ̀nyí. Dáfídì ó mú ẹ̀bẹ̀ àdúrà wá, ó sì kun gbogbo lọ́dà, mo nílò eléyìí, mo nílò tọ̀hún. Nígbà mìíràn gbàdúrà fún mi, nígbà mi kò tiẹ̀ tó fún mi ní oúnjẹ, mo nílò nǹkan kan kó ba lè jẹ́ pé n ó fi lókun n ba lè wà láàyè, kì í ṣe èyí nìkan, ó tiẹ̀ tó fún mi ní ohun ìjà tí o bá ní lọ́wọ́ kí o sì pèsè ohun gbogbo tí mo nílò fún mi. Nínú àdúrà rẹ ṣó mọ̀, nígbà mìíràn àwa oníwàásù ìjọ ti ẹ̀mí a máa ń lérò pé nígbà tí ẹnìkan bá ti wá gbàdúrà fún mi kí ni ẹ̀bẹ̀ àdúrà rẹ tó sì sọ ohun tá a fẹ́ ká a kàn. Máa ń lérò pé àtẹ́lẹ́sẹ̀ àti ènìyàn mímọ́ a máa mú gbogbo wọn gẹ́gẹ́ bí olóòótọ́, a máa mú gbogbo wọn, a máa ń gbà wọ́n gbọ́ gẹ́gẹ́ bí ènìyàn tó ń fún wa ní òkodoro ọ̀rọ̀, gbàdúrà fún mi. Ìdí nìyí báyìí ni àdúrà sì mú ègbé wá sórí Ahimeleki. Ó ní mo béèrè lọ́wọ́ rẹ̀, mo ṣe èyí ni mo béèrè lọ́wọ́ Ọlọ́run fún un nítorí pé mo ohun gbogbo tí mo gbọ́ látọwọ́ Dáfídì, látẹnu Dáfídì, mo lérò pé mo gbà pé òtítọ́ ni. Ó sì wí pé kí ọba kí ó má ṣe ka nǹkan kan sí ìránṣẹ́ rẹ̀ lọ́rùn tàbí sí gbogbo ìdílé bàbá mi, nítorí pé ìránṣẹ́ rẹ̀ kò mọ nǹkan nínú gbogbo nǹkan yìí. Bí a kò bá mọ ohunkóhun, má ṣe gbégbèsẹ̀, o kò mọ ohunkóhun, má ṣe gbàdúrà, má ṣe tí gbàdúrà, o kò mọ ohunkóhun, má ṣe ìrànlọ́wọ́ kankan, o kò mọ ohunkóhun, má ṣe fúnni ní ìdá Gòláyàtì fún un. Kò sí ohunkóhun bí irú èyí Sọ́ọ̀lù, ṣùgbọ́n má tí ì fi fún un. Bí o kò bá mọ ohunkóhun, tó o kò tí ì mọ òkodoro àti àṣírí ìkọ̀kọ̀ tí ẹlẹ̀tàn aláríkèrèkè ti mú tó ti fi lé ọ lọ́wọ́. Ó ní n kò mọ ohunkóhun nínú ìránṣẹ́ rẹ̀, kò mọ ohunkóhun nínú gbogbo nǹkan yìí díẹ̀ tàbí púpọ̀. Ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 ọba sì wí pé, Ahimeleki kíkú ni ìwọ yóò kú, ìwọ àti gbogbo ìdílé bàbá rẹ. Ìgbà mìíràn àwọn ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí, àti ohun àjálù búburú tí yóò ṣẹlẹ̀ nígbòó ṣe ṣáájú kí Olúwa yóò dé, kí Olúwa ó tó dé. Wo Tẹsalónika kejì orí kejì àti ẹsẹ̀ ìkẹwàá, ó wípé àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí
se gbe nitori ti won ko gba ife otito ti aba fi gba won la so mo agbudo feran otito ka feran otito lona to jinle ka feran otito ju gbogbo eletan lo ko si enikeni ti ma nko si waju ori re wipe eletan ni mi won ma nfi pamo o le ma mo wipe eletan ni won ti won fi to waje wipe won ko so otito le ma mo won le fi eye pamo kon fi eko odi won pamo kon fi eko kon fi ati aifara eni ji won fun ohun to lode kon fi pamo ni eyin ni koko o kon ma si so fun wa wipe eletan la won won le fi agbara okunkun won pamo orisun okunkun won kon fi eye pamo ni koko won o ni so fun wa wipe bayi wipe awon n waasu sugbon agbara awon won gba lati ni agbara okunkun tabi nipase mi okunkun tabi nibi ti o lodi ko se enikeni ti yo to wa ti o salaye eyi won o ni to wa ki won o so fun o wipe awon n ba kristi ija wipe awon je asoju asodi si kristi ko se enikeni to so eyi fun o sugbon lowo lowo bayi ni imuse oro kristi jesu oluwa wipe awon woli eke yo wa opolopo ninu won ni o wa kaakiri ninu aye bayi nitori pe ako wipe pelu etan gbogbo ati pelu itanje aisododo gbogbo fun awon ti nsegbe nitori ti won ko gba ife otito ti aba fi gba won la ese ikokanla ati nitori eyi olorun na ohun ti n sise isina si won ki won ki o le gba eke gbo ahimeleki o gba eke gbo nitori pe o si gba eke gbo yi o gba gbo wipe iro yen eke yen wipe otito ni nitori pe ni igbekele ninu dafidi yo so otito fun mi mo eyi ni okunrin naa ti a ti fi ami ororo yan lati owo Samuel wa yo so otito fun mi o gba eke gbo opolopo lakoko ojo ikeyin yi won o gba eke gbo nitori pe ni ese ikejila a so fun wa wipe ki a le se idajo gbogbo ki a le pa gbogbo awon ti won ko gba otito gbo ka le pa won run ki won le se gbe ka le se deje won sugbon ti won ni inu didun ninu aisododo eyi ni ojo na akoko na ti emi asodi si kristi to nsise gidigidi ninu aye awon eniyan si wa won le sere ori itage won le soro lona ti won fi mu ko da wa loju to je pe ninu ikoko ni koko won je ti esu won je ti eko eke won je eni to ngbe ara eni ga won je eni to nfe lati da abobo ara eni won ma nse agbeleke ara eni won o ni so eye fun won o won o fi ona ti o fi gba won gbo to si fi dabi eni wipe awon arekedeke ti won le lo lati fi arekedeke etan yen lati fi han o to si ni mo pe etan ni iketa oun ni ipamo nipase ibaptisi ati imo emi yato anilo ibaptisi emi ninu emi mimo nitori pe ninu ise awon aposteli ori kini ese ikerin o so wipe nigbati o si ba won pejo o pase fun won ki o ma se kuro ni Jerusalemu sugbon ki won ki o duro de ileri baba eyi ti o wi pe eyin ti gbo ni enu mi ese ikarun nitori nitooto ni Johanu fi omi baptisi sugbon a o fi emi mimo baptisi yin ki se ojo pipo
lati oni lo anilo e baptisi emi mimo ninu ise apostoli ori ikarun ese ikini awon ebun to ma mu wa sinu aye wa nipase ifikuni emi mimo nipase ifikuni ti emi tabi imisi ti emi mimo nigba ti emi yen ba nbe ninu wa to nba wa soro to nfi okan olorun han wa to si nfi otito olorun han wa nitori pe o ngbe ninu wa ikan ninu awon ebun yen oun na ni imo emi yato nihi lati ti ri ifisoju se re nipa nigba ti awon apostoli gba ibaptisi emi mimo ari ebun imo emi yato ari ebun igbagbo ati ti iwosan ari ebun ise iyanu ari ebun isotele ari ebun ati ifi ede fo ati ituma ede ati ri ebun imo emi yato ninu ise apostoli ori ikarun lati ese ikini sugbon okunrin kan ti a npe ni ananiaya pelu safira aya re ta ile ini kan ese ikeji o si yan apa kan pamo ninu owo na aya re ba mo po o si mu apa kan re wa o si fi lele ni ese awon apostoli ese iketa sugbon peteru wi pe ananiaya ese ti satani fi kun on ni okan lati seke si emi mimo ti iwo si fi yan apa kan pamo ninu owo ile na eyi ni sise awari iro ti ahimeleki ko le sawari ahimeleki alufa ahimeleki ijoye tabi ninu ijoba israeli ahimeleki eni to je elesin ta gbega ju gbogbo awujo awon adari sugbon ti ko ni emi imo emi yato nitori na ari mo pe arekereke etan o yara lati gba mu o si parun ko si pa ise iranse re run saaju akoko re sugbon ni peteru ti so wi pe abala kan ninu owo yi lo mu wa ikele yi o ti gba satani laaye lati kun o ni okan pelu eke lati seke si emi mimo wese ikerin nigbati o wa nibe ti re ki se nigbati a si taatan ko ha wa ni ikawa ara re a ti se ti iwo fi rokini yi ni okan re eniyan ko ni iwo seke si bi ko se si olorun iwo ko seke si eniyan bi ko se si olorun lopo igba awon eyi ni ojo won yi boya enikan fe segbe yawo awon obi omobirin yen won le so itan daada nipa won o so itan fun odokunrin yen odokunrin yen so wi pe awon obi yen won ti le je omo ijo wa mo gbo wa se awari otito ni gbo ba se omobirin fun rara re nigba wo lo datun bi nigba wo lo ni so di mo nigba la baptisi re pelu emi mimo bawo lo se mo wi pe mo je ife olorun etan arekereke etan yen yo si jade lati oju won o le sawari o le ni ohun ti o fi sawari bi o ko ba ni emi mimo nigbo se leyin igbo ajosopo ta ti se ngbogbo awa sawari ni pe
o so eye fun mi o so torun fun mi be ni mi o so fun o bi mo ba so fun o o ni fe mi so ile wa gbe yi bayi a nilo emi mimo a si nilo ifihan a nilo imisi ati itoni emi mimo a nilo imo emi yato ni yi ni peteru ti ni imo emi yato nitori pe ni tooto ati baptisi re pelu emi mimo wese ikarun ese ikarun nigba ti ananaya si gbo oro won yi o subu lule o si ku ope ni fo olorun wi pe ijo oku ope ni fo olorun wi pe peteru apostoli koku gege bi ahimeleki ati awon alufa oni lori ijo ile ni o ko ijo mi enu ona ipo oku ki o si ni le bori ire eyi tumo si pe enu ona ipo oku ko ni le pa dabi lati pa ijo run nitori pe awon adari ijo won ni emi mo emi yato ṣugbọn bi awon adari ijo bi won ko ba ni emo emi yato to si je pe taja teran gbogbo dafidi to ba wa gbogbo eletan ti o ba wa gbogbo alarekereke ati eletan tabi eni to fe dabo bo ara re enikeni to ko to dide ni gbogbo ijo yo so pe be ni omo wa ni atewo gba o n so ohun to tona e wo ohun to n so e si gbe ohun to n wi lorefe ta si gba gbogbo arekereke etan gbo eniyan ta pe lalufa yen ti ko ni ebun imo emi yato eniyan ta pe ni oniwaasu yen ti o ni ebun imo emi yato eniyan ta pe lalabojuto lai ni ebun imo emi yato yo ku nipa temi ijo pelu labe re yo si ku nipa temi sugbon ohun iyanu ni wi pe peteru apostoli o ni ebun imo emi yato ananaya nigba ti o si gbo oro won yi o subu lule o si ku eru nla si ba gbogbo awon ti o gbo nkan won yi wese ikefa ese ikefa awon odomokunrin si dide won di ko si pe boya won kaanu tabi pe won bere si ni sokun nitori re eni to fun ananaya eni to fe fo awon adari ijo loju pelu arekereke etan re o ni won di won si gbe jade won si sin o si to bi iwon wakati meta ese ikeje o si to bi iwon wakati meta aya re lai mo ohun ti o ti se o wole ese ikejo peteru si da lohun pe wi fun mi bi iye bayi ni eyin ta ile na o si wi pe looto iye be ni awon eyan kan wa ti won ma n gbimo papo pelu arekereke ati etan ikoko won won o gbimo papo to be to fi je wi pe nigba miran won o tile tun fi ese iwe mimo gba e gbe etan won leyin wi pe ohun eni meji yo fi di otito mule nitori pe leyin eledi lemi elerun eledi meji tabi meta la fi di otito mule ni be ni gbígbí ẹrẹ bíbélì kí yíyan ẹsẹ bíbélì yẹn kọ ni yóò yanjú ọrọ nítorí pé sátani fúnra rẹ ó yan ẹsẹ bíbélì ṣùgbọn kò fi èyí tan jésù jẹ nítorí pé sátani yan ẹsẹ bíbélì ní tòótọ àwọn méjèèjì náà fìmọ ṣọkan papọ síbẹ ẹtàn ni ẹni méje ẹni mẹta ní tòótọ wọn lè gbé ẹtàn ga kọ gbé ẹtàn sókè nínú àríkèrèké wọn ẹtàn náà sì ni ẹtàn yóò máa jẹ nítorí náà aya rẹ si wipe looto iye be na ni ese ikesan peteru si wi fun pe e se
ti eyin fohun sokan lati dan emi oluwa wo ese awon ti o si koko re nbe ni enu ona won o si gbe o jade awon ti o gbe koko re opuro jade won o si gbe iwo na jade ese ikewa o si subu lule awon opuro yo subu ni ibi ti a pe ni orun apade ti o si si opin fun isubu yen ko si si opin fun ijiya yen gbogbo opuro ni yo ni pa ati ipin ti won ninu adagun tin fi ina ati sulfuru jo o si subu lule ni ese re loju kan na o si ku awon odomokunrin si wole won ba oku won si gbe jade won si sin leba oko re ko ba le je pe won ojumo lo aye raye ni orun apade kan na titi aye raye anilo ebun emi korinti kini ori kejila lati ese ikeje sugbon a nfi ifihan emi fun olukuluku eniyan lati fi jere ahimeleke iba ti jere nipase yi gege bi peteru se jere nipa eyi wese ikejo nitori a fi oro ogbon fun enikan nipa emi ati fun elomiran oro imo nipa emi kan na ese ikesan ati fun elomiran igbagbo nipa emi kan na ati fun elomiran ebun imularada nipa emi kan na ese ikewa ati fun elomiran ise iyanu ise ati fun elomiran isotele ati fun elomiran imo emi yato ati fun emi imo emi yato mo gbadura wipe olorun oni fi wa sile ninu ipo aimokan ninu ipa dare ati ninu ise iranse wa loruko jesu ko eje ka wo koko ikeji abo nipase ifihan ti emi o sawari o sawayi o se awari emi ba o soro emi fi si olokan ninu re wipe eleyi o je otito sugbon eleyi o je ero o je eke o je ki o mo wipe oti okodoro oro yi re ju ohun ti eletan nso tabi ju ohun ti eletan yen wa so o le ri wipe ero ti a fi pamo leyin ilekun ohun meta la fe gbe yewo akoko a fe wo oye awon elese nipa etan oye awon elese nipa etan ikeji igbe fun gbogbo awon ti won subu kuro ninu otito ti won subu sinu isina igbe fun gbogbo awon ti won sina ninu ti won subu nikoko won so pe awon si je ara wa won ye ta gbangba won jewo wi pe o fe ma saye bi ti mo wa ohun ko to ba ri ti mo nse mo si je omo ijo deeper life oluso agutan lagbaja ohun si ni baba mi ninu oluwa mi o ni oluso agutan miran tabi baba miran ore mi sugbon nikoko o ti subu kuro o kan tan awon eniyan je ni awon ti won gbo atawon eniyan ta awon eyan to ba n sa tele iru eni be ta n sa ta ara wa ni e be ni etan awon ti o subu mo gbadura pe etan yen o ni mu o ni oruko jesu igbe fun gbogbo awon
ti won subu ni koko iketa ijirebe iyen tumo si pa adura fun emi imo emi yato akoko afe wo oye awon elese nipa etan awon oba keji ori ikarun ese ikokanlelogun awon oba ikeji ori ikarun ese ikokanlelogun 21 be ni giasi le panamani nigba ti namani ri ti nsare bo leyin ohun o so kale kuro ninu keke lati pade re o si wi pe alafia ko namani bi giasi lere sugbon o lo to ibere to nbere o nbere lowo eletan ni to ti subu kuro ese ikeji le logun 22 oun si wi pe alaafia ni oluwa mi ran mi iro ni o giasi o so fun elisha pe o lo sibi kibi elisha oga ade o si ran o ni oluwa mi ran mi wi pe kiyesi nisisiyi ni odo omokunrin meji ninu awon omo woli ti oke ephraim wa odo mi oni emi be o fun ki se fun mi o oni emi be o fun won ki se fun mi o fun won ni talent padaka kan ati iparo aso meji ese iketa le logun 23 namani si wi pe fi ara balẹ̀ gba talent meji o si di talent fadaka meji sinu apo meji pelu iparo aso meji o mo itan na nigba ti na mani so wi pe gba ye meji rara oga mi so pe eyo kan ni ki n gba talent eyo kan wa lero wi pe okunrin yo looto ni okunrin yo tile nko eye ta fe fi fun gbogbo re tan ni lati fi han e fe lati ma fi irele etan han tabi iwa tutu han ki eni yen ki o ba le ka ba le tan eni to n ba soro je nigbo se ro o si so pe ki o gba o si fun ni o si ro o si di talent padaka meji sinu apo meji pelu iparo aso meji o si gbe won ru awon omo odo re meji won si ru won ni waju re ese ikerin le logun 24 nigba ti o si de ile iso o gba won lowo won o si to won sinu ile o si jowo awon okunrin na lowo lo won si jade lo ese ike dogbon 25 sugbon ohun wo inu ile lo o si duro niwaju oluwa re o ti subu kuro sibe o si wa lati duro gege bi okunrin olooto okunrin to je pe o njo wa ara re patapata fun oga re elisha si wi fun pe giasi nibo ni iwo ti nbo ohun si wi pe inase re ko lo ibi kibi inase re si ni mo si je mi o lo si ibi kibi to ba je pe mo fe lo si ibi kibi n ba ti so fun o inase re si ni mo je mi o lo si ibi kankan alabokun fun ni awon adari yen alabokun fun ni awon alabojuto yen alabokun fun ni awon oluso agutan yen ti won o ni gba ikegbo ti won o ni je ki enikeni ko fi arikere ka ti etan tan won je ti won o ni ka enikeni e ti bi giasi si olooto lati so awon di afoju
pẹ̀lú ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ wọn nípa ti ṣíṣubú kúrò ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26. Òun sì wí fún un pé ọkàn mi kò ha bá ọ lọ. Nígbà tí ọkùnrin náà fi yí padà kúrò nínú kẹ̀kẹ́ rẹ̀ láti pàdé rẹ, èyí Aisha àkókò láti gba fàdákà àti láti gba aṣọ àti ọgbà olífì àti ọgbà àjàrà àti àgùntàn àti màálùú àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin láti gba àwọn nǹkan wọ̀nyí ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Nítorí náà ẹ̀tẹ́ Námánì yóò lẹ̀ mọ́ ọ àti irú ọmọ rẹ títí láé. Òun sì jáde kúrò níwájú rẹ̀, ó ti sọ ara rẹ̀ di aláìyẹ, ó ti mú ara rẹ̀ kúrò nínú iṣẹ́ ìránṣẹ́, ó sì jáde kúrò níwájú rẹ̀, ó jáde kúrò níwájú Elisha ní adẹ́tẹ̀ tí ó funfun bí òjò dídì. Níkọ̀kọ̀, Ọlọ́run mọ gbogbo ohun ìkọ̀kọ̀. Nígbà tí o bá sì súnmọ́ Ọlọ́run, Ọlọ́run yóò fi ohun ìkọ̀kọ̀ àṣírí ìkọ̀kọ̀ ẹlẹ́ṣẹ̀ tí ẹlẹ̀tàn kò fẹ́ kó o mọ̀ yóò fi hàn ọ́. Jeremiah 23:20 ẹsẹ̀ ìkẹrìnlélógún 23:24. Ẹnikẹ́ni lè fi ara rẹ̀ pamọ́ níbi ìkọ̀kọ̀. Ṣé Dáfídì kan lè fi ara rẹ̀ pamọ́ níbi ìkọ̀kọ̀ tí èmi kì yóò fi rí i bí? Ni Olúwa wí. Èmi kò ha kún ọ̀run àti ayé, ni Olúwa wí. Ó mọ ohun gbogbo, ó mọ ohun ìkọ̀kọ̀ gbogbo. Bí àwọn ẹlẹ̀tàn tí wọ́n ní àṣírí ìkọ̀kọ̀ kan bá tọ̀ ọ́ wá, bí o bá súnmọ́ Ọlọ́run, tó o sì béèrè lọ́wọ́ Ọlọ́run kó o tó tẹ̀síwájú láti tẹ́wọ́ gba irọ́ wọn tàbí ìṣubú kúrò wọn, Olúwa yóò jẹ́ kí o mọ̀. Kódà ìdájọ́ pàápàá yóò tilẹ̀ wá, kìí ṣe lórí ohun táwọn ènìyàn sọ, kìí ṣe lórí àlàyé táwọn ènìyàn ṣe, ṣùgbọ́n lórí ohun tí wọ́n fi ń pamọ́. Nínú ìwé Róòmù 2:14, ó wí pé ní ọjọ́ náà, nígbà tí Olúwa yóò ṣe ìdájọ́ gbogbo àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìrere mi, Ọlọ́run yóò ṣe ìdájọ́ ohun gbogbo tó wà níkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ tí àwọn ẹni tó ti ṣubú kúrò ń fi pamọ́. Ọlọ́run yóò ṣe ìdájọ́ gbogbo ìdájọ́ àwọn ènìyàn. Abala ìkejì ìgbé fún gbogbo àwọn tí wọ́n ṣubú níkọ̀kọ̀. A sọ fún wa nínú ìwé àwọn oníwàásù 12:13, ó ní òpin gbogbo ọ̀rọ̀ náà. Ó ní òpin gbogbo ọ̀rọ̀ náà ni a ti gbọ́, tí a ti gbọ́ ni wípé bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́. Bẹ̀rù Ọlọ́run má bẹ̀rù ènìyàn, bẹ̀rù Ọlọ́run má bẹ̀rù Sọ́ọ̀lù, bẹ̀rù Ọlọ́run má bẹ̀rù ẹ̀mí ara rẹ. Ọlọ́run ní agbára láti pa ọmọ, láti dá ọ nídè. Ó dá Mósè nídè kúrò lọ́wọ́ Fáráò. Ní gẹ́gẹ́ bí ènìyàn, ńṣe ló yẹ kí Fáráò kí ó ti pa Mósè fún àwọn ìpọ́njú tí Mósè mú wá sí orílẹ̀ Íjíbítì. Ìwọ ṣàgbọ́ràn sí Ọlọ́run lẹ́nu kí o sì bẹ̀rù rẹ̀. Bí o bá bẹ̀rù Ọlọ́run, kò sóhun mìíràn tó yẹ kí o bẹ̀rù.
Jesu ti le so pe ore mi wo so fun eni to ye ki o beru eni to je pe leyin to ba para o tun le wo emi lo si orun apaade titi aye raye eyi ni gbogbo ohun ti a n bere lowo eniyan okun gbogbo oro na ta ti gbo ni pe beru olorun bi olorun ba ti ran onise ma se beru eniyan awon eniyan yo fe ki o beru won ko si yi oro olorun pada awon eniyan yo fe ko beru won ko panumo ko dake ko ma si so otito oro olorun tabi ti agba lati orun wa awon eniyan won o fe ki a beru awon ki a sa kuro ninu ise iranse nitori pe bi a ba tesiwaju lati ma waasu iwa mimo pe laisi iwa mo ko se eni ti o ri olorun won o so fun wa wipe awon yo ba wa ja awon yo binu si wa won fe ka beru awon sugbon e se ta o fi beru eniyan to je eleran ara o ni agbogbo opin gbogbo oro na ti a ti gbo ni pe beru olorun ki o se pa ofin re mo nitori eyi ni fun gbogbo eniyan ese ikerinla nitori pe olorun yo mu olukuluku ise wa si inu idajo ati olukuluku ohun ikoko olukuluku ohun ikoko oluwa yo mu wa sinu idajo iba ase rere iba ase boburu anka lati ni iwe luku ori kejela lati ese ikini o si se nigbati ainiye ijo eniyan pejopo to be ti won te ara won mole o tete ko wi fun awon omo eyin re pe e ma awon omo eyin yen lo kokko so fun wi pe e ma sora yin nitori iwukara awon farisi ti se agabagebe e sora nitori iwukara awon farisi awon eletan awon odibo to je pe won o farahan gege bi enikan niwaju eniyan ti won si je omiran ni kokko ese ikeji ko si ohun ti abo ti a ki yo si fi han ko si ohun ko ti abo ko si ohun ko ko si oro tabi ise ko si ohun ko ede tabi gbolohun ko si iro kan ti abo ti a ki yo si fi han tabi ohun ti o pamo ta ki yo si ti a ki yo mo ese iketa nitori na ohun ko ohun ti eyin so ni okunkun ni gbangba ohun ko ohun ti eyin so ni okunkun nitori na ohun ko ohun ti eyin so ni okunkun ni gbangba ni a o gbe gbo ati ohun ti eyin ba so ni eti ni ikoko lori orule ni a o gbe kede re ese ikerin emi si wi fun yin eyin ore mi emi si wi fun yin eyin ore mi o wi pe gbogbo irun ori yin ni a ka pe sansan ko si si kan ti o si bo sile lai si imo baba yin ti nbe li orun o nitori pe yin si niye lori ju ologo se lo o ni nitori na ki eyin ma se beru mo si we fun yen ni ken o nitori pe ko so nkan ti won le se David se o gbe eyi mo mo pe o se se ko ma gbe eyi o ye ko mo eyi ninu okan re wipe o ko gbudo beru Saulu ohun ti Saulu le se ohun ni pe ko pa ni sugbon David se o mo abo kan nbe laarin iwa ati iku Olorun Olodumare ati ojuse ise iranse to fun o
ojú ṣe iṣẹ́ ìsìn tó fún ọ láàrin ìwà àti ikú ọlọ́run yẹn ti fàmì òróró yàn ọ́ fún ète kan Saul lè gbìyànjú láti pa ọ́ kí iṣẹ́ ìránṣẹ́ yẹn tó wá sí ìmúṣẹ ṣùgbọ́n kò lè ṣe èyí kò sì ní ṣe èyí kò sì gbúdọ̀ ṣe èyí nítorí náà ó gbúdọ̀ sinmi lé èyí nítorí pé o sì ní ogójì ọdún níwájú rẹ tó fi jọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run nítorí náà má bẹ̀rù rẹ bẹ̀rù ọlọ́run èyí ni ó mú a wá sí ipele ìkẹta òun náà ni ìjírẹ̀bẹ̀ àdúrà fún ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ bí nǹkan kan bá wà tó yẹ ká gbàdúrà fún bí nǹkan kan bá wà tá a nílò ju gbogbo ọgbọ́n orí tàbí ète ènìyàn lọ òun ni ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nínú ìwé lúùkù orí kọkànlá ẹsẹ̀ ìkẹsàn-án lúùkù orí kọkànlá ẹsẹ̀ ìkẹsàn-án èmi sì wí fún yín ẹ béèrè a ó sì fi fún yín ẹ wá kiri ẹ̀yin ó sì rí ẹ kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín wọ ẹsẹ̀ ìkẹtàlá ǹjẹ́ ó wípé ǹjẹ́ bí ẹ̀yin tí í ṣe ènìyàn búburú bá mọ̀ bí a ti fi ẹ̀bùn dídára fún àwọn ọmọ yín mélòó mélòó ni bàbá yín ti ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ń béèrè lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń béèrè lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń béèrè lọ́dọ̀ rẹ̀ nígbà tó bá sì béèrè yóò fi fún ọ àwọn ọba ìkejì àwọn ọba ìkejì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án ó sì ṣe nígbà tí wọ́n kọjá tán ni Elijah wí fún Elisha pé béèrè ohun tí èmi yóò ṣe fún ọ kí a tó gbà mí kúrò lọ́wọ́ rẹ béèrè Elisha sì wí pé èmi bẹ̀ ọ́ èyí ni ẹ̀bẹ̀ náà èyí ni àdúrà náà èmi bẹ̀ ọ́ jẹ́ kí ìlọ́po méjì ẹ̀mí rẹ kí ó bà lé mi èyí ni orí kejì orí ìkẹta ó fi ẹ̀bùn yẹn hàn ẹ̀bùn ti ẹ̀mí ní orí karùn-ún ó fi ẹ̀bùn yẹn hàn ẹ̀bùn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ orí kẹfà nígbà tí ọba síríà tó ń bá ọba ísírẹ́lì jagun ní samaria gbogbo ibi tó bá ti rán àwọn ọmọ ogun rẹ̀ sí elisha ó ní ẹ̀bùn ìfihàn ọ̀rọ̀ ìmọ̀ ìgbẹ̀mí yàtọ̀ yóò sọ fún ọba ísírẹ́lì ní samaria nígbà ó ṣe ọba síríà ó dàbí ẹni pé nípòrúurù ó wá sọ wípé ṣé ẹ lè sọ fún mi ohun gbogbo tí mò ń sọ níyì nínú yàrá mi ó dàbí ẹni pé ọba tó wà ní damasco ó mọ̀ ta lẹni náà tó ń ṣe èyí wọ́n sọ pé kò sí ẹlòmíràn bí kò ṣe elisha nítorí pé ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí ọlọ́run ó sì ní ẹ̀bùn ẹ̀mí ìmọ̀ ẹ̀mí yàtọ̀ ohun tá a nílò láti gbàdúrà fún rèé gbàdúrà béèrè a ó sì fi fún yín ẹ wá kiri ẹ̀yin yóò sì rí ẹ kànkùn a ó sì ṣí sílẹ̀ fún yín nítorí pé gbogbo ẹni tó béèrè ni wọ́n ń rí gbà àwọn tó bá sì wá kiri ń rí àti fún ẹni náà tó kànkùn la ó sì ṣí sílẹ̀ fún a ó ṣílẹ̀kùn yín sílẹ̀ fún ọ lé orúkọ jésù kókó ìkẹta ṣíṣe ìdènà fún ìdìbàjẹ́ ti ìlọsílẹ̀ ṣíṣe ìdènà fún ìdìbàjẹ́ nínú orin dáfídì orin ìkọkàndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún ó ní talent tó lè mọ ìṣìná rẹ̀ ó ní wẹ̀ mí ní àwẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ mi èyí ni àṣìṣe ohun gbogbo tó dàbẹ́ ní kó lè ṣẹlẹ̀ sí olúkúlùkù ènìyàn
nitori pe olukuluku eniyan lo ma nberu pe nigba miran bi mo ba so otito iwa si awon eniyan awon ti mo nso ti mo nso otito fun mo ba so otito fun oko mi eru nba mi ohun to je iwa si tabi isesi re si mi gbogbo eniyan lo le dabi eni pe eyi le dabi eni pe o wa siwaju re gege bi idanwo nitori na gbadura wi pe kọlọrun ko da bobo o ki o ma ba subu sinu iru asise bi iru eyi bi mo ba so otito fun iyawo mi eru nba mi fun ohun ti iyawo mi yo se ma se bere ohun ti iyawo re yo se ni olorun ni orun bi o ba ti se ohun kan to da be ni pe oju nti o nipa re to npa mo iku pa mo yi ko ni yoju oro yen sugbon bi o ba fi ran yo mu ko se atunse ki o si te lo ni ipa ona ododo ati iwa mimo yo si mu ode orun sugbon to ba lo nfe pa mo to nda so bo iro eyi to si dabi eni pe to nfe aso to nipa bo pelu opolopo iro ati etan lati daabobo iro akoko yen ati iro ti yo mu ko ma lo sinu idibaje nse le ngba koto iparun fun ara re akoko ma se fi aye fun satani ikeji ma se mu emi mimo binu iketa ma se sogo ninu awon idibaje je ka lo si akoko ma se fi aye fun satani dafidi nje ti e mo wi pe satani je baba eke ati baba iro ni pe nigba to pa iro yen ni pe a o ti fi nje je mo pe ti faye fun satani nigba ti ogiri re ba se ti lami laarin eniyan mi mo ati elese opolopo nkan ni o bere si ni wole nipa se ohun to lami yen ninu iwe fesu ori ikerin lati ese iketa din ni ogbon oni be ni ke ma se fi aye fun esu ma se se yi esu yo fe lati mu eda ara re wa sinu re ide baje lati mu pe ko wa de ni to fi aye fun etan nitori pe ohun fun ara re je baba eke ati baba iro ninu iwe johanu ori ikejo johanu ori ikejo ese ikerin le logoji 44 oni ti esu baba yin ni eyin se ife kufe baba yin ni ese nfe se apaniyan ni orun se lati atete ko se ko si duro ni otito nitori ti ko si otito ninu re nigba ti o ba nse ke ninu ohun ti re ni o nso nitori eke ni ati baba eke nigba ti o ba si fi aye fun iro tabi fun etan ninu abe are kereke yo wu ko le je nse lo fun satani laaye ninu aye re sugbon nigba o ba wa si odo kristi yo so dominira nitori pe bi omo ba so yin dominira e o di ominira nitooto jakobu ori ikerin ese ikeje o wi pe nitori na e teri ba fun olorun e koju ja si esu oluwa mo to teri ba fun mo fi aye mi fun o Saulu o le mi kaakire sugbon mo jowo aye mi fun o mo si jowo aye mi fun ase re mo jowo okan mi emi mi fun ifami oroyan re mo fi mo jowo aye mi fun ipe ti o pe mi nitori pa aye mi nbe lowo re mo mo ipe le boju to Saulu o si le boju to gbogbo awon ninu ni binu mi o le fu boju to gbogbo awon to fe lati pa kiyesi mi kuro mi o ni fi aye mi jo wa ra mi fun satani o wa so pe nitori na o so pe koju ija si esu
o so o le so fun won yi pe ona ati bo kuro ninu eyi o na ni wi pe o na ni pe ko tan ni je ko paro ko seke o le so fun won yi pe ona lati bo kuro ninu eyi ni o na ni ko fi otito pamo o ni sugbon bibeli so yi pe o ni e koju ija si esu ohun yo si sa kuro lodo yin abala ikeji ma se mu emi mimo binu nigba ti o ba to ba fi ara re fun esu nse lo mu emi mimo binu ninu iwe efeso ori ikerin ese ogbon o so wi pe e ma se mu emi mimo bi olorun binu eni ti a fi se ididi yin de ojo idande nigba to ba ka gba eke gbo nse lo mu emi mimo binu nigba ti o ba nkuwa pelu eke tabi ro nse lo mu emi mimo binu nigba to ba nse agbateru tabi agbeleruge eke nse lo mu emi mimo binu nigba to ba se ni ipa lori aye awon eniyan lati je ki won gba eke gbo nse lo mu emi mimo binu nigba to ba da be nipo jewa ara re fun oporo eni ti olorun ko ran si ti o sugbon to si je pe yo nsoro pe olorun lo ran ohun to si wa nti leyin nse lo mu emi mimo binu nigba ti o ba si ran asodi si kristi to ran lowo lati ba kristi ja nitori pe o gba eke ati etan re gbo nse lo mu emi mimo binu nitori naa o ni e ma se fi aye fun esu e ma se se mu emi mimo olorun binu ki lawon to ma mu emi mimo binu wese ikokanlelogbon o ni gbogbo iwa kikoro o mo yi ma mu emi mimo binu gbo tabi ibinu o ma mu emi mimo binu tabi irunu ati ariwo ati oro buburu ni ki a mu kuro lodo yin pelu gbogbo aran kan ma se je ki ohun ko ninu aye re ko mu emi mimo binu heberu ori iketa ese ikewa heberu ori iketa ese ikewa 3:10 nitori na inu mi baje sin iran na mo si wi pe nigba gbogbo ni won sina ni okan won ko si mo ona mi nigba ti a ko ba mo ona oluwa ti a sa kan ntele ohun ti awon woli eke nso fun wa ohun ti awon eletan ikoko to nso fun wa ohun ti awon ti won ti subu kuro awon eletan to ti subu kuro nso fun wa to je pe ohun la ntele tabi awon eniyan ti won dabe npe won ni eda ede baje ati sisubu sinu etan awon eni to ti subu kuro to je pe ohun ti won fi han ohun la ntewo gba iyi ma mu emi mimo binu ti ata o si le ni ijolo oto lati lo bere lowo olorun pe olorun yi nko to won ko ta sa kan ntele ro won ti awon elese npa awon iro ti awon apada seyin npa ti o si je pe yi la fi huwa nse la mu olorun binu nitori pe a ko mo ona oluwa wese iketadinlogun awon tani o si binu si fun ogoji odun ki a se si awon ti o dese oku awon eni ti o sun ni agejo nigba ti awon eniyan ti won ba nfi robo ara won ti won si gbe igbe aye won lori iro ti won si ntatele iro leyin ti won si simi le iro ati etan ikoko awon elese ati awon ti won ti subu kuro oku won yo subu ni aginju aye yi ese ikejindinlogun awon tani o si bura fun pe won ki yo wonu isimi ohun bi ko se fun awon ti ko gbagbo won ko gba otito gbo
ṣùgbọ́n wọ́n gba irọ́ àti ẹ̀tàn gbọ́ nínú ẹsẹ̀ ìkọkàndínlógún àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́.

ẹ má ṣe ṣe fẹ́fẹ́ ẹ má sì ṣèké sí òtítọ́ bí o bá gba èké gbọ́ má ṣògo nínú èyí ẹ má ṣe ṣògo nínú ẹ̀tàn ẹ má ṣe ṣògo nínú ìjáfáfá ti ẹran ara ènìyàn ẹ má ṣe ṣògo nínú ọgbọ́n ti èṣù tàbí ẹ̀tàn ti àwọn ẹlẹ̀tàn tàbí àwọn tí a lè pè ní àwọn ẹni tó gbajúmọ̀ tàbí ohun tí dáfídì ń sọ ohunkóhun ìyówù ìparun ìyówù tó mú wá sórí ahimeleki àti gbogbo ìlú àwọn àlùfáà ó ènìyàn mi sì ni má sọ pé ènìyàn mi ni ẹni tí mo bu ọlá fún ni rárá o má ṣògo lórí èyí wẹ́sẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ọgbọ́n yìí láti dáàbò láti fi aṣọ bo irọ́ tàbí èké ọgbọ́n yẹn láti dáàbò bo èké àti àríkèrèkè yẹn láti gbé àríkèrèkè tàbí èké lárugẹ ó ní àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé ọgbọ́n yẹn ó ní ọgbọ́n yìí kìí ṣe èyí tó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù ni ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí ibi tí owú ohun ìjà bá gbé wà níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà ó sọ fún wa nínú ìwé Filipi orí ìkẹta ẹsẹ̀ ìkejìdínlógún 3:18 ó ní ọ̀pọ̀lọpọ̀ kì í kàn ṣe àwọn díẹ̀ o ọ̀pá nítorí ọ̀pọ̀lọpọ̀ ní rìn nípasẹ̀ àwọn ẹni tí mo ti wí fún yín nígbàkúùgbà àní tí mo sì ń sunkún bí mo ti wí fún yín nísinsìnyí pé ọ̀tá àgbélébùú kristi ni wọ́n ò ní gbé àgbélébùú wọn ò sì ní wàásù àgbélébùú yẹn wọn ò tiẹ̀ ní sọ fún ọ wípé nínú ayé yìí a ó ní ìpọ́njú tàbí mímibíni tàbí ìyírí àwọn kì í wàásù yẹn wọn ó sọ wípé olúkúlùkù ọmọ ọlọ́run ni yín báyìí kò sí ṣòro kò sí pèníjà kò tiẹ̀ sí ìdánwò ìdánwò ní wá má sọ fún ẹnikẹ́ni wípé mò ń la ìdánwò kọjá mi ò ń fara fún ìdánwò rárá o ọmọ ọlọ́run ni mí ọmọ ọba ni mí ọba gẹ́gẹ́ bí ọmọ ọba ṣe rí bẹ́ẹ̀ náà ni èmi wọn kò ní àgbélébù láti gbé wọn kò ní inú mi bíni láti dojúkọ tàbí ìjìyà láti dojúkọ wọn kò ní ìyírí wò ti àwọn onígbàgbọ́ ti àwọn olóòótọ́ gẹ́gẹ́ bí ara ìwàásù wọn gbúdọ̀ ru gbogbo àwọn ènìyàn sókè kán gbé wọn gẹṣẹ́ áyán kán gba àwọn ènìyàn níyànjú wọn ò níṣẹ́ ìránṣẹ́ láti sọ fún wọn wípé a ó dojú kọ inúnibíni ṣùgbọ́n bíbélì wípé ọ̀tá àgbélébùú ni wọ́n wẹsẹ̀ ìkọkàndínlógún 19 ìgbẹ̀yẹ ẹni tí ń ṣe ìparun ikùn ẹni tí ń ṣe ọlọ́run wọn làálàá wọn nítorí ohun tí wọn yóò jẹ ni ohun tí wọn yóò rí gbà ni kì í ṣe ohun tí wọn yóò fi ìdí wọn fi rúbọ fọlọ́run ó ní ìgbẹ̀yìn wọn ẹni tí ń ṣe ìparun ikùn ẹni tí ń ṣe ọlọ́run wọn àti ògùn ẹni tó wà nínú ìtìjú wọn àwọn ẹni tí ń tọ́jú ohun ayé a sì mọ̀ wípé bá a ti wá sí àkókò ìgbà ìkẹyìn a gbúdọ̀ dúró nínú òtítọ́ kí lohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa ẹsẹ̀ ogun ó sọ fún wa báyìí ó nítorí ìlú ìbílẹ̀ wa ọmọ ìlú ìbílẹ̀ ọ̀run ni wá ó nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run kì í ṣe nínú ayé níhìn-ín jésù sọ pé ìjọba mi kì í ṣe ti ayé yìí ìjọba mi ìbáṣe ti ayé àwọn ìránṣẹ́ mi ìbájà àwọn oníṣẹ́ mi ìbájà fún mi ṣùgbọ́n báyìí láti ìsinsìnyí lọ ìjọba mi kì í ṣe ti ayé yìí ṣùgbọ́n láti ìsinsìnyí lọ ó ti wà ní ọ̀hún láti fi ìgbàlà fún àwọn ẹlẹ́ṣẹ̀ nínú

ayé kí ikú àti ikú rẹ̀ lórígi àgbélébò kó lè mú ìgbàlà wá fún àwọn ẹlẹ́ṣẹ̀. Àwa sì ń gbé nínú èyí, a sì fara mọ́ èyí. Nítorí náà la fi kàn wá mọ́ àgbélébò pẹ̀lú rẹ̀, a kú pẹ̀lú rẹ̀, a sin wá pẹ̀lú rẹ̀, a jíǹde pẹ̀lú rẹ̀. A sì ń ṣògo nínú àgbélébò àgbélébò rẹ̀ nínú inú mi bíni, nítorí pé bá a ti ń ṣe inú mi bíni sí wa. Ògo Ọlọ́run ń farahàn, ó sì ń tàn nínú ayé wa. Ó sọ pé nítorí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀run láti ibi tí àwa pẹ̀lú gbé ń fojú sọ́nà fún olùgbàlà Jésù Kristì Olúwa. Ẹsẹ̀ ìkọkànlélógún wa wí pé ẹni tí yóò sọ ara ìrẹ̀lẹ̀ wa di ọ̀tún, kí ó lè bá ara ògo rẹ̀ mu gẹ́gẹ́ bí iṣẹ́ agbára nípasẹ̀ èyí tí òun lè fi tẹ orí ohun gbogbo bá fún ara rẹ̀, kí òun kó lè tẹrí ohun gbogbo bá fún ara rẹ̀, kí òun kó lè tẹrí ohun gbogbo, kó lè tẹrí Sọ́ọ̀lù bá fún ìfẹ́ rẹ̀, kí ó lè tẹrí àwọn Filistini bá fún ìfẹ́ pípé rẹ̀, kí òun kó lè tẹrí gbogbo ọ̀tá bá fún ìfẹ́ ara rẹ̀, kí òun kó lè tẹrí ohunkóhun ẹnikẹ́ni tó bá fẹ́ dúró lójú ọ̀nà wa, tó tẹ̀fẹ́ máa gbé ara rẹ̀ ga, tàbí pé tó lè fẹ́ lòdì sí kíkéde tàbí gbígbé Kristì sókè tàbí gbígbé ìjọba Ọlọ́run ga, ó lè tẹrí wọn bá ohun gbogbo. A ò nílò láti parọ́, láti ṣe àrọ̀dárọ̀dà irọ́, tàbí pé láti fi ara wa jẹ̀ fún irọ́. A ò nílò láti tẹ̀lé irọ́, a ò nílò láti ṣògo nínú ẹ̀tàn tàbí irọ́. Ọlọ́run wa, ó wà pẹ̀lú wa, yóò wà pẹ̀lú wa títí láé, yóò dúró pẹ̀lú wa bí a ti ń dúró fún òtítọ́, tí a sì ń dúró nínú òtítọ́. Kò sí irọ́ tàbí irọ́ kan kò ní ní ipa nínú ayé wa ní orúkọ Jésù. Èwe yálà yìí ní kọ̀kọ̀ tàbí ní ọ̀nà àríkèrèkè tàbí ní ọ̀nà ibi tàbí ní ọ̀nà àyíníke, ẹ̀tàn kò ní ní ipa nínú ayé wa. Kristì ó gbé nínú wa, ó gbé fún wa, ó máa gbé nípasẹ̀ wa, àwa pẹ̀lú yóò sì máa gbé nípasẹ̀ rẹ̀. Òtítọ́ yóò sọ ọ́ dòmìnira, òtítọ́ láti ọ̀dọ̀ rẹ nípasẹ̀ rẹ yóò sọ àwọn ẹlòmíràn di òmìnira. Má ṣe gba ohunkóhun irọ́kírọ́ tàbí ẹ̀tànkẹ̀tàn ìkọ̀kọ̀ tàbí náà àríkèrèkè láti ọ̀dọ̀ Dáfídì gẹ́gẹ́ bí ẹni tó gbẹ́kẹ̀lé, ẹni tó fi ṣe àwòkọ́ṣe. Tó bá rí ẹnikẹ́ni tó ń ṣubú, má tẹ̀lé. Kristì pípé wa lẹni tó yẹ ká tẹ̀lé, nítorí òun lápẹẹrẹ pípé wa. Kò parọ́ níwájú Káyáfà, kò parọ́ níwájú àwọn olórí àlùfáà, kò parọ́ níwájú Hẹ́rọ́dù, kò parọ́ níwájú Pílátù, kò parọ́ níwájú ẹnikẹ́ni. Ó dojúkọ àgbélébò, èyí sì ni olùgbàlà wa, èyí sì ni olùṣọ́ àgùntàn wa, olùsọ́ni di mímọ́ wa. Òun náà ni ẹni títo wa, a ó tẹ̀lé àpẹẹrẹ rẹ̀, ṣíṣe rẹ̀. Ẹ jẹ́ ń gbọ́ àmì yín, ẹ jẹ́ dìde dúró, ká sì bá Olúwa sọ̀rọ̀, ká mú ohun tá a ti kọ́ lónìí tọ Olúwa lọ nínú àdúrà. O nílò láti yípadà ọ̀tún, kó ba lè jẹ́ pé ìdibàjẹ́ àti gbogbo àwọn ìhùwàsí ẹlẹ́ṣẹ̀ abápadà sẹ́yìn kò ní nípa lórí ayé wa. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká kígbe sí Olúwa. A ti ṣí wa payá ní àṣálẹ́ yìí sí ẹ̀kọ́ ìkọ́ni àkànṣe yìí. A ti sọ fún wa wípé Kristì ni àpẹẹrẹ pípé wa. Ẹ̀yin ará, ẹ jẹ́ gbàdúrà wípé a ò ní lo ẹnikẹ́ni, a ò ní gbé ẹnikẹ́ni kalẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wa tàbí gẹ́gẹ́ bí ẹni tá a fi ṣe àwòkọ́ṣe wa. Kristì nìkan ṣoṣo yóò jẹ́ àpẹẹrẹ wa. Ẹ jẹ́ gbàdúrà
ko si enikeni to fi gbudo se awokose re gbadura yala Dafidi paro sugbon Kristi a ko ri eke li enu re eja gbadura wi pa o dabi Kristi eyan ara eko ti a nko loni ko si ro ko si eke kan ta gbudo ri ninu okan wa a o gbudo se awokose eni pataki kan ti o nsubu a gbudo dabi Kristi eja gbadura ka kigbe si Oluwa ishora eni nipase eni ni oju inu fun riro arojile sinu etan ti dida abubu ara eni Dafidi o fe dabubu ara re o si se akoba igbe aye awon alufa awon ya ogbudo to ona ti Dafidi yi ni oruko Jesu la gbadura ami miran a fe gbadura ati ri oye alufa lai ni emi imo emi yato ari ahimeleke looto alufa ni sugbon ko ni emi imo emi yato gege bi adari iranse olorun a gbudo ni emi imo emi yato ti o ran wa lowo ta ofin ni tan wa je ta si fin ni tan awon to wa layika wa ijo ti a n dari ta ofin ni tan won je eja gbadura wipo olorun yo ran wa lowo lati ni emi imo emi yato ki kan se pe ka gbe oye ru ka wa ni ipo adari sugbon gbudo ni emi imo emi yato to be ge to fi je pe a o ni subu tabi bo sini huwa si awon eletan alarikereke e ri bi Dafidi setan himeleki je e ja gbadura kọlọrun ko we okan wa mo kuro ninu gbogbo huwa si etan tabi itan ni je won yi nipa si so abo otito e ja gbadura pe olorun yo ran wa lowo wi pe ko ni si enikeni ninu wa ti o subu sinu ihuasi fifi iro da abobo etan wa bakan na ti se akiyesi egbe fun gbigba arekereke etan gbo eja gbadura wi ko olorun yo ran wa lowo o a o ni gbe iro a o ni gbe etan mi awon eniyan kan le wa si waju wa fun ebe adura gbadura fun wa sugbon won ko so otito inu won eyan ara eja gbadura wipo olorun ti kara re yo ran wa lowo lati sawari won awon ebe etan won pe olorun ti kara re yo tu asiri won gegege bi o se ta meleki je won oni to wa je e ma se wa gbagbe lati ma bo sinu etan yi agbudo feran otito wipo oluwa yo ran wa lowo a o fese mule ninu otito dara dara otito oro olorun nigba ti a ba jile ninu otito awon asodisi kristo oni tan wa ati awon omo leyin re eja gbadura mo gbagbo wipe eyan ara e gbadura eyi je iwaasu ta gbudo alafisoju se nitori pa awon ele ton po kaakiri bayi eja gbadura ka kigbe si oluwa ati ri ipamo nipase ibatisi ati imo emi yato a gbudo gbadura dara dara wipe ka baptisi wa pelu emi mimo nitori pe emi mimo ni yo mu ki awon ebun emi wonyi ko sise ninu aye wa ikan ninu re ni ebun emi imo emi yato Abimeleki oni eyi idi ni ta fi tan je eja lanu ka gbadura awon to wa ninu ibanipo ati eto igbeyawo mo gbadura pe o a o ni tan o ni fe Ahabu o ni fe Jezebeli le aya eje ka gbadura ni oruko Jesu ni a gbadura eyan ara eja gbadura gege bi ijo
wípé Ọlọ́run yóò ṣàánú fún wa, yóò ràn wá lọ́wọ́ láti lè gbàdúrà nípasẹ̀ ìfihàn ti ẹ̀mí. Èyí ni ó mú kí ìjọ wà láàyè. Ahimeleki ò ní ẹ̀mí yìí, ó sì kú. Ikú àìtọ́jọ́ gbogbo àwọn àlùfáà tó kù àti gbogbo ìlú àwọn àlùfáà. Ẹ já gbàdúrà wípé Ọlọ́run kó fún wa ní ẹ̀bùn ẹ̀mí yìí, wípé ìjọ Ọlọ́run a ó lè wà lókè téńté. Ẹ já gbàdúrà ká kígbe sí Olúwa. Ẹ̀yin ará, mo gbàgbọ́ pé ń gbàdúrà o ààbò nípasẹ̀ ìfihàn ti ẹ̀mí. Ẹ já kígbe sí Olúwa wípé Olúwa yóò ṣàánú fún wa, ò ní jẹ́ adarí tó jáfọjú. Gehasi fẹ́ tan Elisha ṣùgbọ́n kò lè tan jẹ, ojú kòkòrò rẹ̀ kò lè fọ́ Elisha lójú. Ẹ já gbàdúrà wípé ò ní tọ̀ wá jẹ, àwa pẹ̀lú àwòsí níta àwọn èlò mìíràn jẹ. Ẹ já kígbe sí Olúwa, a gbúdọ̀ súnmọ́ Olúwa tímọ́tímọ́. Ó mọ ọkàn mi, ó mọ ọkàn rẹ. Ẹ já gbàdúrà, Olúwa ràn mí lọ́wọ́ kí n lè súnmọ́ ọ sí i, wípé nígbà tí àwọn ẹlẹ̀tàn bá ń bọ̀ yóò tún máa tú àṣírí wọn. Àṣírí wọn ò ní bò níwájú wa. Ẹ já gbàdúrà. Ìgbé ń bẹ fún gbogbo àwọn tí wọ́n ṣubú níkọ̀kọ̀. Àwọn kan wà tó dàbẹ́ ni pé wọ́n lè kún fún ojúṣe nínú ìjọ, ṣùgbọ́n síbẹ̀ wọ́n ti ṣubú níkọ̀kọ̀. Àwọn ẹlòmíràn tiẹ̀ ti kúrò nínú ìjọ, Ọlọ́run kó gbà wá kúrò lọ́wọ́ wọn. Kúrò nípa ti ẹ̀tàn yẹn já gbàdúrà. Gbúdọ̀ bẹ̀rù Ọlọ́run, kì í ṣe ènìyàn. Ọlọ́run kó dáàbò bò wá. A ò ní pa wá lára, ò ní pa wá run nípasẹ̀ àwọn ẹni ibi wọ̀nyí. A ò ní tẹ̀lé gbogbo àwọn tí wọ́n ti ṣubú kúrò níkọ̀kọ̀ wọ̀nyí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ìjírẹ̀bẹ̀ fún ẹ̀mí, ìmọ̀ ẹ̀mí yàtọ̀. Ẹ̀yin ará, ẹ̀yin ènìyàn Ọlọ́run, a gbúdọ̀ gbàdúrà ìjọ bíi tiwa, ìjọ ìwà mímọ́. A ò gbúdọ̀ jẹ afọ́jú nípa tẹ̀mí. A gbúdọ̀ gbàdúrà. Ananiah àti Sapphira, wọn ò lè tan apọ́stẹ́lì Pétérù jẹ. Gehasi kò lè tan wòlíì Elisha jẹ. Yaya Jeroboamu kò lè tan Ahija wòlíì jẹ. Bí ó tilẹ̀ jẹ́ pé ọkùnrin yẹn kò ríran nítorí ogbó, síbẹ̀ aya Jeroboamu ò lè tàn án jẹ. Ẹ jẹ́ ká gbàdúrà pé ojú ẹ̀mí wa yóò tàn, yóò mọ́lẹ̀ kedere tí wọ́n fi ní rí wa tàn jẹ. Ẹ̀yin ará, ẹ já gbàdúrà. A ti gbọ́ nípa ṣíṣe ìdènà fún ìdìbàjẹ́, títanijẹ tàbí láti ṣubú nínú oore ọ̀fẹ́ sílẹ̀ẹ́lẹ̀. Kí èèyàn wá ṣubú láti inú oore ọ̀fẹ́ sínú ẹ̀gàn, láti inú ògo sínú ègbé. Ẹ já gbàdúrà, Olúwa jọ̀ọ́ ràn mí lọ́wọ́ o. Má jẹ́ ìṣubú sínú ìdìbàjẹ́. Má dáwọ́ bo irọ́ mọ́lẹ̀. Bí o bá nílò àtúnṣe, o gbúdọ̀ gbàdúrà Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ o. Ọlọ́run kó ràn mí lọ́wọ́, kó ràn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Má ṣe fi ààyè fún Sátani. Má ṣe jọ̀wọ́ ogo ayé rẹ fún èṣù nípa mímú ọ parọ́. Tó o bá parọ́, tó o fọdọwọ́ bo irọ́ yẹn, tán bá bi ọ léèrè nígbà èwe, nígbà mẹ́wàá o ti parọ́ mẹ́wàá. Ọjọ́ tó o bá sòtítọ́ lo dòmìnira, ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ọ́ dòmìnira. Má ṣe mú ẹ̀mí mímọ́ bínú. Má ṣe ṣubú sí ọwọ́ èṣù. Má ṣe ṣubú sí ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀. Má ṣe ṣubú sínú ẹ̀tàn, sínú èké. Má ṣe gba èké gbọ́, má ṣe gba ẹ̀tàn gbọ́. Má ṣe ṣògo nínú dídáàbò bo ẹ̀tàn. Gbólóhùn ẹ̀tàn yẹn, ó mọ̀,
ejo je eletan eyi fara han ninu iwe Genesis enikeni to ba je eletan ki se ti Olorun ma sogo ninu etan tabi dida bubu ara eni ma ti a ma yan won gege bi eni ti o gbega Olorun yo saanu fun wa bi a ti fe mu gbugbu wa si danu duro gbogbo awon ti se ota agbelebo won wa ohun ti won yo gba ohun ti won yo je ki so ti won fe fi fun ni a fe gba do pe Olorun yo gba wa kuro lowo won gbogbo awon to si fe pa ise Olorun run nitori oju kokoro ati ohun ti won o je ti won mu awon omo eyin seyin ara won Olorun yo gba won kuro lowo won loruko Jesu ami miran a o gbadura papo bayi Olorun ti ko wa lasale yi wipe ka je ni to nsora a o ni to wa je emi Olorun niko lo le ran wa lowo o gbogbo wa li o le subu sinu etan sugbon bi a ba sumo Olorun ta jinle ninu oro Olorun igba yen la ofini le tan wa je baba wa ninu Olowa won ti se oju iwe mimo fun wa a o duro enikeni to ba ti subu ma fi se awokose re Kristi ni awokose wa ja gbadura baba wa dupe lowo yin fasale oni fun ifihan atoke wa te fun wa te fihan wa a dupe fun oluko te fun wa to si paya ohun gbogbo fun wa Oluwa n bere wipe ki e ran wa lowo ka le mu yin gege bi awokose wa ki se Dafidi ki se enikeni lakoko wa koda ninu ijo wa bi won ba nsina o ni tele won ni oruko Jesu Oluwa n bebe Oluwa wipe mi yo pa wa mo yo si ma to wa wipe nigba ti enikeni ba to wa wa to fe to wa je to fe gbe wa mora a o da a o sto asiri won loruko Jesu gbogbo won oluko eke eletan won ni Oluwa gbadura won o ni ni pa sinu ijo yi bo ba da de ni pe won ti wa lori aga iwasu kan bi won o ba ronu ku ada o tu asiri won ni oruko Jesu e pa ijo yin mo gege bi ijo to wa laaye ninu otito a o tele Kristi ni kan soso nti se olugbala wa ti ti se apere pipe wa a ko ri eke lenu re a dupe fun baba wa ni Oluwa ti e nlo lati to wa lati mo tu wa mo eran wa lowo lati tele otito won ya mo ipe ti da wa dora wa ni oruko Jesu alagbara ni agbadura amen miran ko lo ko bukun fun yin

0: a sì, vai.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ̀sìn gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ̀sìn ń dá wa lóhùn. A dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù, kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Ísíráẹlì sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn, tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn, tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí, tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí à ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí i wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ 22. Ìwé òwe orí 17 ẹsẹ 22. Inú dídùn mú ìmúláradá rere wá, ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ó máa ń mú ìmúláradá wá. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan, bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká. Ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ ki o kuro la ni arowoto o si ma mu ki ilera o ma mu ki imularada o ma mu ki okan ti o ti rewesi ki o le fosoke pelu ayo o si ma mu ireti wa fun enikokan wa eni o fi ye ki a mo we pe o dara lati ni ayo ninu olorun o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti a nso yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti a nso nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Jobu ori ogun Jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lọlọrun awon ti ko ni fọlọrun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbe yawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wa agbari ti o si yi gbogbo ara pada ari wo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe sugbon oti mimu amupara yi adi loju afo loju adi lokan a si di leti to je wi pe ko ni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo sugbon ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti a nso nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Kristi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idarije ese lati odo olorun wa nigbati abaka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenuso fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe ohun ni o se aropo fun Saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asede dide agbe bi ohun ati ninu ase ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo si waju olorun o ti toro idariji o ti bebe wi pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon se ni laanu wo pe igba kan de ni igbesi aye dafidi ti o wo ohun ti ko ye ki o wo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo guro re fun eni ti a ti pe ni eniyan olorun eni o mu ki dafidi ki o kuro lori ite eni o je ki o wole ni waju olorun eni o je ki o be si ni gbadura we pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o seun ti ko dara ko se bi eni wi pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisinsiyi ohun ti di elese o ti di elebi o ti di eni ti atanu lati ni waju oluwa o wa nbebe we pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere we pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni we pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be nikan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu for me ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbon owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisinsin ni ari we pe dafidi o n so we pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo we pe bi a ba ni dariji toto bi a ba ni igbala toto eyi ma fun ni ayo je ki se apere kan fun o ki a wo ọdaran kan ti a mu lo si ile ejo bi ati mu lo si ile ejo ni a si iwe ofin ni a si niwaju re ni adajo wa ka oran ti eni yi da o si ka ofin orilede o wa so fun pe ewon lai lai ewon gbere ni o to si iru eniyan bayi eni ri wo pe isise kan soso lo wa laarin ohun ati ewon gbere ewon lai lai ewon arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi ohun ba si de ewon yi ki se ewon faji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be o se se ki a si wi pe anu de lati odo onidajo yi ki o so fun wi pe a da o sile ki se po sanwo abetele ki se pe o se ohun ko ohun ti a le fi dariji kini o ro wi pe yo wa ninu iru okan eni be yo ni ayo be gege ni awa ti a ti je elese awa to je wi pe odaran ni wa ni waju olorun awon angeli mo wa si elese olorun mo wa si elese jesu christi papa o mo wa si elese kini ke a so nipa ti emi mimo ti o ti n toka si awon ese ti a ti n da eri okan wa papa mo wi pe elese ni wa ati awon aladugbo wa àwọn alábàgbé wa wọn mọ wípé ẹlẹ́ṣẹ̀ ni wá a sì mọ wípé ẹ̀ṣẹ̀ tí a dá yìí yóò mú wa lọ sí ọ̀run apáàdì ṣùgbọ́n kí ni a ti rí i sí ìfẹ́ ọlọ́run inú dídùn ọlọ́run ni láti dáríji wá ó sì dáríji wá ó ní kò sí ìjìyà mọ́ wípé kò sí ẹ̀bí mọ́ fún wa nítorí pé àgbà jésù kristi olúwa gbọ́ èyí ni ó mú kí ayọ̀ kí ó sọ láti inú ọkàn wa èyí ni olórin dáfídì ń sọ wípé mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀mí wá kí o sì fi ẹ̀mí òmìnira rẹ gbé mi dúró ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé gẹ́gẹ́ bí a ti ní ayọ̀ ìgbàlà bí a bá ń tẹ̀síwájú tí a wà lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ayọ̀ yìí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa ga jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀ nígbà tí a ti ní ìgbàlà báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú bí a ti ń wà nínú ọlọ́run nínú Isaiah orí 29 ẹsẹ 29 ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú Olúwa àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Ísírẹ́lì ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ ṣe a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà òun ni a lè pè ní onírẹ̀lẹ̀ nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin ẹni tí kò tí ìbá Jésù Kristì pàdé ẹni tí kò tí tọ́ ìgbàlà Ọlọ́run wò tí a lè pè ní onírẹ̀lẹ̀ ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú ṣùgbọ́n ó jẹ́ oníjà gidija gan ènìyàn nínú ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run ẹni tí ó ti ní ìdáríjì ọkàn ẹni tí ó ti ní ìyípadà àyà èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́ ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ayọ̀ àwọn àjògún ìgbàlà ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú Olúwa èyí ni wípé bí a bá ba Olúwa pàdé bí a bá ní ìgbàlà bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa bí a bá kọrúkọ wa ní ìwé ìyè Lọ́run wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a ti ń rìn síwájú bí a ti ń tọ Jésù Kristì lẹ́yìn ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ yóò máa bí sí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun nínú Jeremiah ni a tún rí i Jeremiah orí 15 ẹsẹ 16 nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi nítorí orúkọ rẹ lè a fi pè mí ìwọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun níhìn-ín ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí oúnjẹ ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n nínú ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé a fi ọ̀rọ̀ yìí a fi wé omi ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́ tí ó wá sí etí ipa odò tí a rí wípé ó mu nínú rẹ̀ ó wẹ̀ nínú rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára ohun tó ń fúnni lókun nítorí ọ̀rọ̀ Ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ pòrúurò bóyá o wà ní ìkóríta o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí bí o ti rí ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ Ọlọ́run ni a tún fi wé iná ti máa ń jó àwọn ìtàkùn àwọn gbòǹgbò àwọn ewé àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run èyí ni ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run bí iná bẹ́ẹ̀ ló ń jó wọn run a tún fi ọ̀rọ̀ Ọlọ́run wé òòlù bóyá ó ṣeéṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa apá kan nínú ìṣe wa ni ó fi dàbí ẹni wípé a ń dàgúnlá sí ọ̀rọ̀ Ọlọ́run ó dàbí wípé a ní ọkàn òkúta ní irú apá ìgbésí ayé wa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti ń ṣiṣẹ́ bí òòlù bẹ́ẹ̀ ni ó ń fún àwọn òkúta wọ̀nyí tútú ọ̀rọ̀ Ọlọ́run yìí ni a tún sọ wípé ó dàbí oògùn ìmúniláradá wípé bí a bá fi ọ̀rọ̀ Ọlọ́run sí ìgbésí ayé wa àti sínú ọkàn wa bí a bá gbẹ́kẹ̀lé bí a bá simile bí a bá dúró tì í bí a bá fi sínú ókàn àyà wa tí a kò jẹ́ kí ohunkóhun kí ó pààlà àwa àti Ọlọ́run àwa àti ọ̀rọ̀ Ọlọ́run a ó rí i wípé ọ̀rọ̀ yìí yóò máa ṣiṣẹ́ bí oògùn ìmúniláradá nítorí bẹ́ẹ̀ èyí ni Jeremiah ni ó fi sọ wípé nígbà tí òun rí ọ̀rọ̀ Ọlọ́run tí òun sì jẹ wọ́n tí òun gbé wọn mì ti ohun fi sinu o kan aya ohun wi pe oro olorun yi o je inu didun fun ohun nitori wi pe a npe ohun ni pelu oroko oluwa oluwa olorun awon mo ogun awa na papa leyin igba ti a ba ti ri igbala ti a ti di atunbi ti a ti di eniyan olorun mo so wi pe ayo ti a ni ninu oluwa yo ma tesi waju ati si waju nitori wi pe oro olorun yo ma wonu igbesi aye wa ati ife olorun ati idapo pelu olorun yo ma mu ki ayo wa ki o ma gboro ju be lo ninu johanu ori kedogun ese ikokanla johanu ori kedogun ese ikokanla nkan won yi ni mo ti so fun yin ina ni oro olorun jesu christ so wi pe ohun ti so oro olorun fun awon omo ehin nkan won yi ni mo ti so fun yin ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wi pe ayo to to ayo ti o se feyinti ayo ti a le gbekele ayo ti a mo wi pe o ti odo olorun wa o ma nbere nigbati a ba ni igbala okan wa nigbati a ba ni idarije ese wa nigbati a ba ba jesu christu lu apade ti a ku ese wa lo ti a koroko wa si iwe iye olorun ayo yi si ma ngboru ju be lo o ma nkun ju be lo o ma nfe ju be lo nigbati a ba ba olorun rin nigbati a ba ba olorun lo nigbati a ba nto ona ti olorun la sile fun wa lati to ati nigbati a ba nka ti a ba ngbo oro olorun ni igba gbogbo kini a le ri we pe o nfa ayo fun eni ti o je omo olorun toto kini a ri we pe o nfa ayo idunnu fun omo olorun toto je ki a wo orin dafidi lekan si ke a ri we pe isise akoko bi a ba fe ni ayo olorun ni igbesi aye wa isise akoko ni we pe ki a ni idariji ke a si ni igbala okan wa orin dafidi ori kokanlelaadota ese ikejila mo ayo igbala re pada tomi wa ki o si fi emi ominira re gbe mi duro o nso fun a wi pe nigbati enikan bi o ba ba jesu pade bi o ba ri idariji olorun nigbati enikan ba ri ore ofe lati odo olorun nigbati enikan ba ri wi pe ohun ti bo olorun dore eni to je ota olorun tele tele wi pe o ti ba olorun laja nipa iku ati eje ati etutu jesu christ lori igi agbelebo lakoko eyi ma nfa ayo wa sinu enikokan wa ikeji nigbati a ba ri wi pe ki se awa nikan sugbon awon elomiran pelu boya awon eniyan wa boya awon ebi wa boya awon ti a mo boya awon ti a n gboro latokere wi pe won fi aye won fun jesu christ won ni igbala won di ore olorun wi pe a n ko oruko won si iwe iye gbati a ba ri wi pe ijoba olorun di gbigboro ti a ri wi pe awon ti o n di eni igbala wi pe won po ju be lo lojojumo eyi ma n fo ayo ati inu didun fun awon eniyan olorun je ki a wo ise awon aposteli ori kedogun ise awon aposteli ori kedogun ese iketa nitori na nigbati ijo si sin won de ona won la fenike ohun samaria koja won royin iyipada awon keferi won si fi ayo nla fun gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lolorun tele tele gba ti won gbo wipe awon wonyi yi pada sodo olorun wipe awon wonyi gba jesu christ gege bi oluwa ati olugbala won wipe an koruko won ninu iwe iye lorun an we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si arin awon arakunrin ikini ni wipe iwo papa oni igbala olorun eyi ma nfa ayo ikeji ni wipe o ngburo awon elomiran ti won fi aye won fun jesu christ o ngburo awon elomiran ti won di omo olorun eyi ma nfa igbala o ma nfa ayo nla nla wa si okan won igbagbo toto iketa ni wipe oni idapo irepo pelu olorun ninu orin dafidi ori 16 ese ikokanla orin dafidi ori 16 ese ikokanla iwo o si fi ipa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lailai nigbati a ba ni idapo ati irepo pelu olorun ti a wa ni iwaju olorun ni igba gbogbo ti a ri wi pe o nsesho lori wa awa papa arin ni waju re gege bi eni yiye gege bi eni mimo anje ki eje Jesu Christ ki o ma we wa ni igba gbogbo oni ni waju olorun ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigba ti a ri wi pe awon elomiran bi won ti bi a tin gbadura won ni to sile won ni dande won ni iwosan a ri wi pe iru eyi na o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli orikejo ise awon aposteli orikejo lati ese ikarun Philipi si sokale lo si ilu samaria o nwa so Christi fun won awon ijo eniyan si fi okan kan fiye si ohun ti Philipi so nigba ti won gbo ti won si ri ise ami ti o nse ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo ti nkigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amokun a se se dida ara won kini abayori si nkan wonyi kini o fa ni samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba jesu gbo anwo won san a si tun won sile kuro ninu ijiya idani loro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu na ayo pepo si wa ni ilu na ki se ba enikan nigba ti a ba ri wo pe ise olorun o fese mule lati owo wa ise olorun o fese mule pelu ijo wa o ma nje ayo ati inu didun awon eni olorun ninu Ezra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete kose won fi ohun rara sokun nigba ti a fi ipile eleyi lele li oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ariwo ayo kuro ninu ariwo ekun awon eniyan nitori awon eniyan ho iho nla a si gbo ariwo won li okere rere awon wonyi won je eni ti ati ko lo si oko eru tele sugbon bi won tin pada sile be ni won ko odi Jerusalem ti o ti wolule ti o ti faya gba ti a si fi ipile ile olorun lele ti won ri wi pe yo je anfani fun nisinsin yi lati ma josin ti won ri wi pe awon ti kuro ni ile ajeji awon tun wa si ile baba won ibi ti a se ileri fun Abraham fun Isaac ati fun Jacob wi pe awon ni ominira nisinsin lati sin olorun lemi ati lotito awon agbagba ti o wa nibe pe ayo ti won ni o je ki won ki o bo si ekun awon omode papa won ko iho nla fun ayo eyi ni a ri larowo to wa pelu bi awa na bi a ti ri tele se amo wi pe ninu kilasi awon elede Yoruba ni a ma wa a ri wi pe bi a ba tin wa su ni gesi iwonba ti agbenuso ati eni to nse itumo ti o ba le so fun wa iwonba yi lo ma ta si wa leti sugbon kilari a ri wi pe ninu anu olorun ninu ipese olorun ni olorun fun awa elede Yoruba ni o fun wa ni anfani ti o fun wa yi eni o mu ade ekun kookan eni a piri pe kilari ni esin Yoruba lo n bere die kilari wahala ti a ti se tele ki a ma teko leti lati lo si gbagada lati wa si gbagada ona jijinre ni a ri pe a mu nkan wonyi kuro ni a ri pe awa paapaa a le joko ni esin ti Yoruba ka korin ni Yoruba ka gbadura ni Yoruba ka se bele wa ni Yoruba ka ka bibeli ni Yoruba ka gbo iwaasu ni Yoruba a tun ri ki se bee nikan wi pe kaset tun wa fun wa bi olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì bí wọ́n ti ń lọ tí wọ́n ń lọ sí ilé ìtajà wa wípé àwọn fẹ́ ra kásẹ̀tì bẹ́ẹ̀ làwa pàápàá la tó ń yan fandafanda la sọ wípé orílẹ̀-èdè Yorùbá ni mí mo ń fẹ́ kásẹ̀tì Yorùbá ṣé ẹni tibí ṣe ẹni tọ̀hún ayọ̀ ńlá tó dé bá àwa ènìyàn ọlọ́run nítorí wípé a rí pé iṣẹ́ ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀ mo kí àwa orílẹ̀-èdè Yorùbá kú oríire
0: o da mi lohun mo ni mo ki e ku orire wi pe awa papa aje alayo nisisin yi awon nkan ti a ti padanu re tele tele ise olorun tin fese mule awa papa ati je eni ti o ni ayo olorun adura mi ni wi pe ayo ti a ni yi wi pe onkohun ko ni gba lowo wa mo ti so nipa nkan marun ti o fun awon omo olorun ni ayo ikini wi pe ani igbala ani idariji ese wa ikeji wi pe a n gbo iroyin wi pe awon elomiran won fi aye won fun jesu a n gba okan won la won wa si ijoba olorun iketa wi pe ani idapo ani irepo pelu olorun wi pe ati ba olorun laja a si rin ni ona toro ti o lo si iye ni pekun pelu jesu christi oluwa ati olugbala wa ikerin wi pe awon eniyan won ni idande won ni iwosan won ni itusile emi esu ti o tin da won loro tele tele aisan ti o tin je gaba lori won tele tele wi pe amu won laada antun won sile ikarun wi pe oro olorun ise olorun wi pe o nfese mule laarin wa ikefa o ye ke amo wi pe ayo ma nwa si igbese aye wa wi pe bi aba ni idahun ti adura somo awa ta ti gbadura titi ti ta ti yira nle ta ti sutura ri ta ti tan abela ta ti lo sori oke ta ti lo seti okun ta ti gba awe funfun ta ti gba awe biribi a ti gba gbogbo awe to wa laye teyan le gba sugbon sibe sibe ko si idahun adura gbata wa ba jesu pade were lo se fun wa baba ti nkunle baba ti ran olorun leti awon ileri re be n olorun se fun wa boya wa si ipejopo ni bi a tin daruko jesu be lo nwo wa san be lo nwo omo wa san bi alakala ba ti ewa bi nkan kan ba ti ewa baba ti ji ta ba ti ke pe oruko jesu be ni alaafia olorun be ni iye olorun be ni agbara olorun be lo nwo igbese aye wa eyi ma fun ni ayo nigba ti a ba ri wi pe nisisin yi lai logu nisisin lai wu ebo nisisin lai gbe ebo kaakiri si ikorita nisisin lai lo ba awon yemi wo awon woli yemi wo yetinu wo yeteyin wo lai tun lo ba enikan mama arugbo kan ko ma fowo te wa nu ko ma fowo sibi ti o ye ko fowo si lai se iru ohun ko nbe baba ti nkunle ta ngbadura ta nke pe oruko jesu loruko jesu gbogbo awon emi esu gbogbo awon inira gbogbo awon ira won pora ni igbese aye wa yi to ayo loto je ke wo johanu Johanu ori ikerindinlogun ese ikerinlelogun Johanu ori ikerindinlogun ese ikerinlelogun ati ni ijo na eyin ki yo bi mi lere onkohun looto ni mo wi fun yin olukuluku onkohun ti eyin ba bere lowo baba le oruko mi ohun o fi fun yin ese ketalelogun ni mo kayi wa lo si ese ikerinlelogun bayi titi di sisiyi eko ti bere onkohun le oruko mi e bere e o si ri igba ki ayo yin ki o le kun nigba ti a ba n gbadura ti a ri we pe olorun da wa lohun eyi ma n fa ayo popo wa sinu igbesi aye wa ikeje nigba ti ise iyanu to ba n fa han ni igbesi aye wa awon meriri awon to je wi pe a ko gburo re ni bi kibiri nigba ti a ba n gbadura ti olorun se awon nkan nla awon nkan bantabanta awon nkan to kamama ni waju awon alaigbagbo ti won se kayefi wi pe bawo ni iru ise iyanu bayi bawo lo se nse ninu aye ta wa yi pe awon eniyan won o gbara won jo won o gbara yile won o fosoke won o lo sori oke won o tan abela bi won ti n pe oruko jesu adi ti n gboran oju nla oju afoju nla awon amokun won di alara sisa ara adida sasa ati opolopo awon ise iyanu miran eyi ma n fa ayo ati inu didun fun awon eniyan olorun wo orin dafidi ori ikerindini adoje orin dafidi okan eji efa ori ikerindini adoje lati ese ikeji si ese iketa nigba naa le enu wa kun fun erin ati ahan wa ko orin nigba naa ni won wi ninu awon keferi pe oluwa se ohun nla fun won oluwa se ohun nla fun wa nitori naa awa nyo oluwa se ohun nla fun wa nitori naa awa nyo nigba ti a ba n gbo iroyin awon to n sele nigba ti a ba n gbo iroyin bi olorun ti n dahun adura nigba ti a ba ngbo iroyin awon nkan ti olorun se laarin wa yi ma nje ki ayo nigba ti awon kefiri awon ti ko lo olorun nigba ti awon elese ti won ba nso wi pe ah mo ti gbo nipa ilesi yen mo ti gbo nipa bi olorun se dan adura laarin won mo ti gbo nipa awon ise iyanu ti olorun se yi ma nje ki ayo ati inu didun ki o ma wa si igbesi aye wa sugbon je kin bi o le re ibere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dawun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Philippi ori kerin ese kerin e ma yo ninu oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo o ni e ma yo ninu oluwa niwon igba ti a ti mo wi pe a wa ninu oluwa niwon igba ti a ti mo wi pe a ko si lodo esomo a ki se eru esu eru ese eru aye tabi eru eran ara mo ti a ti mo wi pe a ti dariji wa a ti da wa sile a n gbe inu jesu jesu n gbe inu wa a wa ninu ore ofe olorun igbala olorun o wa ninu wa a yo ayo orun lati inu aye nisisin yi ni gbo se a o lo si orun nibi ti ayo ki dekun oni nigba ti a mo wi pe a ti wa ninu oluwa oni ki a ma yo ni igba gbogbo oni ki a ma gbagbe o oni mo tun wi fun yin e ma yo nigba wo ni a ri wi pe o ye ki omo olorun ki o ma yo nigba gbogbo ni o ye ki a ma yo bi a ri je o ye ki a yo bi o dabi

0: Ọjẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọpọ̀ lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí mímọ́ wípé yóò ṣe wa lójú, yóò mí sí wa, yóò fi ọ̀rọ̀ ọ̀run, yóò fi sínú ọkàn wa, yóò sì jẹ́ kí ohun tí a ń kà kí ó yé wa, yóò fún wa ní agbára ti ẹ̀mí láti ṣe àwọn ohun tó yẹ kí a ṣe, kí a ba lè jẹ́ olùgbọ́ràn sí àwọn ohun tí a ń kọ́. Ẹ ràn wá lọ́wọ́ kí àwọn ọ̀rọ̀ tí a ń kọ́ wọ̀nyí kí ó lè ṣe oore, tí ó wúwo, tí ó sì pọ̀ jọjọ ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa. Fún àwọn tí wọ́n wá ní ìgbà àkọ́kọ́, a fẹ́ kí ó yé wa wípé nínú ìwé Hebrew, Epistle ti Paul sí àwọn ará Hebrew ni a ti ń kẹ́kọ̀ọ́. Lónìí ni a sì fẹ́ mú ẹ̀kọ́ wá sí ìparí bí a ti ń kà á nínú orí ìkẹtàlá, ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkẹẹ̀dọ́gbọ̀n. Ní báyìí, ohun tí a ń kà tí a sì ń kẹ́kọ̀ọ́ lónìí, wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kẹ́yìn nínú Epistle sí àwọn ará Hebrew. Èyí jẹ́ ipa tàbí ègé ọ̀rọ̀ kan tí àwọn kìrìsìtẹ́nì tàbí àwọn oníwàásù mìíràn tí wọ́n máa ń kà, tí wọ́n sì máa ń bójú fò dá, nítorí wípé wọ́n rò wípé ó jẹ́ àfikún. Ó dàbí ìgbà tí wọ́n rò wípé kò ṣe pàtàkì púpọ̀, ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń bójú fò dá, tí wọ́n ń kà láì ní àròjinlẹ̀ tàbí tí wọ́n ń kà láì wo ohun tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kọ́ wọn, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí ìwé mímọ́ jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́, ìbáṣe ìbẹ̀rẹ̀ tàbí àárín tàbí òpin, ìbáṣe ọ̀rọ̀ kan tàbí gbólóhùn kan, ó jẹ́ kí ó yé wa wípé gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwé, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Nítorí náà, bí gbogbo ẹ̀yà ara wa, bí ó ṣe jẹ́ pàtàkì títí dé èékánná wa àti irun orí wa, bẹ́ẹ̀ ni ó yẹ kó yé wa wípé gbogbo ọ̀rọ̀ Ọlọ́run níkọ̀ọ̀kan ni ó jẹ́ pàtàkì. Nítorí náà, kò yẹ kí a bójú fo ohunkóhun, nítorí Jésù pàápàá sọ fún wa wípé kíkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láìṣẹ. Èyí ni a fi ń kà á nísinsìnyí láti ẹsẹ̀ ìkejìlélógún, kí o máa fi ojú bá a lọ bí a ti ń kà á. Èmi sì ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi, nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín. Èmi gbọ́, èmi mọ̀, ẹ mọ̀ pé a dá Timotheo arákùnrin wa sílẹ̀, bí ó bá tètè dé, èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín. Ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́, àwọn tí ó ti Ítálì wá kí yín, kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmí. Níhìn-ín ni a ti ka àwọn ọ̀rọ̀ kúkúrú yìí. Bí ó bá jẹ́ pé irú ọ̀rọ̀ báyìí ni ẹnì kọ̀ọ̀kan wá kà lóòrọ̀ nígbà tí a bá ń ṣe àkókò ìdákẹ́jẹ́ wa, ó ṣe é ṣe kí a rò wípé kò sí ẹ̀kọ́ kan tàbí ohun kan tí a lè múlò nínú ohun tí à ń kà. Ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ púpọ̀. A sì sọ fún wa wípé àwọn tí à ń kà wọ̀nyí, bí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣe wa lójú, láti túmọ̀ rẹ̀ fún wa, a ó rí wípé ọ̀pọ̀ ẹ̀kọ́ ló wà nínú ohun tí a ti kà sílẹ̀ wọ̀nyí. Fún àwọn olùkà tàbí àwọn olùgbọ́, ni Paul Apostle ni ó ń sọ fún wa wípé kí wọn kí ó gbọ́ràn sí ọ̀rọ̀ ìyànjú tí wọ́n ti gbọ́, wípé bí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a ní etí ìgbọ́ àti àyè àgbàṣe láti ní ọkàn tí ó múra tán láti ṣe ohun gbogbo tí ó yẹ kí a ṣe. Nítorí kí ni Apostle tí ó ṣe ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí ó ń sọ fún wa wípé èmi ń bẹ̀ yín ara, ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi. Ohun tí ó ṣe ń sọ fún ni wípé òun pẹ̀lú mọ̀ dájú ṣáká wípé ní ìkẹyìn ọjọ́ tí a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ni yóò kọ ẹ̀kọ́ tí ó yè kooro sílẹ̀, wọn ó máa wá ìtàn asán káàkiri nítorí pé wọn kò ní ìfẹ́ òtítọ́. Èyí ni a fi ń gba àwọn kìrìsẹ́nì ní ìyànjú wípé wọ́n ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí ọkàn wọn, kí wọn kí ó má ṣe gba ẹ̀tàn ẹ̀ṣẹ̀, tabi emi ti nsakoso iran ti a wa ninu re yi emi igbeyin aye lati mu won padanu awon ore ofe ati eko ejinle ti o wa ninu oro olorun lehin na ni o wa nso fun wi pe oni ireje lati ton wa pelu timotheus nitori pe timotheus ti a ko nipa re nihin o ti wa ninu tubo nitori ninu bini si oro olorun ati si iranse re sugbon nisisiyi ati da sile o si nfe lati wa si oda awon ara yeberu bi o ti kowe sowo ranse si won ki o ba le gba won ni iyanju ki o si le mu won lokan le e je ki o ye wa wi pe bi o ti le je pe o ti pari kiko iwe tabi episteli si awon ara yeberu ise iranse ko dopin nitori be ni nipa yi ni atun so fun awa na pelu pe bi o ti le je we pe an fi opin tabi ipari si on ti an keko ninu yeberu sugbon eyi ko so wi pe idapo wa tabi ikeko wa tabi igboran wa si oro olorun wi pe o ti pari lagbara olorun ni ose to nbo a o ma bere iwe miran ninu majemo titun loni bi a tin wo oro iyanju ti o keyin ati ore ofe eyi ti a ti ka si ti igbo wa a o pin eko wa si ona meta ikini oro iyanju oro iyanju ikeji oro imulokanle fun osise ti o nilo re iketa ni oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ki a wo ni ikokan ikini oro iyanju ki a tun ka ese ikeji le logun ti a ti ka lekan oni emi nbe yin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin nihin ni Paul ni o lo ede kan o lo ede yi wo pe ohun ti o nko si won o pe ni oro iyanju nje kini Paul apostle kini o pe ni oro iyanju nihin ohun ti a pe ni oro iyanju ni ni ohun ti o ti ko si won lati ori kini titi de ese titi de ori iketala sugbon gege bi akeko bibeli afẹ ki o ye wa wipe eyi ki se igba akoko ti a o lo gbolohun ti a pe ni oro iyanju bi a ba wo ise awon apostle ori iketala lati ese ikedogun ati leyin kika iwe ofin ati iwe awon woli awon olori sinagogu ranse si won pe ara bi eyin ba ni oro iyanju kan fun awon eniyan eso ni ese ikerindinlogun Paul si dide duro o si jowo si won o ni eyin eniyan Israeli ati eyin ti o beru Olorun e fi eti sile bi o ba ti fi okan si ese meji ti akayi o ri wi pe won wa ninu ile isin ti won ti won ma nse ni sinagogu bi o ti je asa awon Jew nigba ti won ti ka iwe ofin lati won yan ese kan tabi ori kan ninu Genesis titi de Deuteronomy won si ka awon iwe woli won so fun wa boya Jeremiah ni boya Isaiah ni boya Hosea ni sugbon nigba ti won ti ka ori kan ninu iwe ofin ati iwe woli ni won wa so fun awon Paul we pe bi won ba ni oro iyanju kan oro Olorun lati odo Olorun wa si awon eniyan won yi kiyan ki o dide duro ki won ki o le so e je ki o ye wa wi pe ohun ti a n pe ni oro iyanju ni oro Olorun lati si ni leti oro Olorun lati kilo fun ni oro Olorun lati gbani ni iyanju oro Olorun lati je ki ona imole irere ki o ye eni kookan eyi ni a fi n pada sinu Hebrews ori ketala ese ikejilelogun emi si n be yin ara ari iwe pe nihin eyi ti iba fi lo agbara tabi ase apostoli o n parowa si won o n be won wipe ki won ki o fun oro Olorun laaye ninu okan won o si so wipe emi n be yin ara eyi ki se igba akoko ti Paul apostoli ti yo lo ede yi ara ninu Hebrews ori keta ese ikini ni o ti so fun wa awon ti a n pe ni ara iba je arakunrin tabi arabirin a n pe awon wonyi ni ara ninu olowa ninu Hebrews ori keta ese ikini yo so wipe nitori na eyin ara mimo alabapin ipe orun gbolohun ti a ka yo je ki a mo awon ti a n pe ni ara o ma n je asise laarin wa bi a ba ri enikan ti o n wa si ileesin a ma n pe ni arakunrin tabi arabirin laimo wipe o ni awon nkan amuye ti eni kokan wa ti ani lati ninu igbesi aye wa ki a to le di ara ninu Oluwa ikini o ye ki a mo wepe gbogbo eni ti a bi ninu obirin elese patagba ni sugbon nigba ti a ba jewo ise wa ti a ko sile ti a gba Jesu Kristi bo ti o ku fun wa ti o we ise wa nu ti a so wa di eni oto eni mimo ti a so wa di eni ailese nitori wipe ati ko ise wa kuro o so wipe adi ara mimo ese ti kuro ibaje ti kuro irikunrin ti kuro lese wa ati di omo olorun aje okan ninu awon ebi olorun eyi ni ara o wa so wipe alabapin ipe orun awon ti a pe lati ipe odo agutan ipe olorun fun ara re ti o npe won sinu igbala sinu agbo awon onigbagbo eyi ni awon ara eyi ni paul apostle lo fi so fun wipe emi nbe yin ara o fe ki won ki o mo we pe bi a ba je arakunrin bi a ba je arabirin oro olorun o wa fun awon omo olorun oro olorun o wa fun ebi olorun oro olorun o wa fun awon ti won tele Jesu Kristi leyin bi o ba je omo olorun bi o ba je ebi olorun bi a ba ti wo ese renu ti a si ti so di otun ti o je ara mimo o si je alabapin ninu ipe orun o ye ki o mo we pe oro iyanju ti paul ti o ti so fun awon ara ebero o wa fun o wa fun mi o so fun wa ninu ese yi we pe emi si nbe yin ara egbo egba oro iyanju mi kini se ti o fi nbe won we pe ki won ki o gba oro iyanju ohun nitori wi pe ati di orun o so po mo igboran si oro olorun nitori pe ati ni idapo pelu olorun o so po mo ki a gbo ki a gba ki a gbe yewo ki a mo we pe nkan yi o se dandan fun eni kokan wa ki a si gboran si nkan won yi nje kini okunrin yi apostle yi kini o npe ni oro iyanju bi a ba wo lati ibere a o ri awon ase awon ilana ti o ti fun won lesese awon ti won ti o ye ki won ki o se awon nkan won yi ni o npe wa si iranti won wi pe lati ori kini ori keji ori keta titi de ori ketala ni o ti fun won ni ase ase ti o fi ese won le ona toro ti o lo si iye ni pekun o si so fun won wi pe bi ki ba se wi pe won gba awon ase ati ilana won yi won ni le ri olorun ni ikeyin e ni o fi n paro wa si won wi pe ki won ki o jo ki won ki o ma ba je ki ise iranse ohun ki o je lasan lori won ati igbagbo ti won ki o ma ba je lasan oni nitori be won ni lati gba won ni lati gbo won ni lati gboran si oro iyanju ti o so fun wa e je ki a wo die ninu awon oro iyanju won yi ninu eberu ori keji ori keji ese ikini eberu ori keji ese ikini nitori na o ye ti awa omo olorun awa ti a ti gbo ipe emi awa ti a ti gboran si ipe na awa ti a ti wo inu ijoba olorun awa ti a ti pa ise wa re oni o ye ki awa ki a ma fi iye si gidigidi si ohun won ni ti awa ti gbo ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan o n so fun a wipe ijinja afefe nfe awon nkan aye won fe gba wa lo kuro ninu oro olorun o ni nitori be ki a di mu ki a ma je ki iji ti o nja tabi afefe ti nfe ki o gba wa lo kuro ninu awon oro ti a ti gbo ninu ori keta ese ikejila ati ese iketala o ni e ki esara ara se ori nihin wipe awon omo olorun ni o ma soro ni ori keji ti a ti ka o ni awa o ye ki a ma fi gidigidi si ohun ti a n gbo o ye ki a mo wipe awa ti a je omo olorun a yato si awon ti o wa ninu aye nihin ni o n so wipe ara e kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni lo kuro lodo olorun alaye bi a ba so wipe enikan lo kuro nibikan o je wipe o ti wa nibe tele tele iyi n so fun a wipe nigbati a ba ti di omo olorun bi a ba ti ni igbala o sese lati peyinda o sese lati subu kuro ninu ori ofe sugbon o n ki won nilo wipe ki won ki o kiye sara ki okan kuro ti aigbagbo ki o ma se wo inu won lati mu won kuro ni nilo kuro lodo olorun alaye ni ese iketala sugbon e ma gba ara yin ni iyanju le ojojumo niwon igba ti a ba n pe le oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese eyi ni o fi ran won leti wipe opolopo oro iyanju ni ohun ti so fun won opolopo oro isiri oro ti muni lokan le ni ohun ti so fun won lati ibere episteli yi o si so fun won wi pe ohun be won nisisin yi nigba ti o de ipari episteli wi pe ki won ki o gba oro iyanju ti ohun ti ko si won ninu ori kerin ese ikini turina e je ki a beru ki bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re bi ki ba se wo pe o sese lati kuro ninu ore ofe ti ki ba se wo pe o sese lati padanu awon ti a ti ni nipa ore ofe olorun iba ma ti ma ki won nilo lera lera limode mo wi pe ki a beru ki a sora ki a ki esara ki a ri wi pe a ko gba onkon ninu aye tabi onkon ninu irun ara wa onkon ninu ebi wa onkon ni adugbo wa lati fa wa kuro lodo olorun ninu ori kefa ese ikokanla awa si fe ki olukuluku yin ki o ma fi iru aisimi kana han fun ekun ireti titi de opin o ran won leti we pe ibere ki se onise we pe enikeni ti o ba fori ti titi de opin le ogbala oni nitori na ki enikokan wa olukuluku yin ki o ma fi aisimi han aisimi ti awon elomiran ti won ti fi han ki a ri wi pe ani ekun rere ireti titi de opin ninu ese ikejila ki e ma se di oni lora ṣugbọn alafarawe awọn ti won ti ipa igbagbo ati suru jogun ileri ari awọn kan won yi ti o n so fun won wi pe ki won ki o kun fun akitiyan tabi laala nipa ti emi ki won ri wi pe awọn ohun ti won ti ni gege bi ore ofe olorun wi pe a ko gba sonu lowo won ninu ori kewa lati ese ikejilelogun eje ki a fi otito okan sumo to si ni ekun igbagbo ki a si we okan wa mo kuro ninu eri okan buburu ki a si fi omi mimo we ara wa nu nihi ni o ti ran won leti we pe bi a ba ni eri okan ti o nda wa lebi boya a ti se un kan sugbon ti a nbo mole ti o je wi pe emi olorun so fun wa lati se atunse sugbon ti a o se atunse ti a o mu awon kan na wa si imole ṣugbọn ti a n pa mọra eyi ti a ba fi lanu lati sọ fun awọn ti a ṣe wepe jọ mo ṣe bayi tabi mo ṣe tọhun o ni ki a fi otitọ ọkan sumọ to si bi a ba ni atunṣe ti a o ti ṣe bi a ba ni ẹṣẹ ti a n bo mọlẹ bi a ba ni ohun miiran ti a n ṣe ni ikọkọ ti o jẹ gẹgẹ bi ife ọlọrun ki ko ni le ṣeeṣe lati sumọ to si pẹlu ẹri ọkan rere o ni ki a si sumọ to si pẹlu ẹkun igbagbọ ki n ṣe igbagbọ kekere ṣugbọn ẹkun igbagbọ ki a si we ọkan wa nu kuro ninu ẹri ọkan gbogboro ki a si fi omi mimọ we ara wa nu ninu ẹsẹ ti o tẹle e jẹ ki a di ijẹwọ ireti wa mu ṣinṣin lai ṣiye meji o n sọ fun wa wipe awọn ẹkọ ti a ti kọ awọn ti a ti gba lati ibẹrẹ nigba ti a ti gba ọlọrun gbọ ki a ri wipe a di nkan wọnyi mu ṣinṣin nitori ikẹhin ọjọ la wa a si ri awọn miiran ti wọn ti ṣina lọ si awọn ẹkọ eke ninu ẹsẹ ti o tẹle e jẹ ki a yi ara wa wo lati ru ara wa si ife ati si ise rere ki a ma ma ko ipejo ara wa sile gege bi asa awon elomiran sugbon ki a ma gba ara wa niyanju pelu bi eyin ti ri pe ojo ni nsumo itile ojo wo lo nsumo itile ojo igbasoke awon eniyan mimo ojo ajinde ikeyin ojo ti Jesu Kristi yo fa han lati ko awon ayan fe lo oni bi atire wo pe ojo na nsumo itile nitori pe ojo igbala wa igbala ikeyin igbala yeraye igbala asepe oni o sumo to si ju igba ti akoko gbagbo lo nitori eyi ni o se nso fun won pe ohun ti o ye won ohun ti o ye nikankan wa ni igboran si awon ohun ti a ti n gbo o ye ki awa ti a n keko bibeli ki o ye wa wepe iwe mimo o fi owo to nipon mu igboran awon onigbagbo Jesu Kristi ti le so fun wa ninu Luke ori kefa ese ikerin din ni aadota 46 Luke ori kefa ese ikerin dini a dota ni hi ni o tin je ki oye wa jesu bi o bi awon won yi lero ni e ti se e si ti se ti eyin pe mi ni oluwa oluwa ti eyin ko se ohun ti mo wi e je ki oye wa we pe igboran se pataki we pe awon se eko bibeli yen o so we pe ati di eni igbala se ati gboran si oro olorun se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba jesu kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati ngbe igbesi aye otun bi ki ba se be jesu bi wa le re we pe e se ti a fi n pe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o n fe ki a se ninu samuel kini ori kedogun Samuel kini ori kedogun ni ati nka ese ikeje le logun apa keje ninu ese yi oni kiye si igboran sanju ebolo ife ti sile si sanju ora agbolo nitori be o ye ki o ye wa bi a ba npe ara wa ni omo olorun bi awon elomiran ba si npe wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma nwo ninu igbese aye wa lati so wepe ni toto ni aje omo ohun ati pe ni toto ni aje ebi olorun eyi ni wepe an gboran si awon ohun ti ati ngbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti ese gboran eyin o je ire ile na nigbati a ba gbo oro olorun oni bi a ba fe oro olorun na bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iye biye oro ti o wa lati okan olorun wa sinu aye wa oni bi a ba fe oro na bi a ba si gboran si oro na oni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisinsin ninu ise awon aposteli ise awon aposteli ori karun e to nje ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki o gun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je ohun ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon sile eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo ti re bi a ko ba gboran si emi si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a sa oro olorun ti a o gboran bi a ba so wi pe a nwa emi emi kemi la o rigba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wi pe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o gboran si oro olorun o n so fun a wi pe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo ti re adura mi ni wi pe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu ebero a n ka lati ori iketala ese ikeji le logun le atika bi ati ri ti aposteli ti o so fun awe pe emi nbe yin ara egba oro eyan ju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o npe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o seese ki eyi ki o ya o lenu tabi ki o se onika ye fi iwe pe a se le so wipe ori kini titi de ese titi ori ketala o je iwe kukuru ohun to je ki o so be ni wipe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa jesu o n so nipa aroni o so nipa melkisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so won yi bi ki ba se wipe o ge won kuru die die o n so wipe ibagba ohun ni opolopo iwe lati ko eyi ni o fi pe nkan won yi ni iwe kokoro ti mo ko si yin nisisin ya wo ikeji oro imu lokanle fun osise ti onilo re ni ese iketalelogun e mo pe ada timotheo ara konrin wasile bi o ba tete de emi pelu re yo ri yin ese kekere ti aka yi o je ki o ye wa ibasepo tabi idapo ti o wa laarin awon omo olorun omo olorun kokan ki dabi abata to nta kete bi eni wepe ko bodo ton o je ki o ye wa wipe ni toto ni Timotheo yi ni o ti lo si ile tubo sugbon Paul o ngbadura fun ni akoko ti o wa ninu inu ni bi ni o si je ki awon ara iberu won yi ki o mo wepe gba ti a tu sile ti a da sile ninu wahala ti o ti wa o je okan ninu wa o je okan ninu awon ara o si ye ki o dun mo awon wonyi ninu wepe attitude tabi ati da Timotheo yi sile yi ko wa ni eko kan wepe ohun kon ti o ba nsele si o ohun kon ti o ma nsele si mi o ye ki a kan ara wa gege bi omo olorun gege bi eni ti o wa ninu agbo awon onigbagbo tabi awon ti o wa ninu ebi olorun ki a ma ma pa awon ti o nse wa ki a ma pa mora bi eni wepe a o fe beni keni soro a o fe ki enikeni ki o mo nipa awon ti o nse wa ako eko miran nihi o nso fun won wipe e mo wipe Timotheo yi arakunrin wa ati tu sile oni bi o ba tete de e je wipe iroyin ti de odo re sugbon ko ti fi oju ri Timotheo ti an soro re yi oni igba ti o ba de ohun pelu Timotheo yi won wa si odo awon ara eberu o je ki o ye wa wipe o fe fun ni isiri tabi o fe fun ni oro imulokanle o si n fe ki awon ara eberu ki won ki o mura sile lati gba ati lati toju re eyi n kan wipe bi enikeni ninu wa boya ase aisan tele sugbon ati gbadura nisinsinyi ani ilera iru eni be ti a ti tu sile kuro ninu ide aisan ti o n se tele tele o nilo imulokanle enikokan wa tabi o sese ki enikeni ki o wa ninu inu ni bi ni sugbon nisinsinyi o ti ni alaafia ati tu sile o dabi eni wipe irorun ti de nisinsinyi iru eni be pelu gege bi Timotheo yi o nilo oro imulokanle enikokan wa tabi ari enikeni ti o ti nla idanwo koja idanwo gege bi ina boya ninu ebi ni tabi ni bi ise ni sugbon nisinsinyi pelu adura awon eniyan mimo ati fun ni isegun iru eni be o nilo imulokanle wa tabi ari enikeni ti o ni idahun si adura ti inu re n dun o ni awon ti n yo ki a ma ba won yo eyi ni a fi so wipe Timotheo yi o ati da sile Paul si so wipe nigba ti o ba de ohun nikan ki yo wa ba won sugbon awon mejeji yo le wa ba awon ara eberu tani ati le npe ni Timotheo yi kini a mo nipa eni yi ti a npe ni Timotheo je ki a ko eko kekere kan ninu bibeli ki o le da wa loju eni ti a npe ni Timotheo ninu ise awon aposteli ise awon aposteli lati ori ikerindinlogun lati titi de ese ikini si ese keta bi o ba kan nibe o ri wipe Timotheo yi o ti gba olorun gbo o si ri wipe o je omo iya re je Jew sugbon baba re je eni ti ki se Jew sugbon ati ko ile oro olorun oro olorun ti a se ko lati kekere yi o ti fun ni igbala ninu Timotheo keji ori keta Timotheo keji ori keta anwo lati ese ikedogun oni ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala nipase igbagbo ninu Kristi Jesu sugbon ni bo se Timotheo wa di eni ti o je wepe ohun paapa o di iranse olorun o di oniwaasu a ri wepe o je oniwaasu nitori wepe ninu Korinti kini Korinti kini ori kerin ese iketadinlogun ni a ti ka nipa re o ni nitori na ni mo se ran Timotheo si yin eni ti se omo mi olofe ati olododo ninu Oluwa eni ti yo ma mu yin ranti ona mi ti yo wa ninu Kristi gege bi mo ti nko ni ninu gbogbo ijo nigba gbogbo o ni yo ma mu won ranti ohun ti ohun ti n ko awon elomiran ninu Korinti kini ori kerindinlogun ese ikewa ati ese ikokanla nje bi Timotheo ba de e je ki o wa lodo yin lai beru nitori ohun se ise Oluwa bi emi pelu ti n se ari nihin wepe eni yi o je olooto o je eni ti n saapon o je eni ti o n fi okan irele ati pelepele se ise Olorun o si je eni ti Paul aposteli paapaa ti o gba iri re je wepe ohun se ise Oluwa bi emi pelu ti n se nitori na ki enikeni ma se kegan re ni ṣugbọn esin jade lona ajo li alaafia ki o nki o le to mi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Filipi orikeji ni atun ri omiran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le igbarale nitori o je olooto ninu ise Olorun Filipi orikeji lati ese ikokandilogun sugbon mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo sin ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi sugbon eyin ti mo daju daju pe gege bi omo lodo baba re be li o si nba mi sise po ninu ihirere eyin ni awon nkan ti a ri ko nipa Timotheo yi a ri we pe o je olooto o si fi o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa nso we pe nisisin yi o je idunu wa o si je ayo eni kokan wa wi pe ati da Timotheo yi sile inu ni bini tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketale logun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihi ni ati je ki o ye wa we pe Paul o ngba ni imoran o se ipinu we pe ohun lo ohun yo lo ba awon ara Ebero lati tesiwaju lati ma ko won ati we pe Timotheo ti o ti la iponju koja ti o ti la inu ni bini koja eyi o da sile ninu ise Olorun o si ni lati tesiwaju lati ma se ise Olorun ki o si ma mu awon elomiran lokanle bi o ba je we pe iwo papa o ti foju fina a si ti se oni wahala tabi inu ni bini nitori ihirere o ye ki o we pe nigbati a ba tu o se tabi ti a da o sile wi pe ise iranse re yo ma tesiwaju nisisiyi a nwo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ikerinlelogun e ki gbogbo awon ti n se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ore ofe ki o wa pelu gbogbo yin eyi ni oro ti o keyin ninu episteli yi opolopo ohun ni a ri ko ninu oro ti a nso yi sugbon ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran kan ara wa leti we pe nihi yi ati de opin episteli bi o ba je eni ti o ti n ba wa pejo o mo we pe o gba wa ni ose meji le laadota gbako ki a to wa si ipari eko kan ni a ri ko nihi we pe bi o ti wo ki irin ajo wa ki o gun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o we pe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohunkohun ba si wa ninu igbesi aye wa bi a ba to Olorun lo o pe o ya ni yo dopin loruko Jesu ati we pe irin ajo wa paapa ninu aye yi funra re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbesi aye re bi o ba je we pe owo ago ti a n wo ti a fi n ka ojo yo dopin fun eni kokan wa nisinsinyi nibo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti we pe opin yo de lojo kan o ye ki eni kokan wa ki o mura sile ninu Petero kini ori kerin Petero kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esi ma sora ninu adura oni bi ati mo we pe opin oni pe de opin eni kokan tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisin bi ati mo we pe opin ko si dede oni ki eni kokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fi eje Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura
0: ṣùgbọ́n ó ń kí ẹnì kọ̀ọ̀kan wọn ó ní yẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín èyí jẹ́ kí ó yé wa wípé a ní láti máa fi ìfẹ́ hàn fún àwọn tí ń ṣe olórí àwọn tí ń ṣe oníwàásù tàbí olùṣọ́ àgùntàn tàbí àwọn adarí wa ní ẹkùn wa tàbí ní agbègbè wa ó ní kí a sì máa kí gbogbo àwọn ènìyàn mímọ́ ó yẹ kí a mọ̀ wípé nítorí ajé ẹbí kan náà ó yẹ kí a máa kí ara wa kí a máa ṣàánú fún ara wa kí a máa ṣòre fún ara wa ó ní àwọn onígbàgbọ́ tí ó wà ní Italy pàápàá wọ́n ń fi ìkíni wọ́n fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ní òpin ohun gbogbo ó wá ń sọ fún ọ wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ ó yẹ kí ó jẹ́ kí ó yé àwa tí a jẹ́ onígbàgbọ́ oníhìnrere wípé oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ẹbí ọlọ́run láti ní ìgbàlà ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti ní ìsọdí mímọ́ ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti ní àìdáhùn sí àdúrà wa ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti borí ìdánwò láti borí àwọn wàhálà àwọn ìpọ́njú tí máa dé báni ní kọ̀ọ̀kan ó gba oore ọ̀fẹ́ ọlọ́run èyí ló fi rí i wípé nínú májẹ̀mú titun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa oore ọ̀fẹ́ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó ń sọ nípa oore ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ à ń dá wọn láre wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristì wá tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè Kálvárì ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láìsówó à dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre bí o bá ń fẹ́ ìgbàlà bí o bá ń fẹ́ ìdáríjì èyí wà ó sì ń wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa oore ọ̀fẹ́ rẹ̀ nínú Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà mélòó li àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú iyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristì ó sọ fún wa níhìn wípé kì í ṣe oore ọ̀fẹ́ díẹ̀ ló wà fún ẹnì kọ̀ọ̀kan wa ó pè ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ó sì tún ní ìsopọ̀ mọ́ pẹ̀lú ẹ̀bùn òdodo ó ní èyí ni yóò jẹ́ kí a tilẹ̀ lè máa jọba pẹ̀lú iyè nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyà nípẹ̀kún nípa Jésù Kristì olúwa wa àdúrà mi ni wípé oore ọ̀fẹ́ yìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lorúkọ Jésù ó tilẹ̀ wọ́n fi yé wa nínú ìwé mímọ́ wípé láìsí irú oore ọ̀fẹ́ yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò ṣeé ṣe láti ṣe iṣẹ́ ẹ̀sìn kan sí Ọlọ́run tí yóò lè jẹ́ ìtẹ́wọ́gbà nínú Ebéèrò orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì ẹ jẹ́ kí á ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀ ó ní bí a bá fẹ́ sin Ọlọ́run pẹ̀lú ìtẹ́wọ́gbà ó yẹ kí a ní oore ọ̀fẹ́ kí a ní oore ọ̀fẹ́ yìí nípa èyí tí àwa lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà nínú orí ìkẹtàlá Ebéèrò ẹsẹ̀ ìkẹsàn-án ní apá kejì níbẹ̀ ni ó ti ń sọ pé nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́ ohun tí ó máa ń fi ẹsẹ̀ wa múlẹ̀ ni nígbà tí a bá ní ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí a sì mọ̀ wípé a ń sinmi lé Ọlọ́run agbára lé Ọlọ́run nínú ohun gbogbo èyí máa ń jẹ́ kí a ní ìmúlọ́kànle tàbí ìfẹsẹ̀múlẹ̀ báwo ni a ṣe lè rí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ yìí gbà ó sọ fún wa wípé nípa àdúrà ni nínú Ebéèrò orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ èyí kì í ṣe ìtẹ́ ìdájọ́ nísinsìnyí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ́ rẹ̀ rí kọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ràn ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ ohunkóhun tí ì bá jẹ́ ìṣòro wa bí a bá tọ Ọlọ́run wá yóò fún wa ní oore ọ̀fẹ́ èyí ni Ọlọ́run pàápàá ni ó sọ fún Pọ́ọ̀lù àpọ́stélì nígbà tí yóò ní ẹ̀gún kan ní ìhà rẹ̀ ti o ni wahala kan ti o ndojoko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigbati o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti olorun so fun paul ni igba na ki a si ranti we pe eyi ni oro kan na ti olorun so fun wa nisisin yi corinthi keji ori keji la ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni we pe wahala wa ninu ile o dabi eni we pe ati ri nkan se o le popo o dabi eni we pe ati ri je o soro popo fun wa ki aran ti we pe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki o ran ti we pe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni we pe isun gbogun ti o ki o ran ti we pe ore ofe o wa fun enikokan wa o ni ore ofe mi to fun o paul wa so we pe nitori pe aso agbara mi olorun so fun paul we pe aso agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara christi ki o le ma gbe inu mi ninu corinthi keji kana ni ori kesan ese ikejo corinthi keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bisi fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo ni igba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi olorun ki o tumo ese ro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi we pe gbogbo ore ofe e je we pe akotan tabi opolopo ore ofe lati odo olorun yo ma bisi yo ma po si fun enikokan wa oni bi o ba je be oni enikokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wipe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko wa si ipari ki a to lo gbadura e je ki a wo orin David ki a ri wipe awon nkan miran awon ibukun ajemonu wa fun enikokan wa bi a ba ni ore ofe olorun ninu orin dafidi ori kerin le ni 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo olorun ti o si je ti olorun ni toto ore ofe wa fun o loni ati wi pe gbogbo ohun rere ti olorun ti pese sile ti o ti se leri fun eni kokan wa yo je ti re loroko jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se oran ti orin ti a ma nko ti o so wi pe ore ofe iyanu olowa wa ore ofe to ta ise wayo lati tujade lori oke kan fari nibe lateje jesu sile oni ore ofe ta ko le fenu so o n toka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o n fe ri oju re iwo ki yo agba ore ofe re loni ore ofe to n dariji ni to n weni mo ore ofe ti o ta gbogbo ese wa yo ore ofe yi n duro de eni kokan wa bi o ba le didi duro lori ese re ti o si kepe olorun wi pe o mo wi pe ore ofe la fi gba wala bi a ba fe ni isori mo o duro lori ore ofe olorun bi a ba fe ni agbara emi mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba nfe anu olorun lori ore ofe ni bi a ba nfe ki olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba nfe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a si nfe ki olorun ki o wo inu ile wa wa ki o fun wa ni alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kokan wa o wa n gbadura fun wa ni opin eko wa wipe ki ore ofe ki o wa pelu eni kokan wa.

0: ìpìjọ. Ó sì wí fún wọn pé ẹ jáde lọ sí ìlú Júdà wọn ni, kí ẹ sì gba owó jọ láti ọwọ́ gbogbo Ísírẹ́lì láti tún ilé Ọlọ́run yín ṣe ní ọdọọdún, kí ẹ sì mú ọ̀ràn náà yá kánkán. Ṣùgbọ́n àwọn ọmọ Léfì kò mú ọ̀ràn náà yá kánkán. Ọba sì pe Jehoiada olórí, ó sì wí fún pé èṣe tí ìwọ kò béèrè ní ọwọ́ àwọn ọmọ Léfì kí wọn kí ó mú owó òfin Mósè, ìránṣẹ́ Olúwa láti Júdà àti láti Jerusalemu wá, àti ti ìjọ ènìyàn Ísírẹ́lì fún àgọ́ ẹ̀rí. Nítorí Ataliah obìnrin búburú ni, àti àwọn ọmọ rẹ̀ ti fọ́ ilé Ọlọ́run, àti pẹ̀lú gbogbo ohun mímọ́ ilé Olúwa ni wọ́n fi ṣe èsì fún Bálímù. Ọba sì pàṣẹ, wọ́n sì kan àpótí kan, wọ́n sì fi sí ìta ní ẹnu ọ̀nà ilé Olúwa, wọ́n sì kéde ní Júdà àti Jerusalemu láti mú owó òfin fún Olúwa wá, tí Mósè ìránṣẹ́ Ọlọ́run fi lé Ísírẹ́lì lórí ní aginjù. Gbogbo àwọn ìjòyè àti gbogbo àwọn ènìyàn sì yọ, wọ́n sì mú wá, wọ́n fi sínú àpótí náà títí ó fi kún. Ó sì ṣe nígbà tí àkókò dé láti mú àpótí náà wá sọ́dọ̀ olùtọ́jú iṣẹ́ ọba nípa owó àwọn ọmọ Léfì. Nígbà tí wọ́n sì rí pé owó pọ̀, akọ̀wé ọba àti olórí nínú àwọn àlùfáà wá, wọ́n a sì da àpótí náà, wọ́n a mú un, wọ́n a sì tún mú un padà lọ sí ipò rẹ̀. Báyìí ni wọ́n ṣe ní ojoojúmọ́, wọ́n sì kó owó jọ lé ọ̀pọ̀lọpọ̀. Àti ọba àti Jehoiada fi fún irú àwọn tí ń ṣiṣẹ́ ilé Olúwa, wọ́n sì fi gba àgbàṣe àwọn oníṣọ̀nà òkúta àti àwọn gbẹ́nàgbẹ́nà láti tún ilé Olúwa ṣe, àti pẹ̀lú àwọn alágbẹ̀dẹ irin àti idẹ láti tún ilé Olúwa ṣe. Bẹ́ẹ̀ ni àwọn tí ó ṣiṣẹ́ síṣẹ́ náà, iṣẹ́ náà sì lọ síwájú àti síwájú ní ọwọ́ wọn. Wọ́n sì tún mú ilé Ọlọ́run dúró sí ipò rẹ̀, wọ́n sì mú ilé. Nígbà tí wọ́n sì parí rẹ̀ tán, wọ́n mú owó ìyókù wá síwájú ọba àti Jehoiada, a sì fi ṣe ohun èlò fún ilé Olúwa, àní ohun èlò fún ìsìn àti fún ẹbọ pẹ̀lú ọpọ́n, àní ohun èlò wúrà àti fàdákà. Wọ́n sì rú ẹbọ sísun ní ilé Olúwa nígbà gbogbo ní gbogbo ọjọ́ Jehoiada. Ṣùgbọ́n Jehoiada di arúgbó, ó sì kún fún ọjọ́, ó sì kú, ẹni àádóje ọdún ni nígbà tí ó kú. Wọ́n sì sìn ní ìlú Dáfídì pẹ̀lú àwọn ọba, nítorí tí ó ṣe rere ní Ísírẹ́lì àti sí Ọlọ́run àti sí ilé rẹ̀. Lẹ́yìn ikú Jehoiada, àwọn ìjòyè Júdà dé, wọ́n sì tẹríba fún ọba. Nígbà náà ni ọba sì gbọ́ tiwọn, wọ́n sì kọ ilé Olúwa Ọlọ́run àwọn bàbá wọn sílẹ̀, wọ́n sì ń sin òrìṣà àti ère. Ìbínú sì wá sórí Júdà àti Jerusalemu nítorí ẹ̀ṣẹ̀ wọn yìí. Síbẹ̀, ó rán àwọn wòlíì sí wọn láti mú wọn padà tọ Olúwa wá, wọ́n sì jẹ́rìí gbé wọn, ṣùgbọ́n wọn kò fi etí sí i. Ẹ̀mí Ọlọ́run sì bàlẹ́ Sakaráyà ọmọ Jehoiada àlùfáà, tí ó dúró ní ibi gíga ju àwọn ènìyàn lọ. Ó sì wí fún wọn pé, báyìí ni Ọlọ́run wí pé, èéṣe tí ẹ̀yin fi rú òfin Olúwa, ẹ̀yin kì yóò ríire, nítorí tí ẹ̀yin ti kọ Olúwa sílẹ̀, òun pẹ̀lú sì ti kọ̀ yín. Wọ́n sì di rìkíṣí sí i, wọ́n sì sọ ọ́ lé òkúta nípa àṣẹ ọba ní àgbàlẹ̀ ilé Olúwa. Bẹ́ẹ̀ ni Joaṣi ọba kò rántí oore tí Jehoiada bàbá rẹ̀ ti ṣe fún un, ó sì pa ọmọ rẹ̀. Nígbà tí ó sì ń kú lọ, ó wí pé kí Olúwa kí ó wò ó, kí ó sì béèrè rẹ̀. Ó sì ṣe ní òpin ọdún ni ogun Síríà gòkè tọ̀ wá. Wọ́n sì dé Júdà àti Jerusalemu, wọ́n sì pa gbogbo àwọn ìjòyè ènìyàn run kúrò nínú àwọn ènìyàn náà, wọ́n sì ran gbogbo ìkógun wọn sọ́dọ̀ ọba Damascus. Nítorí ogun àwọn ará Síríà dé pẹ̀lú ẹgbẹ́ díẹ̀, Olúwa sì fi ogun tí ó pọ̀ gidigidi lé wọn lọ́wọ́, nítorí tí wọ́n kọ Olúwa Ọlọ́run àwọn bàbá wọn sílẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe ìdájọ́ Joaṣi. Nígbà tí wọ́n sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, wọ́n sàti fi sílẹ̀ nínú àrùn ńlá. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì di rìkíṣí sí, nítorí ẹ̀jẹ̀ àwọn ọmọ Jehoiada àlùfáà, wọ́n sì pa á lórí àkété rẹ̀, ó sì kú, wọ́n sì sìn ní ìlú Dáfídì, ṣùgbọ́n wọn kò sìn ní ibojì àwọn ọba. Wọ̀nyí ni àwọn tí ó di rìkíṣí sí: Sabadi ọmọ Simeati obìnrin ara Amoni, àti Jeho Sabadi ọmọ Shimriti obìnrin ara Moabu. Ǹjẹ́ ní ti àwọn ọmọ rẹ̀,
1: àti títóbi owó ọba
0: tí a fi lé e lórí, àti àtúnṣe ilé Ọlọ́run, kíyèsí a kọ wọn sínú ìtàn ìwé àwọn ọba. Amasai ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì ti Chronicle, orí ìkẹẹ̀dọ́gbọ̀n. Ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni Amasaiah nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba, ó sì jọba ní ọdún mọ́kàndínlọ́gbọ̀n ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ sì ni Jehoadani ti Jerusalemu. Ó sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú ọkàn pípé. Ó sì ṣe nígbà tí a fi ìdí ìjọba náà múlẹ̀ fún un. Ó pa àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó pa ọba bàbá rẹ̀, ṣùgbọ́n kò pa àwọn ọmọ wọn, ṣùgbọ́n ó ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ nínú òfin nínú ìwé Mósè.

0: ti pàṣẹ wípé àwọn baba kì yóò kú fún àwọn ọmọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ kì yóò kú fún àwọn baba ṣùgbọ́n olúkúlùkù ni yóò kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Amasara sì kò júdàjọ ó sì tò wọ́n lẹ́sẹẹsẹ gẹ́gẹ́ bí ilé baba wọn àwọn balógun ẹgbẹẹgbẹ̀rún àti balógun ọ̀rọ̀ọ̀rún àní gbogbo Júdà àti Bẹ́ńjámínì ó sì ka iye wọn láti ẹni 20 ọdún àti jù bẹ́ẹ̀ lọ ó sì rí wọn lé 15,000 ènìyàn tí a yàn tí ó lè jáde lọ sí ogun tí ó sì lè lo ọkọ̀ àti asà ó sì bẹ 15,000 alágbára akọni ọkùnrin láti inú Ísírẹ́lì wá fún 100 tálẹ́ǹtì fàdákà ṣùgbọ́n ènìyàn Ọlọ́run kan tọ̀ wá wípé ọba má ṣe jẹ́ kí ogun Ísírẹ́lì kí ó bá ọ lọ nítorí tí Olúwa kò wà pẹ̀lú Ísírẹ́lì àní gbogbo àwọn ọmọ Éfraimu ṣùgbọ́n bí ìwọ bá lọ máa lọ mú ara le fún ogun náà Ọlọ́run yóò bí ọ ṣubú níwájú ọ̀tá Ọlọ́run ṣáà ní agbára láti ṣe ìrànlọ́wọ́ àti láti bìnì ṣubú. Amasara sì wí fún ènìyàn Ọlọ́run náà pé ṣùgbọ́n kí ni àwọ̀ wa ṣe nítorí 100 tálẹ́ǹtì tí mo ti fi fún ẹgbẹ́ ogun Ísírẹ́lì ènìyàn Ọlọ́run náà sì dáhùn pé ó wà ní ọwọ́ Olúwa láti fún ọ lé ọ̀pọ̀lọpọ̀ ju èyí lọ. Nígbà náà ni Amasara yà wọ́n àní ẹgbẹ́ ogun tí ó ti tọ̀ láti Efraimu wá láti tún padà lọ ilé wọn ìbínú wọn sì ru gidigidi sí Júdà wọ́n sì padà sí ilé wọn ní ìrunú. Amasara sì mú ara le ó sì kó àwọn ènìyàn rẹ̀ jáde ó sì lọ sí àfonífojì iyọ̀ ó sì pa 1,000 nínú àwọn ọmọ Séèrì àti 1,000 àlàyé lé àwọn ọmọ Júdà kó ní ìgbèkùn lọ wọ́n sì mú wọn lọ sí òkè àpáta náà wọ́n sì taari wọn sílẹ̀ láti òkè àpáta náà wọ́n sì fọ́ túútú ṣùgbọ́n àwọn ọmọ ogun tí Amasara rán padà lọ kí wọn kí ó má ṣe bá òun lọ sí ogun kọlu àwọn ìlú Júdà láti Samaria títí dé Beth Horoni wọ́n sì pa 15,000 nínú wọn wọ́n sì kó ìkógun púpọ̀ ó sì ṣe lẹ́yìn tí Amasara ti ibi pípa àwọn ará Edomu bọ̀ ó sì mú àwọn òrìṣà àwọn ọmọ Séèrì bọ̀ ó sì gà wọ́n ní òrìṣà fún ara rẹ̀ ó sì tẹ ara rẹ̀ ba níwájú wọn ó sì sun tùràrí fún wọn nítorí náà ni ìbínú Olúwa ru sí Amasara ó sì rán wòlíì kan sí tí ó wí fún un pé èṣe tí ìwọ fi ń wọ òrìṣà àwọn ènìyàn náà tí kò lè gba àwọn ènìyàn wọn lọ́wọ́ rẹ ó sì ṣe bí ó ti ń bá a sọ̀rọ̀ ọba sì wí fún un pé a fi ó ṣe ìgbìmọ̀ ọba bí fímọ́ èṣe tí a ó fi pa ọ́ nígbà náà ni wòlíì náà fi mọ ó sì wí pé èmi mọ̀ pé Ọlọ́run ti pinnu rẹ̀ láti pa ọ́ run nítorí tí ìwọ ti ṣe èyí tí ìwọ kò sì tẹ́ etí sí ìmọ̀ràn mi nígbà náà ni Amasara ọba Júdà gba ẹ̀kọ́ ó sì ránṣẹ́ sí Joaṣi ọmọ Jehoaṣi ọmọ Jehu ọba Ísírẹ́lì wípé wá jẹ́ kí a wo ara wa lé ojú Joaṣi ọba Ísírẹ́lì sì ránṣẹ́ sí Amasara ọba Júdà wípé ẹ̀gún ọ̀gàn tí ó wà ní Lebanoni ránṣẹ́ sí igi kedari tí ó wà ní Lebanoni wípé fi ọmọbìnrin rẹ fún ọmọ mi ní aya ẹranko ìgbẹ́ kan tí ó wà ní Lebanoni sì kọjá níbẹ̀ ó sì tẹ ẹ̀gún ọ̀gàn náà mọ́lẹ̀ ìwọ wípé kíyèsí ìwọ ti pa àwọn ará Edomu ọkàn rẹ̀ sì gbé sókè láti máa ṣògo ǹjẹ́ gbé ilé rẹ̀ èṣe tí ìwọ ń fíràn fún ìfarapa rẹ tí ìwọ fi ṣubú àní ìwọ àti Júdà pẹ̀lú rẹ ṣùgbọ́n Amasara kò fẹ́ gbọ́ nítorí láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni kí ó lè fi wọ́n lé àwọn ọ̀tá wọn lọ́wọ́ nítorí tí wọ́n ń wá àwọn òrìṣà Edomu bẹ́ẹ̀ ni Joaṣi ọba Ísírẹ́lì gòkè lọ wọ́n sì wo ara wọn lé ojú òun àti Amasara ọba Júdà ní Bẹ́tṣemeṣì tí í ṣe ti Júdà a sì ṣẹ́ Júdà níwájú Ísírẹ́lì wọ́n sá lọ olúkúlùkù sínú àgọ́ rẹ̀ Joaṣi ọba Ísírẹ́lì sì mú Amasara ọba Júdà ọmọ Joaṣi ọmọ Ahasaya ní Bẹ́tṣemeṣì ó sì mú wá sí Jerusalemu ó sì wo odi Jerusalemu láti ẹnubodè Efraimu títí dé ẹnubodè igun irinwó ìgbọ̀nwọ́ ó sì mú gbogbo wúrà àti fàdákà àti gbogbo ohun èlò tí a rí ní ilé Ọlọ́run lọ́dọ̀ Obed Edomu àti àwọn ìṣúra ilé ọba àti àwọn ogò pẹ̀lú ó sì padà lọ sí Samaria. Amasara ọmọ Joaṣi ọba Júdà wà lé ààyè lẹ́yìn ikú Joaṣi ọmọ Jehoaṣi ọba Ísírẹ́lì ní ọdún 15 àti ìyókù ìṣe Amasara ti ìṣáájú àti ti ìkẹyìn kíyèsí akọ wọn sínú ìwé àwọn ọba Júdà àti Ísírẹ́lì. Ǹjẹ́ lẹ́yìn àkókò tí Amasara yí padà kúrò láti máa tọ Ọlọ́run lẹ́yìn wọ́n di ọ̀tẹ̀ sí i ní Jerusalemu ó sì sá lọ sí Lakiṣi ṣùgbọ́n wọ́n ránṣẹ́ tẹ̀lé ní Lakiṣi wọ́n sì pa á níbẹ̀ wọ́n sì mú un wá lórí ẹṣin wọ́n sì sìn pẹ̀lú àwọn baba rẹ̀ ní ìlú Dáfídì.
1: Ọlọ́run bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù ẹ jẹ́ kí a rí Jésù. ki a si ri yin e je ki a le tele ona iye yi titi de opin e fun wa ni ore ofe ti o je ranwo fun wa lati le je ti yin titi ni oruko Jesu Kristi Oluwa wa. Ninu Timothy keji ori keta lati ese ikini sugbon eyi ni ki o mo pe ni ikehin ojo igba ewo yo de nitori awon eniyan yo je olufe ara won olufe owo afunu agberaga asoro boboro asa egboran si obi alai lope alai mo alai nife alai le darijini abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon wonyi pelu nitori ninu iru eyi li awon tin ra ko wo inu ile ti won si ndi awon obirin alai logbon ti adi eseru ni igbesin ti a si n fi oniruru ife kofe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon eso olorun ti a ka won yi ti o se wo ohun ti a n soro re loni o ri daju wepe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo so loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon eso olorun ti a ti ka yo yi odaju wepe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ko jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba se omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wepe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi oju kokoro onlokun aye lode oni nitori eyi ni Paulo ti a topasere lati emi olorun ni o se nkanwo si Timothy ti o n so fun wi pe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je pe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasi riru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn onídàájọ́ orí 17 láti ẹsẹ̀ kíní, ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Ephraim, orúkọ ẹni tí jẹ́ Mika, wọ́sẹ̀ 5. Ọkùnrin náà Mika sì ní ilé òrìṣà kan, ó sì ṣe Ephodu àti Teraphimu, ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀, ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀. Ẹsẹ̀ 6 sọ fún wa wípé, lé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Israeli, olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀. Èyí ni a ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run. Mo ká ẹsẹ̀ 1 fún ọ kí o lè yẹ wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Israeli, àwọn tí a ti fún ní òfin Ọlọ́run, májẹ̀mọ́ Ọlọ́run, ìlànà Ọlọ́run àti àṣẹ Ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé. Ní àti àkókò Mose ni a ti fún ọ ní ìlànà tí ó pé, ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wo Ọlọ́run, á sì wúni lórí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà, gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé, tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé, ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà, ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú, ọmọ Ísírẹ́lì tí a ti rà padà, ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa, ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún lí òfin, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn, àwọn ọmọ Ísírẹ́lì tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́, tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe, ohun tí ó yẹ láti jẹ, ìgbésí ayé tí ó yẹ láti gbé, àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀. Bí o bá wo òfin 10 tí a gbélé wọn lọ́wọ́, ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run ayérayé, Ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ foríbalẹ̀ fún ohunkóhun, yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta, bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti Ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ Olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ Olúwa sí mímọ́, láti rántí rẹ̀, láti sìn, àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin Ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ Ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Ephraim tí ó kọ́ ilé òrìṣà, tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí, tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí, ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ 6 pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì. Nítorí bẹ́ẹ̀, olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ oníṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá, wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jẹ́ aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin Ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà, tí ó jẹ́ wípé a kò fi di wá létí, ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀, bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye, tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì, ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerin le logbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi ise won atijo ni toto eyi so nipa awon mo israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu agege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu agege bi eni ti ko si ilana tabi itoni fun o so we pe titi di oni yi won se bi ise won atijo mo ro we pe a le so yi kan na fun opolopo to je we pe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o sese ki awon alufa awon ki o ma ba won soro we pe jesu ti ko fun wa lati ko ese wa lo wi pe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo we pe bi enikeni ba ninu kristi jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon won yi ki a si le so nipa awon wi pe titi di oni bi o ti le je pe won lo si ile isin titi di oni bi o ti le je wi pe alufa n se wahala lori won titi di oni bi o ti le je wi pe ni idapo ju ile a ma nko won ni oro olorun titi di oni bi o ti le je pe won kan ara won si omo ijo titi di oni bi o ti le je pe awon paapa je agbatero ihinrere to ma so wi pe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je bo kaakiri tabi ki a ro wi pe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu wi pe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si ile isin won a fi ore lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won a gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abanideshe atijo owo eyin ti won ma n san ni aye atijo won se se be titi di oni yi o wa n so we pe won ko beru olowa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti olowa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo ti n ka eyi o seese ki emi olorun ki o ma toka si igbesi aye re ati iwa re ti o dabi eni wi pe iwa ti o gbologbo ti atijo iwa ti o gbologbo okunrin ni oun lo si wa lowo re wi pe ami yipada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma n gbadura o dabi eni pe won ma ke pe olowa won ti le ni bibeli sugbon o n so fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se a mo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si ile isin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko keresimesi ati ni akoko ajinde awon ni won ma n korin won ti le ma n gba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan yi ko kuro lowo won o si so wi pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbese aye ailofin aitele olorun timo timo ati patapata eje ki a wo corinti kini ori karun anka lati ese kini corinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gboro re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so ni yi ni wo pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo corinti je ilu ti o boro jai ilu ti o ta ara won si iwa iri ife ko fe agbere panṣaga ati ife okunrin ati obirin bara eni je ṣugbọn nigbati ihinre Jesu Kristi wa si arin ilu yi ni awon kookan ni won be si ronu poada ni won be si ni tun ba ti won kunle ni waju olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o boru jai wi pe bi olorun ba le dariji won awon o fi ara won sowo olorun patapata olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo Kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti n ko won ni eko oro olorun a fun won ni oluko eko oro olorun ti o gaju ni igbese aye igba na eyi ni paul apostle lo n ko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola ṣugbọn ohun to se wa laanu ni we pe iwa atijo tun wole tan won lo ni igba ti paul ti ko laarin won o wa n gbo iroyin ki se iroyin ti o dun mo ni ninu ṣugbọn iroyin ti o ba ni ninu je o wa so wi pe a iroyin re kale o je ohun ti a ko le fi pamọ o so wi pe agbere wa laarin yin nje bi a ba je olooto si olorun awa ti a so wi pe ati di eni igbala awa ti a so wi pe ati dariji wa awa ti a so wi pe ati fi eje Jesu Kristi ti o se iyebiye we okan wa mo awa ti a so wi pe ati koruko wa si iye iwe iye lorun awa ti a so wi pe a n reti bibo Kristi lekeji nje agbere ko ti wo inu die die ninu wa asa n royin re kale wi pe agbere wa laarin yin iha se wi pe awon eniyan wonyi ko mo wi pe o lodi o si je ese o je ohun ti yo fa ibinu idajo olorun si ori won lati wo agbere bi o ba je oluka bibeli daradara o ri wi pe lati genesis ni a ti n kilo ni awon aloore awon woli ni won ti n kegbajari ti won so fun awon eniyan wonyi o pe agbere je ohun eri ohun to doti niwaju olorun o si je ese ti o ma n fa ibinu olorun wa sori eni bi o ba ka exodo o ri nibe bi o ba ka levitico tabi numeri tabi deuteronomy o wa nibe gbangba wipe agbere tabi panṣaga o je iwa eri iwa ese si olorun olorun si so pe bi enikeni ba se iru nkan be idajo yo wa sori re bi o ba ka awon iwe samueli tabi awon oba tabi awon onidajo tabi bi o ba ka awon iwe owe tabi oniwaasu tabi o ka isaiah tabi o ka jeremiah tabi o wa sinu majemo titun lati matthew de marko de luko de johanu de se awon aposteli de romu ati de corinti ati titi de iwe ifihan ni olorun ti n ke wa nilo to n temo wa leti pe iwa agbere ati panṣaga o je iwa ti o buru julo ati o si je ese ti o ma n fa gbigbona ibinu olorun wa sori eni ṣugbọn bi o tile je pe a so fun won a waasu fun won a ko fidi won leti a si fun won ni oniwaasu ti o gaju laarin won ni akoko naa sibe sibe a n rohin re kale wi pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re kini won se nipa re nje won sokun nje won ronu pe wada nje won be olorun nje won bebe fun iwena mo ati ase pe nje won bebe we pe ki adariji won wese ikeji eyin sin fe soke eyin kokoko kanu ke le mu eni ti o hu iwa yi kuro laarin yin ohun ti an so ni we pe awon eni won yi won gba iwa ti o wa ninu aye ai bi kita fu fi olorun iwa ai lo olorun iwa eni ti ko ni imole yin rere won gba iru iwa be lati wa si arin won bi a ba se be ti ani iwa bi kita fu fi olorun kini idajo ti o wa lori iru iwa be je ki a wo ori dafidi ori keje lati ese kokanla olorun ni onidajo ododo olorun si binu si elese si eniyan buburu lojojumo ojemo bi o ba je eni ti o tun towo bo ese ibinu olorun tele o gege bi ojiji re ti man tele o nibi kibi ti o ba wa ba lo we ni ninu ile ni nibi ise ni loko nile lona nibi kibi ibinu olorun tele awon ti won dese o so we pe olorun si binu ya ba so pe olorun binu je ki o yi o gba ti olorun binu ni o le adamu ati efa jade ibinu olorun ni gba ti olorun binu ni kiko omi ni o wa lati ko awon ti o wa ni aye ni igba na ni o ko won lo ba ba so we pe olorun binu gba to binu ni o so fun awon omo Israeli we pe gbogbo awon wonyi ti o ti ri ile Kenani sugbon ti won fi okan igbagbo okan imore han ti won si da ifoya si okan won eniyan na ki o si enikan sosho ninu won ti o le wo ile ileri bi a ba so we pe olorun binu bi o ba ka majemo lai lai dara dara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe olorun binu yi ni we pe gbogbo amo israeli lakoko kan nitori ibinu ati idajo olorun o le won lo si babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe olorun binu ranti sapphira ati ranti ananaya bi a ba so wi pe olorun binu ki ranti idajo ti olorun mo wa si ori abo ati jesebeli ati gbogbo awon idile re eyi ni a npe ni ibinu olorun bi o ba je apeyinda elese eni ti o re ofin olorun koja eni ti o n gbe igbese aye re bi eni wi pe ko si olorun be ni wi pe ko si ilana bi eni wi pe ko si ofin bẹ́ẹ̀ni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ò ń sọ fún ọ wípé ìbínú ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́ abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀ abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó wọn a máa gbẹni lójoojúmọ́ kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún ọ nítorí wípé ìbínú ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́ pé ìgbésí ayé rẹ ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀ ṣé panṣágà wà ń bẹ́ẹ̀ ojú kòkòrò ńkọ́ ìwà ayé ńkọ́ ìsọ̀rọ̀ ti ayé ìjẹun ti ayé ìbánidọ́rẹ̀ ti ayé bí ó bá wà ní ìgbésí ayé rẹ jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀ wo òwe orí kọkànlá ẹsẹ̀ ìkọkànlélógún bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú kì yóò lọ láì jìyà ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn ṣé o mọ ìwà òmògọ̀ ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù ó ṣeéṣe nínú ìjọ kan bóyá ìjọ mìíràn ni ó wà tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà tí ó máa sọ fún ọ wípé ko si nkan ti a le se ti olorun le da wa lejo nitori pe alufa ali ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin olorun enikeni ti ibaje woli le ti okun ibaje angeli papa lati orun wa ti o nkin oleyin we pe je ki aso ta ba fe se ko si on kon ti o le da lati eyin re je ki o yi o wi pe bi a ti le fi owo so owo po eniyan buburu elese apeyida awon ti o n dese ni ikoko ti o ro wi pe ko seni ti o mo an so fun awi pe won ki yi o lo laijiya bi o ba wo awon iwe oniwasu iwe oniwasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi abawo awon elomiran ti won dese won ro we pe olorun ko ri won se orun ti dafidi ori basheba ti o nwe ni ibi ti a ti le ri ni o n bere we pe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni wo pe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon o loyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki yo dara fun eniyan buburu eyi ni akosile oro olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun wi pe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebuchadnezzar tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wi pe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wi pe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wipe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro wipe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se ohunkohun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ta ma n so wipe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni iro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida olorun loju won le re koja ofin olorun won le dese bi won ba ti fe ye ka wo majemo titun ni korinti kini ori kewa korinti kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma se je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni jokan eyin kin wa nilo wepe bi atile wa ni akoko ori ofe bi o tile je wepe jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo hebero ori kewa hebero ori kewa ese ikokan le logbon ohun ero ni lati sobo si owo olorun alaye ohun ero ni lati sobo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo danieli ori kerin danieli ori kerin lati ese iketa di logbon danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o se fi ododo ja ese re kuro ati aisedede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obinrin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti Daniel nso fun oba nihin ni wepe ki o ronu pewada ki o ko ese sile nitori pe bi a tile fi owo so owo po bi elese ko ba ronu pewada bi asako apeyinda ti o n sa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo olina kuna bi ko ba mo wepe ibi ti o n wa ile ajeji ti o n wa wepe bi o n ba n lo bi ohun ti n se nibe wepe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju wepe idajo olorun ni yo je tire nje bi o ba n sa fun idajo olorun nje bi o ba mo wepe o ye ki o sa asala fun emi re ki o si le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunu po adani wepe ki o fi ododo ja ese re kuro ohun ti a n so nihin ni wepe ki o je olooto ki o je olododo ki o mo wepe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo wepe agbere panṣaga ma n fa ibinu olorun ki o mo wepe eni ti o n pe ni abanidese kii se ore o je ota ti yo fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo wepe ko si ibi ti o ti le da ese ni ikoko ni abole ni tabi ni okunkun wepe oju olorun ri o oju olorun wo o yio si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju olorun ki o so fun wepe o je elese ma janankato wepe o je olosin olofarasin. tabi olufokansin eni ti nlo si lesin eni ti nkabibeli eni ti fun alagbe lowo eni ton se tibi tabi ton oni pa yi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese sugbon ko se ti momo binu mi ti ri be ni owo mi ri bi obi ti ri be ninu mi ri olorun so we pe wa pelu otito ko ese re sile so fun olorun we pe o mo we pe elese ni o ki o fi ododo ja ese re kuro ki o se ko gba esododo asedede sile patapata ki o le je we pe anu olorun ati idariji latodo re yo je ti re o jacobo jacobo ori kerin lati ese ikefa sugbon o nfun ni ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko sewo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga oni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na eteriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun o won si sumo yin e we owo yin mo eyin elese bi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile iri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile iri ni waju olorun o nso wi pe e we owo yin mo eyin elese boya ole ni iwa ti re eni ti o ba fi owo pamọ sibi kan bi o ba ri o he o nso wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ke si gba awe e je wo pe ki a kanu ba ti o so pe ki a gba awe o ti o so ni wo pe nihin yi ki a kanu fun ise wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wo pe ese ti a da o je on ti o buri waju oluwa o ni ki a si sokun ki a sokun a ma ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fe fe o si bi o so hun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba nfe ona abayo ti a nfe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni bẹ́ẹ̀ kí o kanu ki iru eni bẹ́ẹ̀ kí o sọkún o ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí o di àwẹ̀ kí o di ìbànújẹ́ kí o di ẹkún sísun àti kí ayọ̀ yín kí o di ìkanu ẹ̀rẹ̀ yín sílẹ̀ níwájú olúwa òun ó sì gbé yín ga ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè ọlọ́run wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa tí a tún bá níwájú olúwa tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ tí a rí ara wa sílẹ̀ wípé yóò gbé wa ga yóò dáríjì wa yóò mú wa wá sí ìjọba ọlọ́run yóò sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó jẹ́ tiwa kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró kí a jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ṣé o jẹ́ apẹ̀yìnrà àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ o rò wípé ọlọ́run wá fọ́jú wípé ọlọ́run ò rí ọ ó rí ọ ó mọ ìgbésí ayé rẹ ohun ti o se nso fun ni osan yin ni wo pe ki o le ronu ko ada ki o le so fun olorun wo pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbese aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si fe kanu fun awon ese ti o wa ni igbese aye re dededuro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wi pe o ni tesoju ni igbese aye ese ati igbese aye ailofin aiwa bi olorun ti o wa ni igbese aye re wi pe o fe ko won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe ko won sile o fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o n wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju olorun ti a n lati bere fun iranwo re lati gbe igbese aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofi ti o wa lowo wa ki a le ko won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu oje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wi pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje jesu o se pataki wipe ki o duro lori eje ati ipinu re si oluwa wipe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo airekoja ni yio ma wa lowo re nigba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yoo ri anugba gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi aba ma ara wa ni elese ani lati ni ibanoje ni tori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese won yi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje jesu o se pataki wi pe ki o duro lori eje ati ipinu re si oluwa wi pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni o ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìwé ìkejì ti Chronicle, orí ìkẹrìndínlọ́gbọ̀n. Nígbà náà ni gbogbo ènìyàn Júdà mú Ùsáyà tí ṣe ẹni ọdún mẹ́rìndínlógún, wọ́n sì fi jọba ní ipò bàbá rẹ̀, Amasiah. Òun kọ́ Elotu, ó sì mú padà fún Júdà, lẹ́yìn tí ọba sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀. Ẹni ọdún mẹ́rìndínlógún ni Ùsáyà nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba ọdún 52 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ sì ni Jekoliah ti Jerusalemu. Ó sì ṣe èyí tí ó tọ́ lé ojú Olúwa, gẹ́gẹ́ bí gbogbo èyí tí bàbá rẹ̀, Amasiah ti ṣe. Ó sì wọ Ọlọ́run ní ọjọ́ Sekariah, ẹni tí ó lé òye nínú ìran Ọlọ́run. Níwọ̀n ọjọ́ tí ó wá Olúwa, Ọlọ́run sì mú un ṣe rere. Ó sì jáde lọ, ó sì bá àwọn ará Filistia jagun. Ó sì wo odi Gati àti odi Jabne àti odi Ashdodu. Ó sì kọ́ ìlú wọn ní Ashdodu àti láàrin àwọn ará Filistia. Ọlọ́run sì ràn lọ́wọ́ sí àwọn ará Filistia àti sí àwọn ará Arabia tí ń gbé ní Gorbali àti àwọn ará Mehuni. Àwọn ará Amonita Ùsáyà lé ọrẹ, orúkọ rẹ̀ sì tàn lọ káàkiri títí dé àtiwọ̀ Egypt nítorí tí ó mú ara rẹ̀ legidigidi. Ùsáyà sì kọ́ ilé ìṣọ́ ní Jerusalemu níbi ẹnubodè eegun àti níbi ẹnubodè àfonífojì àti níbi ìṣẹ́po odi, ó sì mú wọn le. Ó kọ́ ilé ìṣọ́ lé aginjù pẹ̀lú, ó sì wa kànga púpọ̀ nítorí tí ó lé ẹran ọ̀sìn púpọ̀ àti ní ilẹ̀ ìsàlẹ̀ àti ní pẹ̀tẹ́lẹ̀. Ó ní àgbẹ̀ àti àwọn olùtọ́jú àjàrà lórí òkè ńlá àti lórí kámẹ́lì nítorí tí ó fẹ́ràn àgbẹ̀ ṣíṣe. Ùsáyà sì ní ẹgbẹ́ ogun àwọn ènìyàn tí ń jagun tí máa ń lọ ìjagun ní ẹgbẹ́ gẹ́gẹ́ bí iye kíkà wọn nípa ọwọ́ Jegieli akọ̀wé àti Maaseiah olórí lábẹ́ ọwọ́ Anania ọ̀kan nínú àwọn olórí ogun ọba. Gbogbo iye olórí àwọn bàbá alágbára akọni ogun jẹ́ 600 àti ilé ọwọ́ wọn ní agbára ogun kan wà. 25,000 ènìyàn ó lé 75 tí ó múra tí ń fi agbára ńlá jagun láti ran ọba lọ́wọ́ sí ọ̀tá. Ùsáyà sì pèsè fún wọn já gbogbo ogun náà, àsà àti ọkọ̀ àti akoro àti ohun ìhámọ́ra ọrùn àti ọrùn títí dé òkúta kànàkànà. Ó sì ṣe ohun ẹ̀rọ ìjagun ní Jerusalemu, ìhùmọ̀ ọlọ́gbọ́n ènìyàn láti wà lórí ilé ìṣọ́ àti lórí igun odi láti fi tafà àti láti fi sọ òkúta ńlá. Orúkọ rẹ̀ sì tàn lọ jìnnàjìnnà nítorí tí a ṣe ìrànlọ́wọ́ ìyanu fún un títí.

0: rẹ̀ lójú àwọn àlùfáà ní ilé olúwa lẹ́bà pẹpẹ tùràrí àti asaraya olórí àlùfáà àti gbogbo àwọn àlùfáà wò ó sì kíyèsí ó dẹ́tẹ̀ ní iwájú rẹ̀ wọ́n sì tì í jáde kúrò níbẹ̀ ní tòótọ́ òun ti kára rẹ̀ yára pẹ̀lú láti jáde nítorí tí olúwa ti lù ú usaya ọba sì di adẹ́tẹ̀ títí di ọjọ́ ikú rẹ̀ ó sì ń gbé ilé àrùn nítorí adẹ́tẹ̀ ní í ṣe nítorí tí a ké kúrò nínú ilé olúwa yótàmù ọmọ rẹ̀ sì wà lórí ilé ọba ó ń ṣe ìdájọ́ àwọn ènìyàn ilẹ̀ náà àti ìyókù ìṣe usaya ti ìṣáájú àti ti ìkẹyìn ní aìsáyà wòlíì ọmọ amósì kọ bẹ́ẹ̀ ni usaya sùn pẹ̀lú àwọn baba rẹ̀ wọ́n sì sìn pẹ̀lú àwọn baba rẹ̀ ní oko ìsìnkú tí í ṣe ti àwọn ọba nítorí tí wọ́n wípé adẹ́tẹ̀lé òun jótàmù ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
1: Ìwé ìkeje ti Chronicle orí ìkẹtàdínlọ́gbọ̀n ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni jótàmù nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba ó sì jọba ọdún mẹ́rìndínlógún ní Jerusalemu orúkọ ìyá rẹ̀ sì ni Jerusha ọmọbìnrin Sadoku ó sì ṣe èyí tí ó tọ́ ní ojú olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí bàbá rẹ̀ Usaya ti ṣe kìkì kò wọ inú tẹ́ḿpìlì olúwa lọ ṣùgbọ́n àwọn ènìyàn ń ṣe ibi síbẹ̀síbẹ̀ òun sì kọ́ ẹnu ọ̀nà gíga ilé olúwa àti lórí odi ofeli ó kọ́ púpọ̀ àní ó kọ́ ìlú wọn ni lókè juda àti nínú igbó ó mọ ilé odi àti ilé ìṣọ́ ó sì bá ọba àwọn ará amúnì jà pẹ̀lú ó sì borí wọn àwọn ará amúnì sì fún un ní 100 tálẹ́ǹtì fàdákà ní ọdún náà àti 1000 òṣùwọ̀n àlìkámà àti 1000 ti bálì èyí lè àwọn ará amúnì san fún un àti lọ́dún kejì àti lọ́dún kẹta bẹ́ẹ̀ ni jótàmù di alágbára nítorí tí ó tún ọ̀nà rẹ̀ ṣe níwájú olúwa ọlọ́run rẹ̀ àti ìyókù ìṣe jótàmù àti gbogbo ogun rẹ̀ àti ọ̀nà rẹ̀ kíyèsí a kọ wọn sínú ìwé àwọn ọba ísírẹ́lì àti júdà ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba ó sì jọba ọdún mẹ́rìndínlógún ní Jerusalemu jótàmù sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀ wọ́n sì sìn ní ìlú dáfídì ahasi ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Baba wa ti nbe le orun adupe lowo yin we pe awa siwaju yin ki se be ni kan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si di alagbara ninu olowa a nbebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti a nko àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní tí ó ṣe wá lóore tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì àdúpẹ́ pépé ẹ̀ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa lónìí à ń wo Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára Paul apostoli ẹni tí a ṣí lójú ẹni tí a fi ìran ọ̀run hàn ẹni tí ọ̀rọ̀ ọlọ́run tí ó yé ẹni tí ẹ̀mí ọlọ́run tí ó kún nínú tí ó fi la àwọn kírísítíẹ́nì àwọn onígbàgbọ́ tí ó fi ń láwọn lóye nípa kristi wí pé orí ni kristi jẹ́ ẹni tí a gbéga ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti olúwa ohun gbogbo òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́ ní ìkẹyìn òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú kristi àti ẹni tí a jẹ́ nínú kristi ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nuba lónìí ni ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún a jẹ́ pípé nínú

fi ti awon kan won yi ko ye nitori be o ye ki a fete sile ki a fi esi ohun ti an ko dara dara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni popo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wipe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wipe bi a ti le nka bi a ti le nri bi a ti le gbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon kan won yi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokan le ni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o n so fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan won yi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigba ti eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti a ti fun awon onigbagbo awon ti a ti so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti a ti tu dale won lori ti a ti fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon omo ehin won yi ti o bi won wipe anfani ti a ni ninu Kristi agbara emi mimo ti a ni nipa wipe a je ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun wa ni isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo wipe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori wipe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunkun wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma n je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma n di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati seyin ni kikun ninu re ati seyin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe a dabi omo olinakuna ti o wa ni ile ajeji ti o n wipe ohun gbogbo ti baba oun ni o po to be ge to je wipe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon oun ku fun ebi ki o ma ba je wipe ti wa ri be o ye ki a ko eko yi
kẹ́ mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kìí kú nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kolose. Kolose orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ̀ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé tí a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́ a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èké ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ọ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀, ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé o fi èsì ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ,
àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti gba Jésù Olúwa gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹ̀bi kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristi Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, kí a kúnkún sọ wípé nígbà tí a ti wọ inú Kristi, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́ríntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí, a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí, ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéferì. Ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀wé kà. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí wọ́n sì di titun. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni a ó máa gbé, a ó máa rìn ní ìrìn ọ̀tun, yóò jẹ́ ìrìn òdodo, a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa, ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun, ọkàn wa yóò di titun, ẹ̀rí ọkàn wa yóò di titun, ìlànà tí a ń tẹ̀lé yóò di titun, agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ìní titun ni yóò jẹ́ tiwa, òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí àbá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn, ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín? Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n, wọn ó máa jáyà, nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán
ni waju Oluwa ni tori we pe won ko ni agbara ti o wa ninu Olorun ati ti o wa ninu Kristi. Eje ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketa dilogun. Gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re, a se ka won si fun bi ohun ti o rehin ju ofo ati asan lo. Bi a ko ba ni Kristi, a je bi ofo ati asan, awon ohun omule mopo aye la ma sato leyin, a ko si ni ni ere kankan nipase won. Nitori eni ti ko l'Olorun, eni ti ko ni Jesu, o dabi ofo ati asan ninu Johanu ori kedogun ese karun. O ni emi ni ajara eyin ile eka, eni ti o ngbe inu mi, eni ti o ngbe inu mi ati emi ninu re, o ni yo so eso opolopo. Nitori ni yiyara yin kuro lodo mi, e ko le se ohun kan. Bi aba fe je eni ti o le se ohun kan, eni ti o ni lari ni waju Oluwa, eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa, igbese ti ani lati gbe ni wepe ki a wa sodo Olorun nipasẹ Jesu Kristi. Ki a wo inu Jesu lo, ki a gbe igbese ironu pada ati igbagbo, ki a ba le je ti Olorun. O ni bi a ba se be, opolopo anfani ni o je ti wa, nitori wepe ani isokan pelu Jesu Kristi. Ninu Efesu ori keji ese ikefa, o si ti ji wa dide pelu re, o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Kristi Jesu. Ninu Kristi Jesu a joko nipa ti emi ninu awon orun. E je wipe koja awosomo, koja awon emi okunkun, koja agbara satani ati awon angeli buburu, a joko ninu Kristi ninu awon orun. Eyi ni anfani wa bi abaje ti Olorun, eyi ni anfani wa bi e ba gba Jesu Kristi gbo, eyi ni anfani wa bi e ba ri daju wipe ati gbe igbese igbagbo, a se ti wo inu Kristi lo. Nitori be bi o ba ti igba Olorun gbo, bi o ba ti wa ninu Jesu Kristi, o ye ki o gbe igbese igbagbo loni. Nitori wipe eni ti ko ba si ninu Kristi, o je asan, o je ofo. Ninu Efesu ori keji ese ikejila, pe li akoko na eyin wa lai ni Kristi, e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye. Eni ti o ba wa lai ni Kristi, o je eni ti ko ni ireti, o je eni ti ko l'Olorun, o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi. Sugbon bi a ba ti di ti Oluwa, bi a ba ti di Kristi, bi a ba ti gbe igbese igbagbo, bi a ba ti ko ese wa sile, bi a ba ti gba Jesu Kristi Oluwa gbo, ti a si mo wi pe oun ni aropo wa, oun ni a fi se ebo fun wa, oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa. Bi a ba ti gbe igbese igbagbo yi, a ti di okan pelu Kristi, a si ti fi iye wa pamo ninu Kristi, ninu pelu Kristi ninu Olorun. Wo Kolose ori keta, Kolose ori keta ese keta, nitori eyin ti ku, a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun, a fi iye wa pamo pelu Kristi ninu Olorun. O je wipe Jesu ni olugbala wa, Jesu ni abo wa, Jesu ni asaju wa, o ni o si lo pese aye sile fun wa li orun, a ti fi wa pamo pelu Kristi ninu Olorun. Je ki a wo kikun ti a ni ninu Kristi, kikun ti a ni ninu Kristi. Mo tun ka Kolose ori keji ese ikewa, a si ti se yin ni kikun ninu re, duro nibe, a si ti se yin ni kikun ninu re. Mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo. Bi a ba fe pon omi, ti a n fe ki omi yi ki o kunu
garawa ti a fe bomi si a o ji koroba tabi garawa yi a o ji o sinu kanga o sese ki koroba yi ki o wa lori kanga ni toto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekun rere omi sugbon nigbati abami koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wipe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan na ni ki a to mo kristi ki a to wa ninu kristi kristi je kristi dabi kanga omi iye bi o ba ranti ninu johanu ori kerin johanu ori kerin nigbati jesu kristi ti o ba obirin kan ara samaria soro won soro nipa kanga omi je ke aka lati ese kefa johanu ori kerin kanga jacob si wa nibe nitori na bi o ti re jesu tan nitori irin re beli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara samaria si wa lati pa omi jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se jew fi bere omi mu lowo mi emi eni ti se obirin ara samaria nitori ti awon jew ki ba awon ara samaria lopo jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga na jin nibo ni iwo gbe ti ri omi eye na ese ketala jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye ainipekun ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi adabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi o ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukunle Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le arun ati aisan lo ni igbesi aye wa
agbara ti tuni sile agbara ti dani ni de gbogbo re patapata ni aso wi pe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ke amo we pe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese keta ati ese kerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese keta bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia ko tun leto fun wa lati lo si iboji tabi sinu aye alaafia wa wa ninu Kristi bi abanfe agbara ko tun leto fun wa lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wi pe agbara ti a nilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi a ba fe agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati pin won fun wa ninu Kristi tun wo le kan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati ola nla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje tin be ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a kon so we pe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori we pe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wupe ki a ronupo ada ki agba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni a ti pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lau lau ninu Efeso ori karun ese iketadinlogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wipe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi aso fun a wipe eyin o gba agbara nigbati emi mimo ba ba le yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipasẹ Jesu Kristi bi o ba je pe ani aisan ni agwara wa
oye ki amo wepe ni faino Christi ni amuwa larada. Ni turibe bi abawa siese agbelebo ti ati sopon lono wepe ampe ki bogbo aison. Ki okuro ni igbesi ayewa bi abagba odlono bo odaji wepe a umuwa larada. Bi osige wepe ampe ekwese ni igbesi ayewa on gbogbo ti o ye fun wa on gbogbo ti o ye wa ni ati fi pamu ninu Christi fun olukuluko wa ninu Philippi ori kerin ese ikokandilogun sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Christi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni inu Christi nikan le ati le ri tabi isodi mimo nipasẹ Christi nikan sosu lati le ri tabi agbara emi mimo nipasẹ Christi nikan sosu lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Christi tabi ninu Christi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni aye raye ni ati pe pamo fun wa ninu Christi. Bawo ni kikun yi bawo ni o se le je ti wa e ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesi ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Christi ko je ti won sibe an fi ye wa wipe ati se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa ni hin sugbon kikun ninu Christi gbogbo ibukun atorun wa ninu Christi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Christi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re. Kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye anipekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma wa sinu okan wa o ma dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma po jojo ninu okan wa o ni bi a ba be lowo Olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si bere le oruko mi o na le emi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wipe igbesi aye re yo dabi ti Christi ninu ati lode o le bere lowo Olorun ohunkohun ti eyin ba si bere loruko mi ohun na li emi o se bi a ba so pe ohunkohun ti eyin ba bere loruko mi awon miran iwosan nikan soso ni won ma bere awon miran idande nikan soso ni won ma bere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Christi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara Olorun agbara emi Olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi
jojo awon nkan ti ko ni lari ni igbese aye wa o ye ki a mo wipe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma bere lo ohun ko teyin ba bere bi oruko mi iba se igbala iba se sori mimo iba se ifi agbara emi olorun kuni oni ohun na le mi o se bi o ba si je ewosan oni emi o se bi o ba je idande oni emi o se bi o ba je pe ki a pese fun aini re oni emi o se ohun na le mi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbese aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbese aye asegun lori ese bi eyin ba bere ohunkohun li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba ngbe inu mi ti oro mi ba si ngbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma bere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe ohun ni oro ti o tobi ju ti o poju ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo ni ohun to se pataki ti o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yoo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe a fi bi agbara emi olorun bi o ba wa si igbese aye wa ki o so waji ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbese aye wa ki o fun wa ni agbara ati gbadura agbara lati di ilere olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa eese ti a ko fi bere wipe a n fi agbara olorun a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikun ni agbara olorun eese ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu ori kejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lofe ofe nigbala ki se wipe a n fe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lofe ohun fe isodi mimo ni ofe ni o n fe agbara emi ni igbesi aye re ofe ni o n fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la n gba lowo olorun o n fe iwosan ni ofe la n gba lowo olorun tabi o n fe idanisile lowo awon emi okunkun ti o na olowo ofe la n gba ibukun orun yanturu ni igbesi aye re lo n fe ni o ni olorun funrara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu kristi lofe o ye ki a mo wipe lofe ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori 21
ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ ìkẹfà. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín. Èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ́ ń gbẹ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára mi Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristi. Ìgbà yìí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá, wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò. Bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọ̀rí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdá, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọ̀dí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébùú wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọ̀dí mọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a bí ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà. Ó dájú wípé yóò gbọ́ tiwa.

0: Ìwé ìkejì ti Kroníkà. Orí ìkejìdínlọ́gbọ̀n. Ẹni ogún ọdún ni Ahasi nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba, ó sì jọba ọdún mẹ́rìndínlógún ní Jerusalemu. Òun kò sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ̀. Nítorí tí ó rìn lé ọ̀nà àwọn ọba Ísírẹ́lì, ó sì ṣe eré dídà fún Baálímù pẹ̀lú, ó sì sun tùràrí sí àfonífojì ọmọ Hinomu, ó sì sun àwọn ọmọ rẹ̀ nínú iná bí ohun ìríra àwọn orílẹ̀-èdè tí Olúwa ti lé jáde kúrò níwájú àwọn ọmọ Ísírẹ́lì, ó sì rúbọ, ó sì sun tùràrí ní ibi gíga wọn ni, àti lórí òkè kékeré àti lábẹ́ gbogbo igi tútù. Nítorí náà, Olúwa Ọlọ́run rẹ̀ fi lé ọba Síríà lọ́wọ́, wọ́n sì kọ lù ú, wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ní ìgbèkùn lọ nínú wọn, wọ́n sì mú wọn wá sí Damascus, a sì fi lé ọba Ísírẹ́lì lọ́wọ́ pẹ̀lú tí ó pa ní ìpakúpa. Nítorí tí Pekah ọmọ Remaliah pa 600,000 ènìyàn ní Júdà ní ìjọ kan, gbogbo àwọn ọmọ ogun nítorí tí wọ́n ti kọ Olúwa Ọlọ́run àwọn bàbá wọn sílẹ̀. Àti Sikri alágbára kan ní Efraimu pa Maaseiah ọmọ ọba àti Asakamu olórí ilé àti Elkanah ibìkejì ọba. Àwọn ọmọ Ísírẹ́lì sì kó 200,000 nínú àwọn arákùnrin wọn ní ìgbèkùn lọ, àwọn obìnrin, àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin. Wọ́n sì kó ìkógun púpọ̀ lọ́dọ̀ wọn pẹ̀lú, wọ́n sì mú ìkógun náà wá sí Samaria. Wòlíì Olúwa kan sì wà níbẹ̀, orúkọ ẹni tí jẹ́ Odedi, ó sì jáde lọ ìpàdé ogun tí ó wá sí Samaria, ó sì wí fún wọn pé kíyèsí, nítorí tí Olúwa Ọlọ́run àwọn bàbá yín bínú sí Júdà bí òun ṣe fi wọ́n lé yín lọ́wọ́, ẹ̀yin sì pa wọ́n ní ìpa oró tí ó dé òkè ọ̀run. Àti ní ìsinsìnyí, ẹ̀yin pète láti tẹ àwọn ọmọ Júdà àti Jerusalemu bá fún ẹrúkùnrin àti ẹrúbìnrin yín. Ẹ̀yin kò ajẹ̀bi Olúwa Ọlọ́run yín, àní ẹ̀yin. Ǹjẹ́ nítorí náà, ẹ gbọ́ tèmi, kẹ́ ẹ sì jọ̀wọ́ àwọn ìgbèkùn tí ẹ̀yin ti kó ní ìgbèkùn nínú àwọn arákùnrin yín lọ́wọ́ lọ. Nítorí ìbínú kíkan Olúwa ń bẹ lórí yín, nígbà náà le àwọn kan nínú àwọn olórí àwọn ọmọ Efraimu, Asariah ọmọ Johanani, Berekiah ọmọ Meṣilemoti, àti Jehiskiah ọmọ Ṣallumu, àti Amasa ọmọ Adlai dìde sí àwọn tí ó ti ogun náà bọ̀. Wọ́n sì wí fún wọn pé, ẹ̀yin kò gbọdọ̀ mú àwọn ìgbèkùn níwá ìhín, nítorí wo, a wá ti jẹ̀bi níwájú Olúwa, ẹ̀yin ń pète àti fikún ẹ̀ṣẹ̀ àti ẹ̀bi wa. Ẹ̀bi wa ṣáà tóbi, ìbínú kíkan sì wà lórí Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tí ó hámọ́ra fi àwọn ìgbèkùn àti ìkógun náà sílẹ̀ níwájú àwọn ìjòyè àti gbogbo ìjọ ènìyàn. Àwọn ọkùnrin tí a pè lé orúkọ náà sì dìde, wọ́n sì mú àwọn ìgbèkùn náà, wọ́n sì fi ìkógun náà wọ gbogbo àwọn tí ó wà ní ìhòhò nínú wọn, wọ́n sì wọ̀ wọ́n láṣọ, wọ́n sì bọ̀ wọ́n ní bàtà, wọ́n sì fún wọn ní ohun jíjẹ àti ohun mímu, wọ́n sì fi òróró kùn wọ́n ní ara, wọ́n sì kó gbogbo àwọn aláìlera nínú wọn sórí kẹ́tẹ́kẹ́tẹ́, wọ́n sì mú wọn wá sí Jericho ìlú ọlọ́pẹ sí ọ̀dọ̀ arákùnrin wọn. Nígbà náà ni wọ́n padà wá sí Samaria. Lé àkókò náà ni Ahasi ọba ránṣẹ́ sí àwọn ọba Assyria láti ràn wọ́n lọ́wọ́. Àwọn ara Edomu sì tún wá, wọ́n sì kọlu Júdà, wọ́n sì kó ìgbèkùn díẹ̀ lọ. Àwọn ará Filistia pẹ̀lú ti gbé ogun lọ sí ìlú pẹ̀tẹ́lẹ̀ wọn ni, àti síhà gúúsù Júdà. Wọ́n sì ti gba Bet-Shemeshi àti Ajaloni àti Gederoti àti Shoko pẹ̀lú ìletò rẹ̀, Timna pẹ̀lú ìletò rẹ̀, àti Gimso pẹ̀lú àti ìletò rẹ̀, wọ́n sì ń gbé ibẹ̀. Nítorí tí Olúwa ti rẹ Júdà sílẹ̀ nítorí Ahasi ọba Júdà, nítorí tí ó mú Júdà di aláìní ìrànlọ́wọ́, ó sì ṣe ìrékọjá gidigidi sí Olúwa. Tiglat-Pilneseri ọba Assyria sì tọ̀ wá, ó sì pọ́n lójú, ṣùgbọ́n kò fún un lé agbára. Ahasi ṣàkó nínú ìní ilé Olúwa àti nínú ilé ọba àti ti àwọn ìjòyè, ó sì fi fún ọba Assyria ṣùgbọ́n kò ràn án lọ́wọ́. Àti lé àkókò ìpọ́njú rẹ̀, ó tún ṣe ìrékọjá sí Olúwa. Èyí ni Ahasi ọba. Nítorí tí ó rúbọ sí àwọn òrìṣà Damascus, àwọn ẹni tí ó kọlù ú, ó sì wí pé, nítorí tí àwọn òrìṣà àwọn ọba Assyria ràn wọ́n lọ́wọ́, nítorí náà ni èmi ó rúbọ sí wọn kí wọ́n lè ràn mí lọ́wọ́, ṣùgbọ́n àwọn náà ni ìparun rẹ̀ àti ti gbogbo Ísírẹ́lì. Ahasi sì kó gbogbo ohun èlò ilé Ọlọ́run jọ, ó sì ké kúrò lára ohun èlò ilé Ọlọ́run, ó sì ti ilẹ̀kùn ilé Olúwa, ó sì tẹ pẹpẹ fún ara rẹ̀ ní gbogbo igun Jerusalemu àti ní gbogbo orórí ìlú Júdà ní ó ṣe ibi gíga wọn ni láti sun tùràrí fún àwọn Ọlọ́run mìíràn, ó sì mú Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ̀ bínú àti ìyókù ìṣe rẹ̀ àti ti gbogbo ọ̀nà rẹ̀ ti ìṣáájú àti ti ìkẹyìn. Kíyèsí, a kọ wọ́n sínú ìwé àwọn ọba Júdà àti Ísírẹ́lì. Ahasi sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, wọ́n sì sìn ní ìlú náà àní ní Jerusalemu, ṣùgbọ́n wọn kò mú un wá sínú àwọn isà òkú àwọn ọba Ísírẹ́lì. Hesekiah ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
1: DCLM Radio. The spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì ti Chronicle, orí ìkọkàndínlọ́gbọ̀n, ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni Hezekiah nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba, ó sì jọba fún ọdún mọ́kàndínlọ́gbọ̀n ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ sì ni Abijah, ọmọbìnrin Sekariah. Ó sì ṣe èyí tí ó tọ́ lé ojú Olúwa, gẹ́gẹ́ bí gbogbo èyí tí Dáfídì bàbá rẹ̀ ti ṣe. Lé ọdún kínní ìjọba rẹ̀ ní oṣù kínní, ó ṣí ilẹ̀kùn ilé Olúwa, ó sì tún wọn ṣe. Ó sì mú àwọn àlùfáà wá àti àwọn ọmọ Léfì, ó sì kó wọn jọ sí ìta ìlà oòrùn. Ó sì wí fún wọn pé, ẹ gbọ́ tèmi, ẹ̀yin ọmọ Léfì, ẹ ya ara yín sí mímọ́ ní ìsinsìnyí, kí ẹ sì ya ilé Olúwa Ọlọ́run àwọn bàbá yín sí mímọ́, kí ẹ sì kó ohun àìmọ́ náà jáde kúrò ní ibi mímọ́. Àwọn bàbá wa sà ti dẹ́ṣẹ̀, wọ́n sì ti ṣe ibi ilé ojú Olúwa Ọlọ́run wa, wọ́n sì ti kọ̀ ọ́ sílẹ̀, wọ́n sì ti yí ojú wọn padà kúrò ní ibùgbé Olúwa, wọ́n sì ti pa ẹ̀yìn wọn dà. Wọ́n ti ti ilẹ̀kùn ìloro náà pẹ̀lú, wọ́n sì ti pa fìtílà, wọn kò sì sun tùràrí, bẹ́ẹ̀ ni wọn kò rú ẹbọ sísun ní ibi mímọ́ sí Ọlọ́run Ísírẹ́lì. Nítorí náà, ìbínú Olúwa wà lórí Júdà àti Jerúsálẹ́mù, ó sì fi wọ́n fún wàhálà àti ìyanu àti ẹ̀sìn bí ẹ̀yin ti fi ojú yín rí. Ṣáwo, àwọn bàbá wa ti ti ipa ẹ̀dà ṣubú, àti àwọn ọmọkùnrin wa, àti àwọn ọmọbìnrin wa, àti àwọn obìnrin wa wà ní ìgbèkùn nítorí èyí. Ǹjẹ́ ó wà lé ọkàn mi láti bá Olúwa Ọlọ́run Ísírẹ́lì dá májẹ̀mú, kí ìbínú rẹ̀ kíkan kí ó lè yí padà kúrò lọ́dọ̀ wa? Ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jáfara ní ìsinsìnyí, nítorí tí Olúwa ti yàn yín láti dúró níwájú rẹ̀ láti sìn, àti kí ẹ̀yin kí ó máa ṣe ìránṣẹ́ fún un, kí ẹ sì máa sun tùràrí. Nígbà náà ni àwọn ọmọ Léfì dìde, Mahati ọmọ Amasai àti Joeli ọmọ Asaraya, nínú àwọn ọmọ Kohati, àti nínú àwọn